0: kábíyèsí ọlọrun títúbi rí ọlọrun gbangba rí ọlọrun ọba lónìí ọba lánàá ọba nígbà gbogbo ọba tó rí wa táàrí ọba tó mọ wa táàmà ọba tó má àyè táàmà ọmọ ìgbẹ́ ìkànnì ti lágẹlẹ inú ilé agbára là ń bẹ́ẹ̀ ta ló lè sọ fún mi ayé bọ́lọ́ba ní èdùmàrí wà bọ́lọ́ba ní èdùmàrí ń gbé kí lọ́ba ní èdùmàrí ń sì lọ́wọ́lọ́wọ́ kábíyèsí ọlọ́run kò sẹ́dá kan tó lè mọ tọ́ba ní èdùmàrí ń sì lọ́wọ́lọ́wọ́ bá kò sẹ́dá kan tó lè sọ pé ààyè tọ́lọ̀ ń wà ní sílẹ̀ lọ́lọ́run wà ní sókè lọ́lọ́run wà ní ọ̀tún ni àárín ni òsì ni tó lè wí níbi tọ́lọ̀run wà ẹ wá wo bọ́ba mi ìdùmàrè yìí ṣe tó ẹ wá wo gbọ́ngbọ́n bọ́ba mi ìdùmàrè yìí ó ṣe tó ìrà tí ń bẹ nínú àpáta dúdú nínú àpáta dúdú bó ṣe tóbi tó àwọn àwórèbe kan ń sẹ̀mí nínú àpáta náà wọ́n tún wá gbé nǹkan lórí àpáta náà dédé bá àwórèbe yìí ṣe ń sẹ̀mí tó ń bẹ̀ ọba mi ìdùmàrè rí náà rí wọn kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run bẹ́rù bá fẹ́ tú sí ọlọ́run ọba wò ẹrú mà sí wàhálà púpọ̀
1: tí èyí ṣe kéke
0: ẹ jẹ́ ń tú sí ọlọ́run wò yóò ṣe wàhálà púpọ̀
1: tí èyí ṣe kéke ni yóò làbù
0: tó tí ronú rẹ bá tún wá fẹ́ pọ̀ jù lórí wípé ta ni ọlọ́run yóò da làákàyè ọmọ ènìyàn rú
1: yóò tiẹ̀ dọ́pọ̀lọ́ rẹ̀ rú ẹ ní ìlú
0: tó bá fẹ́ máa wádìí lọ títí pé
1: ta
0: ni ọlọ́run ibo lọ́lọ́run ti sẹ̀ ó dá ọlọ́run ni ó kí ni ìpìlẹ̀ rẹ̀ nígbà wo lọ́lọ́run tá ń pariwo ọlọ́run nígbà wo ni ọ ta
1: fẹ́ wá fi ìdí kókó ni ọ̀dà tí ń sọlé dùnmọ̀rẹ̀ ni
0: kábíyèsí ọlọ́run
1: orí ẹ̀gùn ń kú sí
0: orí ẹ̀gùn
1: ẹni ó gbà sọdá
0: ọ̀dà tí ń sọ
1: kẹ́lẹ́ dùnmọ̀rẹ̀
0: ẹni tó bá fẹ́ wádìí pé ta ni ọlọ́run yóò ṣe wàhálà títí o
1: yóò ṣe o
0: tí ronú rẹ bá ti fẹ́ máa pọ̀ jù wọ́n ni ó gbé e lẹ̀ padà níbẹ̀ padà níbi tí ìrònú rẹ ń lọ intanikan ò ṣe rí ọwọ́ fẹ́ máa wádìí rẹ̀ ọ fẹ́ máa tú ọ̀fìn nídìí
1: ó fẹ́ tú fi ìdí kókó
0: kábíyèsí ọlọ́run títí padà kọ́ ọ má bàa kàdé
1: yóò tẹ yányá ni
0: ọlọ́run títóbi rí ọlọ́run títóbi rí ọlọ́run títóbi rí ọlọ́run títóbi rí ọlọ́run ọba tí ń pa ni tí ń jí ni kábíyèsí ọlọ́run
1: òní láńlọ́ọ̀dù gbogbo ayé
0: ò sí ọlọ́run àmọ́ bá a ṣe lè kí ọ ò sí
1: àmọ́ bá a ṣe tún lọ́wọ́ rẹ̀
0: láàmú adéàgbò à ń ṣe ògo fọ́bà mí èdùmarè torí kíni oṣù mẹ́sàn-án ti lọ nínú méjìlá
1: yányá ni a tún ti rí ìdúró kọjá nínú mẹ́wàá
0: tó wá tó ká fi ògo fún ọba mi èdùmàrè yìí àbí ò tó.
1: kódà àwọn olórin kan kọrin wọn ní gbogbo orí orí wá bá jẹ́ kékè dáa.
0: kábíyèsí ọlọ́run kò tó ká máa fi àjìn yìí ká máa fi ògo fọ́ba mi èdùmàrè tílẹ̀ ó fi má ká wá máa fi ògo fún un kò tó.
1: kò tó nǹkan kan ẹwọ ni ó sọ pé ó ń dàgbà jù báyìí ní ẹsẹ̀ tó sọ pé 8 years lo abolade ẹni òpin rẹ ní 8 years kó sí iye oṣù tó lò ní ọdún 80
0: kábíyèsí
1: ọlọ́run kó sí iye ọ̀sẹ̀ tó lò ní ọdún 80
0: kábíyèsí ọlọ́run
1: kó tó wá padà wá sí irú iye ọjọ́ tó lò
0: kábíyèsí ọlọ́run
1: nínú ọdún 80
0: kó sí
1: báhun
0: kó wá wo iye tí ó jẹ́ lọ́dọ̀ ọba mi èdùmàrè
1: abala kan nù ìkejì tó wá rè wá tó wá sí iye ọ̀rọ̀ tó ń sọ lójúmọ́ láti ọdún tí wọ́n ti bí ọ tó bá jẹ́ pé nẹ́tíwọ́ọ̀kì kan ni ida yi o BC to je network kan ni so awon ye to ma san loju won
0: ka bi se olorun
1: ha so le kan ya duro to ti so loni
0: beru ba fe ma ma a ma ma yi pe oba mi edmari yi tobi pupo o
1: be ni
0: ololufe wa ti o se ojo bi yi pe o nlo 60 odun ninu aye
1: be ni loke pe
0: loke pe o tobi o ni wa ba n dupe e wa ma wo 60 years o fe dupe pe o n lo lori ile aye 60 years lo n wo ade agbo e wa si ni ojo kokan ojo melo lo ti lo 60 years yen ta ba wa si ni ojo kokan
1: bayi
0: yo fun wa ni 21,900
1: days 21,900
0: o ni ti o fun wa ta ba gbe gele yo fun wa ni 21,900
1: lo ba to
0: ka bi esi olorun 60 years ke yo wa ri 21,000 ko wa ri lo lori epe ti tobi olorun ti tobi olorun
1: olorun lo ni gbogbo
0: 21,900 days ibele ni ko ti lo ojo kan 1 days
1: elomi o je ni lo ojo kan gan tan ti o fi lo
0: 1 days ori ofe olorun wa wa fun
1: be ni
0: o wa ri 21,900 days
1: eni o je pe 60 odun ni
0: eni to lu 60 odun nu
1: eni lu 80 nko
0: eni to wa lu 80 to lu 80 to ba lo lu 10 years buye ti o ri to lu 30 years ase pe ogun pa fo ba mi edumare yi ta ma yira lati nu osu kini gbogbo wa wa dupe 11/2026 o ori 11 yen lawon kan tan le lori wo ori 21 lo awon kan wa lo didi osu kan ninu odun yi won si lo lojiji oba ti o wa pa emi ati e osu mesan si lo asi nse mi awa la lafia a si ninu ode ka bi esi re olorun o wa ko su meta ta rin ninu odun
1: ninu odun
0: bo oba ki oba mi edumare o seun oba mi edumare o da pada sodo re
1: o da pada
0: olorun yi so ba laje gbe
1: ara o ara o
0: ke si so lori ofe ade agbo olorun yi se
1: olori ofe
0: olorun yi so lori ofe o
1: labari
0: interu ba se yogba
1: yo ni pe ko si falodo
0: miro olorun e so lori ofe o
1: bo ba mu mi o se yo
0: bo ba yin olorun olorun na odupe sodo eru bo ba so re folo to lo ba so re fun o to ba dupe olorun ni se alekun ore si
1: be ni
0: to ba wa ko to dupe osu mesan to dupe to wa so yi pe ki l'Olorun se Olorun a si fara re han ko le ma riri nkan ti mo se ninu aye oya wo eleyi wo o si lori idubule gbogbo wa ta jo n gbora wa lowo lowo laje yin e ja jo ki Olorun po seun
1: so
0: Olorun o se o
1: so
0: Olorun o se o a ma riri re o
1: lemi ti e wa to je pe ko je mo jo ti han bi gan ko mo date mo
0: kuma
1: kuma o sa mo po mo wa lo kepe
0: ka bi
1: to se bere lowo Olorun ni sin se fun
0: ka bi se Olorun o nbe ninu eda be o
1: to po rapata
0: ni jo ti won ti bi bayi kuma ko mo yi ni ra kankan ri ko mo pe yen pe Olorun ko mo po Olorun kankan be in se irin ajo aye re lo bo se nawo si bayi ti mu bo se nawo si o ba ola yi nile
1: be ni
0: o to wonu ola ola o tun wa ku nbe
2: o tun wa sise kan la
1: be ni o
2: tan ba wa so pe olorun la solorun be ni
1: ongo tun dolorun mo
2: ka biyesi olorun o tun wa fi tin je inira kankan ah ti to bi ire olorun
1: o ba tun fe wo dada an ti o mo olorun si ti yin si lo rara won tun ma lu lojo en tun mo olorun si lo
2: awon ti o mo olorun si won mo wa so kini jo olorun
1: o se ye ko wo jo bo run
2: semi allah ni mani amida olorun nikan
1: do le dajo
2: lo mentin si o o le mo wesin o iro o iware
1: mo wesin
2: o le mo wo esin o iware
1: eh
2: nigba mi idun omo eniyan nu
1: eh
2: o le gbe eru wo ijoba orun o
1: du esin lo
2: na o le mo wo esin o o le ma wo esin o
1: temi si ma so pe esin lọlọrun o wo esin lọlọrun o wo
2: esin lodo temi
1: ki se esin lọlọrun fi daju
2: oba mi edumare le ma wo esin o sugbon teru ba po ninu sere o le mu ri ijọba orun o
1: emi o gbagbo
2: ah
1: in gbagbo
2: kabiyesi olorun awon ologbon gbo wa o awon oleye n gbo wa o
1: ko si bi ti wo ti se wa si abi ti mo ti wa nsu wo ni esin ni esin ni ma pe pe moju tesin re
2: ah to ba ni anu lodo ma saanu
1: ke to saanu ni
2: o ma je ni ti o ma lera ma won eyan
1: le ra kini baba ti moju ti wo arin wa tolorun ni ba ti nsin lohun de
2: ma je alaje tan
1: sa ma nsin lohun alaje tan kini bo ba ti nsin lohun o le ni soro
2: o wa di agbo
1: iye ige si fe gboro si lenu so wa di gba ta won alaga ta ba n ba wa da si
2: ani o ma je alaje tan
1: ani o sin lohun ni bo ba ti sin lohun to wa tan ta ri wa tolorun daru to ti nsin lohun fe awon alaje to se ani bo sise re ni
2: awon ko o le da se ko da je
1: bi awon ni bo si
2: o jawon la ka yi o ba wa da si
1: o ya ka won ti won gbe nja
2: ka to bo sinu ma je ke ani o ma je alaje tan
1: ani o mo sin lo ni
2: 0912370875
1: asi so yin mu si mi
2: 0912370875 kini o gbe wa wo ijoba
1: awon to wa loki okun
2: +234 81 42 49 1006 +234 81 42 49 1006 kini o gbe wa wo ijọba
1: o ti so pe sin to nsin ni o fun ilowo kan
2: o ja laje tan ni o
1: o mo bo si se re o
2: hello
3: e ma ko eto
1: olorun lo nto
2: ki lo ko yin lati wo
3: oruko ti mi ni ja ni olorun da lati abekuta
2: lati ilu abekuta baba wa a ni gbo ku ni o
3: ami jesu ki yon sin olorun o se pataki ififuni o se pataki
1: ififuni se pataki
3: bẹẹni kì í dájẹ́ gbogbo ènìyàn la fi ran o ní àwọn tí a fi ran àwọn tí a fi ran gangan tí wọ́n bá fún ọmọ kékeré wọ́n á tún máa tẹ̀ pé kò jọ bá ní máa lè jẹ léyìí wọ́n kọ́ ìfifuni agídí náà fi ń ṣe àfihàn wọn àwọn kan tó bá fẹ ṣàgbàṣá ìfifúni ṣe pàtàkì o àìmọye ni kí ìfifúni tó ń ṣe fún ènìyàn ìfifúni ó lè rí ikú òdòrí ènìyàn èèyàn lè máa bèrè nǹkan láti ọ̀dọ̀ ọlọ́run kọ́ lóun má ti dáhùn ó jẹ́ pé ibi ìfifúni yẹn ló ti máa dáhùn ẹ̀.
1: ṣé ìwà ní àwọn
2: ọ̀rọ̀ èwo ni ó mú wọwọ́ ìjọba ọ̀run
3: ìjọba ọ̀run ni pé kò sin ọlọ́run gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ kó pa òfin ọlọ́run mọ́ kó má tọwọ́ bọ ìṣe kankan
1: bọ́ọ̀ bá fún yẹn kọ̀ọ̀kan yé
3: ìfífún ní ara iṣẹ́ ìjọba ọ̀run náà ni ìfífún ní.
1: Ẹjẹ́ èmi ò gbá ẹjẹ́ lómi ò tún sọ̀rọ̀.
3: Ok.
1: Ẹjẹ́ lómi ò tún dá sí.
2: Ìfífún ní lágbára pípọ̀ o.
1: Ẹ̀yin ìṣe wọ̀ ló bá ń ṣiṣẹ́ mi ni.
2: Hello.
4: Hello.
1: Hello sir.
4: Orúkọ mi ni Arúgbó Iṣẹ́ Aga tó Ala Music láti wọ̀.
1: Ẹ káàbọ̀.
4: Bàrídà kọrin oní ẹjẹ́ ká lọ mú àmẹ́sìn. Haruna Sọlá ó kọrin oní ẹjẹ́ ká lọ mú àmẹ́sìn. So méjèèjì ni tó ṣe pàtàkì ṣùgbọ́n kókó tèmi lè sọ mẹ́ oní ìpè àti ẹni tó sọ wípé ìwà rere iṣẹ́ rere oní ìmú ìwọ̀n òjòbó lọ́rùn. Àyẹ̀ tó sọ pé ìsinlọ̀ ni àwọn méjèèjì wọ́n rí wí. Ogún ọ̀la méjèèjì wà nítorí pé ẹgbẹ́ tẹ̀sù dáwò fáwọn ọ̀rẹ́ méjì yóò ní ó débi làdùbù kan débi làwọn ọkùn kan. Ó sì kọjá lọ fìdí gẹ́gẹ́ bí ipò àkàtì kọrin ẹgbẹ́ yẹn ó tún wá pàtí bẹ́ẹ̀ nára wọn pa ó tún wá padà wá. So ẹni tó ní dúdú ni ogún ọ̀la wà ẹni tó ní funfun ni ogún ọ̀la wà méjèèjì ra wọn lọ́wọ́ ni ṣùgbọ́n gbàgbọ́ ọ̀run Jésù Kristì ló lè múnà dọ́rọ̀.
2: Lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́dọ̀ ti yín ìgbàgbọ́
1: nínú
2: ẹ̀sìn ni ó mú yẹ̀ wọ ìjọba ọlọ́run ìfúnfún ní ṣe pàtó adéàgbò ìfúnfúnni ó ṣe pàtàkì.
1: Bẹ́yìn mi làwọn èèyàn tó sí.
2: Hello. Ẹkú àjẹun.
3: Ẹgbẹ́ ọkọ àjò.
2: Badmus.
3: Badmus wọ́n gbọ́ ní ọ̀rọ̀ kò ní bàjẹ́ fún yín. Ẹ máa bẹ̀ rẹ́ máa bẹ̀ rẹ́ gbọ́rọ̀ náà. Ọlọ́run lè dáhùn dáhùn kàtà yín.
1: Àmì ọ̀.
3: Àkú múra ẹgbẹ́ mẹ́wàá yọba ara yín lágbára náà. Yọba àgbẹ́rẹ́ ọ̀dógún ọ̀nà ọ̀sẹ̀ rẹ́ lágbára náà wọ̀ bá. Lọ́run ti fi ní ìṣàfihàn fún wa lágbára náà. Náà gbẹ̀rù tó yọ fàdà ní o ẹsẹ̀ àti ìwà kíkẹ́ mójútó èèyàn bá mẹ́sẹ̀ tí ọba níwà rọ ni òsì èèyàn bá níwà tí ọba mẹ́sẹ̀ rọ ni òsì ó dàbí ẹni tó lọ gbà ní bẹ́ẹ̀ lọ rẹ̀ dáṣẹ́ ní tó lọ gbà tó lọ bá nǹkan oríṣi bíi mẹ́rin márùn-ún tí o mọ̀ kan tó fi kó dání bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ṣẹṣẹ jẹ́ sọ́rọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ bá níwà rere jù bẹ́ẹ̀ lọ tí ọba mẹ́sẹ̀ ó ń ṣẹlẹ̀ ni o. Ẹsẹ̀ àti wà ẹni tí wọ́n fà ní ọmọ ọmọ sí àmì adọ́rọ̀ mọ̀ tọ́ o
1: ẹ̀yọ̀
3: mójú tó ṣe sẹ́yọ̀ mójú tó wà ní o ti yí àmì olùgbé ọba jẹ́ o
1: ọmọ
3: ọdún tó bọ̀ o.
2: Ìtàn àwọn sọ ni pé ẹ̀sìn ni ó gbé
1: ìdájọ́bọ̀ ọ̀run.
3: Ẹsẹ̀ àti wà ní ẹsẹ̀ àti wà ní.
1: Ẹ mú bóyá yóò fún ni àbí ò fún ni ìwà yàtọ̀ sí pé mò ń ṣe fún lágbájá
2: mo fún ni àbí ẹ̀sìn
1: àti wà.
3: Méjèèjì ni ìfúnfúnni ni ìwà ní ìfúnfúnni
1: ẹ̀sìn
3: ní ìgbẹ́ tó bá ń sìn kò tí ìfúnfúnni ìwà ni o ẹ tó bá ní nǹkan jù bẹ́ẹ̀ lọ tí ò bá ní tí ò ní ẹ̀rọ ọkàn àti fún yàn gbogbo nǹkan yóò kàn máa jọ mẹ́sì sọ́dọ̀ rẹ̀ ni o kò tí ọlọ́run lè dójú àdúrà tí wọ́n o ọmọ ẹgbẹ́ tó bọ̀ tó lè lè
1: mí.
5: Ọmọkùnrin bá bẹ̀ẹ̀ lajú ìyẹn ní Nàìjíríà.
6: Tọ́ bá ti gba ìpolo, tọ́lẹ̀ ti fi yáǹkì sápò
1: wa. Hello.
2: Ẹ̀kú àjì bàbá wa. Láti.
7: Ọdún ọ̀la kékeré.
2: Oya, ẹ bá wa gbóhùn sókè.
7: Ara ètò yìí. Ara ètò yìí. Ṣé ẹ bá ní ìdí àwọn ìṣe?
1: Hello, talo amen.

0: rẹ.
1: Hello.
2: Hello sir.
1: Kẹ́hìnlẹ̀ sà.
2: Yes sir, orúkọ mi ni wọ́n ti ń pè.
1: Alàgbà Adékúnlé láti Àràrọ̀.
2: Ẹ káàbọ̀.
1: Ohun tó kẹ̀yé mi níbi ibẹ̀ ni wípé ìwà òun ló ń gbé ní ìdí àlejò náà. Ẹ̀sìn òun gbé èèyàn dé kó tó dáa. Ẹ̀sìn wà wípé kí èèyàn gbọ́ wàásù Ọlọ́run ẹ̀dá nínú Bíbélì ẹ̀dá nínú Kùránì ẹ̀dá ẹ̀sìn àdáyébá. But ìwà ọ̀nà tí ìwà gbà yé mi ni wípé ẹni bá níwà kò jẹ́ a jẹ́ èèyàn tó jẹ́ pé ó lè fi fún ni ó lè wo ibi tí ó ń tọ̀hún tí kò ti ní kò fi fún yàn. Èèyàn lè lẹ́sìn tíwà rẹ̀ mọ̀ dá. Ó dàbí ẹni tí ó kọ́ tọ́jú àbí mọ́sálásí ni. Ó jẹ́ pé ìwà rẹ̀ inú rẹ̀ ò dá séèyàn ó dẹ̀ ń lọ tọ́jú dáadáa kó ń kírun dáadáa. Ojú táwọn èèyàn ti máa wò ni pé èèyàn Ọlọ́run àmọ́ wà ó ṣe pàtàkì o.
2: Ìwà ṣe pàtàkì.
1: Ó ṣe pàtàkì torí pé wàá wo ibi tí ẹnì kejì rẹ ò ti gbé ní ibi tí a ti gbé jẹ ẹnì kejì rẹ wàá fi fún. Ó dẹ̀ nǹkan tó ń pè mí wà nìyẹn bó ṣe yé mi nìyẹn. Ọlọ́run ràn yín lọ́wọ́. Alàgbà Adékúnlé láti Àràrọ̀. Ẹ ṣe gan.
3: Alàgbà Adékúnlé láti Àràrọ̀. Ibi tí à ń lọ gan kọ́ ni a yàn sí.
2: Ṣùgbọ́n tá a ní àti sọ ni wípé ṣe ní gbogbo ṣe wà lọ́wọ́ rẹ̀ sí.
3: Iná ni Alàgbà Adékúnlé láti Àràrọ̀. Wọ́n ti bá wa fi òǹtẹ̀.
2: Wọ́n ti fòǹtẹ̀ lé.
3: Wọ́n ti fi òǹtẹ̀ lé. Ohun tá a fẹ́ fà jáde fúnra wa wọ́n ti mú jáde fún wa. Gbogbo wa náà sì ti rí ẹ̀kọ́ kan àbí méjì níbi ilé. Ẹ̀dákun ẹ má bínú gbogbo ẹ̀yin tí ẹ ń pè wọlé ẹ̀dákun. Ohun tá a fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé ìwà ni ìfifúnni. Gbogbo ọ̀sẹ̀mí tó ọba máa lò láyé. Méje kí ìwà.
2: Méje ònú ọ̀.
3: Méje ònú ọ̀. Torí ìwọ náà kú ò láyé níjọ kan ọ̀fẹ́ ọkọ̀ ò kú ò láyé. Ọba mi Èdùmàrè sì máa fún ẹrú. Ẹrú kan lórí ọgọ́rùn-ún èèyàn tí ó wà lọ́wọ́ rẹ̀.
2: Ẹlòmíì ò tiẹ̀ ní tí ìkú tí ó ti máa.
3: Tó o bá wá ná ọba mi Èdùmàrè náà tó kún ọ wípé ọba mi Èdùmàrè kìí ṣe ọba oníkíní o. Yóò bèrè o.
2: Kìí jẹ ní gbé.
3: Kìí jẹ ní gbé o. Orí ọgọ́rùn-ún èèyàn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń so fún wa.
2: Yóò bí ọ.
3: Ọba mi Èdùmàrè yóò bí ọ lé
2: rẹ̀.
3: So fún wa.
2: Owó tọ́lọ́ ń fún ọkọ̀ ẹ̀ sẹ̀ torí rẹ̀.

0: bí jẹ́ ọmọ Balaji Yusuf àwọn tí wọ́n ti kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára wọn ọba mi ìdùnnú rẹ̀ bọ̀ wọn dúró tì yín ọlọ́run nísẹ̀yìn náà ní ẹ̀yìn nìkan kíkẹ́ lọ́mọ ọlák ọba mi ìdùnnú rẹ̀ bọ̀ wọn dúró tì yín tí a ní ìwọ lálékà ndẹ̀lẹ̀tìf ọba mi ìdùnnú rẹ̀ nífẹ̀yìn náà sílẹ̀ Mr. Ralph láti Chicago ọba mi ìdùnnú rẹ̀ nígbàgbé rẹ̀ láíláí mà ní sunkún
1: àmì o
0: bàbá yìí ká tó bẹ̀rù tù yóò ó ti wà pẹ̀lú yìí o yóò sì bá wọn sí à program ní ṣubú o ara àwa kan leléyìí ara àwa kan leléyìí bó o ti ń ṣe ni o máa ń ṣe fún sọ adétọ́nà mọ́gàjì sports ò ní ṣubú láíláí alhaji isaac ajibola nílùú new york mo mọ rírì yín gan ni ọba mi ìdùnnú rẹ bá wa dúró tì yín o alhaji suraju den muhammadu awal baba lamẹríkà ọba mi ìdùnnú rẹ bá wa dúró tì yín ayọdèjì fadansi nílùú amẹríkà mr alhaji oyè wale mrs eunice adeleyemi
1: atlanta
0: georgia ìyá yìí ní fọ lójú ní rọ lọwọ ẹ̀sìn ní rọ lẹ́sẹ̀ o alhaji atawa kalitu suleiman ọmọlára ọmọlóòkú ọba mi ìdùnnú rẹ bá wa dúró tì yín o àní gbọ́kú yín gbà kọ̀ọ̀kan alhaji suleiman tajudeen tayelulu
1: tayewanki
0: taye ọba mi ìdùnnú rẹ bá wa dúró tì yín o ọba mi ìdùnnú rẹ òní fi yín lẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan àṣìṣe ní ìmọ̀ kí yín alhaji atawa kalitu ọba mi ìdùnnú rẹ òní gbàgbé yín nígbà kọ̀ọ̀kan alhaji àti alhaji abisi yìí nílùú london ẹkú àdúró tì wá o alhaji amdala taiwo òpópó ọlá ọba mi ìdùnnú rẹ òní fi yín sílẹ̀ o alhaji lawal zalman láti ìlú amẹ́ríkà ọba mi ìdùnnú rẹ yóò bá wa dúró tì yín mr oladimeji oboye sunday láti texas ọba mi ìdùnnú rẹ ò ní jẹ sọkọ àní gbọ́kú yín gbà kọ̀ọ̀kan ọba mi ìdùnnú rẹ yóò tún máa bá wa dúró tì yín o alhaji ọlálékà samsudeen adesina ọmọ ọlọ́jọ́ òbí ọmọ ọlọ́jọ́ òbí sunday yìí ọba mi ìdùnnú rẹ yóò jẹ́ kí ọjọ́ kò láyọ̀ pẹ̀lú ògo tọlọ́run níjọ sunday àjọ máa bẹ ní ìlú abẹ́òkúta ọba mi ìdùnnú rẹ yóò sọ̀rọ̀ àjọ ọjọ́ náà lọ ọlọ́run ní pè yín lóko àtàwa náà

0: Mrs. Esther Soyinka lati New Jersey oba mi edmarin oba wa duro ti yin o wa mi edmarin ni gbagbe yin Mr. Dele Otena yike lati lu America oba mi edmarin ni fi yin le ni la yin
1: ah iyawo du lo si mi o iyawo du lo si mi ti mo ba la ya ni
0: mi Mr. Oladejo lati Toronto ni ilu Canada ẹkùn ọjọ́ mẹ́ta ọba mi ìdùnmọ̀rì ọba wa dúró tì yá máa rírì yín o alájà táwọn kájú àpékẹ́ bá tún dé ọba mi ìdùnmọ̀rì ní ìgbàgbé ẹ̀yìn náà alájà Abdulrahman agarawo onípọ̀nmá láti ìjẹ̀bú gbó bàbá ẹ̀ ní kúkú òjijì o. Alhaji Ambari Abdulaziz ọba mi edumari oni gbun lara
2: yin
0: ọba mi edumari oni jẹ sisongba kọọkan a tun ma ri yin baba bawo.
1: Bàbá jí mi lọ́mọ jọ wípé ká ṣe rìn ọmọ kò sóhun mọ́ iṣẹ́ bẹ̀rẹ̀ kó tún ibi rẹ̀ bá mọ́ lẹ́yìn oṣù bí.
0: Ọládùmọ̀yé Ògúngbè ní Aláṣọlá Olúwa bread wọ́n wà ní Olúwajì nílùú Ìbàdàn bàbá yìí ni máa kó bread fún wa ní gbogbo ìgbà. Lára àwa kan nu ìwà kan leléyìí
2: tí ìsọdún márùn tí ìsọdún mẹrin
0: kì í sọdún márùn o
2: kì í sì ìsọdún mẹrin
0: ó sì ní òní ó ní òsú òun
2: bẹẹni
0: àwa náà wá ní ọ̀rọ̀ tí ẹnu ò ní sú
2: ọlọ́run
0: ọlọ́run ìwọ nu
2: ọlọ́run
0: ọlọ́run ayé rí ọmọ dá sí
2: i
0: yóò máa
2: tuntun sí i
0: yóò máa tuntun sí i. Ìrírí ẹ̀dálẹ̀ tó tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọgbọ́n báyìí ló fi ń kọ́ ni ìkànnì méjì kọ́ lẹ̀ ti máa gbọ́ ilé yìí
2: tí ìbá sinmi kò lè jẹ́ bẹ́ẹ̀
0: lágẹ̀lú 96.7
2: ọ̀fẹ́ tó ga jù kìlọ̀
0: nílé funfun báláwú
2: rédíò méjì rẹ̀ ò sí ẹyọ kan ṣoṣo
0: tó wà láàfin ọba nífẹ̀lẹ́lẹ̀ nílùú
2: bàdàn wa kò sí rédíò méjì tó wà láàfin
0: kábíyèsí ọlọ́run
2: ètò sí lágẹ̀lú yìí nìkan.
0: olóòtú ètò agbẹ́ngà ọláyíwo náà gbogbo ayé a máa wá sọ pé
2: ó yàtọ̀
0: ó yàtọ̀ ayé rẹ sì ń yàtọ̀ sí
2: wọ́n ti white house bọ̀ sí white house
0: ayé ẹ̀ ń da sí
2: bẹ́ẹ̀ni o
0: sàmájú kọrí
2: ó kọ ọmọ nìjánu
0: jáyọ pè mí ló kọrí
2: jọwọ fún kọrí pè mí.
0: ọlọ́wọ́ bọ́tìn wa ní gbogbo ìgbà Abdulaziz Adémọlá Àsìsú
2: àbá máa pòǹgà náà ní ìrírí ẹ̀dá.
0: Adémọlá Àsìsú mo máa ń gbádùn rẹ̀ púpọ̀ gbogbo ayé náà tí wọ́n ń gbádùn rẹ̀ ọba mi ìdùmàrí ní ìgbà lọ́wọ́ wa àánú ọlọ́run tó tóbi ọba mi ìdùmàrí
2: ọ̀sán kan wọ́n gbé yàn lájọ ọkọ̀ pọ̀
0: ó kú oṣù mẹ́ta mo tún bẹ̀ lọ́hùn pé oore ìyanu òjijì àmọ́ ibi tí ó ti wá o ọba mi ìdùmàrí kọ́dún yìí ó tó parí
2: kọjá lẹ̀
0: yóò fi lé ọ lọ́wọ́
2: bí a pè wá
0: ọlọ́run ní eré kọ́ máa dá
2: ọ máa wá dá tí a fọ sí òsè bọ́ lọ́n sọ̀rọ̀
0: ìyá ọbẹ̀ ni o
2: ẹn tí ó gbọ́ tiẹ̀ ni ó gbọ́
0: ẹn tí ó gbọ́ tiẹ̀
2: o ni ó gbọ́ a fọ sí òsè bá sọ̀rọ̀
0: ìyẹn sì pọ̀ níwájú rẹ̀
2: èrò pọ̀ wájú ọlọ́run
0: ẹni tó bá ti ka nọ́mbà rẹ̀ tó bá
2: mú ni ó gbé kọ́ rẹ̀ o
0: ẹni tó bá wù ú
2: ẹni ó gbé kọ́ rẹ̀ ẹ̀ mẹ́yẹ ẹ̀ ti ń pe nọ́mbà rẹ̀ báyìí
0: mo sì ń bínú ọ̀kan lọ́run
2: ìgbásíkò rẹ̀ ọba tó kò sí tó sì sí
0: kò sí nǹkan tí ó ṣe sí i
2: ẹ dá mi lóhùn ojú kanu ẹ̀sìn náà rẹ lọ́run
0: sọpọ́ ọlọ́run jásìkò mi ó tó
2: lọ́dọ̀ ọlọ́run jásìkò mi ó tó lọ́dọ̀ rẹ lónìí
0: jásìkò mi ó tó
2: lọ́dọ̀ rẹ lónìí ọlọ́run
0: èmi wá sọpọ́ lọ́run ẹgbẹ́gbẹ̀rún aláàánú èèyàn
2: èmi obìnrin lẹ́nu nǹkan tẹ́lẹ̀
0: ẹgbẹ́gbẹ̀rún
2: akọlùkọgba aláàánú
0: kọ́ba mi ìdùmàrí
2: ọ̀rẹ́ sí mi kọ́lọ́yìn ẹ̀ tì mí
0: àti gbogbo àwọn tó ń
2: rọrùn kán mi ọ̀kọ̀dọ̀ lọ́hùn
0: irọ́ o ẹni àsìkò ẹ̀ bá ti tó
2: o ní o
0: nọba mi ìdùmàrí ó mú nọmba rẹ̀
2: àwọn èèyàn pọ̀ wájú rẹ̀ ti ń pe nọmba rẹ̀
0: ìyẹn pọ̀
2: àwọn èèyàn pọ̀ gan ṣe ń pe
0: wọ́n ń pe nọmba rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí
2: ẹni olórí òkè báyìí
0: ojú sì ń kán mi ọ̀kan lọ́hùn
2: ọ̀kan lọ igbo
0: kọ̀ran ọlọ́run
2: ni ó tò ní o mo fẹ́ sì òsì náà rẹ ọlọ́run
0: mo sọ bó o ṣe ń bẹ́ yí pé ọlọ́run dákun mú nọ́mbà oríire mi
2: dákun mú tèmi náà fejoju oko lodo olohun o oju nkan mi oko olohun so mo bo kule wa ni ayi tele mo
0: ba ba ebe run wa laanu
2: ko le ndari ezo
0: na atolore
2: ko ran won si mi
0: ko ran won si wa
2: won na je sami e ko gbo to ami
0: won si mi o
2: olohun type e si be
0: o da ko ba nlo sori ero ayelujara wa lagelu 96.7 fm so po olohun laanu ti
2: ni laanu won si mi olohun
0: egbe egberun laanu
2: ti o so re
0: ti o ni lo
2: tan
0: ba to de ti o to ni ku onu aye mi to ra won kan le wa ti won kan flash won si lo
2: won si lo iyen ni pe o ri flasher
0: o je ki wo je nfe le yi ta le
2: ti lo ni current lara tele
0: iro won o de won si lo alaanu ti o ni ku o ninu aye mi
2: ti o ni re ti o ni gbo
0: olorun ran si mi
2: olorun ran won si mi
0: ti o ni ma so poro mi su mi e wa won ye eyan ti won sun to lo
2: bayi je mo type e be
0: olorun si n gbo o si n wo won ko so poro won su mi
2: se be baba yin radio ke ni ti re ni o le so po ti ka yin le pada
0: yo olorun so
2: olorun le so
0: won so kan yo gbo won dake yo gbo won yi mole yo gbo
2: se won le de ori ki ti ko lo olorun ti ti ba gbe ko laye ase ko ni bo leru
0: ti an ba bere si ki e da kan bayi tori e ba wi yo ba gbogbo le gbogbo to ni lo yo ba da le
2: ti won le so pe wa bi ti lu tara bi ajere
0: kabiyesi
2: o ni binu
0: kabiyesi
2: o lo olorun be ko si binu o si sibe sibe o si tun mu asun atun ji
0: olorun egbegberun alaanu
2: yi so si o mo lo eyi irun o mo ki
0: dakun bo sori ero aye mi jara ma ba wa si are bayi
2: ogoro alaanu ran si mi olorun
0: ogoro alaanu kankan olorun ran si mi o ogoro alaanu olorun ran si mi
2: te sibe bayi
0: bo ba ti wi oba mi edumare o mo
2: ko mi ri ko mo wa da
0: yo si gbe dide
2: ko ya sa di are
0: ko se
2: ko sa di are
0: se a di are o na ni ko bo sori ero aye mi jara wa kiyan eyin ogun wa fi ranse fun eyin ogun
2: eyin ogun fi ranse se eyin ogun
0: bo ba re leyi se gbigba adura re na o tun de kiakia
2: se
0: number re oba mi edumare o mo
2: gbe call re
0: oba mi edumare mo number ti mi loni o
2: mo number ti mi na o

0: arábìnrin yìí ni Mr. Abolade ìrírí ìdùnnú fẹ́ sọ fún yín mo fẹ́ kẹ́ ẹ bá àwọn sọ fún gbogbo ọlọ́gbọ́n lóyún nínú àká yìí bí mo ṣe ń lo ìṣẹ́yìn mi ń bọ̀ ni o àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí mi tó jẹ́ àwọn ìpèníjà tí mo kàn nínà òun fẹ́ yàn nínú rẹ̀ fún yín ìgbà tí mo tó ẹni tí ó ní ọkọ mo ṣalábàápàdé ọmọkùnrin kan ọmọkùnrin yìí pè mí lọ́nà ó dẹnu ìfẹ́ rẹ̀ kọ mí ó wù mí o mo gbà fún ọmọkùnrin yìí láti ìfẹ́ ọmọkùnrin yìí fẹ́ mi níṣu lọ́kà o àjọ gbéra wa sínú ilé Mr. Abolade nígbà tá a fi lẹ́yìn ìgbéyàwó bá ní Edumare ó dà ń sọ̀rọ̀ wa o mo ti bí sọ mo ti bí ìwà yẹn
1: ọmọ òṣèlú
0: Mr. Abolade mo bí ìsun mo ti bí ìwà yẹn mẹ́ta ọmọ òsì adéyàgbò mẹ́ta ọmọ
1: kò sí
0: o
1: kò sẹ́ta ọmọ
0: ìsun àti ìwà yẹn

0: ìgbà tí mo wá kúrò nínú ilé yìí ẹdí abo ọkọ mi yìí gbígbèsè tó yẹ kó gbé ó ń rán àwọn èèyàn sí mi
1: àwọn èèyàn bẹ
0: ó ń tí kí wọn máa wá bẹ mí lọtún lóṣì mo sọ pé
1: náà fárígá
0: mi òyìn tí bá ti kúrò nínú ilé kayé tó wọ
1: gbẹmọ
0: ìtúwọ bẹmọ
1: pákíjì ẹrẹ
0: gbogbo àwọn tí ọkọ mi yìí rán sí mi àwọn ẹbí mi ti rán sí mi mo kọ etí ikún mo kọ sí wọn ọkọ mi yìí tó wá bá mi pé ó tún pè mí tí ń bá wo títí tòun kí n sì ró ti àwọn ọmọ mi tí ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ yìí níbo lọ fẹ́ kó àwọn ọmọ yìí lọ kàbíyèsí ọlọ́run ó bẹ̀ mí títí mi ń gbọ́ wò.

0: àti ìgbọ́ ṣùgbọ́n oṣù kìíní lọ ìkejì lọ ìkẹfà lọ tí lọ́wọ́ bí pé àwọn òun fẹ́ rí àwọn ọmọ òun ó níbi tá a ti jọ máa
1: pàdé
0: ìyókù wọn wá ó sì ń ṣe ẹ̀tọ́
1: pẹ̀lú ọmọ
0: pẹ̀lú àwọn ọmọ. ọdún kan lọ ọdún kejì lọ mo ti tapin ní ilé ìtàn mr bonade ọdún kejì lọ èmi náà mo ti dálégbà fún ara mi ọ̀tọ́ bá pẹ́ pé ilé ìwé àwọn ọmọ yóò ṣe
1: ojúṣe
0: wọ́n á rí wípé bí mo ṣe kúrò lọ́dọ̀ rẹ̀ nǹkan yí padà fún
1: arákùnrin.
2: ọlọ́ọ̀bá tó láyé á kán gbogbo wálé.
0: ibi tá a jọ ń gbé tẹ́lẹ̀ tọkọ mi ń gbé ọkọ mi náà ó kú òun bẹ́ẹ̀ ọwọ́ a lọ gbalé
1: síbòmí
0: ibi tọ́ wa lọ gbalé sí o kò wá tó jìnà síbi tí tóun wà nǹkan tí màá rí ni wípé mo rí pé ọkọ mi wá lọ fẹ́ ẹlòmíì
1: ẹyìn ọdún bíi méjì
0: ọkọ mi náà gbégbèsè ọ lọ fẹ ẹlòmíì tọkọ mi wá fẹ ó wá sí ìgbéyàwó ó lárinrin
1: o ọdún lóbi firewood.
0: mo gbọ́ dédé gbígbé ìyàwó òun ṣe tó ó ṣe ìgbéyàwó òun dáadáa. ìyàwó ọkọ mi tó wá fẹ́ ń wá jẹ́ni tí máa ń wá rajà ní
1: kọ́tọ́mọ̀ ti ẹ̀ ní
0: ọ̀dọ̀ mi kọ́tọ́mà mi ni. ìrírí tí mo wá máa ń rí
1: kọ́tọ́mà rẹ̀ yìí báyìí
0: ìyàwó mi tọkọ mi ń fẹ́ ń wá jẹ́ kí n mọ̀ pé ayé ọmọkùnrin yìí ti dá padà o. ìyàwó òun máa ń rìn dáadáa.
1: ó ti píìkì padà.
0: ó ti píìkì padà.
1: ojú ti ń là báyìí. ojú ti ń yẹ báyìí.
0: ó wá rí i pé ayé rẹ ti ó ti ń dà sí i. tí n bá pè lọ́wọ́ kan lórí àwọn ọmọ rẹ̀ yóò sì ẹ̀tọ́ mi. ní tí mo wá ń lọ nìyí mr bolade.
1: ọ̀yà jẹ́mu jẹ́mu.
0: ìyàwó yìí ti wá bí ọmọ fún
1: àlàyé tí bí
0: ọkọ mi.

0: ọ̀rọ̀ tó gbogbo ìgbà tí a fi kúrò lọ́dọ̀ rẹ̀ èmi náà ń rí àwọn ẹlòmíì o ṣùgbọ́n mi rẹni tí ó gbórí dúró fún òun
1: àgbẹ̀yẹrí
0: mi rẹni
1: tí ó gbórí dúró
0: wọ́n kàn wọlé wọn jáde ìrẹni tí ó gbórí dúró fún mi.

0: mẹ́ran tí mo wá fẹ́ kí gbogbo ọlọ́gbọ́n olóye kí wọ́n gbà mí báyìí ọ̀nà wo lòun lè gbà tọkọ òun yìí tó lè fi gba òun wọlé padà.
1: Ṣé kì í tí ìgbóúnjẹ alẹ́ rẹ̀ fún olóńgbò
0: kí n. Ṣé kì í tí ìgbóúnjẹ alẹ́ mi fún olóńgbò.
1: Ṣé kì í tí ìjẹ dọ́ ti sọ abọ́nù báyìí.
0: Ṣé n tí ṣé n kọjá àyè ara ṣé n fakọ kọ gba ayé ara òun jẹ́ báyìí. Ìyàwó òun yìí ni tí ó fẹ́ ó wá jẹni tó súnmọ́ òun. Ẹ dákun ó ti wá wù mí báyìí.
1: Kó padà
0: kí n padà sí ọ̀dọ̀ ọkọ mi sọ́nà àbáyọ ń bẹ fún
1: mi. Inú ń bí ó ti jọmọ́ inú ẹ̀rùn ojú ti wá ń là
0: báyìí. Ṣé inú ẹ̀rùn ṣó lè là nígbà tó ju ọmọ sínú ẹ̀rùn bínú tiẹ̀ bá lọlẹ̀ ṣé inú ẹ̀rùn ọ̀lọ́ ni. Ẹ̀gbọ́n ṣé a lè bá a gbégbèsẹ̀ ká bẹ ọkọ rẹ̀ àbí ká fi sílẹ̀. Kí ni kọ́ máa bẹ̀rẹ̀ yìí ó ṣe 0912370 8675 0912370 8675 looking complex 234-81-42-49-1006 plus 234-81-42-49-1006 hello.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ máa kú àjẹ́.
2: Ṣé ó dára fún yín?
0: Àmì o.
2: Ẹkún lo inú oṣù tuntun.
0: Oṣù tuntun ni.
2: Ayọ̀lá fi lò ó.
1: Àmì
2: la
1: ṣe Odùmarè.
2: Ara àna lágbà lórúkọ Jésù. Ẹ sì kú ìpalẹ̀ mọ́ ọjọ́ òbí lọ́tún ló sì.
1: Ẹ ṣe ń dáfẹ́ ìgbà dáadáa.
2: Lọ́hùn ló ṣe lọ́kan tó kù.
0: Àmì o.
2: Ayọ̀ ìyàwó ni látọ̀yọ̀.
0: Ìyá wa dáadáa.
2: Ṣé ó dára fún yín?
0: Àmì ìyá mi.
2: Ẹ rí lọ́pọ̀ ọgbà èèyàn kì í mọ iye tó bá wà lọ́wọ́ ẹ̀ àti tó bá bọ́ sọ̀rọ̀ àǹfààní ó sì nírú ọba ibà ọgbó kò sí ń fẹ́yìn ẹ̀fà.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Obìnrin yẹn ti ní ìwò rí tó fẹ́ ṣe sí o.
0: Kò sọ́nà tó a lè gbà lọ́mọ̀ràn tó lè rìn.
2: Ta?
1: Ọ̀sìmọ̀ràn mọ́.
0: Kò sí mọ̀ràn tá a lè gbà tó lè rìn.
2: Ó ti ìgbà tí ṣòro bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. A gbọ́ pé gbogbo bí wọ́n ṣe jọ fà á sí tó fi ibi yarí bọ́kọ rẹ̀ lọ́wọ́ nkankan èèyàn lè ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá fi mú igun kẹ̀ní sígun kejì tí wọ́n bá fi ń bẹ̀rẹ̀ wọn ó lè ṣe ìyàwó ní sọ́kọ́. Ó yẹ kí ẹbẹ̀ wọn ní ìtumọ̀. Bóyá náà àwọn fámìlì rẹ̀ bẹ́ẹ̀ kọ̀ dáhùn.
1: Bẹ́ẹ̀ ni.
2: Ọkọ náà bẹ́ẹ̀ kò dáhùn. Ọkọ tó fáwọn ọmọ bẹ́ẹ̀ kò dáhùn.
1: Inú ń bi lásìkò ni.
2: Ìbínú ọmọ polówó wọn lẹ́sẹ̀ lẹ̀. Ibi lójú rẹ̀ tó ń yán yìí.
1: Orí pọ́lọ̀ ti gbé kọ́ọ̀lù ọkọ ni.
2: Kò sí ìdílé tí ò ní tí ó là kọjá. Àìkànlá rò àròjé lè ni. Nígbà tí ní ta bá ń lọ nínú ìdílé. Gbogbo àsìkò tó máa ró hàn ó máa wà ṣe ti yẹyin àwa ní dẹ́bi ju bó ti yẹ lọ ní tó bá ṣẹlẹ̀ tí ó bá fi ń di pé ẹnìkan yòókù bá ń bẹ̀bẹ̀ tí ń bẹ oníwá tí ń bẹ lẹ́yìn èèyàn náà fi sùúrù sí i.
0: Kó fi sùúrù sí
2: i. Léèṣe ìníwòye pé obìnrin yẹn kò tó ń tí ń pe rẹ̀.
1: Kò tó ń tó pe rẹ̀.
2: Torí kò sí ẹ̀yẹ kó ní gbogbo yẹn rárá. Pé irú ìyàwó tọkọ òun ìkòkòrò jẹlẹ bẹẹ tẹlẹ èèyàn máa gbé nǹkan yẹwò pé tí n bá ti wàá dijú tán ṣé n sì tún ní ṣé kò tún ní wù mí àbí pé ní kinní ṣó wá mí pé gbogbo tọkùnrin yẹn tiẹ̀ ṣe tẹ́lẹ̀ láti fi tẹ lọ́rùn kò tó wù mọ ọkùnrin yẹn lára.
0: Kábíyèsí
2: Ọlọ́run
0: ẹ sì yà wá.
2: Kò sí ní tó fẹ́ ṣe torí kò ní lè fara da lọ́kùnrin bá gbà padà náà èmi láyọ̀ bẹ́ẹ̀. Orí ipò mi lè fara da ìjòwú tó máa fẹ́ wà ń bẹ̀ pẹ̀lú ìyàwó tọkọ rẹ̀ ti ní. Òkú mọ̀ wulẹ̀ darẹ̀ láàmú ó ná pọ̀ òkè rajà olókọ́ sọ pé ẹni tí òun bá ti jáde ńlé rẹ̀ òun ti jáde nà ọkọ náà ti wọ̀ ọmọ lọ́wọ́ ń bẹ̀ yẹn pé ìyàwó tó bá ti bọ́ ta ńlé òun náà ti jáde.
0: Ó ti lọ.
2: Ó bá di jẹ́mi ìyẹn jẹ́ kọ́ ká mọ̀ mọ́ kò yẹ ká ṣòro bẹ̀.
0: Ẹ sí ìyá wa.
1: Ẹ sí.
0: Hello. Hello.
2: Ẹ ní ẹ kojú ní ẹ kó tó.
0: Ẹ kó àjẹ́.
2: Amen. Ba je la se le.
1: Amen.
2: Ba je le ba je.
1: Amen.
2: Ba de ti mi ra.
0: Inu la ni baba wa.
2: Ba ko la ya lo je le.
1: Amen.
2: E ko te le ni ni ni ba o si ba ti are le.
0: Era baba wa.
2: Era ba. Era ko. Alaja bi ade mo pe ati afa wa ti je le.
1: Asiun.
2: Asiun. Ti mo kan ya advice ni pe e baba de oko. Oko ni mo lagbara ti se awon meji.
1: Hmm.
2: Mari ke ba bi oko lo ni mo oko ni mo lagbara ti se awon meji. E ti fi e ti fi ya wora, e ti fi ba bi ti ara re, e ti fi dubu e de le lagbo wi so ki. E ti wo mo bi ni tan. Ni wo mo bi ni tan, e mo ba bi ti se awon ni gbe lo.
0: Amen.
2: E ti ko ni ba bi. Ni mo ba ti ba ta le.
1: E si na kabo.
0: Hello, ta lo wa nbe.
3: Hello, alagba Adekunle lati Alaro.
1: E ka ba wa.
3: Mm, ti mo ri ni oro bi yan ni pe o ti si wa wo. Mm. Emi jore ni loju lo de ma nfa.
0: Emi jore ni loju.
3: Mm, o jore loju ni. Ile aye yi isan ma se funfun to yen. Dudu dudu wa nbe. Koro ni pe akoko toko yen lo de fasẹyin fun ọkọ yen elekeji irun ọpọ bẹẹ n gboro to jẹ pe dundun dundun ni ma n bọkọ ṣe ṣe ni lati bẹrẹ ọkọ n ṣe daadaa si ọkọ de stọọpu pẹlu ẹ nkan temi kẹri ni pe n ba ri ori ọfẹ dẹdẹ ma n ṣọ wọn tori tó bá padà délé ọkọ yẹn yóò padà dalé yẹn rú ni yóò padà dalé yẹn rú ni torí irú ọkàn rẹ ni pé tọkọ yẹn ti tán
0: kábíyèsí ọlọrun
3: irú tiẹ ni irú tọlọrun ọtọ ọlọrun fẹ náà mọ irú èèyàn tó bí èèyàn jẹ ó fẹ fi hàn ọkọ yẹn ó fẹ mọ mọ fi hàn ọkọ yẹn ni pé tẹńdẹńsì wà tó bá dọdọ wájú yóò ṣe tó wọ fi bẹ́ẹ̀ lọ orí ọ̀fẹ́ ló kù àdánù.
1: Ó náà sì wà kànáà kò náà bínú wò ní o.
3: Ó bínú wò.
0: Ó fàkàn sí.
3: Tó bá jẹ́ pé bí ó ṣe rán ọkọ sí sáré yìí. Bí ó ṣe rán sí sáré yìí.
0: Tọ́ba mi ìdí máa rí
3: ẹbí ọkọ ló gbé. Ẹbí ọkọ ló gbé.
0: Ẹ̀sìn bàbá mi, ẹ̀sìn ìgbà.
3: Ó lè kọ́ àwọn obìnrin tó bá ní tán ní farada ọkọ wọn. Ebi ọ̀nà kọ̀ọ̀kan sọ pé ibi tó ń bá ti bọ́ tòun ò lè
1: padà bẹ́ẹ̀ lọ.
3: Ẹyin ọkọ ti gbá rìtọ́ máa ti fún báyìí. Kó máa bá yí.
0: Kó máa bá yí àti fanta fẹ́ fàyàn mi.
3: Alàgbà Adékunle látara rọ ni.
0: Ẹ sí bàbá
3: wa. Mo láìdí program mi.
0: Ẹ sí.
3: Mo máa ń gbádùn ẹ̀ kán ní gbogbo ìgbà.
0: Ẹ sí.
3: Ẹ sí. Ẹ sí. Ọmọ àtúnyẹ yẹn kò ní tán bẹ́ẹ̀.
0: Ami ami ami ẹ sí. Ẹ dákun wa ni lè gbé pọ̀ kankan mọ́ báyìí. Kọ́ kankan mọ́ báyìí àní lè gbé kọ́ kankan mọ́ báyìí àsìkò ti pè wá ní àsìkò ti pè wá ní ìjà.
1: Ẹja gbogbo.

0: Hello?
1: Hello? What's your name?
0: Hello?
1: Hello?
0: Ẹnukwaju. Kí ló kọ́ ní láti bò?
2: Bẹ́ẹ̀ mi látàpọ̀tẹ̀.
0: Ọ̀ya.
2: Ẹ̀wọ̀ ìyàwó yẹn, ẹ̀wọ̀ kó gbà mọ́.
0: Kò yẹ kó gbà.
2: Ó ti bínú ti ẹ lónìí yẹn.
1: Ó ti bínú ti ẹ lónìí.
2: Ọmọ làdúkọ yìí, gbogbo ẹ ṣe ni. Èmi náà lè gbà mọ́.
0: Kí ìyàwó òun ó jókòó ka ibi tó wà. Kójókòó ka àyè tó wà. Kó má dààmú ara rẹ̀
1: náà. Ọmọ tọ́jú ẹ̀rọ.
0: Ó dà ẹ̀sìn. Kó má gbà ẹ̀sìn gan ni. Òun náà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun náà ń gbọ́ wa.
1: Ẹ̀lọ́ ta ló wà lọ.
3: Ẹ̀lọ́ ẹ̀kọ́ àjò.
1: Àjò yìí náà.
3: Ẹ̀ní da aládùn àkànlògbò ọlọ́run ṣẹ́gun láti jíròrò rẹ̀ yéjì. Tó bá fẹ́ padà yóò balẹ̀ ọlájẹ́ débi pé torí gàrú yóò padà wà fún pé òun ni ìyálé.
1: Ṣé òun wá kọ́ ní ìyálé lóòótọ́?
3: Ìjẹ́ kínú ilé yẹn kó lálàáfíà mọ̀.
0: Inú ilé ò ní dùn mọ́.
3: Ṣé kó inú rẹ̀ ò ní dùn mọ́ sí ìyàwó wọn?
0: Orí ìwọ̀n kò tó tó wà.
3: Tó o bó ti jẹnu kò ní jẹ́ kó lálàáfíà wà nù ilé òun kọ́ mọ́ wulẹ̀ fẹ́ mọ́. Gbogbo tó bá lè ṣe fún kó máa wulẹ̀ ṣe fún kó wà láàyè tiẹ̀. Ẹ mọ̀ ọmọ aṣọ ológun ọlọ́run.
1: Hello.
2: Hello, sir.
1: Yes, sir.
0: Ẹ mọ̀ kó àjẹ.
2: Ẹ kú ọpọlọ sà, ọpọlọ yóò ní jọba lágbára ọlọ́run. Ẹ máa mú sọ̀rọ̀. Ẹ wo. Orúkọ tèmi ni Matthew Adéwọlé láti Ìjẹ̀bú-Òde.
1: Ẹ káàbọ̀.
2: Ẹ̀sà kó má gba ìyàwó yẹn mọ́ o tí ó bá fẹ́ wàhálà fún ẹ̀mí ara ẹ̀. Torí tí ìyàwó yẹn bá wọlé iye yẹn ò ní tòrò nọmba wọn. Ìkejì àti ilé ìyàwó tó fẹ́ yẹn láti lè jáde ló máa wá.
1: Kòtòrò náà
2: ni. Bí nǹkan tán lè mọ̀ ṣe ilé yẹn máa gbóná ni ilé wa ò ní gbóná lórúkọ Jésù.
0: Àmì Ọlọ́run
2: Òkè sáà máa bí ìṣòro.
0: Ẹ̀sìn gan ni.
1: Ẹ̀lọ́ ta ló wà mẹ́? Ẹ̀lọ́.
0: Ẹ̀lọ́.
4: Ẹ̀lọ́.
1: Yẹ sáà ń gbọ́
0: yín.
4: Ẹ̀lọ́.
0: Ẹ kú àjẹ́
1: o. Ẹ̀lọ́ ń gbọ́ yín.
4: Ó yàtọ̀ ó sí òfo ni, ó yàtọ̀ yóò sí òfo dáná.
1: Òfo yóò sí. Kí ló dé?
3: Ẹ̀lọ́.
0: Hello.
3: Ọmọ àkó ètò.
0: Akó àjẹ.
3: Àṣọ yẹn. Ọkùnrin tó sọ̀rọ̀ kan ní ìsìn. Ó lè sọ̀rọ̀ ní prógámù oúnjẹ kan náà nìyẹn tó ń gbé yàtọ̀ sókè.
1: Kí ni pírọ́blẹ́mù ẹ̀?
3: Àmọ́ pírọ́blẹ́mù ẹ o. Ó ti ń gbé wọn sókè nìyẹn o. Nínú prógámù oṣìkítò. Ó ti gbé yàtọ̀ sókè náà nìyẹn o. Ó yẹ kí wọ́n tíráàkì nọ́mbà nìyẹn o. Orúkọ tèmi ni Gani Ọlọ́ndà Alákàbẹ́pìtà. Ó lè kọ́ fẹ́ẹ̀kì nọ́mbà ẹni yẹn o. Èmi bá rure ló máa sọ ọ́ rẹ̀. Bóyá ní wọ́n tètè. Ètò yẹn padà sórí ẹ o. Ètò yẹn àjà láàárọ̀, àjà lọ́sàn, àjà lálẹ́, àjà láàbì. Kí ló dé?
0: A ti mú nọ́mbà rẹ̀ lẹ̀.
3: A gbà fún yín.
0: A ti mú nọ́mbà.
3: Ẹ ṣàṣeyọrí. Ọjọ́ iwájú tẹ iṣẹ́ ìrísí lọ́jọ́ iwájú kò ní bà mí kò ní bàjẹ́ lágbára lọ́wọ́. Ó dààmú tẹ̀ ń bá lọ yẹn. Ọkùnrin yẹn kó má tètè gbá o. Obìnrin yẹn bọ̀ àgbálẹ́rú ni o. Òun ni wọ́n ń tètè jẹ lọ sí jẹ lọ sí. Ó múra láti bá lé obìnrin tí bí yẹn dànù lọ́dọ̀ ọkùnrin yẹn ni o. Ẹ ṣe o, a máa bá àwọn àpẹẹrẹ.
1: Ẹ ṣe o,
0: ẹ ṣe gan ni.

0: irú ẹ̀sẹ̀ wo lè dá ọ̀dọ̀ rẹ sí ọ gan-an irú ẹ̀sẹ̀ wo lè rẹ lè sí ohun tó tó bẹ́ẹ̀ tó wá jẹ́ pé orí afẹ́fẹ́ ló ti wá mọ́ ọ sípò tí ò mọ́ bó ṣe lè wá ẹni tó ò bá pẹ́ tó ò bá sọ̀rọ̀ ẹ́ ọ̀mọ́ bó ṣe lè wá tó wà búwa rẹ ni irú ẹ̀dá báyìí kò dá o.
1: bẹ́ẹ̀ni ó bá ṣe rìn nínú ayé tí ó sì jẹ́ nínú ayé bẹ́ẹ̀ ni ó ṣe máa ń wà ni ó ṣe máa ló ti ṣe ló ti máa ló ti ṣe. hello
2: sir.
1: kí ló kọ yín láti.
2: orúkọ tèmi ni matthew ajíwọlé láti ìjẹ̀bú òde.
0: ẹ káàbọ̀.
2: sà ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè gẹ̀ẹ́sì nọ́mbà máa yẹn.
1: a ti mú nọ́mbà rẹ̀.
2: Ayé yẹn àdá ẹni tó yẹ kọ́ discipline ni o. ó dorí kejì tó máa ṣèké tí mo máa gbọ́ ètò yìí tí mo máa gbọ́ ètò yìí o. ẹ pa ètò ní ìṣàkùn ẹ lọ́wọ́ fún iṣẹ́ o.
1: ẹ dákun wa mi lè gbé ètò kankan máa bá yìí ẹ dákun gbogbo ẹni tó bá fẹ́ fún wa nímọ̀ràn kan lórí ọ̀rọ̀ arábìnrin yìí ẹ dákun ẹ máa pe nọ́mbà mi ní ìlànà ẹ̀sọ́ 08064 51 67 02 gbogbo ẹni tó bá ní ìrànlọ́wọ́ kan wọ́n lẹ́ni tí ìwọ́n bá ní kápá láti ṣe àánú fún ọ̀nà lẹ́nu kejì rẹ kò tọ́jú rẹ àwọn àkàndá ẹ̀dá afẹ́fí dùnmọ́ ló fún ayẹyẹ ọjọ́ òbí wa gbogbo ọwọ́ ẹnìkan ní èèyàn méjì ní márùn-ún ló bá ní kápá láti dùnmọ́ dákun ràn wá lọ́wọ́ kó kó wa lọ́wọ́ lórí rẹ̀ ìgbọ́n tó bá wá fẹ́ sí ilé ìyẹn náà pẹ̀lú sórí nọ́mbà mi 08055226948 08064516702 gbogbo tí wọn náà bá ní kápá tó rò pé ọ̀dà wo ẹja fi ran àwọn ọkùnrin yìí lọ́wọ́ ìwọ náà pè wá lórí ẹ̀rọ wa yìí ọba ọ̀gbìn ìdùnnú rẹ yóò jọ ra nǹkan kan àwọn náà ní wọn ìjọ mẹjọ òní àmọ sọ wípé okùn ìjọ kan àbí méjì báyìí ẹnìkan bá mi ìdùnnú rẹ ń jọ bá wa ní ayé o ayé àwọn.
0: lára àwọn ènìyàn wa tó dé lọ́jọ́ bí òní gangan tó dọ́jọ́ kejì lọ́jọ́ bí wọn ọkọ̀ àti ìrẹ́jọ ọlọ́run bá wà rìn bàbá wò ní ìkóyè òjò tí mo bá yẹ náà sí ẹsílà ẹkún oríire ọjọ́ mi ò gbogbo ọjọ́ kan náà ní ti wọn náà jẹ́ ọ 070-38-22-65-74 oníkẹ́yẹ̀pẹ̀ ìwọ̀n kàdáàm sunday adé àgùsí ọjọ́ mẹ́jọ ìdìrẹ̀ ní àtàyè oníkàlẹ̀ pàdé ó dàbọ̀.
1: òkìkí ọlá ayé gbọ́yìn táyé lulú ọmọ abọ́lábẹ́ olùkọ́ tèmi èmi a máa sọ pé gbogbo ìgbà tí ẹ bá ń rí àbí tí mo máa ń sọ wọ́n jẹ́ kọ́ máa ráyé ọ̀dà mi mákẹ́rù ìpàdé owó tó di jọ́mẹ́jọ àbúṣùmáyà ọ̀yáwá fún ọ̀làdúrà lọ ọba àmì ẹ̀dùn àmì nígbà.

0: sẹ̀yàtì hàmà nínú ọmọ ọmọ yẹn lọ fọmọ ọmọ ọmọ
1: ọlọ́run ti mọ bẹ́ẹ̀ tó bí.
0: wọ́n máa yí di ìfàlà àbú ọlọ́run. wọ́n sọ látú wa sálàmù àlà ṣe yìí di náà nà hàn
1: wá. sọmọlọrun àlẹyìn wọ sọlẹ nínú ààyè
0: ọlọ́run. wà á lahali yìí wà sọ àbí yìí wà sí wà á jìyí wà ní báyìí ti ní wà máa ní tàbá ní ìdá alhamdulillah ladi adana lo hada wa ma kunna inna tadiya laula an yurina lo je opa ni fun olorun eleda
1: alhamdulillah
0: oba to mu wa lo lati jejo to da pada sori eto loni gbogbo en to so po dabo po ni ma pada wa se nkan yen pada

0: Bíọ́ká àbọ̀ sórí ẹ̀tọ́ àgbáyé ẹ̀sìn lónìí. Iléeṣẹ́ rédíò Lagelure 96.7 FM.
1: ló jẹ́ kí wọ́n lọ bẹ́ gbogbo aṣá afẹ́mi.
0: ẹ̀yẹ tí ó doríkodò bí àdáhùn sí o.
1: afẹ́fẹ́ bẹ̀rẹ̀.
0: ìwà ìkúṣẹ́.
1: ọ̀tá mi ló ń bọ̀ wá jìn sí orí mi àmú.
0: ẹ̀ sójú ẹ̀ kedere.
1: dálè mú ayé mi ọlọ́run wa mú. ọ̀sẹ̀ mi ni.
0: ẹ lọ sójú wòran wa.
1: jẹ́wọ́ agbára rẹ.
0: lórí facebook lagelu 90.7 FM. ẹ lọ wò wá life and direct.
1: ayé ń ṣe mí nìkan èmi ò sí roga o.
0: òógùn ni wọ́n ní wọ́n pẹ́.
1: ayé ń ṣe mí nìkan èmi ò sí roga o. maruka mọ káfù ṣe nǹkan mú mi fún ga o. maruka mọ káfù ṣe.
0: ẹ lọ máa wò wá.
1: ẹ àwọn àwọ̀ mi tá ò gbé ga o. lálá ń ṣe láì ní o ayé má ní ga o. lálá ń ṣe láì ní o ayé má ní ga o.
0: lórúkọ àwọn lọ́gàlọ́gà níléeṣẹ́ yìí.
1: mi ò lágbára tára ọ̀lọ́.
0: obìnrin kí akáàbọ̀ sórí ètò lónìí.
1: yàrá bí ìwọ lálágbára o jẹ́wọ́ agbára rẹ nínú.
0: àti lórúkọ mojú ẹ̀rọ mi. Abdulaziz Adémọ́lá Aṣiṣó.
1: a fẹ́ àwa náà fún ní gbogbo ẹ̀.
0: nobody do them do.
2: ọlọ́run ò ní ṣe gbogbo ìgbà.
0: nǹkan ò ní ṣe ẹ́ fún mi.

0: Que ganhem por ser ele.
1: Alô, bagueu, é o Leri. Não,
0: se a agbekalẹ ọlọrun ni pe ti aye ba ti n dogbo ti aye ba ti n dogbo eh ti gbọ mi ye nile oh my god
1: iwo transformer to wa live
0: pe ki esu ko ku olori ta ki opolopo bima bima ko opolopo inu ile ni bima bima ni saye saye ni ko je ko be ni osu olo gbo ko se ri la ye jan ni le bada te ma ni ko lo ma ja le su wa ni o ko ja le su awe ni osu awe le nbe lo ran ni a to te nbo si be to ba ti ko ja nbe o ba isu awe ni nbe ile su ni sugbon lodi oni osu gan tara kò sí wọn ń jà níbi ẹrọ náà kò sí wọn ń jà níbi ẹrọ rẹ kò sí wọn ń jà lábọ kò sí wọn ń jà lọrẹ níbi rẹ ẹ kàn yẹ pé wọn ń jà nínú ilé kọọkan kankan kìíní kí ló fà á ẹ gbòógì ẹmí rẹ.
1: ìyá sọ̀rọ̀ ẹ má jẹ́ kí bùkátà pọ̀ jù ó lè bá bẹ́ẹ̀ àfi.
0: gẹ́gẹ́ ni ànábì jókòó.
1: يسلم
0: لا يا نبي محمد
1: صلى الله عليه وسلم
0: هناك جبريل بدي قل يا رسول الله كيف خف كل فاء يدرك بالوجه بالوجه صلى الله عليه وسلم دروبا بتين بالوتا تيمكو لوليل صوت ما مو واني وابعوني sọmọ wa máa tọ wọn sọnà báwo ló ṣe ṣe àbí òní sì tọ sọnà kankan wọn láti wá máa sọ fún wọn ìrẹ́pẹ̀ ìgbé yìí ni wọ́n wà ẹ̀ka péré ni wọ́n wà lẹ́yìn tó bá ti rò ẹ̀ka tó ń bá wà kò ń bú àkó nǹkan náà wà kó ń lè rìn ọlọ́run
2: àkọ́kọ́
0: mẹ́wàá òun àkókò ń lè à lè sọ mẹ́wàá tán òun àkókò wa ń bí ń sọ méjì ìrìn ta tó bá ti wá kókó lẹ̀ àwọn ojú ayé lẹ̀ àwọn ọmọ ìlú lọ bẹ́ẹ̀ ẹ ń ṣe dáa yọ bá a ẹ tí ò ṣe dáa yọ bá a oníkàlùkù ọmọ ìdájọ ti ní kọ́ńbọ́ọ̀dù rẹ̀ oníkàlùkù ní kọ́ńbọ́ọ̀dù yàtọ̀ sí kọ́ńbọ́ọ̀dù tó kàn ní yàrá rẹ̀ kọ́ńbọ́ọ̀dù tó jẹ́ pé ibi tó ti bá ilé tí wọ́n parí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n mọ lóòjọ́ tí wọ́n kọ lóòjọ́ tí wọ́n yẹ làálí tí wọ́n gbéyàn bọnú ẹ̀ téyìn ó wò kò wú lẹ̀ tí ò ní lè kankan rẹ̀
2: ní àròsọ ló lọ
0: téyìn ó wò ohun tó ń ṣe sí ohun tí mo ṣe wá rè ṣé kò jù báyìí lọ kò jù bẹ́ẹ̀ lọ ó fi jẹ́ pé ọba àníyá láwọ̀ pa

0: la opa, ue dania.
1: Yo mo wo yen
0: la
1: alawo pa ni ngba to ba nse ti o da ye ba ke na ni ina robata la biri mi so o se o da yo wo eran o se ko da yo wo eran wale akibatu ili montati ibi to pari e fun wo nte nti won se ni njo loju sugbon bi ti won pari e si ile ni wo kilo nse lowo kilo gbe lo kini to se siwaju kini to se seyin kini to ti fe ma se lo to gbo mi ni ni to toju mo kon lo gbe ni dali ka le mo ko da mo ti ayo ni ko kilo nti wa ni wali tanzuru nafsi man ko da mo ti bi godi o te ku lo inna la kabiru
0: liman tamanu
1: olo ni ten ti wa ju ola yin ni fun ni ro
0: wale tanzuru nafsi ma ko da mo ti qadin gadi
1: o te ku lo
0: wa te ku lo
1: boyo no
0: kabiru liman tamanu
1: olo ni e pa ya e beru bẹ́ ẹ bá tiẹ̀ ní bẹ́rù tí ẹ rí bí mo ṣe ń pa àwọn kan fáyọ̀ ọlọ́run bẹ̀rù ọlọ́run ṣe dáadáa gbogbo ohun tó gbé lọ yóò padà bọ́lẹ̀ àwọn kan jáde láyé ń bí wọn sì ní sàárè
0: subahánàmọ́
1: wọn gbàdúrà káwọn máa yẹn ojú omi wọn parẹ́ máa dúpẹ́ ọ̀dọ̀ ẹlòmíì jóná kú wọn ṣe àlọ́ ń ké orí rẹ̀ wọn wá ń wá nǹkan ibi tí wọn ó bò mọ́ ṣé kàní ṣé kàní wọn ni ṣe ń jáde láyé rẹ̀ àbíkọ̀ díru alámọ̀nà sọ àbíkádà rẹ̀ lọ́nà kò ní
0: ṣe ọ̀lọ́
1: àdìtúláyé yìí nǹkan kúnú ẹ̀ nígbàtẹ́gà bá ń ṣe ti ẹ̀ bọ̀ àwọn tó lọ́wọ́ bá fi ṣàdókí ẹ̀ máa bá ní ṣòó wọ́n máa wọ̀ ẹ́ ní
0: ọlọ́wọ́ akúndarú
1: àkíyè sọ
0: ọlọ́wọ́ akíndarú
1: kò sí jẹ́jẹ́
0: ọlọ́wọ́ akíbá àrùn ìdàdí náà muhammadi wakita ba o wakiba o wakiba o kila
1: iwọ lọ gan ni
0: mashallah
1: ọpọlọpọ lónìí ìtì pẹlú ilẹkùn lọwọ báyìí ni ọmọ tó bí láyé
0: wàlá ti sọ ní à
1: ọmọ tó bí láyé ni tó nígbà tó ti jìyà lọwọ lórí ọmọ ó tún wá ń jìyà lọwọ ọmọ lọ ibi ẹlòmíì ti sunkún ọlọrun fún ọmọ ọlọrun fún ọmọ gbogbo nǹkan ní jẹ ní gbèrè ọmọ ọlọ́run sì fáwọn kan lọ́mọ ẹni ẹ ti ń kà dákò yìí.
0: dákò máa fẹ́ kó sọ̀rọ̀ wa rabi ọlọ́run dákò máa fẹ́ kó sọ̀rọ̀ yìí rabi ọlọ́run dákò máa fẹ́ kó sọ̀rọ̀ mi rabi ọlọ́run dákò máa fẹ́ kó sọ̀rọ̀ mi rabi ọlọ́run a ní lórí oore tó ṣe fún wa wàhálà tó sọ lé a dàkú máa fẹ́ kún sọ́rọ̀ ní ọ̀gbìn ọ̀run.
1: ipa wo ló kó lórí ọmọ tábímọ wò ní ọmọ abi agbani rẹ ni ìwọ bàbá àti ojogun kọmọ tó jọgbà ilẹ̀ ń bá káàkiri òní ìjòkó tó gbogbo lílo pàtàkọ́ sí ìwọ ni wọ́n ò yàn lápára aṣọ ń bẹ ń bẹ̀ ìwọ ni wọ́n ò rí níyànà àgbọ̀ngàn aṣọ ń bẹ ń bẹ̀ ìwọ ni wọ́n ò rí nípò sódò aṣọ ń bẹ ń bẹ̀ láríjà kan ìyá yóò tó lò bẹ́yàn mọ́mọ́ ìwọ ló gbólójú kan o kò ní ní ìjòkó kan náà torí gbogbo ibi tó ń sùn káàkiri náà wọ́n mọ̀ ọ̀dá ọmọ tọba ní ọ̀yà tọba pẹ́ńkọ́ ìjẹ́ni bá gùn àwọn alájì ẹ̀ bóṣù wa ẹ̀kọ́ alẹ́kọ̀ọ́ nígbà tá a nílò ní mọ́nìwá nìkan ló ń jìyà lórí wa a fẹ́ ṣe. tu vois, dis-donc, on a les pieds
0: wow.
1: En main. Non. À toi, on ah, battez l'homme,
0: l'homme, battez l'homme, l'homme, l'homme, l'homme,
1: l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme,
0: l'homme, l'homme, l'homme, l'homme, l'homme, l'homme,
1: l'homme, l'homme, l'homme,
0: l'homme,
1: l'homme, l'homme, l'homme, l'homme,
0: l'homme, l'homme, l'homme,
1: TikTok ni. Ibeni yo gbe lataro sule yen ya o ati ku lodo baba gele ni ka ki adugbo
0: na ira ira na
1: apoti ni ka ki le onle
0: abi se nikan
1: ko raye omo oko nani omo eni anu ah bo se wa laarin baba ti o raye omo be ni awon ya kan nu ran ti omo ba ti bi melo kan le mi olonu ko tun bere won ma
0: na so ma lo ta ni rabi olohun
1: rabi olohun
0: na so ma lo ta ni rabi olohun
1: rabi olohun
0: to ba fe ko lohun ko so ma lo ta re ire obi wa
1: ire gugu
0: e ga toju omo wa ti an bi sai
1: ka se dada
0: to ro ma lojo

0: Ọlọ́run kò mọ̀ ní mẹ́jọ ọ̀tá ní
1: ìràbí Ọlọ́run. Ọmọ nìgbẹ̀yìn, ọmọ lọ́la, ọmọ ló mórúkọ ẹlòmíì dẹ́wọ̀n. Wọ́n dárúkọ rẹ̀, ọmọ lágbájá àti lágbájá inú ẹ̀wọ̀n. Ọmọ ló sì gbẹ́lòmíì lọ lóyìn
0: rú.
1: Wọ́n dárúkọ ẹ̀ ní airport. Mrs. Kini, care of the daughter or the son of Kini kan. Allah akbar. Ọmọ nù. Kì í ṣe ọmọ. Kì í ṣe kẹ́wọ́ sọmọlábí. Ọmọ gidi abẹ lọ́hùn gbogbo tí bá ń pọ́n kálukú lẹ́kùn ọlọ́run sọ́dẹ̀ rí.
0: Àní.
1: Kọ́lọ́run bá ń gbọ́ sẹ́kùn mi dẹ̀rín rọ̀bí Ọlọ́run.
0: Àní o.
1: Dákun sẹ́kùn mi dẹ̀rín
0: rọ̀bí Ọlọ́run.
1: Wọ́n ni mo ní ń wò lẹ́nìkan kò sẹ́lòmíràn.
0: Dàkún wá sẹ́kùn dẹ̀rín rọ̀bí Ọlọ́run. Sẹ́kùn mi dẹ̀rín rọ̀bí Ọlọ́run. Bí ó gbójúlé ẹnìkan àfihàn Allah. Dàkún wá sẹ́kùn dẹ̀rín rọ̀bí Ọlọ́run.
1: Gbogbo ẹ tó wà nù payín kékè ẹkún Ọlọ́run bá sọ́dẹ̀ ní
0: fún wa. Àmì náà.
1: Gbogbo ẹ tó wà kí nǹkan kan sí kejì ní ìbànújẹ́ Ọlọ́run sọ́dẹ̀ rí.
0: Ìlérí. Wọ́n rọ bí lọ́bùkún ilẹ̀ aláìkí.
1: Ọba àdìyá kàwà yábúkọ́. Ọba tí panilẹ́kún ti panilẹ́rìn. Ọba tí mú tó wù jáde fẹ́ẹ̀n tó bá fẹ́ tí
0: ó yẹn. Wọ́n kú lílẹ̀ sí ilẹ̀ ilé àwọn àdìdì kọ́ dílẹ̀.
1: Kò sáyẹn tí ó bi léèrè agbára ọwọ́ ẹ̀ ní gbogbo ẹ̀ ń bẹ̀.
0: Ilẹ̀ ìhì.
1: Ó ní olólàṣẹ lọ́dọ̀.
0: Ilẹ̀ ìhì.
1: Lákòjọ gbogbo tí ń jẹ́ aburú mẹ́jọ yà lọ́ọ̀dẹ wa.
0: Àmì.
1: Gbogbo tí ń jẹ́kún ìbànújẹ́ kéré ó tóbi Ọlọ́run mọ̀ dẹ̀ sí wa.
0: Àmì ìnáyà Ọlọ́run.
1: Ọlọ́jà wà mí náà wẹ́rẹ́ Babalọ́lá Ọlọ́run bá gbàdúrà yín
0: dẹ́. Àmì.
1: Ìyá mi náà olówó ọjà Ajá Ismail Bọ́láńlé Ọlọ́run bá gbàdúrà yín.
0: Àlọ́mọ àmì ìnáyà.
1: Àti bẹ́ẹ̀ ni Ààrẹ Kazeem Ambassador láti Ogun pa nígíwá àdínì àkí ẹ̀yìn náà. Bàbá mi Sulaiman ọmọ tó wé láti ìlú Gbòwá kiyin. Bá mi balẹ̀ ládi méjì. Balẹ̀ ọlọ́jà àmọ̀létè mo kiyin dáadáa. Mo wá kí bàbá Sumaya. Àjọkọ bí ẹni jókọ mi nǹkan kan náà. Láti làǹlátẹ̀. Ẹ̀ẹ̀ni parẹ́ máyé
0: lọ. Ọlọ́mọ mi iná.
1: Ẹ̀yin àti ìyá Sumaya mojọ kiyin náà ni ẹkú ọ̀rọ̀ èèyàn àná. Ọlọ́run ó forí jẹ nire tó lọ.
0: Àní òun.
1: Ọlọ́run ní ṣekú náà láàárọ̀.
0: Àní.
1: Àforíjì tó ga yọ lọmọ bánà yín náà tó kú lánàá.
0: Àmì.
1: Ẹjáde láyé. Ọlọ́run ò ní ṣe ń ṣiṣẹ́ ń tẹ̀lé.
0: Àní.
1: Wọ́n á kí gbogbo wa pátá. A lọ sínú àsàlátù ní Rébẹ́njá. Tá a bá wá dé àwọn àfihàn kàlí yẹn síta lágbára Ọlọ́run ojú òní tiwa.
0: Àmì.
1: A bì wá sí bísímílà.
0: أعوذ بالله من الشيطان الرجيم.
1: ما شاء الله.
0: أعوذ بالله الواحد المجيد من كل عدو وحاسد ومن كل شيطان مارد إن الله واسمع العليم. بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام
1: عليك يا رسول الله
0: توصل الصلاة والسلام عليك يا رسول الله
1: الصلاة والسلام
0: عليك يا رسول محمد
1: يا رسول الله
0: عزيز
1: يا رسول
0: جزاك الله
1: يا رسول
0: الله اتوا وصلوا يا رسول الله ادوبه
1: يا رسول الله
0: اسوتوتو
1: يا رسول الله
0: 210
1: يا رسول الله
0: 2026
1: يا رسول الله
0: توسوجوا
1: يا رسول الله
0: يا داري
1: يا رسول
0: الله لوري نيجيريا
1: يا رسول
0: e daku e gba wa olohun lo niye yo bere lo yin bawo le se dari wa anabi muhammad ni gbaye we won o se bi won se to eyin to ni e ma se be se to erati ipo lasiko eyin eyan wa eyin na ma nto to ya so tin ti o to ile se la gelu o ke for kaluku adupe e folohun ya rasulallah assalatu
1: wa salam.

ọgbọ́n òye ìmọ̀ lórúkọ ọba bá ọmọ àti ẹ̀mí mímọ́ kò ní wọ́n yín o gbogbo tẹ́ ẹ bá kọ́kọ́ máa yé yín bẹ́ẹ̀ àánú ọlọ́run kó wà lórí yín àti ìdílé yín nígbà táwọn òbí yín tó tó àsìkò láti sanwó yín wọn ò ní wá owó tì ẹ̀yin èèyàn ṣe ń ṣàmì. Adúlá Láfi kọ́kọ́ bẹ̀rẹ̀ fún ogún ọ̀sẹ̀.

0: fun yan meji si meta laaye ka jo gbadura bere fun ra won
1: irawo meje gbogbo ni oke orun
0: 0912308675 091 2370 8675 Mama tinkira wa ka ro bayi nile okere nile America awon wa lowo ale mo oru bayi ago mokan lati koja lodo won nibo mi ago mokan la sese lu nibo mi won ti sumo to 12 oru hello hello thank God it's Friday Caro Baba eyi le ni akon to ko wa pe loni o ya osu September ki le fe ko lo nse
2: o ke pelu ani ara
0: osu October
2: lo ayo so to to ti a se ni ayo wa
0: ami ami
2: awon ti o ani do lo ayo ko wa ni de o
0: ami
2: ise re abi ayo mo da ni ni ni wa
0: ami
2: Anisi jẹ.
0: Ami.
2: Ogun Tabata Ole ti mo yọ ṣe.
0: Ami.
2: Ìṣe ìbànújẹ́ àníbàmì ìgbàgbọ́ sì yẹ.
0: Ami.
2: Ìjọ ni wà á lẹ́sìn jẹ́ tuntun wa ọlọ́run jẹ́ tó fún wọn.
0: Ami.
2: Ìgbẹ́ ni tí ó wà rà nígbà tá a lè fi wà nígbà ọlọ́run àjọ ní wà nígbà.
0: Ami.
2: Ìgbẹ́ ni tí àbúrò kan tí ó tuntun wa ọlọ́run jẹ́ àbúrò kan wọn.
0: Ami.
2: Gbogbo ohun tara tarúdo tagbèdé ànígbà tó bà níjẹ́.
0: Ami o.
2: Sọ̀rọ̀ àbúrẹ́ ìwà ìròyìn ọjọ́ tó ń wà lórí wa.
0: Ami.
2: Lọlá fúlà ọlá tó wá ta ìlú àbúrẹ́ àníjọba ṣe. Orúkọ mi ni àbùdó àmọ́ àtiwọlá. Ìpínlẹ̀ àti Bolúwájú ni.
0: Láti bolẹ̀ tí ń pè mí.
2: Láti Bolúwájú.
0: Bolúwájú.
2: Bàbá Afá.
0: Ní Abá Afá. Baba.
2: Yes,
0: sir. O tun mo pe ti mo da mo na mi. Losu October yi iku aitojo ni wole wa o. Anu ma fun fun wa. October yi ma gbe wa. Baba egbon eyin na e ni salai ni o. Seun. Seun. Ah, kabiyesi lodumo. Hello.
3: Hello, Kaore sir.
0: Thank God it's Friday.
3: I thank God you are still alive. Oh.
0: Yes, sir.
3: Kaore sir.
0: Ojo keji osu kewa la wa osu October.
3: Bẹ́ẹ̀ni sir.
0: Jimá koko de re.
3: Bẹ́ẹ̀ni sir.
0: Baba. Ki le fe kọlọ nse?
3: Agbára ọlọ́run ọba tó dúkú tí ó fi parí àníṣe àbàjẹ́.
0: Àmì.
3: Àná tó tayọ ọlọ́gbẹ̀lẹ̀ wa lọ́wọ́.
0: Àmì.
3: Àní ṣe olórí kú.
0: Àmì.
3: Agbára ọlọ́run retí tí yóò ṣẹlẹ̀ nídìílé ọlọ́ba gbélé yín lọ́wọ́.
0: Àmì.
3: Mo ní kò pọ́nmi tẹ́lẹ̀ wà dá yín o.
0: Àmì.
3: Ẹ ra àánú gbà ló fi o.
0: Àmì.
3: Agbára oṣù yóò pín jù sọ ẹ̀sìn mi lọ.
0: Àmì.
3: Ẹ̀wà ní tẹnu gbogbo ẹ̀wọ̀.
0: Àmì.
3: Aṣọ ni mò ń mú inú o.
0: Àmì.
3: Ọgbọ́n tó gbójú sókè sókè láàrin gbogbo ọmọ bàbá rẹ̀ àti ọmọ ìyá rẹ̀ yóò gbé lórí kiri rírí sókè o.
0: Àmì.
3: Ogun àwọ̀ ọgbọ́n àjáde ìwọlé ò ní jẹ́ ti yín o.
0: Àmì.
3: Ẹ̀mí súnmọ́ àgbàdo ẹ̀jẹ̀.
0: Àmì.
3: Bí gíga àlàyé yín bílẹ̀ ẹbí tẹ̀wọ́ ẹ ti ga ẹ̀ tọkọ jáde lágbára ọlọ́run.
0: Àmì.
3: Ilé ìyá nílé bàbá ẹni wọ́n tọrọ o.
0: Àmì o.
3: Ẹ wà nígbà ìtàn dọ́rọ̀ dúdú odò.
0: Àmì o.
3: Ògùnkùn tó ta ẹlẹ́yìn àwọn tó ń tẹnu òǹfà ẹlọ́ba ń gbin lọ́wọ́.
0: Àmì.
3: Jésù Kristì olúwa wa.
0: Àmì àmì àmì lórúkọ Jésù. Ẹ ṣe bàbá ìgbọ́n lóṣù October yìí aṣọ àṣírí òní tán lára yín.
3: Àmì Jésù.
0: Ohun gbogbo tẹ́ ẹ bá fà. Ohun gbogbo tẹ́ ẹ bá béèrè. Ohun gbogbo tẹ́ ẹ bá kàn kún fún lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ yóò tẹ̀yìn lọ́wọ́.
3: Àmì Jésù.
0: Oúnjẹ ọmọ máa dùn lẹ́nu.
3: Àmì Jésù.
0: Thank God it's Friday.
3: oruko mi ni Kunide Enugusi lati Moniya.
0: Se baba ba n kan ara Moniya o.
3: Yes sir.
0: Sana si jio ba mi mo. O sana si jio. 0912306715. Hello.
4: Hello.
0: Thank God it's Friday.
4: Oh boy, I want to talk.
0: Yes. Jesus. Mama, I know my phone for you. It's you. It's you. Ju gbogbo e lo iwe mimo wi pe ki a ma dupe. O so layo o nji layo o je dupe fe ni to ni emi re. Mo fe taja elo.
5: Hello, hello.
0: Thank God it's Friday.
5: Akojuma sir.
0: Yes sir.
5: Akojuma sir.
0: Yes sir.
5: If you listen to us, we
0: Amen.
5: Yes sir.
0: Baba. Olorun oba mi to ni wakati marun ti o pe mefa. O ngogo te ba be ninu osu kewa yo se fun yin.
5: Amen.
0: Baba mo ba yin be Olorun fun igbega nla Ola Nabi Isa Nabi Musa Nabi Yaya Nabi Muhammad yo teyin lowo.
5: Amen.
0: Gbogbo jima to ku ninu odun yan ni lu pelu ibanuje o.
5: Amen.
0: Lola laula.
5: Ola ku wa ta ila.
0: Ewe je lo taja. Ti n ba ti te ka polowo oja de. Eh eh. Ìṣẹ́jú mẹ́wàá péré náà lọ́jà tí mo fẹ́ ta. Mo ń bọ̀.

lọ́jọ́ Friday aṣọ làárọ̀ lọ wòran aṣọ lórúkọ Jésù yóò ní fọmọ sọ sí o. Olórí ọlọ́dẹ ti dé o. Ọba mi tí kì í ṣí pọ̀ padà. Ó gbé òwú ọ̀sẹ́ àti òwú ọ̀lọ́wọ́ kò lè jábọ́ lẹ́lẹ́. Àjòrò dìbò lu àjòrò bínú tó àjòrò bàjà. Ọba mi abánijà má jẹ̀bi ẹni o. Gbogbo ilé epo fajọ́ pariwo gọ́gọ́gọ́gọ́gọ́. Bàbá alábìyẹmọ ló sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ pásọ fọ́kẹ́ ẹ̀mọ rẹ̀ ni mò ń jẹ́. Màmá bàbá ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa agbára ti bẹ nínú òru. Màmá bí òru ṣe jẹ́ àkókò ìsinmi fún àwọn kan. Bẹ́ẹ̀ náà ló jẹ́ àkókò wàhálà fún àwọn kan. Bí òru ṣe jẹ́ àkókò tí àwọn kan fi ń tú agbára wọn ṣe. Bẹ́ẹ̀ náà ló jẹ́ àkókò tí wọ́n fi ń gbagbára lọ́wọ́ alágbára tí wọ́n fi kó agbára tiwọn. Bí òru ṣe jẹ́ àkókò tí àwọn kan fi ń gbẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ló jẹ́ àkókò tí àwọn kan fi ń gbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni ẹlẹ́ni kó tọ́jú. Bí òru ṣe jẹ́ àkókò ìbẹ̀rù fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ ló jẹ́ àkókò tí àwọn káṣẹ̀yà gbàgbà wá báni lójú orun tí wọ́n sì tún gà balẹ̀. Tí wọ́n sì máa lè sí wípé kò sọ ohun tó lè ṣe. Bàbá màmá ìwọ lè ń sùn tẹ́rẹ́tẹ́rẹ́ lóru. Àìmọye ìdájọ́ tó ṣe lórí ọmọ lóru. Tó jẹ́ wípé àárọ̀ ló ṣẹ̀ṣẹ̀ fóun. Àìmọye ìdájọ́ tó ṣe lórí bàbá tó pè kó wá wí tẹnu rẹ̀. Màmá ìwọ lè ń sùn lóru àwọn ìka ènìyàn ò sùn lọ́gẹ̀gẹ́ òru. Màmá ìwọ ni ò mà kókó àdúrà fún ọmọ lóru yàtọ̀ sí àkókò tí ènìyàn fi ń rẹjú. Bíbélì wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá. Ó kó àpò sí àlìkámọ́ ó sì bá tirẹ̀ lọ. Bàbá màmá ẹni tí ò sùn lóru gan. Ọ̀tá wọn sì tún rí ṣẹ́ṣe lórí rẹ̀. Ká má tí ìwà tó ẹni tó sùn lọ́tọ́ falala. Bàbá màmá Júdá ti mọ àṣírí tí ń bẹ nínú òru. Ìdí tó fi lò ó fún àkókò ìkà lórí Jésù. Júdá sì mọ̀ wípé tá a bá fẹ́ mú Jésù ní ọ̀sán gangan ó máa nira. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń tẹ̀lé Jésù ní ọ̀sán. Ṣùgbọ́n mọ̀ wípé tó bá ti di aló máa kó ohun àtọmọlẹ́yìn nìkan. Ó dẹ̀ ṣẹ́ṣẹ́ kí àwọn ọmọlẹ́yìn gan ti sùn lóru. Júdá sì débẹ̀ lóòótọ́. Ó dẹ̀ bá lóòótọ́ lóòótọ́ wípé àwọn ọmọlẹ́yìn Jésù ti sùn lọ. Ìgbà yẹn ni iṣẹ́ ìka Júdá ti lè fóun. Màmá bá ṣe ń gbàdúrà ní ọ̀sán má fi tòru ṣeré. Jésù mọ àǹfààní ńlá tí ń bẹ nínú òru. Ìdí tó fi máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àdúrà rẹ̀ sínú òru nìyẹn. Olójẹ́ kí gbogbo ènìyàn fẹ́ wọ àdúrà ní ìṣòro ẹ̀ní ní dálé mọ. Jáwọ́ fi àdúrà dáàbò bọ ọmọ wa ní oṣù Òktóbà. Jáwọ́ fi àdúrà dáàbò bọ iṣẹ́ rẹ ní oṣù Òktóbà. Pé gbogbo àwọn agbára kéékèèké tó rìn lóru. Wípé wọn gbọdọ̀ rí jẹ́jẹ́ lórí àwọn àtọmọ wa. Iṣẹ́ kúkú ooru ó bàjẹ́ lórí ìwà àtọmọ rẹ̀. Iṣẹ́ gbọdọ̀gbọ̀ ooru ó bàjẹ́ lórí ìwà àti ìdílé rẹ̀. Olójú mẹ́rin lágbẹ́rí lórúkọ jẹ́ kò ní wọ yàrá rẹ̀. Iṣẹ́ yẹ fíó fíó fíó kò ní bọ ìwà àtọmọ rẹ̀ mọ́lẹ̀. Ẹni bá kò tó rí ìwà àtọmọ rẹ̀ lóru ara ò ní rọ̀ o. Ó ní gbogbo ọmọ rẹ̀ ta fọlá lọ́gọ̀jọ́ òru. Díẹ̀ ló kù kọ́mọ rẹ̀ ó sọrí rẹ̀ òru náà ti gbogbo ọmọ rẹ̀ kò ní jalẹ̀ sọ́mọ rẹ̀ o. Wọ́n jẹ́ mọ́ tẹnujẹ wọn ní fi ta ọmọ rẹ̀ lọ́rẹ̀ látọjú oru. Ìbànújẹ́ tó gbẹkùn wọn nílẹ̀ mọ́mọ rẹ̀ lọ́jú oru o. Ilé tí wọ́n ti kọ́ tán ni ọmọ rẹ̀ ilé náà ò ní dàwó o. Ebi ò ní di fẹ́fọ́rẹ́ẹ̀tì wà tọ́mọ rẹ̀ látọjú oru. Ojú oru ló ti jẹ nǹkan ni wàhálà àbádé lórúkọ Jésù ò ní jẹun lójú oru. Ayé ò ní ṣe pàṣípàrọ̀ ogún ọmọ rẹ̀ látọjú oru. Ìka aládùá kò ní bo ìwà tọ́mọ rẹ̀ mọ́lẹ̀ lójú oru. Oru ò ní ru bo ìwà tọ́mọ rẹ̀ mọ́lẹ̀. Àwọn olókìkí oru ò ní mọ̀ náà lé rẹ̀. Gbogbo agbára Ọlọ́run ọmọ kéde ó yẹ wà ní ààbò Ọlọ́run. Ààbò Ọlọ́run kó dájú lórí yìí. Ẹni bá gbọ́wọ́ kọ́wọ́ lójú oru lójú àlá lórúkọ jẹ́ ìdá Ọlọ́dúnrẹ̀ máa bá. Olúwa yóò gbọ́ nínú ìkẹ́kọ̀ọ́ àwọn pẹ́yẹpẹ́yẹ òru. Ó yẹ máa gbé ní abẹ́ àṣẹ Ọlọ́dúnrẹ̀ tọmọtọmọ. Olúwa yóò gbọ́ ìwọ àti ìdílé rẹ lọ́wọ́ àjàgà òru yìí o. Ọlọ́run àbò yóò dáàbò bo ìwọ àtọmọ rẹ lójú oru lójú àlá. Àjàkálẹ̀ àrùn kò ní fi lẹ́ra ṣe bùgbé. Olúwa yóò fi ṣe apá rẹ̀ bo ìwọ àtọmọ rẹ̀. Òtítọ́ Ọlọ́run yóò jẹ́ àṣẹ àti àpáta fún ìwọ àti ìdílé rẹ̀. Ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru. Tàbí fún àkùkù tí ń run ní ọ̀sán gangan. Ojú rẹ ló fi máa rí èrè àwọn ènìyàn búburú. Olúwa yóò pàṣẹ fún àwọn agẹ́rẹ̀ láti gbé ẹsẹ̀ rẹ̀ kó má bàa gún òkúta tọmọtọmọ. Bó ṣe ń dúpẹ́ lọ́sù àṣẹ ìgbẹ́dìde bàlẹ́ ọtọmọtọmọ. Ọmọ yín ò ní fi fúláwà sọjọ́ lọ́sù yìí o. Abiyamọ ìgbẹ́mi dáadáa ò ní ṣe lọ́sẹ̀ lórí ọmọ rẹ̀. Ọ̀rọ̀ jáde lára bàbá alábíyamọ àní ẹbí kì í wọnú kọ́rọ̀ mi wọ̀ ọ́ ní rí jẹ ibi lọ́sù yìí o. Ẹlẹ́rara ni gbogbo ọmọ rẹ̀ ò ní ṣe ayé lọ́sù yìí o. Ẹ̀mí rẹ̀ máa gùn wá tún jèrè ọmọ. Ọmọ rẹ̀ ò ní dàwátì. Lọ́jọ́ kẹyìn ọmọ rẹ̀ ayé ò ní fi ọ́ pamọ́. Ọmọ rẹ̀ ò ní fò sẹ́lẹ̀. Ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ni fọkànbalẹ̀. Olúwa máa fún ẹ lówó. Ọlọ́run á fún ẹ ní fọkànbalẹ̀. Wà á fẹ̀yìn mẹ̀kọ́ nílé ọmọ rẹ̀ o. Ìjì ò jáde omi inú àgbọnù. Ìjì ò ní jọ lóṣù yìí o. Wà á fọwọ́ ara rẹ̀ gba eré ọmọ rẹ̀ o. Nínú oṣù yìí ohun tó ń là kọjá yóò dọ́pin o. Oṣù yìí ẹrù tàbí yamọ kì í tú wọ̀ nígbẹ́ká ọmọlẹ̀. Olórí ogun ayé rẹ̀
yo di alai lagbara. Ayo ni che chi o samare. Ayo e boro jo alere o ni pa ye o. Omi adi ori re o ni si. Oga, oga. Eni yo ni gbaso Olorun re o. Loju elegan baba afa odide. Oju re ma riri omo. Olorun kan ma fa wa tomo re soke. Oju ye lori arada. Afa ye o ni bo losu yi. Omo re ma dun o. Ni o so bi ni ra iwadi omi ni ra patapata. O ku ile oni wo yara re o. O ya lo gbegbe ope. O ni ri akoba. Wa kajo idunu. O ni ri jan kada o. O ni ri jamba moto. Ina mo ni ju o. Ayo ni gbomo gbimo lowo. Ile oni suke leyan omo re o. Oro de oro bale o dase. Wa de Olorun losu yi o. Aye apo ole. Losu yi won ni ko ye wa tomo re kere o. O su ta wa yi wa fire wa ori tomo tomo. Ajaga sirun ja losu yi o. Wa pada rowo sowo. O ni seru aburo. Ileri oni ye o. Ileri ma se. Lo ba jade wa murebo. Ninu ofi ninu ola wa je won mo losu yi o. A ma fi ola ke o. Asiri ola re oni tu o. Oju lowo ere o ya yonda re fun aleni. Olorun ma jere ara re ninu aye re o. O ni mo se o ni fo si lo gba. Aye oni se alati leyin re lowo ise o. Owo ma wo wa. Ile owo ki pare ni ile alaye ire re oni pare o. O ni se da duro. Olorun yo paye gba tomo tomo. Lori Jesu la je te mo pe orun ma pon omo re le. O ni rogun ota dale lori omo re. Koro ko ni pago ti awon omo re. Jeremiah 37 verse 21 omo re jade labe tubu aye o. Okunkun alagiza ko ni fajo omo re ya. Aye oni da wara omo re nu o. O ni de epo sinu alikama omo re. O ni de ororo si odidi eran omo re o. Iwa tomo re o ni rin nile gbigbe.

0: yin di le olora ile bi to mo re ngbe ko ni gbe mi imi aye oni mi olori omo ara to ku mala ni ti goro de bo so lojo ojo ta ye oni fo mo re dara kara ara to ngbe nu omo re ko ni ara mo ninu anu oni jina sile yo oni ra buku latara mo oni ro mo ara re ko de owo boju omo wo ni naja buku de le olodi orun jo lu so mo re losu yi yesu olua wa eji ni agbe wa de le agbe ra nitori mo fe lo ma mura fun isoru
1: papa mi ni bi ise mi pe ka wa se verification leyin verification bo se di last week mo se ri alati 1 million
0: eh oluwo
2: alo ba rowo
0: emi ni o
2: do pare were ni
0: be bi sir
2: olorun to se 1 million o si ma se 20 million
0: amen
2: igba o lati reti owo yen gan o ti tojo meta
1: mi ti expect owo
2: eh reti e
1: reti e
0: o reti wa reti
1: ta ti mo ti e ri gun mu ah
2: gbogbo aye ti e reti owo owo yen ma wole sha
0: amen ori pe ope lo ja si bayi mama to ba ti nbo ni alayi ike 5 liter ni ko mu dani ma mu ike kekere wo ike nla ni ko ma gbebo nitori gbogbo October yo si nje afani omi ohun enikan ni omi wo omi ti bo didi lo po fura mi lori apata lose to koja bi apata o je gun soke to ami mi mata mi lo lo bo pe fura mi ni ki gbe sokale wípé bẹ́ẹ̀ náà ni ò fẹ́ sọ ọ̀tún ká ṣe dànù ńlẹ̀ lórí àwọn ènìyàn tó bá ti dé ìṣọ́ọ̀rù ní alẹ́ ọ̀la wá ti rí pé wọ́n ti ń pin fún àwọn ènìyàn níta tọ́mọ rẹ bá wà lọ́nà jínjìn ó lè fi rán dírẹ́fà sí nínú omi ọ̀hún ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fákẹ́yẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o àgbẹ̀ ọlọ́run gẹ́nu ayé gbogbo ẹ̀yìn tẹ́ ń dá ọrẹ lóòrèkóòrè kí programu kọ́ lè máa tẹ̀síwájú ọrẹ lọ́rẹ́ máa ń wọ́tọ̀ ọrẹ títò ní abáàdá lórí ọmọ àtọmọ ọmọ ìfàtí bó ti ẹ̀fẹ́ kó dá ọrẹ lórí ọkọ rẹ àbí lórí aya rẹ kò sí iye tó lè fi ránṣẹ́ bọ́lúwá ti ń bẹ tí èmi rẹ̀ ń bẹ wàá jèrè ọrẹ tó dá yìí o ẹ ò ní táwọn náà o ọlọ́run bàbá alábìyamọ o
3: ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
5: Olajide FM 96.7
6: Lágelo FM, jàgàbá gbogbo rédíò.

0: adájọ́ kẹni ilé olóyè àdẹ́ńbí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì tí ti wá o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágìlú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: Hello.
1: How are you now?
0: Ọba tó bọ̀bí orí aláàfin àjọbọ. Ọ̀dọ́ mi sá ìlú ọ̀dọ́. Ẹni mímọ́ ọlá aláàfin ẹ̀mí mímọ́ ọba tó dá ikú tí ò ní kú tó dá omi tí ò ní mú. Hello.
2: Àkọ́kọ́ ojúmọ́.
0: Thank God it's Friday, bàbá mi.
2: Jímọ̀ ni ọ̀gá fún Àríbá ti ṣàárọ̀ náà gbégbá.
0: Àmì o.
2: Àpá àmójúbò oṣù tuntun o.
0: Ẹ̀sán.
2: Ẹ̀sẹ̀ kúnlé ẹ̀rìn gbẹ́kúnlé àṣùbẹ̀tàn yẹn dà o.
0: Àmì o.
2: Ọwọ́ nílẹ̀ ìgbẹ̀tàn iléeṣẹ́ ìrìn gbóná o.
0: Àmì o.
2: Olúwa ṣẹ́gun Afọlábí látọ̀mí àdé alágbẹ̀dẹ.
0: Bàbá
2: Bàmísílẹ̀ ẹ̀kún oore tuntun. Bàmísílẹ̀ ẹ̀kún oore tuntun. Bàwásílẹ̀ ẹ̀kún Àlùbárí ìta ọjọ́ ọ̀la àbáwà sílẹ̀ ẹ̀kún oore tuntun oore ìdùnnú ra yọ̀wà wárí o. Omi ara wa ẹ̀jẹ̀ ara wa kò ní gbàbọ̀dẹ̀ àṣà ní ìdẹ̀rẹ̀ àrùkà o. Ilé iṣẹ́ yóò ní ìjọ́nà ọwọ́ nílẹ̀ sì gbẹ̀tọ́ yín o.
0: Ẹ̀kú
2: ètò.
0: Ṣé nǹkan bá mi.

0: ẹjẹ dúpẹ ipò tẹ wà yìí ẹ lọ o.
1: Ẹ̀jẹ̀ káàárọ̀ o.
0: Ẹ̀wọ̀n káàárọ̀ o.
1: Akóso ti kú o.
0: Yes ma.
1: Ọlọ́run sànù bí wàá wò ó.
0: Àmì o.
1: Ara àmì gbọ́ kan wọ́n ba lọ.
0: Àmì o.
1: Ilé-iṣẹ́ lájẹ ní òní dà wú o.
0: Àmì o.
1: Adé ọ̀sán ọmọ mọ̀ ṣe dé òní tì ọ́ o.
0: Àmì o.
1: Òní dà wá tì
0: o. Àmì o.
1: Ilé ìyá ni bàbá àánú fọ̀n fàyè rẹ o.
0: Àmì.
1: Gbogbo ẹni tẹ wá ní iṣẹ́ lájẹ ní pátá ṣe mọ̀ pé gbẹ̀ngẹ́ ó yàtọ̀ àánú òdìdè fàyè yín.
0: Àmì o.
1: Ẹ ní ṣíṣe o. Ojú òní fẹ́ jẹ yín wẹ̀ o.
0: Àmì.
1: Oṣù yóò kó wáyé rọ̀ àlọ́run o.
0: Àmì o.
1: Mo dúpẹ́ tí mo wọlé lónìí. A fi apẹ̀tẹ tọmọ kẹ́ ìdúrọ́lá.
0: Mọ̀mọ́ lórí ọmọ ẹ̀yin náà ẹ̀ ní jẹ́ ìbàjẹ́.
1: Àmì Jésù.
0: A máa rí àwọn ègún tí máa ń já ológun ó bọ́.
1: Lórúkọ Jésù.
0: Níbi tí ẹ ti lọ́kọ tẹ́ ẹ bímọ sí. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ègún yẹn bàjẹ́ lórí àwọn ọmọ tiyín.
1: Àmì Jésù.
0: Mọ́mì, oúnjẹ ọmọ yóò dùn lẹ́nu yín.
1: Àmì Jésù.
0: Arúgbó abiyamọ lẹ jẹ́.
1: Àmì Jésù.
0: Ẹ ní ṣíṣe àti ìjẹ o.
1: Àmì
0: ṣá. Ẹ ṣe o, tẹ́ ń gbọ́ wa. Ṣe o. Ẹni tí gbogbo ọ̀la wa tọ́ sí kán bí èsì ní jẹ́ olódùmarè ni omi aláàfin ẹ̀mí mímọ́. Hello.
1: Orúkọ Jésù.
0: Àmì.
1: Ọlọ́run tó ní gbogbo ògbó tó gba ọfẹ́ wa.
0: Àmì Jésù.
1: Àdúpẹ́ tó ń sá sí ọ̀pọ̀lọpọ̀ láyé àtàlàfò ọlọ́run ògbó ni fún orúkọ rẹ.
0: Kàbíyèsí.
1: Bàbá gba ọfẹ́ wa.
0: Àmì o.
1: Bàbá mi gbàdúrà lórúkọ Jésù tó bí n ṣe ń lọ sókun ẹ̀mí wa ò ní fún o.
0: Àmì.
1: Ilé àtọ̀nà wa kò ní bàjẹ́ lórúkọ Jésù. Ìpè yín lórúkọ Jésù kò ní wọ òkùnkùn.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ tí ń tú ẹ gbogbo èèyàn sílẹ̀ lórúkọ Jésù ẹ ò ní túbọ̀ wọnú ìdè.
0: Àmì.
1: Agbára Ọlọ́run á túbọ̀ dìyìn mú.
0: Àmì.
1: Ògùn Ọlọ́run á fara.
0: Àmì.
1: Ìlérí àti májẹ̀mú Ọlọ́run nínú ayé yín á wá sí ìmúṣẹ.
0: Àmì.
1: Ilé-iṣẹ́ lágbo ní óyá kó máa tẹ̀síwájú.
0: Àmì.
1: Bàbá wa tó wà níbẹ̀ yẹn lórúkọ Jésù Ọlọ́run túbọ̀ lọ́ra ẹ̀mí o.
0: Àmì.
1: Ibi tọ́lọ́run ni wọ́n lọ lórúkọ Jésù tó ní wọ́n sì parí iṣẹ́ wọn lórúkọ Jésù Ọlọ́run á mú wọn débẹ̀.
0: Àmì.
1: Ọlọ́run á wà pẹ̀lú wa o.
0: Àmì o.
1: Àṣe òmìnira yóò wọnú ayé gbogbo.
0: Àmì o.
1: Jésù pẹ̀lú wa wà.
0: Àmì àmì àmì. Orúkọ yín mà.
1: Elizabeth Ọládúsítọ̀.
0: Látàdúgbò bo.
1: Láti ayé tí wọ́n lọ yẹn.
0: Mọ̀mọ́. Ọwọ́ tí mú àwọn èèyàn gòkè tí já wọn bọ́ lórí tiyín ó parẹ́ lónìí.
1: Àmì Jésù.
0: Ìlàkàkà yín ò ní já sófo.
1: Àmì Jésù.
0: Ogun bùdó ilé ọkọ ogun bùdókò ibẹ̀ lórí tiyín ó parẹ́ láàárọ̀ yìí.
1: Àmì ló ń sọ Jésù.
0: Àánú fọ̀n fún yín.
1: Àmì Jésù.
0: Happy New Month ma.
1: Thank you sir.
0: Yes. Thank God it's Friday. Ogun 18 minutes dá a máa fi jọ gbàdúrà fúnra wa kí n tó lọ rí kíní ìtòní gangan.
2: Ọgbẹ́ tó ń ṣì wà lórí Jaris Marvelous Nasa.
0: Ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. Olúwa ní olùpamọ́ mi. Olúwa ní òjìjí mi ní ọwọ́ ọ̀tún mi. Oòrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán.
2: Jaris Marvelous Nasa.
0: Ogun àwọn ìlérí ní Múṣẹ́. Ìwọ́wò ń bọ̀. Nítorí mo kó wá sóde ètò ní ó di aago márùn-ún gérégé sí mẹ́fà. Kí n tó dà á lẹ̀, màá wá tún sí ojú òpó lẹ́ńbẹ̀. Ó jẹ́ dúpẹ́ pé ẹ̀mí rẹ wà láyé. Ó ń sùn láyọ̀, ó ń jí láyọ̀. Orí jẹ orí jẹ orí mu orí mu ó fẹ́ na orí na ó fẹ́ lo orí lo ṣùgbọ́n dúpẹ́ pé ó wà láyé. Ìrètí ń bẹ fẹ́ni tí ń bẹ láyé. Òkú tó ti kú kò lè gbé bọ́dí sókè. Fi ọpẹ́ fẹ̀ni tó ní wo bọ́bá pẹ́ nìkan ló sun ẹ̀mí rẹ rọ yóò ti já okú lẹ̀. Hello. Mọ̀ mi ẹ mọ̀ káàárọ̀ thank God it's Friday. Mo gbọ́ bẹ́ẹ̀ tún rí oṣù October.
3: Oṣù October yìí o. Ẹ o àwọn ní ọtí tí àmọ́ tán tẹnu tán tẹ̀jẹ̀.
0: Ọpẹ́
3: lọ́wọ́ ọlọ́run.
0: Ṣé o.
3: Ọpẹ́ lọ́wọ́ ọjọ́ nílẹ̀ o. Ẹ máa tẹ̀síwájú o.
0: Àmì.
3: Ogun àpáwọ́ náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú jẹ́ ti yín o.
0: Àmì o. Àmì o.
3: Ogun ata ọwọ́ yìí ló máa fi gbè sọ nílé orúkọ Jésù.
0: Àmì o.
3: Ẹ̀yin ṣìṣe
0: ọ̀sẹ̀
3: ọdún ẹ̀kúta wọn mú ọ̀sẹ̀ ọdún ìṣẹ̀. oṣù wa jẹ́ wa o.
0: Àmì o.
3: Lè ṣe owó àlàáfíà sí ọjà. Àwọn àtúnṣe wa lọ́rùn. Wọ́n ti ṣe pẹ̀lú wa wa.
0: Àmì àmì àmì. Ẹṣin ma ẹṣin. Màmá àánú ò fọ̀fẹ́ yìí náà.
3: Àmì Jésù.
0: Ẹrù tí a bí a máa kì í túwò wọn ò ní gbé káwọn ẹyin máa lé.
3: Àmì Jésù.
0: Bó ti wù kí ikú ọmọ ó pọ̀ tó kò ní kàn yín.
3: Àmì Jésù.
0: Màmá ó dèwọ̀. Àánú ò fọ̀ fún yín.
3: Àmì Jésù.
0: Ẹṣin o ẹṣin o. Irin mọ parin.
4: Àti ẹ̀yìn ọmọ lọ́rùn wá.
0: Elisha àti Elija iṣẹ́ wọn papọ̀ nínú Bíbélì. Mose àti Aaron iṣẹ́ wọn papọ̀ nínú Bíbélì. Má fi èèyàn sípò Ọlọ́run èèyàn ó jánikulẹ̀ nígbà tá a lérò. Má fi nǹkan kan ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àdúrà pọ́nbélé a máa gbà. Ṣé mọ́ tàn yín?
4: Orúkọ yíká.
0: Iṣẹ́ wòlíì wà o. Ṣùgbọ́n kọ́ níbì kan pé ẹbí rẹ̀ a ó fi fún yẹn wá kiri ẹ̀yìn ó sì rí. Ẹ kàn kàn a ó sì sílẹ̀. Bó o débì kan ní síbẹ̀ ẹ̀ tí ìbéèrè. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tá a bá ti sọ dọ́lọ́run. Nígbà táwa ò lérò yóò já wa kulẹ̀ torí èèyàn lè yan ọmọ jẹ́. Ó jẹ́ yìí. Ìjà ń jó díẹ̀ mọ́ ń bọ̀.
2: Inú ọgbọ́n mi àti ìjò ní ẹsẹ̀ mi ní ọkọ̀.
0: Ẹ̀yin tẹ́ ń pè wá pé bó ni ẹ̀rí wo lórí Facebook ẹ̀yin tẹ́ wà nílẹ̀ òkèrè ẹ̀ má bínú.

0: tó ń lójú tí mo fi ríran òun lónìí. Hello.
1: Sọlá Alábì Kárí.
0: Sọlá Alábì wa sọlá.
1: Alhamdulilah.
0: Alhamdulilah. Alhamdulilah.
1: Alhamdulilah. Olúwa gba ọpẹ wa.
0: Amí.
1: Olúwa gba ọpẹ wa.
0: Amínú yọ̀lá.
1: Ilé orí Nàìjíríà yóò lọ àgbọ̀ pẹ̀ wá.
0: Lọ́mọ Amínú.
1: Lórí ilé lágbóyún, olúwa gba ọpẹ wa.
0: Lọ́mọ Amínú.
1: Lórí ẹbí wa, olúwa gba ọpẹ wa.
0: Lọ́mọ Amínú.
1: A máa gbọ́dọ̀ pẹ̀ wá lu aláyà o.
0: Amínú yọ̀lá.
1: Ìgbéga lórí ìgbéga lu aṣẹ́kùn lè lágbélú. Ṣé gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀? Ó bẹ̀rẹ̀ látòrí tó kéré jù tí lórí tó dàgbà títí lọ lórí bàbá wa tó ní ilé lágbélú olúwa. Orí ọwọ́ ẹ̀ àánú ẹ̀ olúwa sọ kalẹ̀ ni wọ́n lórí. Olúwa sọ àánú ẹ̀ kalẹ̀ sí gbogbo ẹbí wa lórí.
0: Amínú yọ̀lá.
1: Ojú tí ta léwédé ta légbòdè olúwa fìṣọ́ ẹ̀ṣọ́ wọn.
0: Lọ́mọ Amínú.
1: Àánú ẹ̀ sọ kalẹ̀ lórí wa.
0: Lọ́mọ Amínú.
1: Àánú ẹ̀ sọ kalẹ̀ lórí ilé wa.
0: Lọ́mọ Amínú.
1: Àánú ẹ̀ sọ kalẹ̀ lórí Nàìjíríà.
0: Lọ́mọ Amínú.
1: Olúwa gbogbo àwọn adarí wa olúwa fàánú wa sí wọn
0: lọ́pọ̀lọpọ̀.
1: Olúwa jẹ́ kí Nàìjíríà kó túbà kó jùṣẹ́.
0: Amínú.
1: Nígbà tí Nàìjíríà bá ń dùn, olúwa má ṣe ẹ̀mí wa ní ẹnìmọ̀lẹ̀ tí ó wà ní sáré.
0: Amínú.
1: Jẹ́ kí a káwa náà ká lè jẹ́rìí sí.
0: Amínú.
1: Olúwa gbàdúrà wa. Alàlá àwòlà
0: wàlà àpàtà
1: ìlà ìlànà ìsìn.
0: Talumba wa sọ. Bàbá
1: mi fi mi ní Asan Tafila àti Asan Tafila Tafila náà. Aláàkúmọ̀ àdìsíkọ̀ àbíkọ́lé láà ilà ìlànà àbúmọ̀ ìrìnàṣẹ́ ìlà
0: ìsọ̀tà.
1: Ami ami ami ami.
0: Ṣé o wà? Talumba wa sọ̀rọ̀.
1: Aláàjì Akíndélé jòkó láti challenge.
0: Bàbá dáadáa. Bàbá ẹ ò ní sẹ̀sẹ̀ gbẹ̀yìn ayé yín. Ogun ẹ̀yà ara rẹ̀ òṣìṣẹ́ mi máa dáwọ́ àti jẹ fún kò ní jẹ́ tiyín o.
1: Àbẹ̀ kò ń fàyà kò ń.
0: Bàbá ọlọ́run ọba mi kò ní fi àdánwò àtàìsàn tí ó dùn òbí àgbà àná sínú àgọ́ ara yín.
1: Àmì kò ń fàyà
0: kò ń. Ọlọ́run náà bí mo mọ̀.
1: Àmì.
0: Lọ́lá Lọ́lá.
1: Ọlá àpàtà ìlà ìgbàlẹ̀ ṣe.
0: Thank God it's Friday ni ngbo lagelu 96.7 FM lede ti ngbo. Number to fi pe wa ni 09123 70 8675. Hello, talo ambe o.
2: Hello.
0: Emi ka ro. Oṣù tuntun ni o.
2: Ayọ̀ ló fi máa jẹ́ o.
0: Àmì o.
2: Ìfọ̀ yìí tó ń tẹ́lá jẹ́ ló lè jọ́nà.
0: Àmì o.
2: Bàmí tí ò ní wọ́n ní ayé lè.
0: Àmì o.
2: Ẹgbẹ́ ló ọ̀ ní rúkú ọdún yìí lórí kọjú.
0: Àmì o.
2: Àna ọlọ́run ò ní kákò lórí yín o.
0: Àmì o.
2: Àbọ̀ ọlọ́run ò ní kákò lórí yín o.
0: Àmì o.
2: Owó ni ẹ̀sìn máa gbẹ̀tọ́ yín.
0: Àmì o.
2: Gbogbo àwọn tó ń gbọ́ lágbo ló dààmú ni tó bẹ́ẹ̀ nìkan ni o.
0: Àmì o.
2: Ìtànájọ́ ni wọnú ayé nìkan ni o.
0: Àmì o.
2: Àbọ̀lọ́wọ́ dájú ló fi o.
0: Àmì o.
2: Ó fún ayọ̀ fi dùnú ló fi máa jẹ́ o.
0: Àmì o.
2: Ọ̀nì kéde kú ní lágbo ló.
0: Àmì o.
2: Ó ń lọ yàtọ̀ wá. Abẹ́ ọ̀fun gbogbo ẹ̀yìn tẹ́ ń ṣe kò ní lágbo lórúkọ ìgbà ní kéde kú ní lójijì.
0: Àmì o.
2: Àmì o ní wọlé fẹ́ lágbo ló. Ìdádúró ní wọlé
0: fẹ́
2: lágbo ló. Àmì o. Àmì o. Àmì o.
0: Àmì
2: o. Àmì o. Àmì o. Àmì o.
0: Àmì
2: o. Àmì o. Àmì
0: o. Àmì o. Àmì o. Àmì o. Àmì o. Lókọ ọlọ́run ọba ogun àìsàn dákúdájí láyé yín ó dàwátì àánú òfòǹfò yín gbogbo bí wọ́n ti kọ̀ yín sílẹ̀ wọ́n ó pè yín padà gbogbo bí wọ́n ti kórira yín wọ́n ó nífẹ̀ẹ́ yín bẹ̀ gbogbo bí wọ́n àti fẹ́ gbóhun ẹnu yín láti sinsin lọ ẹ̀yìn ni wọ́n máa pè àánú òfòǹfò yín o. Thank God it's Friday. Ẹ ṣé o. Ẹ ṣé o.

ẹwọ́ ẹ̀yin ẹgbọ́n wọlé ẹ̀mí yín báyìí ẹgbọ́n wọlé ẹ̀mí yín ibi àyà yín ẹgbọ́n wọlé bẹ̀ ṣe nǹkan kan dún pìpìpì àbí. ó ń dún jẹnẹrétọ̀ tí ò lépo kò lo dátà kò lo dísù kò lo kẹrosín ẹ̀dẹ̀ ń sùn láyọ̀ ẹ̀tún ọrùn ẹ̀tún jí láyọ̀ jẹ́ ń tọ́ ẹlòmíì ìtàyà ọkàn rẹ̀ yóò tún pariwo.

0: 1 billion naira awon omo tori won pe won ra won ni 1 billion naira ewo lo melo lo ro owo ra nbe wo de pe mo kan ni o
1: owo re
0: mati irolu ni oyun ti de
1: inu okan mi ati
0: ko wa nlo be tori be se ko wa to ka fo pe fe ni to ni wa omo oyun eyin omo iwa la yin pa o si be na o mo bi ore ah omo ni ni oluwa omo inu si ni ire re bi o fa ti ri lowo awon alagbara be ni awon omo ri won bo eyin omo oro mi kan yin loni gbẹ́ yẹn gbàdúrà títí dago márùn gẹ́gẹ́ ẹjẹ́ ń gbà pé kan yìí kí n tó wá dúpẹ́ hello.
2: Ọlọ́run ṣe mọ̀ wọlé lónìí mrs fúnmilọ́lá lára tómi yalé
0: omi yalé taládì
2: ẹkú oṣù tuntun
0: oṣù tuntun ni mọ̀ mi
2: ẹ lè mọ̀ wá lágbára ọjọ́
0: àmì à lè mọ̀ bẹ́yìn náà
2: àwọn gbóhùn yín
0: àmì
2: àwa náà lè mọ̀ gbọ́ yín
0: àmì
2: lágbára olóòsì oṣù ayé oṣù òní yóò jẹ lágbára ọlọrun
0: amí
2: nàìjíríà yóò gba àlàáfíà
0: amí
2: orúkọ jésù nàìjíríà dára
0: amí
2: a rì tí wàá ṣe ń bẹ
0: amí
2: orúkọ jésù bẹẹ ni ó rí o
0: amí
2: àwa ń fi àkókò ní ẹyin tọjẹ pé ìrántí ọlọrun yìí ọlọrun yóò wàá torí ìsinmi yóò gbádùn àwa dọkì tó kù tí wọn èdè ìgbà síbẹ wọn dà lẹ ọlọrun ó sì fi ọrọ ti wá sí rere
0: amí
2: lágbára ọlọrun ẹkún sí olúwo olúwa fàgbára yín dọ̀tún
0: o
2: ẹ̀mí yín ó gùn
0: o
2: ẹ̀bọ̀ ọmọ jìnnà o orúkọ jésù olúwa wa ẹ̀sìnkú fún mi lọ́la láti mi yálé ló gbàdúrà fún yín o àdúrà yín ọgbà.
0: ẹ ṣe mọ mi ẹ ṣe o ẹ pẹ fún wa ẹyin ìyá dáadáa.
1: ọlọ́run wa.
0: màmá àánú máa fọ fàyè tí yín náà.
2: àmì jésù kejì.
0: ogún gbèsè fi kan yí kan ó dà wá tì.
2: àmì jésù kejì.
0: ẹ rí àánú gbà lóṣù
2: àmì lórúkọ jésù
0: ẹ ǹjọ́ ara yín happy new month.

0: bá sẹ́rẹ̀ ládán gbogbo lẹ́yìn rẹ̀ àdán kankan mọ́.
1: Ó fẹ́ pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run lọ̀rọ̀ náà.
0: Hello.
2: Hello.
0: Thank God it's Friday.
2: Orúkọ Jésù.
0: Àmì.
2: Agbára ẹ̀jẹ̀ Jésù.
0: Àmì.
2: Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín. Ó fẹ́ tún mú wa rí oṣù tuntun.
0: Oṣù tó bà. Àmì.
2: Ọlọ́run ẹgbà ẹ̀yin wa.
0: Àmì.
2: Ìwọ́ tó ń ṣe wa láti January títí di wákàtí àti ìṣẹ́jú yìí, olúwa ṣe ẹgbà ọpẹ́ wa.
0: Àmì.
2: Ayìn ilégo ẹgbà ẹ̀yin wa.
0: Àmì.
2: A wá fi gbogbo oṣù tó kù, ààbò yín kó dájú lórí wa.
0: Àmì.
2: Orúkọ Jésù, mọ̀jẹ̀ kan fẹnikẹ́ni ṣàwátì nínú wa.
0: Àmì.
2: Ilé iṣẹ́ lágbélé kò ní dàrú láíláí
0: tó ń
2: ṣàjẹ̀. Lórúkọ Jésù, ààbò Ọlọ́run kó dájú lórí gbogbo wa.
0: Àmì.
2: Kó dájú lórí àwọn ọmọ wa.
0: Àmì.
2: Kó dájú lórí ọkọ wa.
0: Àmì.
2: Kó dájú lórí aya wa.
0: Àmì.
2: Ìṣẹ̀lẹ̀ ibi ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wa.
0: Àmì o.
2: Ìṣẹ̀lẹ̀ ibi kò ní wọlé tọ̀ yín náà.
0: Àmì.
2: Ìṣẹ̀lẹ̀ ibi kò ní wọlé tọ̀ ilé iṣẹ́ lágbélú.
0: Àmì.
2: Ààbò Ọlọ́run kó wà pẹ̀lú wa.
0: Àmì.
2: Jésù Kristì, Olúwa wa.
0: Àmì. Àmì. Àmì. Lórúkọ ẹ̀chí mọ́ mi. Mama àánú ò fọ̀n fẹ́ yín náà. Gbogbo obi tí ẹ̀tọ́ yín á sí Ọlọ́run gbà lẹ́yìn lọ́wọ́.

sí kí wọ́n lè rẹ́dọ̀. Ẹni tí wọ́n ń pè ní five blood ni kò lè wà nínú kọ́ mọ́ tó ń dúró ńbẹ̀. Bẹ́ẹ̀ bá yẹ̀wò dáadáa níbi iwájú ẹ̀ tó ṣe kọ́kọ́ bù báyìí, ẹ rí i pọ́ dàbí òkúta. Àwọn àlejò tí máa ń bọ́ nílé du nílẹ̀ ń wò yìí, àwọn tí wọ́n bá ráàánú gbà nìkan ni wọ́n máa ń rí bí operation lẹ̀ ń wò ohun. Ṣé wọ́n mọ tó burú nu operation? Tó o bá sọ operation tán, ó tún lè lọ di mẹ́ta. Àmọ́ yóò bèrè ní kíní burúkú ti rán lọ sọ́run Asante. Ọ sọ ma lásọdé lékìí sà níta ẹ̀ ń wò yìí. Ọ fà burúkú ni tó bá bẹ̀rẹ̀ yóò mọ mí. Nbọ̀ bá yá yóò mọ dàgbà. A wá gba gbogbo ilé ọmọ. Gbogbo ọmọ tó bá fẹ́ wá bẹ̀ á ní bo kì í ṣèwọ. Ẹ̀jẹ̀ dídì ni má jẹ̀mú burúkú ni. Bọ ayọ̀ ọbẹ̀ ni pé fúnra wọn ni wọ́n gbẹ̀bí ẹ̀. Ọlọ́run nìyẹn. Ta ló ṣe eléyìí?

ṣùgbọ́n nínú abúlé tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi ò sọ̀rọ̀ já o. Ìgbà tó ń sọ wọ́n ti gbàgbé. Ọ̀rọ̀ ló bá yé ọkùnrin mi jẹ́ torí pé nígbà tí ń jẹ̀jẹ̀ fóbìnrin ó ti gbàgbé. Ó ti sọ̀rọ̀ a má wọrí màá kọ́lé fún ọ màá gbé ọ débẹ̀. Ó rí nǹkan tó fẹ́ rí tán ó sì gbàgbé. Inú ọ̀rọ̀ ni ẹ̀jẹ̀ ti wáyé àwọn ẹ̀jẹ̀ tá a jẹ́ ńgbà kan. Tí bíbélì sì tako pé ó sàn kí èèyàn má jẹ̀jẹ̀ ju kó jẹ kó má musẹ lọ. Ọ̀rọ̀ yín náà lẹ́lòmíì ó kàn sọ jáujáu. Ntọ́ sì rọ̀ mọ́ ọ̀rọ̀ pọ̀ gbogbo nǹkan tí ń ti ẹnu jáde ló dúró bí àṣẹ. Gbogbo nǹkan tí ń ti ẹnu jáde ló dúró bí èdìdí. Gbogbo nǹkan tí ń ti ẹnu jáde ló dúró bí agbára. Nínú ẹ̀yà ara wa ń tó kéré jù tó láṣẹ tó lágbára náà ń pè ní ahọ́n.

0: ṣùgbọ́n nínú abúlé tá a wà yìí ṣe àmọye èèyàn tó ti padà fi ẹnu kọ
1: tí ò sì mọ̀
0: ó ti bú ẹgbẹ́ ìyá rẹ̀ ó ti sọ̀rọ̀ sẹ́gbẹ́ bàbá rẹ̀ kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ni ọ́ sọ fún sọ̀rọ̀sọ̀rọ̀ kó mọ rántí sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ yìí tó rọ̀ mọ́ ọ̀rọ̀ pọ̀ bá fẹ́ pọfọ̀ òun ni bó gbọ́rí sísọ ni wọ́n sọ ọ̀rọ̀ jáde tó di ohun ohun ló di ọ̀fọ̀ bá ń pọ̀fọ̀ báyìí
2: ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti tara ẹ̀ kọ́lé ńlá ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti tara
0: ẹ̀ ògèdè ń bẹ́ ń bẹ́ pípè náà pègèdè
2: ọmọ abúlé pinnu
0: dá àbí fọgbọ́n lọ gbọ́gbọ́ inú ọ̀rọ̀ iná mà ní
2: ojúmọ́ ti
0: mú àyájọ́ ń bẹ́ ń bẹ́ ẹnu iná àwọn èso
2: ọgbọ̀rọ̀ ènìyàn ni wọ́n ń sunkún
0: ká tó wá lórí àásán bá bu àásán lùyàn àásán yìí ò ní mú gbogbo wa o
2: ṣùgbọ́n
0: ọ̀rọ̀ tá ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ akànṣọ́ já o ọ̀rọ̀ tó yẹ pé ọlọ́run gangan lọ̀rọ̀ ní àtẹ̀dẹ́kọ́ṣe náà dẹ̀ ni ọ̀rọ̀ yẹn wà ọ̀rọ̀ wá wà pẹ̀lú ọlọ́run ọlọ́run náà dẹ̀ wá ní ọ̀rọ̀ náà nípasẹ̀ ọ̀rọ̀ ládá ohun gbogbo lẹ́yìn ọ̀rọ̀ àtúndà kankan mọ́ nínú rẹ̀ ni iye wà iye náà ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó bẹ̀ tí òkùnkùn kankan ò dẹ̀ lè borí rẹ̀ ọ̀rọ̀ yẹn lẹ́yìn òdí ẹ̀ mọ̀ pọ́lọ́ ń lọ̀rọ̀ bẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn onífá wọ́n ní ẹ bá ifá nígbólóhùn ẹ bá ifá sọ̀rọ̀ pé ẹ sọ̀rọ̀ yín fún ìránṣẹ́ ọlọ́run ẹ bá dọ́lé oníyẹ̀mí wo ohun tí wọ́n kọ̀ọ̀kan sọnu kódà bẹ́ ẹ bá lọ lé ìjọsìn ẹ gbọ́ béèrè a ó fi fún yín wá kiri ẹ̀yìn ó sì rí kankan a ó sì sílẹ̀ ngbò débì kan ní síbẹ̀ ẹ tí ì béèrè nínú bíbélì náà ó tún kọ́ ń bẹ̀ pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ ibẹ̀ náà láti kẹ́kọ̀ọ́ kan pé kí nínú ọ̀rọ̀ mi kò ní lọ láìsẹ̀ ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ọ̀rọ̀ lọ́lọ́run mi sọ.

ìwé mímọ́ wípé ìmọ́lẹ̀ sí wa. Bàbá mi pè gbìmọ̀ mẹ́ta ó débì kan ẹ wá ẹ jẹ́ kí á dá ènìyàn. Nínú abúlé tá a wà yìí ẹlòmíì ó kàn sọ̀rọ̀ jàjà o. Àsìkò àwọn olóṣèlú la tún wá wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n ń kà á lẹ̀. Ẹlòmíì ti fi ọ̀rọ̀ géra rẹ̀ kúrú. Ó má jẹ ntàn ẹ̀wọ̀n èé kọjá 90 years nínú ìdílé àwọn. Bí ti ń sọ bẹ́ẹ̀ wọ́n sì má kẹ̀ fóun náà. Ọ̀rọ̀ náà mú ọ náà nù. Bẹ́ẹ̀ dé di òòsà. Bẹ́ẹ̀ dé chọ́ọ̀chì bẹ́ẹ̀ dé mọ́sálásí. Bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn onísẹ̀sẹ̀. Ọ̀rọ̀ náà ni wọ́n sọ jáde tó ń di èdìdì. Nígbà tá a bá ń sọ̀rọ̀. Gbà tá a bá ń gbàdúrà à ń bá Ọlọ́run sọ̀rọ̀ ni. Gbà tá a bá wá ń ka ọ̀rọ̀ rẹ̀ tá ń ka ìwé mímọ́ Ọlọ́run ń bá wa náà sọ̀rọ̀. Ọ̀rọ̀ ńlẹ̀ lómìn ń sọ táyé ẹlòmíì ó ń sọ̀rọ̀ sí ọ bí kò lọ pokùnso. Wọ́lẹ̀ máa sọ̀rọ̀ sí ọ tó nílé jẹun. Ọ̀pọ̀lọpọ̀ ń wojú Ọlọ́run ọ̀rọ̀ náà sọ sí ayé wọn tọ́lọ́run fi gbàdúrà wọn. Ọ̀rọ̀ náà ti sọ sí ayé ẹlòmíì tẹ́ ẹ lọ pokùnso tẹ́ ẹ para rẹ̀. Obìnrin mi àsọ̀rọ̀ sọ́kùn ìjà o. Ọkùnrin mi àsọ̀rọ̀ síyàwó rẹ̀ jà o. Ó ti gbàgbé pé Ọlọ́run ni ọ̀rọ̀. Ó fún ọ lóhùn, ó fún ọ láhán, ó sì ń sì lò. Ẹ mú mi rántí èdè tí mo ti pè lọ́ǹbì yìí láì mọye. Sẹ́yìn ti gbàgbé pé agbọ́ má bí wọ́n ní gbé ayé pẹ́. Àfi kí n fèsì láyé di ti ẹ̀mẹ́rù.

0: ẹni ko ni afojusun fun awon ẹni ko ba rin
1: araye oro
0: en to ti ma nto to ma nto won mo fatiri re si lowo tori yo pada fi bu o yo fi soro si o wo ti wa toro wo lowo mi ri join gan mi o lowo lowo mi o fun o ti ma wait eniyan loko bi won se npa nkan mara
1: o tewo gbegbe fa o tewo
0: anybody be tin lucky woran ẹni tó bá sì lọ́jọ́ ọ̀la kò ní lu àna rẹ̀ nílòkulò kò ní gba àna láàyè láti ba ọ̀la rẹ̀ jẹ́ torí àna ló satọ́kùn fún òní bí àna rẹ̀ bá ní ẹ̀gbin bó lò ní ìrẹ̀ ó ti rí bó o bá tún wá tún òní ìrẹsẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ yìí náà ní ọ̀la ò ní agbára.

0: bàbá olútòyìnbó mo rí yín ẹṣẹ́ o. Ọlá ní ìyá gbábí àká ńlá tapadì láyégún ẹṣẹ́. Hello.
1: Hello sir.
0: Yes ma, thank God it's Friday.
1: Sir.
0: Thank God it's Friday sir.
1: Yeah, thanks so much. Ọ̀nà ìlédùn rẹ̀ yóò bá mi fún ọ ní ọpọlọ fún ọpọlọ. Ọ̀nà ìdè ní ìdá ìrìnàjò
2: yìí.
1: Ẹ ti máa ṣe mọ́ ọlọ́run jẹ́jẹ́ pẹ̀yìn. Ní ìfisẹ̀ ẹ̀mí èrè ogun. Mo tún sọ lẹ́ẹ̀kan sí pẹ́mí èrè ogun. O sì ní kánjúkú. Bọ́dọ̀ ṣe rí nìyẹn o. Ọ̀rọ̀ la fi dáhùn gbogbo. Ṣùgbọ́n ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ wa. Ẹ̀kọ́ náà ẹ̀kọ́ wa. Ọmọ ìlédùn wà lè yọ ọ̀rọ̀ ẹ̀kọ́. Ẹ máa bẹ́ ìtùbọ̀ síwájú.
2: Ẹṣin bàbá mi. Ẹṣin.
0: Wọ́n ti fi ọ̀rọ̀ tún ilé ẹnu mi.
3: Olúwa.
0: Ọ̀rọ̀ ẹ̀yìn ló bá tẹlòmíì jẹ́.
3: Ayé ibà ti le.
0: Ọ̀rọ̀ tó lè sọ lójú ọlọ́rọ̀ pé alábòsí ni ọ́.
3: Gbogbo ti wo ke mo
0: wọ̀. Jíǹtì mọ́tàn yìí. Alábòsí a máa lówó, alábòsí a máa bímọ. Àtúbọ̀tán alábòsí wá ń kọ́. Ebi máa wí báyìí ní ìsanwó wọn lóde òfò fún àpọ̀jù ọ̀rọ̀ ní ìsanwó òlú ètè.
3: Inú.
0: Èèyàn tí ń bẹ ẹlẹ́jọ́ sọ̀rẹ́ mo kí yẹn kú wàhálà inú.
3: Ìràwọ̀.
0: Ikú àròyé báyìí ni máa ń pa ẹyẹ ìbàkà.
3: Ṣé borí ọmọ.
0: Ọlọ́run ọba mi já sọ̀rọ̀ làmọ́jà àwọn sọ kú. Hello.
4: Hello sir.
0: Thank God it's Friday. Wòlíì tí ń kìlọ̀ wa.
4: Samuel Ibitoyi ọmọ ìyàwó mi tó ń kìlọ̀ wa. Ọ̀rọ̀ gan ni ayé. Àwọn èèyàn ti gbàdúrà fún ẹ gan Adéọ̀ṣun.
0: Yes sir.
4: Lágbára Ọlọ́run yóò rí bí wọ́n ṣe wí. Àwọn èèyàn ti gbàdúrà fún ẹ. Àdúrà ìyá dẹ̀ gbà ló. Àdúrà tí wọ́n gbà fún ẹ̀yà gbà. Orúkọ tó sọ kó ọdún òmìnira.
0: Yes sir.
4: Mo rántí ọjọ́ tí wọ́n ṣe òmìnira ní 66 years ago ní skul àwà. A fún wa ní flag àti cup. Mo dúpẹ́ lọ́wọ́ náà pé mo fi mojú ẹ̀ ní. Ara mi dẹ̀ dá ṣákáṣáká. Ojú òní ti ẹ̀yìn náà. Ẹ̀yìn náà ó dàgbà ẹ̀dà arúgbó. Ẹ̀ẹ̀ni fún dúdú wọlé lórúkọ Jésù.
0: Àmì ẹ ṣé o.
4: God bless you.
0: Wòlíì tí ń kí lọ́rùn. Samuel Ibitoyi.

0: Hello, sir.
1: Thank God it's Friday.
0: I'm a disciple Friday, doing the long mother was so.
1: Amen.
0: I'm about a long book, but I can't wait to go for it. Your money.
1: Amen.
0: And a bad business, and a bad business.
1: Amen.
0: And it's the first time I will win it, the first time.
1: Amen. Àwọn sọ̀rọ̀ kẹlẹ́ bàtẹni jẹ́. Wọ́n ń bẹ ládùúgbò àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Ọ̀rọ̀ tó yẹ ká sọ kán máa fi là. Gbogbo ẹjọ́ àdúgbò pátá ọwọ́ wọn ló pin sí. Gbogbo òdílé òdílé wọn aṣojú wọn kiri. So gbọ́ pé ìyá alágbájá ṣe kinní. Bẹ́ẹ̀yìn ò bá ti lè pa inú rẹ̀ mọ́. Àti àchíf àti ṣàṣeyọrí rẹ̀ yóò pẹ́. Ẹbí àṣìṣó léèrè tèmi náà mo rò débẹ̀. Ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀jọ́?
2: Dín fìzà.
1: Kábíyèsí ta ní bá mi sọ̀rọ̀.
2: Àtìgbàtà ìyá da.
1: Àṣẹ o.
2: Mi sọmọ ni o ni sáyà mi.
1: Àṣẹ o.
2: Ẹ ọ̀fọ́ kúnlé òní bẹ́kún léwu.
1: Àṣẹ kú ewu ọmọ kan.
2: Olúwaṣẹ́gun Afọlábí látọ̀mí àjọ alágbẹ̀dẹ.
1: Àṣẹ bàbá
2: mi. Èmi tó máa pariwo kí ẹja máa gbọ́ rédíò ká lè máa gbélé kọ́gbọ́n.
1: Ká máa gbọ́ rédíò.
2: Ẹja máa gbọ́ rédíò ká lè máa gbélé kọ́gbọ́n. Ẹ̀wù ṣíṣẹ́ fún wa láti dàgí. Ìsìkúsì tí wọ́n yẹ bí yẹ. Mo lè sọ. Kọ́lọ̀ ọlọ́dún nìkan mọ̀jẹ̀ àti sọ o. Ọmọdé ni wọ́n sábà wa lẹ́yìn ẹsẹ̀ o. Ọ̀rọ̀ táwọn ṣẹ̀dúgbò fi afọ́ńkọ́ dùn mú wa ọlọ́mọdé ọ̀tẹnu wa bó dé o. Èmi ti mú tèmi ń bẹ̀ o.
1: Ṣé o.
3: Ọlọ́run àdìtú ṣẹbí ìwọ nìkan.
1: Ìṣẹ́jú mi ló ṣe báyìí gan. Ilé ẹjọ́
3: tó gbéra rẹ̀.
1: Ó níbi ìwé òfìsí.
3: Ìṣẹ́jú
1: mi sì rè kò lè pẹ́ nílé ẹjọ́. Òfófó fojú jọra wọn pẹ̀lú àmẹ̀bọn. Ó sì ká fojú jọra wọn pẹ̀lú ọ̀dàlẹ̀.
3: Ọba tó gbọ́rùn ṣoko.
1: Kò sí nítorí àwọn ọba mi dá tí ò ní ìdàkejì.
3: Nínú ilé ìlànà bẹni tó ń bẹ lágbègbè.
1: Hello.
4: Ẹ̀rọ
1: kàrọ̀.
4: Ọ̀rọ̀ ní kí nǹkan ṣe ọ̀rọ̀ ní gbà nǹkan jẹ́.
1: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yìí náà ni òun ni ọ̀rọ̀ tútù. Bá a bá sọ̀rọ̀ tútù fún aya ẹni ara rẹ̀ ó wà lẹ́ni bọ̀. Ṣùgbọ́n wá o n tó bá wọ̀ o ṣe o n ti ń bẹ lọ́ọ̀ mínú o. Ṣé ò ní fi wèrè wó wèrè?
4: Àní ṣọ̀rọ̀ sọ.
1: Àmì mọ́ mi.
4: Èmi náà mú tèmi ń bẹ̀ ó bá mi rí. Torí sọ̀rọ̀ lèmi náà. Ọlọ́run ò ní jẹ́ sọ̀rọ̀ sọ.
1: Àmì èmi náà ni sọ̀rọ̀ sọ o.
4: Ọ̀rọ̀ ká máa sọ tó máa gbé wa débi tí a ò fẹ́ a ò ní bá wọn sọ.
1: Àmì.
4: Lágbára Ọlọ́run. Láti mo di mo tàn. Èmi tọ́pẹ́ ló ń sọ̀rọ̀.
1: Ẹ ṣé o.
3: Àbí ẹrù jẹjẹ.
1: Àdìtú ńlá bàbá mi ẹrù jẹjẹ.
3: Mo débi tèwọ́n sọ.
1: Ẹ jẹ́ ìgbà pé kan yìí kí n wá lọ sínú ìròyìn tó ráwọn tí ó kàrò yìí dídọ́. Ẹ̀ló.
3: Débi tèwọ́n sọ pé.
1: Ọ̀rọ̀ yìí mọ̀ ni.

0: ni wọn ti fowó mú.
1: Ẹ mọ̀ pé bẹ́yẹn bá lọ dolówó lọ tọrọ owó tí ò tún wá rí gbà ńbẹ. Ọlọ́run ti fọ̀rọ̀ sí wọn lẹ́nu nu.
0: Ẹ bá mi yọ.
1: Lọ́kọ́ bí wọ́n ṣe ń pa nǹkan mọ́ra.
0: David Wilson.
1: Ọkọ sọ̀rọ̀ tútù fún ìyàwó nínú ilé. Ìyàwó sọ̀rọ̀ tútù fọ́kọ rẹ̀. Nínú ọ̀rọ̀ kò sí nǹkan tẹ́ ẹ lè jọ ṣe ní rere. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ jaja o. Ìyàwó mọ èbúbú kó mọ sọ̀rọ̀ burúkú sọ́kan. Ní kinní ara yín èlò lẹ fílẹ̀. Kẹ lẹ́nà tá a fún yín ẹyọ kan ni. Ọkàn mi jẹ́ bẹ̀ dakun torí àwọn ọmọ rẹ̀ náà ni.
0: Ẹ dákun ẹ yẹ.
1: Ẹ jẹ́ àjọ mánéjà ń bá torí kó lè ba àgbẹ̀ wa falẹ̀.
0: Ohun tí bàbá fa.
1: Ṣé ò yàtọ̀?
0: Ẹ̀yin mo délé Jehova.
1: Ẹ sọ fún ìyá yín pé mi ti bá tèmi lọ mo ti bá yín fowó yín orí tébù. Dádì owó tí mo tọ́ ń kọ́ gbogbo àwọn ọmọ tó yẹ kó ra tàn kó fà mọ́dọ̀. Ẹyin ọmọ mi yóò da fún yín kò sówó lọ́wọ́ mi ni.
0: Ẹ bá mi yà ó.
1: O lówó lọ́wọ́ o ní wà o ní yí o mọ̀rọ̀ sọ.
0: Èmi ò wé. Ẹ bá mi ó ìwáyé.
2: Ẹ
1: wọ́n mọ̀ ń padà bọ̀ mo lọ́jà ìròyìn sọ́rí ẹ yẹ wá kàròyìn ẹ̀já kàròyìn tán bá ti kàròyìn tán mo ń padà bọ̀.
2: Lágelo FM jagaba.

ẹ kú ojúmọ́. Ìròyìn yìí kà bá ńlá ayé ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì Lágelú 96.7 FM òkè gájòkè. Ilé ìtakalẹ̀ sílé funfun Báláwú Fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Ṣeun Àrìbìkọ́lá ló kọ́ mi. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ló ti pinnu báyìí láti ṣe ìtìlẹ́yìn fún ilé iṣẹ́ tó ń ṣe aṣọ nílùú ti Abá àti ẹ̀ka ètò ọ̀gbìn. Onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló pè fún ìṣọ̀kan tí ó sì péyàmọ́ àwọn àṣeyọrí bí ilẹ̀ Nàìjíríà ṣe ń ṣe àyájọ́ ọjọ́ òmìnira ti 1960. Pẹ̀sẹ̀s Kíàn ló ṣàlàyé wípé ilẹ̀ ti Tehran ni wọ́n fi gbogbo ìgbà wá ọ̀nà tí wọ́n fi bá ilẹ̀ Amẹ́ríkà sọ̀rọ̀. Akọ́nimọ̀ọ́gbá fúnlẹ̀ ti England Tuchel ló ṣàlàyé wípé agbábọ́ọ̀lù ni Kane ni kò ṣeé jìrọ̀. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kúnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni ó ti ṣàlàyé báyìí nínú èròǹgbà wọn àti ṣe àtìlẹyìn fún àwọn okòwò pàápàá jùlọ nípínlẹ̀ ti Abia. Bẹ́ẹ̀ ló pabiyábidún ọ̀rọ̀ pé ẹ̀ka iléeṣẹ́ kan ilé tí ó ní í ṣe pẹ̀lú aṣọ ní ìlú ti Abá àti ẹ̀ka ètò ọ̀gbìn, ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ẹ̀ka ti iléeṣẹ́ àti ìdáṣẹ́sílẹ̀, John Iwájìmogun ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nígbà tó ṣe àbẹ̀wò sí gómìnà ní ìpínlẹ̀ náà yún Alex Otti lọ́fíìsì rẹ̀. Iwájìmogun ló ṣàlàyé wípé àwọn tó jẹ́ abẹnugan eléyìí tí wọ́n lọ síbẹ̀ tí wọ́n sì ní ọ̀rọ̀ papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ń béèrè fún ìbáṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ lórí ẹ̀ka tó ní í ṣe pẹ̀lú ìdáṣẹ́sílẹ̀. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba àpapọ̀ ló fìdí ẹ̀ múlẹ̀ tí ó sì wípé ẹ̀ka tí ó ní í ṣe pẹ̀lú ti iléeṣẹ́ eléyìí tí ó ń pèsè aṣọ ni wọ́n ṣe àtìlẹyìn tó dógbe fún tí wọ́n sì láǹfààní àti máa ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Ìjọba àpapọ̀ ni ó ṣe àfikún ẹ̀ wípé àwọn ní ìfẹ́ láti jẹ́ kí àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan kó gbìnàyá ní ẹ̀ka ọ̀hún tí ó sì jẹ́ kí ìdàgbàsókè lẹ́ka ti ètò ọrọ̀ ajé kó tún gbèrú sí i ní gbọ́njẹ́bẹ̀. Ẹni tó jẹ́ ọmọ oyè sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC Peter Obi ló ti tutọ́ sókè tó fojú gbà wípé Láí Pọgbá ni òun ò ní lọ rèé ṣe ètò ìsinmi nílẹ̀ òkèrè. Wọ́n bá yan òun gẹ́gẹ́ bí ààrẹ nílẹ̀ Nàìjíríà lọ́dún 2027. Obi lọ sọ̀rọ̀ òun nígbà tí ń fi ọ̀rọ̀ ránṣẹ́ lórí ohun tó ní í ṣe pẹ̀lú àyájọ́ ọjọ́ òmìnira nílùú Àbújá lọ́jọ́bọ̀. Ẹ ṣàlàyé wípé ọdún mẹ́rin tó wọ́n lò lóróyè ni lòun ó fi rìn àjò ní tìbútòrò ilẹ̀ Nàìjíríà tó sì jẹ́ wípé wọ́n ní ìmọ̀ nípa nǹkan tí ń kojú ilẹ̀ Nàìjíríà. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ gómìnà nípínlẹ̀ Anambra ọ̀hún ni ó ṣèlérí wípé ìjọba àkóyawọ́ àti ìlànà tí ó jẹ́ gbangba làṣáta ni òun ó gùn lé lákòókò tí òun bá wà lóróyè tó sì jẹ́ wípé ìgbáyégbádùn àti bí ilẹ̀ Nàìjíríà ó ṣe gòkè àgbà ni yóò jẹ òun lógún. Gómìnà àná ló wípé ẹ̀ka ètò ààbò ètò ọ̀gbìn lòun ó yí padà tí ó sì di ọ̀tun tó jẹ́ wípé àwọn ọmọ kéékèèké ni ó padà sí ilé ẹ̀kọ́ tí okòwò yóò sì máa lọ bó ti tọ́ àti bó ti yẹ. Òbí ló wípé pọ̀pọ̀ ṣèṣì ti àyájọ́ ọjọ́ òmìnira ló yẹ kí ti kéré ti kèrè ọmọlẹ̀yé kí a ronú jinlẹ̀ tó sì bẹnu àtẹ́ lu ìṣèjọba lábẹ́ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú ti APC wípé ilẹ̀ Nàìjíríà ló ń kojú ọ̀pọ̀lọpọ̀ làásìgbò látìgbà tí ìjọba ọ̀hún ti gòróyè lọ́dún 2023. Gómìnà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti ké sí tíkérè tíkèrè ọmọ ilẹ̀ yìí láti fi ara jìn fún ilẹ̀ Nàìjíríà tó sì wípé àwọn iṣẹ́ takuntakun tí àwọn tí ó jẹ́ akíkanjúlẹ̀ yìí tí wọ́n ti ṣe ń gbà kan rí ni ká má jẹ́ kí ẹ̀sìn tàbí ìdojúkọ kankan eléyìí ti ń bá wa fínra kí ó bà jẹ́. Ọ̀rọ̀ òun ni gómìnà sọ nígbà tí ó ń ṣe pọ̀pọ̀ ṣèṣe ti àyájọ́ ti ọjọ́ òmìnira ti 1960 irú ẹ̀ eléyìí tó wáyé ní pápá ìṣeré tilé kan sàlámì ti ń bẹ ládámásìgbà nílùú Ìbàdàn. Gómìnà ni wọ́n ní ẹni tó ṣojú ẹ̀ ń bẹ̀ ní igbákejì gómìnà Báyọ̀ Lawal tó sì fi ọ̀rọ̀ gómìnà Mákindé ti jíṣẹ́ rẹ̀ wípé ilẹ̀ Nàìjíríà tó ti gbòmìnira
láti ọdún 1960 ni ó ti kojú oríṣiríṣi lásìgbò títí di àkókò tí a wà yìí. Mákèdé nínú àtẹ̀jáde eléyìí tí ó fi síta láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ẹ̀ka ètò ìròyìn Sulaimon Ọlárẹ̀wájú nílùú Ìbàdàn àti Ṣolúùlú ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ibẹ̀ ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òmìnira eléyìí tí à ń gbádùn lónìí ló jẹ́ iṣẹ́ àti ìfarajì àwọn kan eléyìí tí wọ́n ti ṣe láti jẹ́ kí ilẹ̀ Nàìjíríà kó gòkè àgbà. Wá fìdí ẹ̀ múlẹ̀ wípé àyájọ́ ọjọ́ òmìnira ló yẹ kó kọ́ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ní ọgbọ́n àtinúdá eléyìí tí ó wà níbàámu pẹ̀lú ìlànà àti òfin tí ó ṣe yíká fún àyájọ́ ìṣèjọba tiwa. Ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn ààrẹ Masoud Pezeshkian lọ ṣàlàyé wípé kò sígbà kankan tílẹ̀ ti Iran ti kọ̀ láti ní ìbásọ̀rọ̀ papọ̀ pẹ̀lú orílẹ̀-èdè ti Amẹ́ríkà bó tilẹ̀ jẹ́ wípé ìkọlù alágbára lẹ́ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú tó ti wáyé. Orílẹ̀-èdè ti Iran ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ti ètò ààbò wọn ni wọ́n ṣàlàyé wípé wọ́n ti ṣekú pa àwọn tó jẹ́ ikọ̀ agbésùmọ̀mí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ní wọ́n ń peyamọ àti yin àdó olóró tí wọ́n sì wá láti ìlú ti Manjilabad eléyìí tí ó wà ní ẹkùn ti Tehran. Àwọn tí wọ́n jẹ́ olùbánikẹ́dùn lẹ́kùn ti Gaza ni wọ́n ní wọ́n tún gbé àwọn ènìyàn wọnú kòtò eléyìí tí kò dín ní ọgọ́rùn-ún àwọn èèyàn láti ilẹ̀ ti Palestine tí wọ́n rí òkú wọn lára àwọn ilé eléyìí tó bìwò nígbà tí wọ́n ní ìjà àjàkú akátá ń lọ bẹ́ta ní ilẹ̀ ti Israel ní nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn. Orílẹ̀-èdè Saudi Arabia ẹni tó jẹ́ ọmọ bámbẹ̀ Mohammed bin Salma ni ó ti wá jẹ́jẹ́ báyìí láti má ṣe tẹ̀tì nínú ẹ̀ka ètò ààbò ní ẹkùn ọ̀hún pàápàá jùlọ níbàámu pẹ̀lú ìkọlù tó ń wáyé lẹ́kùn ti Yemen. Lábala ti aré ìdárayá ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ipò agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè England Thomas Tuchel ló ti ṣàlàyé báyìí pé kò sí ìjìrọ̀ fún agbábọ́ọ̀lù ní Harry Kane lẹ́yìn tí wọ́n ní atamátàsí agbábọ́ọ̀lù ọ̀hún tí ó bá fi bàtà sókè pé òun ò gbá bọ́ọ̀lù mọ́ nígbà tó ń sọ̀rọ̀ nínú ìgbáradì fún ìdíje ti UEFA League ti orílẹ̀-èdè ọ̀hún tako akẹgbẹ́ wọn láti ilẹ̀ ti Croatia. Tuchel ló pàbí yábìdùn wípé ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù ti ń gbà nínú ikọ̀ ti Bayern Munich náà tí ó ṣẹ̀ṣẹ̀ gba àmì ayò tí ó jẹ́ ti ìkẹtàdínníàádọ́rùn-ún yóò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ti jáwé olúborí àmì ayò méje sódò pẹ̀lú ikọ̀ ti agbábọ́ọ̀lù ti Czechia. Kane ni wọ́n ní ó ti la àmì láaka nínú iṣẹ́ tó yàn láàyò pẹ̀lú àwọn iṣẹ́ takuntakun tó ti gbéṣe. Tuchel ló wá pàbíyábìdùn ẹ̀ wípé kò tí ì fẹ́ sí irúfẹ́ agbábọ́ọ̀lù bíi ti agbábọ́ọ̀lù ọ̀hún pé kì í fi àkókò ṣòfò rárá. Bẹ́ẹ̀ ni ó tún wá ṣàlàyé síwájú wípé agbábọ́ọ̀lù ọ̀hún ni ó ti fi ìtàn balẹ̀ tó sì ti kọ ìtàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún gẹ́gẹ́ bí aṣíwájú tí kò tẹ̀tì. Kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ ni wọ́n ti peyamọ ìtìlẹ́yìn fún ẹ̀ka iléeṣẹ́ tó ń pèsè aṣọ ní ìlú ti àbá pẹ̀lú ẹ̀ka ti ètò ọ̀gbìn. Gómìnà Ṣèyí Mákindé ló ti pè fún ìṣọ̀kan tó sì pàbí yábìdùn àwọn àṣeyọrí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú pọ̀pọ̀ ṣiṣẹ́ àyájọ́ ọjọ́ òmìnira ti ìkẹrìndínláàádọ́rin irú ẹ̀. Pezeshkian lọ ṣàlàyé wípé ilẹ̀ ti Tehran ni yóò túnbọ̀ máa jáwé sóbì nínú ìbásọ̀rọ̀ papọ̀ pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà. Ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún orílẹ̀-èdè ti England Tuchel ló ní agbábọ́ọ̀lù ní Kane ni kò ní ẹni tó le jìrọ̀ rẹ̀. Kò ní jù báyìí lọ lórí ìròyìn fún ti àárọ̀ tòní. Láti mọ̀ sí nípa àwọn ìròyìn tó ń ti ìkànnì yìí jáde, ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pín ìròyìn tó ń dé sí ti gbọ́ yín láti kànnì Lágelú 96.7. Ẹ lè tẹ̀lé wa lórí àtẹ̀ ti X pẹ̀lú ìtànà Lágelú FM.
9667 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ̀tì ìbánidọ́rẹ̀ ìyún Facebook lójú ewé Lágelú FM 96.7. Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ọ̀lọ́wọ́ Babátúndé Mòróhùn Kejì. Ṣeun Ààrẹ Bíkọ́lá ẹ̀ ń lò ti ń ròyìn. A kú Ọlá Ajímọ̀ o. Ẹ ṣeun tẹ̀m.

0: bóyá náà mo ti wà lábala bòmí báyìí.
1: sọ́rin bágùn mi sọ́rin bágùn mi tí mo bá ń kọ fújì.
2: ọmọ gàgà táwo nínú gọba tó ti wá.
0: ńbọ lẹ́yìn ti fẹ́ lọ lo wíkẹ́ndì tí ń gangan. àbí ẹ sáré já mi sí. ẹ já mi sí kí n já yín sí. jimá àkọ́kọ́ lónìí lóṣù kẹwàá. níbo lẹ fẹ́ gboríwọ̀. látijọ́ monday báwo lẹ ṣe rìn.

0: Hello.
1: Akweto.
0: Yes, sir.
1: Agilio ni baje.
0: Amen.
1: Gbọ́n pata Sulaiman láti ògbérí ìdí ọ̀sán onílá ń bàdàn ni.
0: Ògbérí ìdí ọ̀sán, ògbérí onílá?
1: Bẹ́ẹ̀ni, ní áfà mú sí wáyé tó.
0: Ọ̀nà ọ̀dọ̀ àwọn àti súnú.
1: Àṣìṣe Adémọ́lá, bẹ́ẹ̀ni, ẹ pé fún àpò ọdún ara ẹ̀ ní èso pé. Adékọ́lá Adémọ́ni náà ní èso pé lágbérí náà ní bàjẹ́. Ẹ pé tó.
0: Àwọn jíjá tí mo fẹ́ kẹ já mi sí gangan. Ọ̀sẹ̀ àkọ́kọ́ rèé lóṣù October ní lọ́jọ́ kejì. Àwọn àbẹ́tẹ̀ wo mò ń bọ̀ lérí yẹn má ti pè mí fàbẹ́tẹ̀ o. Báwọn patí wo gangan lẹ fẹ́ gboríwọ̀. Àwọn òde wo ló ti kóra jọ. Ó ti já sí ìnáwó bélé ń já. Àwọn fàájì kan ń bẹ tẹ́yìn ò gbọ́dọ̀ má ṣe láwọn patí tó bá lọ.
2: Ọmọ ayé ṣayé bọ̀ ẹrù kú padà jáde tán.
0: Ọjọ́ Friday sì ni weekend máa ń bẹ̀rẹ̀. Ẹ gbé gbogbo ilé ẹ̀kọ́ gbogbo ilé iṣẹ́. Kò sí iṣẹ́ àṣedòhun lọ́jọ́ Friday.
2: Ariwo kọ́wọ́n.
0: Rípọ́jọ́ Friday ẹ̀yẹn gangan. Wọ́n máa jayé bíi jẹ̀jẹ̀ ń mà. Fàájì máa wà bíi fàfà ń mà ni. Ẹ̀yin tẹ́ ẹ ní ìnáwó yẹ já mi sí ńbọ̀lẹ̀ tí fẹ́ lọ lọ wíkẹ́ǹdì yín sọ́dọ̀ ọkọ yín ni àbọ́dọ̀ àyà. Ẹ̀yin onírìn àjò. Ẹ̀yin ọ̀rẹ́ sọ̀rẹ́. Ọjọ́ Jímọ̀ mọ́ Sátidé mọ́ Sunday. Máa ń rọ́ ń gboro. Ó máa ń dùn ọnu ara wọn. Gbọ́n mo ti sọ̀rọ̀ fún yín lẹ́ẹ̀kan láago mẹ́rin tá a bẹ̀rẹ̀. Agbọ́mọ̀ bí wọ́n ní gbáyé pẹ́ kàkà kí n fèsì láyé máa ń di ti ẹ̀mẹ́ rù. Èyàn ò gbọ́dọ̀ wòran. Kẹ́ni tó fẹ́ di irú ògo tí ò rí dì kó wá dẹrù ògo tí ẹ tó ti dìnnù. Mọ̀lẹ́wí ẹ wí mọ níwọ̀nba. Pàdídé patí ra maintain rẹ̀. Ó yẹ nà. 091 233 7 0

0: ẹsẹ̀ tó bá rìn rìn.
1: A ní ọ̀rọ̀ yìí ọlọ́run ní ń jẹ ẹ̀yin maintain ọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ jàjà ẹ má sì ọ̀rọ̀ sọ. Gbogbo ògbẹ́ bá ń gbé ọ́ tó bá ṣe sùúrù tó bá mẹ̀rú omi yóò dànù láàmú. Hello.
2: Hello, Kárọ̀sà.
1: Thank God it's Friday.
2: Thank you, sir.
1: Oya bàbá.
2: Lórí òkè Lájolú o. Kò ní bàjẹ́ bàbá.
1: Mo gbọ́ yín yẹn sọ.
2: Fún kíní pẹ̀ ń ṣe. Káàṣì ẹ̀. Mo ní ṣé tábà máa sẹ́ndì owó ṣe a lè sẹ́ndì ẹ̀ ní orí POS.
1: Bàbá ṣe ẹ tarí.
2: Kí lẹ ń sà?
1: Ṣe ẹ tarí.
2: Mi ò tarí o.
1: Tó máa ti tó tàn tó fẹ́ tẹ́ ẹ lọ gbọ́ dáadáa ẹ lè sẹ́ndì ẹ látòrí POS. O máa béèrè pé eyín kì í ṣe káàṣì ẹ̀ lè tó tè yìí ṣe gbọ́ o máa béèrè pé bó lẹ ṣe fẹ́ sanwó bóyá bank transfer ni àbí ussd ṣe gbọ́ bàbá ẹ ṣe o. Àgbọ̀dọ̀ mọ́ dá wọn lóhùn.
3: Wọ́n wá gbọ́ ọmọ ẹdìyẹ, ó wá ń halẹ̀.
1: Ìjọ tó bá ka àyàn la èèyàn di kúkú ojú
3: ni. Ẹgbẹ́ tó fi làgbà òjọ. Wọ́n wá lẹ́dí yóò mọ̀ ju kó alẹ̀ náà lọ.
1: Hello, party wo lẹ̀yìn fẹ́ gbóríwọ̀ fún weekend yìí? Hello, ta ló wà ń bẹ̀?
2: Mi ń sọnù.
1: Ẹyin náà ní yìnrìn.
2: Mo ṣe àyàn mi bí oní mẹ́tò mọ̀ ní láti bí ìlànà.
1: Báwọn ò ní jí ń gbé.
2: Àní òní jẹ náà bí láṣẹ.
1: Àmì o, àmì o.
2: Ẹ pẹ̀tọ̀.
1: Yes sir, ayọ̀ mi dí onímọ́tò. Ọ̀gá mi,
2: pati wà nínú ìgbẹ́bí mo fẹ́ lọ.
1: Ẹ já mi sí.
2: Ìgbà tó ṣe wá pati méjì ni mo ní.
1: Lónìí náà.
2: Mi ò wá mọ bí mo ṣe. Ilé
1: ẹ̀fọ́ dẹ̀
2: ẹ̀fọ́
1: dẹ̀ fún mi ní aṣọ ìwà ọmọdé mi jíjẹ́ sí ẹ̀ ìgbà mí lọ̀rọ̀. Ìgbà tó kàkú méjì. Mọ bẹ́ẹ̀
2: ṣe lè sẹ́ndì aṣọ kankan mi báyìí lọ kankan yìí lọ kan. Ẹ̀ma ìfásitì ọ̀dà
1: ǹgbọ̀kan bẹ́ẹ̀ ń sọ tó ń ṣe fàtí méjì ni mo ní. Ẹ̀ẹ́ méjì ni mo ní.
3: You sign rubbish.
1: You sign rubbish. Thank God it's Friday. Ẹ rí pa àgbàdo ara wa dáadáa látàgò mẹ́rin. Lọ́n ló dé. Oní jímọ̀ àkọ́kọ́ lóṣù kẹwàá.
3: Ẹsẹ̀ ọmọra àtọ́rí ọ̀tọ̀rọ̀.
1: Mo sì ń bọ̀ wá kẹ́yìn tẹ́ lọ́jọ́ òbí o. Yóò di ìgbà tí n bá ti ẹ̀ka polówó ọjà dé láago mẹ́fà àbọ̀. Agboolé àbẹ́tẹ̀ ni mo ti máa ń kí wọn. Ẹ já mi ní pápápá. Ẹ lọ́wọ́ ta ló wà ń bẹ?
2: Òwúrọ̀ la wa.
1: Thank God it's Friday.
2: Ó ṣe wẹlẹ̀ mi. Èmi bàjẹ́.
1: Yánà.
2: Ọ̀gbẹ́ni.
1: Ọmọjọ dáde.
2: Ọmọjọ dáde láti san ìgbàdàn bẹ́ẹ̀ ni. Fatima Yapa. Àmọ́ pati ìtèmi kò ju ṣọ́ọ̀bù mi lọ.
1: Ṣọ́ọ̀bù yín náà ni gbogbo fàájì wà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣé kí n dúwe ṣọ́ọ̀bù yín fáwọn èèyàn? Ogún èèyàn kan máa bọ̀ lọ́dọ̀ yín fún jíjẹ àti mímu.
2: Jíjẹ àti mímu wa.
1: Ebe ti o ti n ba lọdọ yin.
2: Ti n ba ni iye ni pe irin ajo ni o ni oju ṣọọbu lọ.
1: O ti yé mi mọ. Mi bẹ rẹ pe wọn ba le wa ko 2x2 àti 2x3 náà. Bóò ni ẹ̀yin tẹ́ ẹ nígbéyàwó lọ́sẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ẹ lókùú àgbà. Ẹ̀yin tẹ́ ẹ ní ìrántí tẹ́ ẹ ti ṣe lọ látọjọ́ Monday. Mélòó la fẹ́ wí ńbẹ̀? Bàbá ńlá mi dì jálá rúru. Wọ́n pé ta ti tú yí ẹ̀ sí bàbá yẹn sùn lánàá. Nígbà ayé wọn, àwọn ni mọ́yẹ̀.

0: ẹ jẹ́ ń gbà pé kan yín. Ah, ó ti rí, ó wà nbẹ̀, ó wà nbẹ̀. Hello.
1: Ojoojúmọ́.
0: Oya now. Thank God it's Friday. Oya now.
1: Némi lẹ́ lọ́ọ́ ṣe lọ́sùn. Dákun, mọ́ bí Adéosùn.
0: A ti kúrò lórí ètò yín, wọ́n ti yanjú ẹ̀ lórí bámi tó. Àánú àtòrò ọ̀fẹ́ la rí gbà. Wọ́n sọ̀rọ̀ ẹlẹ́yìn, wọ́n bú ọ, wọ́n sátà ẹ.

Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó ń gbò mí lónìí lórúkọ Jésù ẹ̀mí kò sọ fi hàn yé kò tó táyé gbẹ́lẹ̀ fún yín lórúkọ Jésù ẹ̀hùn ní kò sínú rẹ̀ gbogbo ọ̀nà náà fi ń wá Samson wọ́n rí mú ṣùgbọ́n lọ́jọ́ tó jẹ́ ìwọ̀ tó yẹ lówó tẹ̀ lórúkọ Jésù ọwọ́ ayé ò ní tẹ̀ kò tó ti á gbẹ́lẹ̀ fún màmá lórúkọ Jésù ò ní já sínú rẹ̀ kò tó ti á gbẹ́ sílẹ̀ fún lórúkọ Jésù ò ní já sínú rẹ̀ gbogbo ẹni tó lóore ọ̀fẹ́ àti gbòmí tí ọlọ́run bá ṣe ọ́ ní àkọ́bí àbó ojé ọ̀kan nínú àwọn tó ń bí àkọ́bí àwọn sáàmù tí wọ́n pè nínú ìpàdé tòní ẹ̀yin ni sáàmù náà wà fún o ẹ lè rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ ẹ sẹ́ǹdì ẹ̀ sáwọn ọmọ yín gbogbo agbára tó dúró ní ìkóríta àṣeyọrí tó lòun fẹ́ pàdé àkọ́bí ọmọ rẹ agbára yẹn máa sọ agbára nù gbogbo ẹni tó ṣẹ̀ tó rò tó lòun fẹ́ gba bí àkọ́bí mú ọ kó tó mú ìpinnu rẹ̀ ṣe ẹni tó ní ayé àti ọ̀run ó máa gbà ọ́ lọ́wọ́ wọn gbogbo ẹbọ tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ gbogbo kòtò tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ gbogbo ọfà tí wọ́n ń ta nítorí àkọ́bí ọmọ rẹ mami bẹ́ẹ̀ bá sàmí lónìí gbogbo ìkójọpọ̀ wọn nítorí àkọ́bí ọmọ rẹ lórúkọ Jésù ó yẹ kó máa bàjẹ́ ewé táyé torí rẹ já egbò táyé torí rẹ wà àbẹ́là tí wọ́n torí rẹ rán níṣẹ́ bátú sẹ̀ǹdà ní kò fi ṣe gbogbo iṣẹ́ tí wọ́n rán nítorí rẹ nítorí àkọ́bí rẹ mami iṣẹ́ ẹ máa sàmí iṣẹ́ yẹn bàjẹ́ láàárọ̀ yìí gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apatẹrẹ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè inú mọ́ wọ̀ nílùú apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyèdèjì ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè inú mọ́ wọ̀ ní Lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá Eke 47 gbogbo ayé ló ti mọ́ bẹ̀ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa mo gbàdúrà lórúkọ Jésù èèwọ̀ táyé ń fún ọ jẹ lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù ó porú ẹ̀ láàárọ̀ yẹn.

gen correct emotion ni be yen gbogbo eyin eyan a n gbe ile aye lati keko e ma se rari ni jamba o ma so ma re ni jamba to ba ti bi mo omo to bi yen ti wo ni kan ba so pe ka be omo kan ori e ma dan o talala kan ba so pe ka bi omo kan ori e ma se kini o matthew so ri irun akoko to ma re gbe waye yen lo ge ko toju e ti an ba ti bo jige asi ki omo onage pamọ omo iba apogorun odun irun tin be lori re yen tabe oba kan irun yen na irun koko si ni matthew ati adamo won mo pe in ta fe lo fun won le lo give fun wa ma gbo so ri irun yen tan ba farun samson tirun ba ti u pada agbara ri o se kini o yo pada so irun koko ma fi sori omo ma jo affect ojo ola re o kan ma ri omo ai ma yo omo to dagba to ya dedere ami yawere ami yonigbo tori nkan tẹnika ti gé lórí wọn matthew mo bèrè kanjo ni o fẹ dàbí àrífín kìí sàrífín bá ń tọ́ka sí àwọn onírun ńlá kan tó jẹ́ pé irun òkókó níbẹ̀ lórí ẹ̀ tó fi dàgbà tó wá di ìràwọ̀ àgbáyé bá ń tọ́ka méjì eskisa púpọ̀ nù wọn irun yẹn wọn ti kí ni o wọn ti gé mọ́ wọn lọ́wọ́ wọn wà lù àsìkí wọn à ń gbé ayé wọn kàn ń lu ẹ̀rù kiri ògbó ọbẹ̀ gángan ayé ti kí ni o ayé ti gbé lọ mo gbàdúrà ògbó orí rẹ ògbó orí ọmọ rẹ lórúkọ jésù ayé òní gbé lọ o sami ayé òní gbé lọ ayé òní gbé lọ máa máa wo nǹkan o wọn wá sọ fún samson ipe abẹ ògbọdọ ṣe kí ni o ṣùgbọ́n nígbà àgbẹ̀ kan agbára lọ ṣùgbọ́n nígbà àrùn yẹn wù padà agbára ṣe kí ni o fi hàn wáyé pé ti oh my god wo má jẹ́ lọ jùlọ nítorí kò sí àkókò nígbà máa tù kí ni wọ́n ń pè násírì àti kí ni ògbọdọ jẹ́ kí ni ògbọdọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ń tà pé násírì lónìí kì í ṣe kí ni o àtọwọ́dà násírì mo gbàdúrà ayé rẹ̀ rí ìyanu báyìí mo ń wo bàbá kan náà mi wọ́n ti fún ọlọ́fà wọ́n ni kò paralyze lórúkọ jésù agbé ọ̀dìdẹ agbé ọ̀dìdẹ agbé ọ̀dìdẹ agbé ọ̀dìdẹ agbé ọ̀dìdẹ agbé ọ̀dìdẹ agbé ọ̀dìdẹ agbé ọ̀dìdẹ ẹ̀dáàdì sáà gbọ́dọ̀ dànù sí mọ̀nì rárá o n ò ní ọmọ gbọ́ràn sí wòlí lẹ́nu ṣùgbọ́n àwọn àkọ́kọ́ yẹn kókó mu kú ò kò tọ́jú ẹ̀ lẹ́yìn ẹ̀ irun ẹlẹ́ẹ̀kejì ó ti di irun lásán ẹ̀ yóò kọ́ máa wù lọ irun samson tó léwu padà agbára rẹ̀ yóò ṣe kíni o yóò padà alákọ̀ọ́kọ́ mọ̀jẹ̀ wọn bọ̀ fọwọ́ kan lórúkọ jésù yóò dára fún ọ wá wo nǹkan sa ìgbóòde onídàájọ́ chapter 16 samson tí a ní ọmọ fọwọ́ kan òkú tí a ní ọmọ jẹ ìwọ tí a ní ọmọ fa irun matthew samson fáwọn matthew wọ́n wá wo a lè bú samson matthew a lè ṣíkìnì wé ó jẹ onídàájọ́ fún 20 years nílẹ̀ israeli oníyàwó kí ni reason gbogbo èèyàn ọ̀fẹ́ fẹ́ samson ta ló fẹ́ fẹ́ matthew tó bá jábá nírú samson lónìí sọmọ tiẹ̀ lè fẹ́ o sì ní báyìí ẹni tó jẹ́ pé ara ẹ̀ máa di òkúta ara ẹ̀ máa ṣe kí ni ó lọ mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ 300 ó dẹ̀ ń so wọ́n pọ̀ wọ́n dẹ̀ ń gé jẹ kò dẹ̀ mọ́lá matthew ó pàdé kìnìún kìnìún kẹ́ ẹ̀ kánábọ́lá kò rí nǹkan kan matthew ó lọ síbi oyin àwọn oyin ń ta matthew kò mọ nǹkan kan ẹ̀sà nígbà owó àdìjọ́ kan ó lọ sí ilé filistin ó bà tí wọ́n jẹ́ ó pa wọ́n dànù ta ló lọ fẹ́fẹ́ samson samson ọ wà rọ́kùn mi ọ̀fẹ́ kọ́ pa gbogbo family wa rárá o àwọn girlfriend náà mọ̀tò ta ló ń fẹ́ òun ni girlfriend bí wọ́n ni girlfriend tani samson ìjọba ṣe tiẹ̀ bàbá dẹ̀ ló 20 years kò sí ẹni tó fẹ́ẹ́ fẹ́ owó wà ògo wà òkìkí wà ṣùgbọ́n kò sí ìyàwó matthew ogun burúkú ni samson já o ogun kiri mọ pé olówó olágbára olókìkí ta ló lọ fẹ́fẹ́ ṣe samson tó pa àwọn sójà 1000 lẹ́ẹ̀kan ìwọ ìjọ tó bá bínú o ti kú gbogbo àwọn gẹ́ẹ̀sì bá o tún lọ sanwó orí kan ìyẹn náà tó pọ̀ wọ́n fẹ́ mọ́ o tún lọ fẹ́ lómi dẹ̀lílà ni ẹ mọ̀ wọ́n rí máa tẹ́rì sí i máa ṣe kíni mọ̀ ń gbà dèwú à dẹ̀lílà náà wá débẹ̀ dẹ̀lílà ni òun lè bá màá yí gbé ṣùgbọ́n kàkà kí n sá lọ tí n bá ti kú ọ̀lọ́dọ̀ rẹ̀ máa yọ pa mí jẹ́ ń bèrè agbára rẹ̀ ló bá ń fi rọ̀ lójoojúmọ́ ìgbòho nídàájọ́ chapter 16 ní verse 16 samson náà wá rò pé tí gẹ́ yìí náà bá tún lọ ta ní àfẹ́mi báyìí kò sí jẹ́ kúkú jẹ́ wọ̀nyí ká mọ̀ pé gbogbo ẹ̀ ṣe kí ni o gbogbo ẹ̀ ti parí lọ́ba ní torí kò fẹ́ kí lè rí lè ṣe kí ni o kó lọ lọ́ba ní ìfẹ́ bá dé lórúkọ lójú samson wọ́n bá gbé mílíkì sí samson lẹ́nu ní ń fa yẹn fún ní ń fa fún mílíkì burúkú àwọn téèyàn bá ti mú tí wọ́n gbàgbé ògo bí samson ṣe mú ni ó sùn lọ láì samson nde àwọn philistine dé.

0: Hello, ẹ kúrò tó.
1: N gbọ́dọ̀ bẹ́tẹ̀ yín orúkọ yín.
0: Ẹlẹ́bù ọjà ni
1: o. Ẹlẹ́bù ọjà bó ni jíjẹ mímu ń bẹ̀ fún weekend.
0: Ó ń lọ
1: pàṣípàṣí. Ẹlẹ́bù ọjà níbi junction àbí.
0: Junction ọjà gẹ́gẹ́.
1: Ṣé déta yẹ mọ́ gánná?
0: Bẹ́ẹ̀ ni
1: a. Bẹ́ẹ̀ padà wọ̀ náà. Àbá yìí lásán.
2: Wọ́mùwọ́mù ló máa ń wò láwọn.
1: Ẹja mi bẹ́lẹ́njá bẹ́lẹ́njá ń bọ̀ là bẹ́tẹ̀ yín gan. Ẹ̀yin ti tó gèètì orí yín wà ń bẹ̀ o. Alága Mikra. Mikra PMS ń gbogbo tó gèètì èèyàn mi dáadáa. Ẹ bá ń tọ́jú small. Wọ́n á di ní small, wọ́n á ní small, elépo.
2: Ariwo kan.
1: Ẹ ló ń bọ̀ là bẹ́tẹ̀ tí yín, thank God it's Friday.
3: Àbẹ̀tẹ̀ ti wá lójú ọ̀nà lókè Ayọ̀.
1: Odò ọ̀nà lókè Ayọ̀. Ṣé junction gangan ni àbá máa yà?
3: A máa yà wọlé.
1: Tá a bá ti yà wọlé, ẹ máa kan lékinní kan lékejì kẹ́ tó mọ tàbẹ́tẹ̀ lọ.
3: Ẹ̀yà ọlọ́wà ń bẹ̀.
1: Ọba bẹ̀.
3: Àbí sọ́jọ́bì ní nì.
1: Ẹ tún sọ́jọ́bì lónìí.
3: Ọlọ́.
1: Ṣé kí n fi nọ́mbà yín ta kí ọgọ́rùn-ún èèyàn wá jẹun?
3: Ṣé kò sí wàhálà óyá?
1: Ó parí pẹ̀lú 7886. Wọ́n máa bẹ̀rẹ̀ sí pé yẹn máa wò mí.
2: Àǹtí labalábá lè rí.
1: Ẹyìn wa lọ dán o lásìkò.
2: Balábá mi, mo fẹ́ kó balẹ̀.
1: Ebi máa ń pa àwọn èèyàn gan.
2: Tó wá yẹ
1: kí àánú mà ni.
2: Tó rẹ̀ wà mí.
1: Igba ojó tẹ̀nìkan nìgbẹ̀rún ẹlòmíì gbogbo nǹkan ọ̀dẹ̀ ní balance.
2: Ǹjẹ́ pàmòrò.
1: Àárín ni gbogbo èèyàn wà. Ó jẹ́ àwọn kan láwọn kan jù ẹ lọ. Hello, thank God it's Friday.
0: Thank God it's Friday.
1: Ó yá na bàbá ẹ já mi sí pápápá.
0: Nísorú lórí ní lanlátẹ̀ làbẹ́tẹ̀ ti wà.
1: Lanlátẹ̀.
0: Ní elégantẹ̀ lẹ́nu láti lù lanlátẹ̀.
1: Bàbá bẹ̀. Ẹ bá ń káwọn èèyàn mí bẹ̀ o.
0: Ẹ jẹ́ kó máa yé wọn pé gbogbo ayé pọ̀ nísorú lórí ní lanlátẹ̀ o.
1: Ayé pọ̀ ń bẹ̀ tẹ́ ẹ dójú ọjà.
0: Bẹ́ẹ̀ ni ó ojú tó ní bàjẹ́ láéláé. Ọmọ ẹnu ẹ̀.
1: Tẹ́ ẹ débi gáràjì yín gangan.
0: Ọmọ ẹnu ẹ̀.
1: Àṣírí. Bàbá dáadáa, wọn ti jẹ́ ọmọ lọ làǹlátẹ̀.
2: Ìpínlẹ̀ ọkùnrin ẹ máa ń sóbìnrin.
1: Mo jayé.
2: Bẹ́ẹ̀ sún máa wà ó.
1: Wọ́n gbé mi débẹ̀ kípa jíjẹ wà ń bẹ̀.
2: Ẹ̀yin
1: ará Bólúwájú ìbáyín o.

0: gbogbo ọba ẹ̀yin tẹ́ mẹ́rin nílùú péjú ẹ̀yin ti black and gold ní di ara ẹ̀yin ti di ara rẹ̀ bá yín jọ lè lọ bẹ̀rẹ̀ inú kòtò ó jẹ́ dúró dáadáa wó dúró dáadáa wàá sọ nǹkan nù àwọn èèyàn nìyẹn ìwọ kàn lọ dúró rẹ̀ gẹ̀dẹ̀ ó lọ gbé fóònù lọ́wọ́ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ bí ṣe wọn bá lànà àáyà ẹ lẹ́nu wọ́n fi fóònù lérí ìtàn kó olóò ti gbàgbé àbí kó máa rìsíìfù lórí ọ̀kadà kan gbé ẹ kọjá àyín tèmi ìbáyín jọ.
1: kí o lè já ṣíṣe ìlọ́dọ̀.
0: ó mọ́nú kòtò bẹ̀rẹ̀ mọ́ bus stop ẹ lóò ta ló wà ń bẹ̀.
2: ẹ ló bàbá
0: ìbò fún
2: ọmọ aládayọ ni.
0: níbo làbẹ́tẹ̀ yín bàbá.
2: àbẹ́tẹ̀ wa wà lókè àdó.
0: òkè àdó ṣé ibi sóde bi tanátaná òkè àdó.
2: ó jẹ kọjá bẹ níbi wájú. Oxygen FM.
0: Ó ti yé mi, ó ti ń di dọ́bù báwọn, ó ti ń di dọ́bù. Mo ti mọ ibi tẹ́ ń sọ yẹn bá ti ní ká tó délé ẹ̀kọ́ yẹn.
1: Ọ̀rọ̀ yìí náà gbàdo jẹ.
0: Ẹ̀yin tòkè àdó, ẹ̀yin ti là ń bẹ̀. Ẹ̀yin ti kẹ́hìndé àjàsá ìjọba gbogbo Dubai onílé 1,000,000 níbàdàn. Ẹ bá ń kábí ọdún Ayómáyá, orí rẹ̀ wà ń bẹ̀. Ẹ já mi sábẹ̀ tẹ̀ tí yín, hello.
3: Hello.
0: Thank God it's Friday.
3: Thank you, sir. Ẹ̀ka ọ̀sán.
0: Ẹ̀ka àárọ̀.
3: Àfààní láti lábẹ́ mi.
0: Ó yà nà.
3: Tascom ló ń sọ, àbẹ́tẹ̀ wá wà ní garage.
0: Ní garage.
3: Fẹ́mi sà.
0: Látòrí ta sóde podó.
3: Kò dé kúdó.
0: Ẹ̀ka padà sọ́nà oríta gangan.
3: Ẹ̀hẹ́n.
0: Ẹ̀ máa ń kíyà chicken bẹ́ẹ̀ o.

kọ̀ràn gúnsẹ́ mo kí ń gbogbo baba ńlá baba ńlá gan lọ ẹ bá ń tọ́jú spencer ẹ bá ń tọ́jú milan ẹ tọ́jú segun focus ẹ bá ń tọ́jú ààrẹ english ń kọ́ bẹ́ẹ̀ o bàbá ọlọ́mọ àwọn àbẹ́tẹ̀ yóò ṣe fojú di ẹ jẹ́ sáré kí àwọn ọlọ́jọ́ bí kí

ẹ kú palẹ̀ mọ́ ọ̀túnlá. Ọlá ní ìyá gbá bí àká. Ọlá lọ́jọ́ bí ẹ̀. Ọlá ní ìyá gbá bí àká bàbá àbèjì. Happy birthday to you. In advance, jíjẹ mímu ọ̀la nìyàn. Wòlíì Bùkúnyí Òjò bàbá ẹ̀ fi síbà. Ọ̀ ní gangan lọ́jọ́ bí

0: tall striker.
1: Lagilu FM.
2: Ìjì ayé òní dà ọmọ ìjì ní ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì bíbélì sọ nípa wọn nínú ìwé ìfìmọ̀ orí kẹta ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká ogun agbára káká dópin láyé rẹ̀ ìjì bá ń jàyàn gbogbo ẹ̀ ó di agbára káká àti jẹ àti mu ìgbèsè àgbàna oríṣiríṣi ogun ní ìjì máa ń gbé wá òpin máa dé sí lọ múra àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer ìdè já ọjọ́ Wednesday on the 30th yìí láti aago mẹ́ta ọ̀ sí títí ọjọ́ Thursday ní aago mẹ́ta ọ̀ ìwó road ló ti wọkọ̀ olúwo tó bá dé olúwo junction bí kí ọ̀kadà máa gbé bọ̀ ní atamátàsí bọ́ ọba wá odìdẹ dàn kò lẹ́rìí wàá sì ní àǹfààní láti rí bí wòlíì èmi sì máa ń sọ wípé tọba dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ ló sọ tó bá wá ẹ̀mẹ́nu máa gbẹnu mi fún àṣírí ogun rẹ wàhálà ànúdà orúkọ mi ni wòlíì àjínlórí atamátàsí.
3: Your Nescafe is not just a drink, it's

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí lè gbá, oṣù rí lè gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀bù ẹ̀? Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ilé máa ń wí ní ìgànnà. Làwọn èèyàn ti ń gbọ́ pé bá-tù-bá. Lélẹ̀ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín ìtìrẹ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀ sì ń Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹlú FM 96.7. Ó máa lágbára dùn ní ìgbàlùgbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágẹlú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gbẹmí bọ̀ ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní ìkàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
3: Takọ tabọ.

0: Sẹ́fù jẹ́ àǹfààní láti pinnu ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa. Ẹ̀dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti darí wa. Gẹ́gẹ́ bí ààrẹ wa lẹ́ẹ̀kejì. Ìdìbò rẹ ni ohun rẹ, ó sì jẹ́ ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí. Ìyẹn nínú ìdìbò 2027 tó ń bọ̀ yìí. Kópa láti dìbò pẹ̀lú àlàáfíà. Dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed
1: Hope.
2: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
0: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
2: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lolo, ọkàn mi balẹ̀.
3: Omi yóò lọ ta o.
0: Nígbà tí òrùka bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì, àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbedele ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0089-510143. Láìsí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
4: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Ó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ìgbọ̀n yín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájú òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
5: Àlejò wa fún tọ̀sẹ̀ yìí ni ọ̀nàrẹ́bù Akí Alábí, ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà Làbújá tó ń sojú ẹkùn ìdìbò ẹgbẹ́ Down Nara, Chairman House Committee on Works.
4: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọkùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájú òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lágbára.
6: Ẹsẹ̀ ń lọlẹ̀ ètò ni bó ṣe ń lọ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ lọ́jọ́ ṣètò.
7: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gùn làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
9: Your Nescafe is not just a drink, it's

0: tọ́jú Alhaji Kabiru Dangote Yìnbó ni Katapila ẹsẹ̀ ń wá o ẹkú àdúró ti wà lánàá bàbá ọ̀nàrẹ́bù Ajì Táyé Àkàdé Táyé Adébísí Táyé Currency bàbá ọ̀nàrẹ́bù ní Top Striker every morning tonic mi nu n ò lè má gbọ́ mo máa ń wulẹ̀ sọ fún ẹ pé ẹ dákun bọ́bá di seven ẹ jí mi o mo lè máa rẹjú ẹ jí mi o ọyẹ ẹgbẹ́ sí Top Striker àánú la rí gbà o thanks so much my brother ọlọ́run máa wà pẹ̀lú wa gbogbo ẹnì kankan ò ní wọlẹ̀ láéláé bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ó yá gbágbàgbà ìdíje ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ lẹ́ni oníbejì ni double decker ni tó máa wáyé láàrin naija entertainment football academy under 13 and under 15 àwọn àti olóúnde new glory under 13 and under 15 aago méjì ní tàwọn under 13 bẹ̀rẹ̀ gbọ́ mi dáadáa o under 13 ẹ mọ̀ pé kóòtù yín ìyàtọ̀ kóòtù yín àtijọ́ jesus díẹ̀ ni ọ̀gbágbó kóòtù yín àtijọ́ jesus ti portugal ìyàtọ̀ díẹ̀ ní bẹ láàrin wọn ìyàtọ̀ bẹ̀ ni pé yọ jesus èbó ti bí naija lẹ́yìn ìyẹn ìhùwàsí wọn n ò ní sọ jù bá lọ bọ́ ọ bá ti pẹ́ ọmọ pé kọ̀tọ́ lọ rétí nonsense ní jẹ́ bẹ́ẹ̀ bó ṣe jẹ́nu o ọgbà tó ń da 13 bá ti ń parí lọ under 15 wọ́n máa bẹ̀rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn o àwọn èsì ìfigagbága tó wáyé lánàdà tó ń ti fẹsẹ̀wọnsẹ̀ tí ọmọ wáyé lẹ́ni nínú àwọn àdíje lọ́lọ́kan ọ̀jọ̀kan success ọmọ nípẹ̀ kún ọ́lá sáré gbé wa débẹ̀.
1: akójúmọ́ atọ́kùn.
0: akójúmọ́.
1: ìdíje uefa nations league lánàá olóde germany fi àjẹ sábíà méjì sódò ni greece àwọn tó lóde netherlands méjì ni olóde denmark wọ́n rí àlọ́ portugal mẹ́rin sí méjì ni olóde wales wọ́n fi àjẹ norway àmàyàn méjì sẹ́yọ̀ kan ni ó ń tẹ̀síwájú bá ti ń di aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni olóde belgium àwọn àti turkey ni france àwọn tó lóde italy ni hungary mọ̀gbà georgia lálejò ukraine àwọn àtikọ̀ northern ireland ni bosnia and herzegovina àwọn àtikọ̀ orílẹ̀-èdè sweden ni ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n torí àkókò
0: bẹ́ẹ̀ kan ṣe jẹ́ nìyẹn. mo sì ṣe ń dà. àṣìṣó. síásáré lójú ọjà ẹjẹ́ lójú ọjà kádé mo ní tá a bá ti dé láàárọ̀ ọ̀rọ̀ lórí ti ronaldo náà ló ń trend o ẹ̀ẹ́bẹ́ ibi ayé bá sì yí sí náà lábá wọn yí sí a mọ ẹnu lé láàárọ̀ a gbé àwọn nǹkan kan yẹ̀ wò olùkọ́ ni wọn n tó wí kí ni àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù náà sọ bákan náà kí ni àwọn èèyàn ń sọ ń gbòòrò ẹ̀gbọ́ ṣé wífú ti ẹ́ fún rafaelle a ò ní jẹ́ sí number 7 àwọn kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ibu ẹnu àtẹ́lu rafaelle a ò gbé ìwọ náà sì wọ̀ ọ́ gbogbo àwọn àṣírí tó wà ń di ọ̀rọ̀ yìí a gbéra wa débẹ̀ láàárọ̀ yìí ẹ já rojú ọjà kádé ẹ kú kalẹ̀.
2: ìlera lọ́rọ̀.
3: Togas, Togas, Togas. O tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfí tí wọ́n ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti báwo ti ń ṣiṣẹ́ fákọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọ jẹ̀dí ń dà láàmú. Togas Aba Powder ni o béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ló ti yín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lù ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Iléeṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yòókù. Àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Iléeṣẹ́ Togas Multidynamic Concept fún Akala Express Blanford Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ̀ pé wá ní iléeṣẹ́ Togas sórí 09032949024. Iléeṣẹ́ Togas ló ní àní fàṣán ló gbà. Gbogbo tí ń ṣiyọ́ yẹn agbára egbògi ìbílẹ̀ ká.
4: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105 359 341. 08105 359

ìtẹ́bẹ́sì náwó tẹ́tí dájú ayẹyẹ ìnáwó sọ́nà ẹ má sọ̀kò dààmú mọ̀. Múlẹ́rọ̀ Event Transit Limited tó wà ní Olóńdé number 1 Olóńdé 2 zone 1 ní Olómi ibẹ̀ lẹ́lélò fún ayẹyẹ ìnáwó tẹ́bẹ́sì bí òkú àgbà ìṣílẹ̀ ìgbéyàwó ayẹyẹ ọjọ́ ìbí àti pé bẹ́ẹ̀ bá tún fẹ́ gbàlejò gangan wá tóbi gangan wá gba 1000 èèyàn tá a mọ̀ sí 1000 capacity àyè gbọ́kọ̀sí wà níbẹ̀ tó tẹ́jú bákan náà lẹ tún lọ́ọ̀fà ní àtúntà kánúbì síta àyíká wá dùn wò ẹ wá gbogbo ọ̀nà kẹ́ bí ojú ọjà Olómi kẹ́yà wọlé sí ọ̀nà tó lọ sí Olóńdé ẹ̀tọ́ tààrà sísàlẹ̀ kẹ́ bèrè Múlẹ́rọ̀ Event Transit Limited ibẹ̀ lẹ́dín yẹn láti wá dàyè fún ayẹyẹ tí tó ń bọ̀ lọ́nà ẹgbẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ 08 1 8 6 1 1 3 1 6 08 1 3 1 6 7 7 3 9 6 7 6 7 méjì òbí kò sí nínú gbọ́ Múlẹ́rọ̀ Event Transit.

0: jẹ́ kí yín káàbọ̀ fún ti àárọ̀ tòní lórí ẹ̀dọ́kí ìròyìn kọ́ni lágelúre 96.7 FM òkè tó ga dòkè lọ títílayọ̀ akínsọlá ní olórúkọ ti.
1: Abílẹ̀mí lọ́kọ tèmi àkàdé lọ́kọ ọba tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí òbá ṣe yóò wúrọ̀ bọ́ba pé tí a máa ṣe ní ìgbà alẹ́ ìgò pàdé ègò.
0: Àwọn olè dúró dọ alẹ́ o. Bí o bá ti ṣe
1: bá gbà ní wọn náà agbada ada sí ni ọ
0: bí o bá sí tí o bá ti ṣe nígbà tó sọ
1: ṣé bí o lọ dákọ ago méjìlá fún bá yẹsùn nísìn
0: mo ti fún
1: ọrọ agbálẹ sí ago méjìlá
0: tó mọ
1: iná mò ń kọ
0: mọ
1: o lè bá a mọ
0: tó mọ tí o ṣe pé kí ni
1: èmi wọn ni
0: ìjọ ọmọ
1: nísìn
0: ọmọ nísìn ẹwù ẹjọ bẹrẹ ìwé ìròyìn punch wá nigerian tribune náà wá sódì
1: gájà
0: náà daily post gbogbo ẹ náà ni wọn wá sódì ẹjọ bẹrẹ pẹlú àkórí àkọkọ bí orílẹ̀-èdè wa nàìjíríà bó ṣe ń pé ọdún mẹ́rìndínláàádọ́rin etí agba òmìnira àwọn àgbààgbà àwọn tí wọ́n lẹ́nu ń bẹ̀ àwọn gómìnà gbogbo wọn mọ̀ ti ń pè ní pé ìṣọ̀kan àti àlàáfíà òun

0: pẹ̀lú ìbẹ̀rùbojo ni àwọn òbí ti wà o pẹ̀lú àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ tí wọ́n gbéra nílùú ìbàdàn eléyìí tí wọ́n ń lọ sí ìpínlẹ̀ Imo lọ́hùn-ún tó sì jẹ́ pé ìlú ìbàdàn ni wọ́n ti gbéra wọ́n ni ó ṣe ni láàánú o wípé wọ́n ti kó sí ọwọ́ àwọn ikọ̀ ajínigbé àwọn bíi 19 nínú wọn gbogbo àwọn òbí àwọn alágbàtọ́ tí ọ̀rọ̀ kàn wọ́n mọ̀ tí ń bọ́ ta pé kíjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò kí wọ́n dákun o kí wọ́n gba àwọn o lọ́wọ́ àwọn ikọ̀ àwọn ajínigbé tó gbé àwọn ọmọ wọn lọ torí wọn láǹfààní láti lè bá wọn sọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́ láàárọ̀ yìí torí kò sẹ́ni tí ò rí tó nírúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀
1: lọ́nà
0: tí ọlọ́run ní járí o ọkùnrin èèyàn ní balẹ̀ ọlọ́run ò ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà.
2: sọ wá rí eléyìí tó dàbí kán èdè ìròyìn ní àyín lọ́sàlàyé ọ̀rọ̀ wípé ẹni a fẹ́ sábà wọ́n ní wọ́n tún ti ní ọmọ sá lọ báyìí o níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ léde pé àwọn agbésùnmọ̀mí wọ́n ní wọ́n ṣe ìkọlù sí ibùjókòó àwọn ọmọ ológun military base tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí àwọn ọmọ ológun kan tẹ́ ẹ mọ́ àwọn ọdẹ aṣọ́gbó ní ìpínlẹ̀ Adamawa nanisele ohun lo ti sele kobo ki kosanu wa.
0: so agbarijọpọ ẹgbẹ awọn oṣiṣẹ joint national public service negotiation council òun náà la gbọ pé wọn ni wọn wí bẹẹ wọn ò sì ṣe bẹẹ o wípé lẹni tí ṣe ọjọ ẹtì friday tí wọn dá ìyẹn ọjọ kejì oṣù kẹwàá ọdún 2026 pé ìwọde àti ìfẹhónúhàn oníkìlọ eléyìí tó ní òun ṣe pẹlú ọrọ epo rọbì eléyìí tó mọ tó gbowó lórí lórílẹèdè nàìjíríà lórí pé àwa náà ní gba orílẹ̀-èdè nàìjíríà láwa o fún ọjọ́ mẹ́ta òun náà ni ìkìlọ̀ ọ̀hún yóò fi wá sétí gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà etí wọn kéde rẹ̀ wípé àwọn ó bẹ̀rẹ̀ sí ni wòṣẹ́ nìrùn ẹkúnrẹ́rẹ́ rẹ̀ láti inú ìwé ìròyìn daily post tó jáde fún tòun nǹkan mọ́.
2: ìwé ìròyìn the guardian náà ló tún kọ ilé ìtọ́ gáìdì ẹ̀ jáde wọn ni iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà àti àwọn ọmọ ológun wọn ní ọmọ fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbọ́n lóòótọ́ ni o ọ̀rọ̀ eléyìí ẹsẹ̀ téèyàn máa dọwọ́ ọbẹ̀nu sọ wọn ni ìdá 80% ní owó oṣù àwọn ló fi rú gọ́gọ́ sí lásìkò tá a wà yìí pẹ̀lú bẹ́ẹ̀ wọn ni àwọn òṣìṣẹ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọn wo sẹ́ran o lórí ti ta ríro eléyìí tó ti bẹ́ síta lásìkò tá a wà yìí àti owó oṣù tó kéré jùlọ fáwọn òṣìṣẹ́ o.
0: àfi sùúrù ṣáá ẹni tí í ṣe igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ rí tó tún fẹ́ díje dupò ààrẹ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú african democratic congress adc ìyún àtiku abubakar òun náà ló mà ti sọ̀rọ̀ àtakò sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ tí ààrẹ sọ lásìkò tí ayẹyẹ ìgbòmìnira orílẹ̀-èdè nàìjíríà tó pé ọdún 1996 gbogbo ọ̀rọ̀ tí ààrẹ sọ látìkù ni pé kí alẹ̀ ń sọ lẹ́nu pẹ̀lú ipò tó orílẹ̀-èdè wa nàìjíríà wà yìí tó jẹ́ pé ti taríro òun náà là ń kọlà lọmọ orílẹ̀-èdè nàìjíríà wà ẹ̀ wá nǹkan míì sọ punch gbé ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà sọ ẹ̀ mọ̀ gbọ́.
2: ọ̀dà o ìwé ìròyìn the guardian bákan náà ní àyín ní ojú ìwé kẹrin ìwé ìròyìn ọ̀hún wọn ni àjọ olómìnira eléyìí tí í ṣe ètò ìdìbò nílẹ̀ inec lọ́ba ṣàlàyé ọ̀rọ̀ ó sì ní ẹ mú àtẹ̀wò ko àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ó ní wọ́n mọ̀ ti ń fa kọ̀ọ̀yọ́ díẹ̀díẹ̀ ó ní pẹ̀lú bí àwọn ti sí ojú òpó àwọn ilẹ̀ ń jó ni pé ẹ máa fowó kọ́lẹ̀ wọ́n ní àwọn ọ̀dọ́ eléyìí tí wọ́n lé díẹ̀ ní mílíọ̀nù mẹ́sàn-án 9.3 million youths náà ni wọ́n fowó kọ́lẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027.
0: ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú jos ìpínlẹ̀ plateau òun náà ló mọ̀ ti dá ẹnìkan tí wọ́n ń porúkọ rẹ̀ ní jonathan akum lẹ́kùn láti fi ara rẹ̀ síta o gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú ndc fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ìwé ìròyìn daily post ló kọ́ ẹ gbọ́ ní sísẹ̀ntẹ̀lé.
2: bẹ́ẹ̀ bá fi lè dìbò fún mi tí mo sì jáwé olúborí bí èmi bá ti lè di ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo àwọn ìsinmi ẹnu iṣẹ́ èmi ò ní kú lórílẹ̀-èdè nàìjíríà o àwọn agbègbè eléyìí tí ó tún wojú rí níbẹ̀ ni wọ́n ti lọ rí mọ́ ṣe ìsinmi lẹ́nu iṣẹ́ ta ló ṣàlàyé ọ̀rọ̀ peter obi ọmọ oyè fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú oníkà méjì ndc ńlọ ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ o.
0: tó ìròyìn èyí ìròyìn tó pani lẹ́rìn-ín gbà ni ìwọ kọ́ yìí wọ́n ní ìjà ẹ̀ṣẹ́ dídà kan wáyé eléyìí tó ní òun ṣe pẹ̀lú kata efè wọ́n ní ó mọ̀nà darlington ó nà pa wọ́n ní ni Fina ati Nkechi Blessing. Awon mo awon
2: mejeje. Mo mo elere film.
0: Ase firi gbọn kan ni ija.
2: Iro.
0: Ase ki eyan to bi ko. Ah, iwo ko yi.
2: Emi re da mi tan.
0: O si nbi. Fina na Nkechi o.
2: Nkechi Blessing.
0: Oh. Fina na o. O fu lese bayi. O wo lule ni. Mo ni he e gba mi.
2: Ko wale doji e bayi. Ko
0: guide. Ko doji kan ko guide kankan. Ona lana bo le bayi ni. Ah. Ninu ringi o na bayi ni to fu lese kosa Nkechi ah o wo
2: in gan ni mo di mi ni je o si sori eh ere daraya kan wa ti o ni ti mo sare kan ki
0: o nbe o
2: eh ire 40 ni
0: 40
2: ti o fi o
0: awo seyin ti won fo leti go ti opolo re o kokko sa lo na
2: eh sugbon ti yan ba rara gba nkan si
0: eh lo le
2: million
0: o da bi ki wa ti asiso ke wa ma fo ra yin leti o ya asiso ja
2: wa zo yi o ya lojo ja

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ti kaka ki badun opa ti wo lu tele onarebu akiwale oluwole mo gaje agbole moto oran yan badan mo gaje ti oni fi waru ko fe nkan je don kede isi soloju ipologo ibo lojule sojule also ask campaign by the northeast local government for dije dupo gomina ipinle oyo labi ase agbe oselu all progressives congress barrister sharafatin ali pelu oludije lo sile igbimo asofin agba nilu abuja onimero aderebi oseni atawon oludije labi ase agbe oselu apc onarebu akiwale oluwole mo gaje agbole moto oran yan badan wa npe gbogbo omo egbe apc ati gbogbo eyi te ni fe lati darapo mo egbe wa lati wa pade awon oludije wa barrister sharafatin ali ati engineer adam oseni to fi mo awon oludije to ku ibe si soloju ipolongo ibo lojule sojule house to house campaign ni para northeast local government to ma waye lojo eti friday ojo keje osu kewa odun yi ni ward 3 agbole meto legbe ojo ran ye ibadan bere lago meje abo osan eni mona la tele ta fi ni fi gbosona mo gaji meto to tele osi ni ja wa ni tomo alhaji rashid ayde merenge to ma funi ipolongo ibo lojo na honorable akiwale oluwole mo gaji agbole meto oran yan ibadan lo kede apc progress.
3: Fun gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọ́ lé ayọ̀ fóun ìjọ̀nú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangba sùn lọ́yẹ̀ fun gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjọ̀nú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀ràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Masose tó gate Nìbàdàn Footy Homes ló lè ṣe olè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kò kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ ra lé ní Footy Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà ó pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-39506 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Footy Homes ló lè ṣe.
4: Tó bá ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún annual 21 days breakthrough Fiji ní CAC orí òkè àánú prayer mountain of mercy district headquarters off of the Shoku bus stop kilometer 2 ọjọ́ ìgbó olóyin road tàbí off Ebedi bus stop Maniya Ibadan gbogbo ọjọ́ mọ́kànlélógún tó bẹ̀rẹ̀ oṣù kẹwàá ni àtọ́ fi máa lọ kíkankíkan lórí òkè àánú ọjọ́ Ibadan láago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru lójoojúmọ́ pẹ̀lú àkòrí ogún nípasẹ̀ ìṣẹ́gun inheritance through victory ìpàdé májẹ̀múni níbi tí ọlọ́run ti máa ṣiṣẹ́ àmì àti ìyanu tó kọ sí sọ ìwọ náà wàá gbàdúrà gbàrẹ́ sí láàrin ọjọ́ mọ́kànlélógún bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá sí ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá ọdún yìí 1st to 21st October 2026 níbi tí ọlọ́run ti máa lo ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí tó fi máa wọ̀ ní ìṣàkóṣàǹkó pastor Abayomi Akolade Samuel pastor Matthew Ọ̀jẹ́bọ̀dé pastor Ayọ̀bami Gboyè prophet John Olúwatọ́wọ́jú prophet Olúfẹ́mi Òní prophet Joseph Adiago pastor Abraham Akínpẹ̀lú àtọ́lùgbàlejò gangan pastor Isaiah O Aládé ọmọ wòlíì bàbá orí òkè prophet Moses A Aládé olófin àṣẹ àgbà wòlíì ìsúre fún gbogbo wa gbogbo ẹni wojú ọlọ́run fọmọ ìtúsílẹ̀ iṣẹ́ abẹ́ ìsàn ọjọ́ pípẹ́ ẹ mọ̀ dàgìrì bọ̀ ní sí ìṣẹ́ òkè àánú ọjọ́ Ìbàdàn àánú dúró dì ọ́ láti fún ọ ní ogún nípasẹ̀ ìṣẹ́gun.
5: Do you believe? A new Oyo State is

0: بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أيانا بعد ما موتنا وإليه النشور الحمد لله الذي ألا في طريقة الإسلام الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي بعده نبي الأك مصطفى محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم أولا gbogbo ọpẹ pátápátá tọlọrun ọba ní ṣe gbogbo yìn pátá ti lédùn ọmọ rẹ pàjùlọ fún àǹfààní olówó ibi ẹmí tuntun fún ẹnu ayé kan sára sí lédùn mari ọba ti adájọ ìrọjọ ìjẹjọ àfi ń dágbére fúnra wa lórí ètò yìí kó tún dijọ mẹjọ ọba tí ó kọ fún wa mú kí èrò ọkàn tiwa kó bá tòun ọlọ́run kò jẹ́ kí jimá jẹjọ́ ó jẹ́ èyí tó gbẹ̀yìn lókè ilẹ̀ jimá mi tún ti mọ́ bá wa nù ayé a sọ pé alhamdulillah yorùbá alẹ́mí òwe mímọ́ ní tẹ bá lè máa ka ìdẹ̀ra ẹ̀mí ọlọ́run lórí yín alukura ni lale ka ta ohun ṣe o sọrọ ike ati ige lori alaye lọrun ti rain olumits fẹ mọ tun mọ gbolohun yẹn sun mọ awọn agbalagba akẹyin degbẹgbọn
1: mi o ri ọlọrun
0: pin awọn ojiṣẹ
1: atọtọ ọlọrun iyanu
0: ọna ta ranṣẹ tori iṣẹ jẹ olùkìlọ̀ àgbà
2: èrò
0: fún ni ní ròódùnú kárí ayé
1: ẹbí
0: kan ta gbédìde láti orúkùsù ilẹ̀ lárúbáwá ibi tí ọlá ti bẹ̀rẹ̀ lọ́la parí sí
1: ìdúró ti kúnlẹ̀ mi mú kíkí máa tún forí balẹ̀ máa.
0: wọ́n fẹ́ mọ ìtumọ̀ táwọn bàbá wa ńlẹ̀ yorùbá fi ròyìn ànábì tí wọ́n fún lórúkọ yorùbá
1: ní kí táwọn ayé ń kí.
0: wọ́n ti pe aṣíwájú ẹ̀dá ní adéwálé nígbà tí ànábì adam alayhi salatu wa salam tí ó sọ kalẹ̀ njọ́ kìnní àná sínú ọgbà ìdẹ̀ra sórílẹ̀ ayé ààyè tó sọ kalẹ̀ sí gangan ọlọ́run ọba ti gbé ànábì tó gbẹ̀yìn dí ní ìgbà tó sì ti gbé àwọn òjíṣẹ́ kan wá láti inú ìran àti ààyè ní ìrànràn wọn wá láti ilẹ̀ misra ṣùgbọ́n èyí tó gbẹ̀yìn ààyè yẹn náà lọ́lọ́run ti gbé dí sọ̀rọ̀ ìké àti gẹ̀ lórí akẹ́yìndé gbẹ̀rẹ̀ àwọn aráalé rẹ̀ àwọn sàábì rẹ̀ gbogbo mùsùlùmí tí ó fi dọjọ́ ẹ̀ sí gbadakun kojú ọjà rẹ kó má ṣe jimá ilé ilẹ̀ ọkàn tó kù fún anú ayé kàní ti lágé lóore o ijc pọn 7fm òkè gájò yes spider alájọ wà lẹnu iṣẹ láàárọ yìí aláàní ń bẹ nílé agbára pẹ̀lú mọ́nà ọmọ ti jalè orúkọ tí mi jẹ́ ojì nurudeen ọlá abẹ́rẹ́ látòní àsán lẹ́ẹ̀bà ọ̀wọ̀ ẹ̀ máa mú tilẹ̀ ìbàdàn àwọn ẹni ọlọ́run tí mo máa ń kí pa ká ọjọ́ ńlá ọlọ́run jẹ́ aṣọ́pọ̀ ìní lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì nínú oṣù kẹwàá ọdún 2026 àyájọ́ ọjọ́ àná
1: kábíyèsí mo kálẹ̀ àbí lọ́run ọba aláṣẹ láyé àbí lọ́run
0: là ń celebrate òmìnira orílẹ̀-èdè nàìjíríà
1: ẹni náà tó tún lè sọ lọ́run lẹ́yìn ọlọ́run mi àyàfọ́ lọ́run
0: láàrin ọdún Nàìjíríà dọrin sẹ́yìn.
1: Àsọ̀rọ̀ má ta ṣe má lọ lọ́wọ́.
0: Orílẹ̀-èdè yìí gba òmìnira.
1: Ẹ wà mí ọlọ́run, ilẹ̀ jẹ́ méje mọ lọ́lọ́.
0: Èyí tá a wá dé dúró láàárọ̀ yìí.
1: Ẹ wọ lọ́run ta.
0: Orílẹ̀-èdè Nàìjíríà.
1: À ń ṣe mọ lọ́run
0: bẹ́ẹ̀. Tinú ayé ẹnì kọ̀ọ̀kan tà wá náà.
1: Ọlọ́run ọ̀dọ́mọ Ádámọ̀ òkùnkùn wa lọ́run.
0: Là á máa fi ṣe prayer point láàárọ̀ yìí lórí ètò ká tó kù lórí afẹ́fẹ́.
1: Àkọlé mo jù bà fọ́.
0: Ohun tó le koko lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mo jù bà fọ́dọ̀ ohun kò sẹ́ni tó níwò ká.
0: Àwọn aṣíwájú wa ń tiraka káwọn ó lè bá a borí.
1: Ilẹ̀
0: pẹ́. Bí à ń jẹ àwa tá a jọ́mọ ẹ̀yìn tá a sì ń bẹ lọ́hùn kọ́ ló ń bá wa kápá.
1: Ọmọ àti ìyá tó wà níbẹ̀.
0: Ọba ìdọ̀dún tó ń bọ̀ tá a tún máa ṣe àyájọ́ ọjọ́. Gòmìnira orílẹ̀-èdè Nàìjíríà. October 1st, 2027.
1: Ẹyẹ tó wà níbẹ̀.
0: Àwọn ìpèníjà yẹn pátá kádà ni wa yóò ti kú dànù bí èlú bọ̀.
1: Ètò
0: ààbò ni o.
1: Èmi máa mọ.
0: Ọrọ̀ ajé ni o.
1: Mo gbọ́ pé ẹni máa.
0: Ìgbáyé gbádùn ni o.
1: Yóò jẹ́ sọ pé kò sọ́lá.
0: Òṣèlú ni o. Ètò ẹ̀kọ́ ni o.
1: Ọ̀bá tó dá lọ́wọ́
0: yìí. Ayé ti wa gan.

0: Olúwa ti fún wa ní ṣẹ́gun lórí ẹ̀. Ká máa lọ sábala tó kàn. Tàbí mi àṣé ìka dùkú.
1: Ó dá lágbára ó bọ̀lẹ̀ sí kejì.
0: Bilal.
1: Wọ́n tó ní kagọ̀ kejì. Ó dọ́kùnrin obìnrin ní kejì. Ojú etí.
0: Yusuf Shitu.
1: Ìmejì ó fún wa.
0: Ìrántí fi máa tìlú Èrúwà.
1: Ó dá olówó fòlò sí kejì. Ó dá kan kábí amọ̀lẹ̀.
0: Mat Mubarak.
1: Ìyó dàgbọ́n kábí amọ̀.
0: Gbogbo àwọn kánsù bàbá látòkè délẹ̀.
1: Ọmọ tó fàyè sí kejì. Ó tutù bá mú àforù sí kejì. Ọba tó dáná tó fòmí sí kejì.
0: Ajì Dr.
1: Ẹba Ọlọ́run wẹ̀lì.
0: Ayé Labogun. Ní àmọ́ Muslim community tìlú Lálẹ́.
1: Ọlọ́run wá.
0: Odò Fatai Ayé Labogun.
1: Mi ò jẹ bọ́ọ̀lọ́.
0: Wá àṣeyọrí ọjọ́.
1: Láyéláyé.
0: Àbúrò àwọn ìdùn wa ńlá.
1: Láyéláyé ọ̀nà.
0: Àfojúsùn wa ọjọ́ lágbára. Ọ̀rọ̀ ò tán síbẹ̀. Gẹ́gẹ́ bá ti máa ń kí gbogbo àwọn tó bá ní nǹkan ayọ̀ ṣe lópin ọ̀sẹ̀. Ìyá Ọlọ́run o.
1: Ìṣòro
0: ìyá. Tó ní nǹkan ayọ̀ ṣe lópin ọ̀sẹ̀.
1: Ìhùwàsí rẹ̀.
0: Lọ ìbànújẹ́ papọ̀ mọ́rin àjò ayé.
1: Àrùn ìyanu ara rẹ̀ náà ló ti mọ̀ ìyanu. Ó ti gún rẹ̀.
0: Nígbà wa ta kó pa níbi ayẹyẹ kan àbó mi.
1: Lọ́rùn ìyanu.
0: Lópin ọ̀sẹ̀ yìí.
1: Ṣé ìwòyà.
0: Kálukú náà tí ó wà lábẹ́ ọ̀dẹ tiẹ̀.
1: Òun ló tó.
0: Bẹ́ẹ̀ tí ó wà lẹ́nu iṣẹ́ rẹ̀.
1: Ìfún wa ló gbàṣẹ.
0: Ó fi ìbànújẹ́ sínú ayé wọ. Wàlà haúlá wàlà kú wa ta yìí làbìlà.
1: Ìyanu pọ̀ mi yóò kọjá.
0: Ṣé wàá lò ó tá a bá àwọn èèyàn yìí?
1: Ṣé mi ẹ mọ̀ yá?
0: Lórúkọ Adániwáyé ọba tó ga tí nǹkan kan ò ga tó.
1: Ìyanu.
0: Ọba tó kọjá ìròyìn tó kọjá abọ́mọ aráyé ti ń ròyìn rẹ̀ ga. Ọlọ́run ju bá ṣe ń ròyìn rẹ̀. Lórúkọ Adániwáyé mo fi ń kí ìyá wa. Alhaji Amda láti ọdún sẹ̀.
1: Àsọgbọnu dẹkun wá àfàyè mi ṣe.
0: Ṣé ayẹyẹ ọjọ́ bí èyí tá a ṣe kọjá lọ́ndì 27.
1: Fẹ̀mí lẹ́rọ̀.
0: Màmá.
1: Ìyọnu dẹkun máa ma jẹ nǹkan yọ. Ìyọnu.
0: Lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá látòkè délẹ̀ àti gbogbo mùsùlùmí. Àwọn afẹ́nifẹ́re látòkè délẹ̀. Adániwáyé ó wọlá ojú àánú yín àtọwọ́ rẹ̀ yìí. Ọdún èyí tẹ ṣe kọjá yìí ó má jẹyọ kan tó kùn nu àbí.
1: Ọba ìkó sá lọ ṣe dáa.
0: Gba àlékó lékún.
1: Àlàyé pọ̀.
0: Àlè àwo ilé yín kó má fàyà.
1: Àlàyé pọ̀. Ojú àánú ọlọ́run.
0: Wà ayé lókè èèpẹ̀.
1: Ẹni sunkún pè é mọ̀.
0: Ọ̀pọ̀ ọdún nú ayé.
1: Ó lè sọ bí o sọ yìí.
0: Àṣèyí ṣàmọ́dún. Àṣàmọ́dún ṣẹ̀ mí. Àlùbáríkà kún fáyẹ̀ kún wíbẹ̀ jẹ́ bí ọlọ́.
1: Ọba náà.
0: Ìṣẹ̀dá ò ní da ìgbàrú mọ yín lọ́wọ́.
1: Ohùn wa ò lè ṣókun wa.
0: Ẹ̀ní fọmọ ṣàwátì inú ayé. Ẹ̀ní fọkọ ṣàwátì. Àwa náà ò nífẹ̀ yín náà ṣàwátì. Láàjì Amda láti ọdún sẹ̀. Mo fi kí gbogbo àwọn ọlọ́jọ́ ọ̀bí látòkè délẹ̀ gbọ́. Àwọn tó tún ṣe tiwọn lónìí àbí lópin ọ̀sẹ̀. Ọdún fẹ́ni kọ̀ọ̀kan wánú ayé látàrí ti dáadáa.
1: Ọlárí pé ìwọ ló lè bá.
0: Ọlárí
1: pé ìwọ ló lè bá.
0: Ṣé gbogbo ohun kálukú ń béèrè lókè èèpẹ̀ ẹnìkan tó ni lọ́dọ̀? Tí ò tán lọ́dọ̀ tiẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ẹnìkan ṣoṣo tó lè ṣe tí ò ní gbẹ̀jẹ́. Àsùnwọ̀n Adániwáyé ò kí ń gbé nígbà kọ̀ọ̀kan Àlùkùránì ló sọ bẹ́ẹ̀. Ẹnìkan tó lè ṣèbéèrè mi àti ẹ tí ò dá wa lóhùn tí ò sì là á lò.
1: Lóní máa
0: ṣe bọ́lọ̀ ni.
1: Bọ́ba mi lóní gbogbo aláàyè àtàwọn tó ní ẹni lẹ́rù pẹ̀lú ẹ̀rù.
0: Ohun tí kálukú wá ń béèrè iwájú Elédùmarè wá pín sóní ranran.
1: Nígbàkúgbà àti kíni.
0: Ìbéèrè ọmọ ẹlòmíì ò ju lórí ọmọ lọ.
1: Àjọ kí ayé ni a
0: ṣe. Òun náà tiẹ̀ bá wọn bí kan wònú ayé bí tí wù kórí kó wọn dà mọ̀.
1: Àjọ kí ayé.
0: Àwọn fìyà kinní kan pé òun náà wọ̀.
1: Àjọ jáde lọ òun lónìí ọba aládé àrùsẹ̀ máa ló tún.
0: Àwọn kan ti bi tí wọ́n. Àwọn ọmọ yẹn ó ṣe jẹ́ èèyàn nú ayé lere tí wọ́n ń sá.
1: Òun bá rẹ Ọlọ́run mi
0: pa. Àdúrà ti gbà àwọn kan ti bí tiwọn àwọn ọmọ yẹn ti jẹ́ èèyàn.
1: Pé ọ̀rọ̀ àbákan tó
0: ṣe. Bọ́lá ó ṣe kalẹ́ làwọn òbí wọn ń lé káàkiri.
1: Ohun ọ̀tá ṣe bí mi ò ní ní kí ni kọ́ sẹ́yìn.
0: Gbogbo èso òdùnnú tó ń bẹ lábẹ́ ọ̀dẹ kálukú Adániwáyé ò ní jẹun ó rẹ̀ dànù.
1: Tọ́ba bí mi mà.
0: Ọlá wí bẹ́ẹ̀ jẹ́ bí Ọlọ́run. Gbogbo àwọn ọmọ tóbi fi ń yẹ gan nú ayé. Àtàwọn èyí tá à ń rankàn sí pé lọ́la yọ dà. Tó ń bẹ lákàtà kálukú wa. Ọba alágbára tí nǹkan kan ò lágbára tó.
1: Ọlọ́run dá sọ́nà ó ga jù.
0: Àmọ̀ òdùnnú kálukú wa Elédùmarè dákun má jẹ́ ó fọ́.
1: Ọlọ́run

ẹlẹ́dùnmáre o. Gbogbo àwọn tá ń sọ nípa àwọn láàárọ̀ ètò ìdórí ẹnì kọ̀ọ̀kan àwa náà. Gbogbo ọmọ adáríhurun tó ń bẹ lókè èèpẹ̀. Àdúrà mẹ́ta kan pa wá pọ̀ tó ayé. Bó tilẹ̀ jẹ́ pé béèrè kálukú pọ̀ rẹpẹtẹ. Alákọ̀ọ́kọ́ nínú ẹ̀. Gbogbo àwọn tá a kà láàárọ̀ yìí tó fi dórí tiwa ní àtàwọn tó kù ńlẹ̀. A ní kó o dákun kó o fún wa lẹ́mí tó gbìn. Májàwọ̀ ó bá wọn nájà wàràwàrà nú ayé o. Àwọn àgbà náà ló sọ pé ẹ̀mí tó bá gùn ní sànyà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti la làásìgbò kan àbó míì kọjá. A sì nígbàgbọ́ pópin ti déba. Orí orílẹ̀-èdè yìí ti bẹ̀rẹ̀ sí gba àtúnṣe. Ara ti bẹ̀rẹ̀ sí tù wá. Ara ti bẹ̀rẹ̀ sí dè wá. Ara ti bẹ̀rẹ̀ sí rọ̀ wá. Ìlọsíwájú ti bẹ̀rẹ̀ sí dé. Ìfọ̀kànbalẹ̀ ti wọ ìlú yìí. Lásìkò tó wá ń wọlé bọ̀ tá

Abiola Akinwale Abosede. Ọdún yìí náà ni lágbára Ìlédùmarè. Adébọ́jẹ́ Yusuf Ọládi méjì. Àti mi àtẹ̀yìn lọ́lọ́hun ọjọ́ dá lóhùn. Níwọ̀n ọba tó kùn kọ́dún 2026 ó parí gẹ́gẹ́ bí òǹkà t'olóyìnbó. Àríwá yóò sanlé ẹnì kọ̀ọ̀kan tiwa. Wọ́n wà lórí ìkànnì Lágelú, ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Lágelú. Ṣálàpọ̀ mọ́ wa kó rí bó ṣe ń lọ. Ojú ayọ̀ wò wá kó wo inspiration yẹn bó ṣe ga láàárọ̀.

0: lórí Fatima lò.
1: Oko lodo lẹ́yìn odi. A sì ń kí wa lẹ́sẹ̀ kúkú àti ọ̀nà jínjìn. Káàbọ̀ sí orí ètò yín ètò wa yín o ìrawọ̀ Islam. Ẹ̀yin náà lọ sí gbòòrò ká wo ètò tí wọ́n ń gbọ̀ tó ń mi afẹ́fẹ́ títìtìtì. Òun náà ni ìrawọ̀ Islam Lágelú 96.7 FM nílẹ̀ Ìbàdàn. Ọlọ́mọjọ́ bàjẹ́.
0: Àmì Ọlọ́njẹrẹ.
1: Bàbá mi atọ́kùn. Ẹ̀ ń sọ pé Ọlọ́njẹ mi wo gùn. Àtijọ́ mú wá láti ilé. Ọlọ́njẹ mi wo gùn.
0: Bẹ́ẹ̀ni.
1: Odidi orin ńlá kan ni o.
0: Wàlá ìtara.
1: Tọ́lọ́ ń bọ́ wá fún yẹn lẹ́mi gígùn. Kí lè mọ̀ tọ́ yẹ kọ́ tẹ̀lé àlàáfíà.
0: Àlàáfíà ni kórí fi lò.
1: Kórí fi lò. Tọ́lọ́ ń bọ́ wá fún yẹn lálàáfíà. Ọkàn yóò tún balẹ̀.
0: Kárísìkì ọ tẹ̀lé ni o.
1: Lẹ́yìn kí ọkàn yóò balẹ̀ bàbá wa Kárísìkì.
0: Ló tún kù.
1: Ló tẹ̀lé. A sọ̀rọ̀ kan ní ìjẹjọ́. Ni pé Kárísìkì kì í ṣe gbogbo bàbá wa tọ́kùn. Àfáà ni àmì yàtùlì máàlì fi àyà ti lè yìn sáàni. Ibi tá a fẹ́ sọ lé nínú ni. Bàbá mi tá a bá ń bẹ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ aga Ọlọ́run jẹ́ àwọn ọmọ ọwọ́ ga jù wá lọ. Bàbá náà wà máa ń sọ fún Ọlọ́run pé Ọlọ́run jẹ́ àwọn ọmọ mi ọ̀gá.
0: Bó
1: ṣe wá wulẹ̀ káwọn ọmọ mi ọ̀gá tó Ọlọ́run jọ wọ̀ mí tó wọn. Bó ṣe wá wulẹ̀ káwọn ọmọ mi ọ̀gá ọlọ́mọjẹ mi náà lọ lẹ̀. Bàbá mi kéèyàn ò ní jẹ́ kéèyàn lọ lẹ̀. Kárísìkì ni o. Ọlọ́run yànnàna owó nínú Kùránì. Ó ní àlìmáàlù wálíbànúnà. Ó ní àlìmáàlù owó wálíbànúnà àtọ́mọ́ sì nẹ́tùlẹ̀ àyà ti dúnìyà. Bàbá méjèèjì ni ọ̀sọ́ ayé tí yẹn fi yẹn gan ni.
0: Bàbá
1: mi tọ́lọ́ mọ́ wá fún yẹn nìkan tí ó fún yẹn nǹkan. Ní ọmọ ẹ̀.
0: Àfi kí méjèèjì ó pé.
1: Èyẹ́ le lówó tí ò ní rọ́mọ tí ó jogun rẹ̀. Èyẹ́ sì lè rí ogún téyàn jẹ. Èyẹ́
0: le
1: lówó èyẹ́ le bímọ.
0: Ṣùgbọ́n
1: titali tó sì ọwọ́ agùn.
0: Tí ò sí owó kankan tí ó jẹ.
1: Kódà bàbá tó jẹ gbèsè rẹ̀ fáwọn ọmọ.
0: Kàrà káwọn ọmọ ojogún gbèsè wọn.
1: Gbèsè wọn bá lẹ̀lẹ̀.
0: Àwùjọ ìbílẹ̀ ìmínà
1: kàtìkàtì. Oní katakata Ọlọ́run dákun mọ́ sàlàyé mẹ́.
0: Ìkan
1: nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní Ayatubila Mali.

0: Station Mẹ́ta ni o. Station Mẹ́ta ni o. Lagelu Splash àti Splash ìwà tó wà ní Abeokuta. Every day dẹ̀ ni owó ń jáde. Láàárọ̀ yìí àwọn méjì tí wọ́n jẹ́ ọjọ́ Wednesday àbí lọ́jọ́ Wednesday tá a ṣe ń jẹta àwọn tí wọ́n jẹ owó tó gara ní apá bí ní ti Lagelu wọ́n ti wà níwájú mi ń bí báyìí. Dádì orúkọ yín sà.
1: Orúkọ mi ni Adéyẹmí Bello.
0: Adéyẹmí Bello. Àdúgbò wo sà?
1: Mo gbé ní Omiadio.
0: Omiadio. Èlé lè jẹ.
1: Mo gbé pẹ̀lú ọlọ́run mi jẹ́ 1 million naira.
0: Ìgbà wo lẹ ti ń pè káṣe?
1: Bàbá mo ti ń pè ti pẹ̀rù láti gbà tẹ́jú jẹrẹ mo ti ń pè ọ.
0: Ẹ̀dẹ̀ ti jẹrí àbí?
1: Mi ò jẹrí rárá.
0: Jẹrí rárá. Ṣùgbọ́n gbogbo àwọn tí ń jẹ inú yín ọ̀bàjẹ́ sí ẹran rò pé kìkan mi ni.
1: Pẹ̀lú ká máa relent.
0: Kìkan mi ni. Ẹ mọ relent yẹn. A sọ pé mọ relent. Ọ̀pọ̀lọpọ̀ àmì ọ̀ yọmọ ni a mọ relent. Mọ relent ti ní yé mi. If gbogbo sẹ́ta bá ń ṣe là gbọ́dọ̀ relent lórí ẹ̀. Orí ọjọ́ kan ọjọ́ kan à ń jájú ọ̀nà. Táàbá ti yin. Táàbá yìí ti jájú ọ̀nà ó ṣeéṣe kí gbìyànjú ọmọ yìí ti tó. Gbìyànjú bá ti dé ibi tọ́ lápẹrẹ. Èèyàn jájú ọ̀nà. Congratulations. Ìgbà tí ẹ gbọ́ pé 1 million yẹn. Ó rà pé ẹ ń gbọ́ wa lọ́wọ́ ń gbà tí àbí ó rà pé ẹ sì pẹ̀lú rédíò àbí.
1: Ojoojúmọ́ mo dẹ̀ kí mo wá kí n léni yìí ọlọ́run jẹ́ kó mú nọ́mbà mi nà ó jẹ́ kó mú un.
0: Nígbà tí ẹ kọ́kọ́ gbọ́ last word digi tó jẹ́ nọ́mbà yín ẹ kọ́kọ́ wò pé àbí
1: àlàyé
0: ṣé tèmi ni àbí tèmi kọ́.
1: Nígbà tí wọ́n pè é
0: sí
1: 67 kìíní kan mọ́ ẹ́. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ ọlọ́run.
0: Ẹ̀yin ni kálẹ̀ ránú lé ńgbà yín.
1: Ìyàwó mi náà wà pẹ̀lú.
0: Àwọn náà gbọ́ owó forí gbàgò owó forí gbàgò rẹ. Àwọn ẹ̀yà wa nu àwọn ni wọ́n jẹ ńdọ́lọ́kọ̀ lè jẹ ni wọ́n àwọn ni wọ́n jẹ ńdọ́jẹ tó pọ̀ jù lọ wọ́n gbé gbogbo ẹ̀ kalẹ̀ ní ìsìn tí wọ́n kọ́ wọn gbé congratulations. Congratulations. Orúkọ yín sà dádì wa.
2: Orúkọ mi ni Akinni George.
0: Àdúgbò wo sà?
2: Ní Bello fẹ́lẹ́ lè ń bí.
0: Ok àtò sílẹ̀ ni wa. Èlé lẹ́jẹ̀ sà.
2: 500,000.
0: Ìgbà wo lẹ ti ń pè kàṣẹ?
2: Ó rà pé láti jó mi ti pè é.
0: Ṣé ẹ ti jẹ́ rí?
2: Rárá sàn mi jẹ́ rí.
0: Ọjọ́ yẹn ṣé ó rà pé ń gbọ́ wa lọ́wọ́ ń gbà yẹn.
2: Yóò gbọ́ nítorí mi ti ẹ̀fẹ́ gbọ́ nígbà yẹn lọ.
0: Ok ẹ̀fẹ́ gbọ́ lọ́jọ́ yẹn.
2: Bẹ́ẹ̀ni torí ti máa tún gbọ́ ọkàn mi a tún wọnú ẹ̀ padà.
0: Ok.
2: Níjọ́ yẹn.
0: Ẹ lẹ́ẹ̀ play gan lọ́jọ́ yẹn.
2: Mi play sir. Mi play sir.
0: Ṣùgbọ́n ẹ ti play ní.
2: Ìgbà mi wà tẹ́ pé màá da mẹ́wàá bò. Ìgbà mi wà màá da mẹ́ta mẹ́ta.
0: Nínú oṣù tó kọjá yìí. Ẹ mọ̀ pé a sọ pé gbogbo tíkẹ́ẹ̀tì yín láti bẹ̀rẹ̀ oṣù ló máa ṣiṣẹ́ títí di tó bá ti di ilé ìtafẹ́ yìí ní 38 yẹn. So àwọn èyí tẹ̀ ń ṣe yẹn tẹ̀ ń rò pé ó ti lọ yẹn kọ lọ. Ni ó padà work out. Àwọn mẹ́wàá márùn-ún mẹ́fà tẹ̀ ń ṣe yẹn láti bẹ̀rẹ̀ oṣù yẹn. Wọ́n ti gbogbo ẹ ti rí jọ sínú kòtò yẹn. So ó help. So ẹ̀yin ò gbọ́ ẹ̀yin kan ọ̀tọ̀ níbi tẹ́.
2: Infact nígbà tí mo rí pé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ mo pa rédíò mo wá kúrò ní sitiroom pátápátá mo wá bọ́ sí compound mo wá kó àwọn bàtà tí ọ̀nà ti gan wá clean
0: pé ìdá
2: mi yẹn fi lọ.
0: Ó fi lọ tán
2: náà. Mo lọ sí mátò ti gbọ́ tí àwọn èèyàn ti ṣe tán ti interview wọn tán ní àwọn ìjẹ́rẹ́ àwọn dúpẹ́ màá tún ọkàn máa tún.
0: Pé àbí.
2: Mo wá wò pé àbí bàbá yẹn ní tó ń ṣe bóyá tí màá gbọ́ kínní yìí ọkàn máa kúrò ń bẹ̀. Ṣé ti mo wá rí kọ́ mi 2% ló dẹ̀ kù mú bátìrì mi fóònù yẹn. Ìgbà tí ẹ ti wá ní wọ́n ní ká ẹgbẹ́rù kan fún mi mo dẹ̀ dáhùn yẹn mọ̀.
0: Ok ní mo ní.
2: Mi ìta láàárọ̀ ìkẹ́kù jẹ́ gé mi. Ṣùgbọ́n nígbà tí mo wá gbọ́ tẹni kí lorúkọ mi mo ní Sraika. Ẹni tẹ́ Sraika lórúkọ mi ni. Mo wá ṣẹ̀dá ọkọ rẹ̀ ní mo dẹ̀ fàbọ̀rẹ́ta ariwo tí mo wá pa. Àwọn neighbors wá gbọ́. Wọ́n wá ní kílódé mo ní sẹ́yìn náà máa taṣà káàṣì wọn láwùjọ tó mo ní ẹgbẹ́ orí lọ ẹgbẹ́ tètè lọ.
0: Ẹyin ti confirm ẹ báyìí ti yín o. Congratulations. So bó ṣe jẹ́ nìyẹn ni mo fi sọ pé àwọn tí wọ́n ń jẹ kò sẹ́nì kankan tó lórí méjì. But when it's your time, when it's your time, you can confirm kò sí tàbí sùgbọ́n kẹ̀kẹ́. Ṣé ẹ rí mi tí mo jókòó díẹ̀ tí mo yí kòtò yìí. ọmọ mi rí káṣẹ ọmọ mi rí kankan bí ṣe wú ọmọ bá ta 100 ó ti jẹ́ pé àwọn ọ̀láǹfààní àti ta nǹkan sọ́gbọ́n kankan kò sí kinní kankan ìwọ tó bá mú ni system ni ó pikẹ system ni ó pikẹ the only ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn tí mo mọ̀ pé ó wà ń bẹ̀ the only ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn kan tó wà ń bẹ̀ ni pé bó bá ṣe play sí àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn kan tó wà ń bẹ̀ tí mo mọ̀ ni pé ẹ̀lìfẹ́n tó play ẹyọ kan ẹ̀lìfẹ́n tó play mẹ́wàá chance àwọn méjèèjì ó bright jura wọn lọ luck wà o luck wà o luck ẹnìkan tó ẹ̀ tí wọ́n kọ̀ọ̀kan ta lọ́jọ́ àkọ́kọ́ gan tí ẹ lọ́jọ́ náà ń bẹ̀ luck wà ṣùgbọ́n gbogbo wa kọ́ la nírú luck bẹ̀ gbogbo wa kọ́ la nírú luck bẹ̀ luck ẹlòmíì ni pé kọ́ta púpọ̀ kí púpọ̀ rẹ̀ yẹn ó bright chance tó ní ẹlòmíì dẹ́ ń bẹ́ tó pé ìwọ̀nba tó bá ta àdìbárí kan ra wọ̀ náà ni o bó ṣe jẹ́ ni that's the only àlùmọ̀kọ́rọ́yìn tó wà ń bẹ̀ ni pé bá ti rí pé wò ní lọ́ọ̀kì pé kọ́ sáré ta kọ́ wọ́n á jẹun ọ̀ dọ́bù ọ̀zù ni dọ́bù yọ ọ̀zù irú ẹ̀ nínú ìsìn play 3 ticket 30 ticket ó sì ń ṣiṣẹ́ láìpẹ́ yẹn bá play 3 ticket bíi mẹ́wàá 15,000 nìyẹn that's 300 ticket ló máa wà ń bẹ̀ bẹ́yìn tactics tuntun àwọn tactics ní ètòtún wà ń bẹ̀ mi when you have like 300 tickets plus those you have been playing since Monday, Tuesday, Wednesday, Thursday you can imagine the number of tickets to man in drawing so that's another tactics to tun wa nbe e je bere si ko to dadi mi e se o e se nkan e ti free be yin
3: e se
0: so ko ti wole abi
2: e mi ti wole
0: eni
2: ah
0: ati yin o wole congratulations sir o se je niyan e je wa bere bayi fun ti taaro yi yes e je bere fun ti taaro yi bayi gẹ́gẹ́ bí àlàyé yẹn ṣe wà nílẹ̀ láàárọ̀ mo ti ṣe láàárọ̀ náà 100,000 naira láti bẹ̀rẹ̀ 100 láti bẹ̀rẹ̀ tá a bá bẹ̀rẹ̀ láti 100 á bọ̀ sórí 150,000 láti 150,000 láti bọ̀ sórí 200,000 200,000 láti bọ̀ sórí 250,000 250,000 láti bọ̀ sórí 500,000 half a million 500,000 láti wá pajú ẹ̀ dé sí orí 1 meter that is 1,000,000 naira àwọn kan wá wà níwájú mi níbi láti social media gbogbo tí máa ń dà 100-15 kankan ìwé rẹ́rìn tí máa ti dórí láti 500 tí máa yọ pé 500,000 wọ́n á wojú ara wọn wọ́n rẹ́rìn tí máa sọ pé 1,000,000 wọ́n kọlu ra wọn wọ́n rẹ́rìn kí ni ìtumọ̀ rẹ̀ náà ẹ̀yin náà kí ni ìtumọ̀ nǹkan tí wọ́n ń ṣe yẹn ẹni obìnrin ni wọ́n ẹ jẹ́ bẹ́ẹ̀ lórí 100,000 naira obìnrin láìkì owó ìwọ́ tó ọjọ́ pin yàn láìkì ìwọ́ ètì owó ẹ̀wọ̀n àtàrà yín jẹ́ obìnrin ti láìkì owó ju obìnrin ti ọkùnrin yàn láìkì owó bẹ́ẹ̀ ni gbogbo ayé lọ láìkì owó ń tẹ̀sọ̀nù obìnrin wo lọ láìkì owó jù ọkùnrin kan ọkàn jẹ́ wípé àwọn máa ń tàṣe jù bọ́ tí wọ́n ní àwọn ni wọ́n ń pè ní kó wọ́ tán 080 lọ bẹ̀rẹ̀ dé èyí 1738 lọ parí ẹ̀ ta ló ní ìfàwìn láàárọ̀ yìí o ẹgbẹ́ kọ́ yín ni o máa ń kan mí lára téèyàn wọn gbé kọ́ ọ wọ́n ti ń bọ̀ wọ́n bá bọ̀ ẹ káàárọ̀ sí èsè bẹ́ẹ̀ ń dráìvù lọ́wọ́ mọ́tò àbí márúwá àbí báìkì
4: mọ́tò ni sà
0: ẹ páàkì sà ẹ ti páàkì àbí ẹ̀ló sà ẹ̀ló ibi tí ò ní nẹ́tíwọ̀kì wọ́n lọ páàkì sí ẹ̀ló bá ń tún àpè ẹ lọ páàkì ibi tí ò sí nẹ́tíwọ̀kì irú ọwọ́ wo nìyẹn ọ̀ sàárọ̀ jímọ̀ o Hello.
3: Hello sir. Hello sir.
0: Yeah, ibi ti o si network le lo park si.
3: Eh,
0: ma ki ni sir. Oruko yada sir.
3: Paul oruko lati ni gaja patamare.
0: Okay, Peter nko.
3: Peter wa sir.
0: Eh, nbe ti ni Paul o je nbere Peter o.
3: Okay, sir.
0: Iba o la tin play cash.
3: Ah,
0: don't you tell me, I don't want to matter,
3: sir. You want Jerry, sir?
0: Eh, Jerry. Congratulations, 100,000 naira ma wo lo la re.
3: Eh, sir.
0: Customer care ma pe yin se gbo, ma beere candidacy. Bo se je niyan. Ja lo sori 150. 150,000 naira. 150k. 080 46 42. Lo pari last for the 46 42. Hello.
4: Hello. Hello.
0: Hello. Eka ro.
4: Yes sir.
0: Ako juma o.
4: Yes sir.
0: Oruko atadugbo te wa yin.
4: Aye pa dayo. Isoro.
0: Aye gun oleyo.
4: Yes sir.
0: Ki le gbo ruko?
4: Fausat Olotu.
0: Fausat Olotu.
4: Fausat, Fausat.
0: Comfort, Comfort Olotu.
4: Yes sir.
0: E ti je ka se eri.
4: Kaka sa ni o je ri sir.
0: Be ma n play.
4: Ah, o ma play ona pata ti ke top bere.
0: Ta ti gba tan ti bere.
4: Yes sir.
0: Let us allow it.
4: Yes, sir.
0: You need play 3 tickets, get 30 tickets in here.
4: Yes, sir.
0: Okay. Congratulations, you need 150 la Roy.
4: Hallelujah.
0: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Congratulations. One more thing, you like play, ma.
4: Okay, sir.
0: Comfort ti wole, irorun ti wole.
4: Eh, sir.
0: Idera ti de. Abi dera na ko ni comfort. Pe. To na mi mo gba mi. O kawe to nkan ni o je won biro. E ja lo sori 200,000 naira. 200,000 naira. 0821 lo bere re. 0460 lo pari re. 200k. 200k epic yo. Hello.
3: Hello.
0: E karo.
3: E karo.
0: Akojumo sa.
3: E ka.
0: Gba te ma pe ko ni te ni tete de so ba ma ti so pe ki won duro de ni.
3: Pa ni en ta lo so.
0: Bẹ́ẹ̀ni lẹ́ni kí n dúró dé kí wọ́n dúró dé yín láàárọ̀ yìí pé tó bá ti di tẹ́ ẹ̀.
3: Rárá rẹ̀ mi ò mẹ́ tó sọ̀rọ̀.
0: Dádì Akin kan yẹn.
3: Òun kọ́ o.
0: Ẹ má bínú sá, ta ni mo ń bá sọ̀rọ̀ yìí.
3: Victor ló ń bá sọ̀rọ̀, Pétí làbẹ̀ ẹni.
0: Kí lẹ pọ́ orúkọ sá?
3: Victor ló ń sọ̀rọ̀ ẹni.
0: Ok, with God.
3: Pétí làbẹ̀ ẹni.
0: With God. Mistake ba gbe bricklay ati won fi save e lo ori daddy akin bricklay ala won na ti mo fe mo won mu mi lo site la ro yi na tele le wa ni
3: mi ni mo wa kini
0: e lo bi sen
3: deni
0: se mo si e wa lo bi sen igba o le ti lo bi sen last
3: oni ki da ti jo sen ni
0: eni sorry, on this site, man, I do.
3: Yeah,
0: yeah, see, it's only bike. Mule. Yeah, it's better, sir. But one is something better. And I'm play cash. But I'll play last.
3: Ah, I don't know what machine can do.
0: ẹ̀rọ mi sọ bẹ́ẹ̀ o.
5: Ara ẹ̀rọ ti da, mo ti rẹ̀ ọjọ́ mi ti ní kíra ní ìgbà àwọn kan
0: ló wù ní ẹgbẹ́ ìgbà ìwé ẹ̀rọ mi ti mú ọjọ́ mi ti. Ọ̀rọ̀ owó ná lọ fa wàhálà,
5: ẹ
0: ọjọ́ òsì ni irọ́ mi ìsọpẹ́ ẹjẹ́ o mò ń bèèrè ní pé ẹni
5: àná náà ni mo rọ ní ọmọ tó ń ká ẹrọ pa ń tí ààrẹ tó dípé àwọn ọmọ ọdọ ọdí skul àná máa ní tẹ̀jẹ́ kí n tó fún mi ti torí gbogbo òṣìṣẹ́ báyà ní gbèsè jù sí pẹ́kẹ́tẹ́ ẹni jẹ́ òṣìṣẹ́ bá ẹ̀rẹ́ kéré fún báàrí kan mo dáwọ́ dúró nítorí pẹ́kẹ́ mo gbé àní ọdún kò jẹ́ àgbà kò jẹ́ kí ló ń jẹ ìjẹ́ tó jẹ́ sí bí káàkiri ọ̀dẹ̀ sí ní kẹrin ní pẹ̀lú ara mi tó tó àwọn tó ti fi sílẹ̀ náà tó ń tọ́jú ní ìdúró ìdí àwọn ìyá tó kù kò tàbí kọ́ lọ́wọ́ náà.
0: Ẹ pẹ̀lẹ́ sà congratulations 200,000 naira lè jẹ.
5: Ọlọ́run ṣe o, ọ̀pọ̀ ọlọ́run ṣe o, ọlọ́run ṣe o.
0: Ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ wọ́n máa pè yín wọ́n á bèrè àkáǹdìtì sí yín ẹ pẹ̀lẹ́ ẹ má fara lẹ̀ o ẹ tẹ̀kẹ́ ìyá lọ sórí 250,000 naira 250k 080 6606 250.
6: Báwo ìpè yìí fún
0: àádọ́jọ
6: náírà
0: ìṣẹ̀kan fún ìtọ́. Ẹ̀kaàrọ̀.
5: Ẹ̀kaàrọ̀ sá.
0: Akójúmọ̀.
5: Ẹ̀kaàrọ̀ sá.
0: Nbọ́ lẹ́wà yìí.
5: Ṣọ́bà ní kíkẹ́.
0: Sẹ́dùgbẹ́ lájọ fọ̀rọ̀ sí ni.
5: Bẹ́ẹ̀ni bá ń ta àwọn oníṣẹ́ káàkiri.
0: Ìwé ara àbúlé léyìn
5: gan. Bẹ́ẹ̀ni bá ń ta àwọn
0: ẹ ń gbọ́ rédíò lọ́wọ́ ní máyì abájọ mo ti cast. Orúkọ yín orúkọ yín sà ọmọ tọ́sọ adébáyọ ìgbà olẹ́ ti ń pè káṣẹ ẹ mélòó lẹ ti jẹ rí ẹ jẹ rí rárá.
5: Rárá mi jẹ rí mo ta náà bó láti àmì jẹ mo ní ta tata mi jẹ mo ti ta mẹta mi jẹ ta mẹta láàrin mo ta mẹta láàrin.
0: Ẹ tún ta mẹ́ta láǹjẹta ẹ ta mẹ́ta láàárọ̀ lánàá ẹ tún ta mẹ́ta láàárọ̀ yìí. Congratulations 250,000 naira tí ọba kéré. Wọ́n á pè yín wọ́n bèrè àkáǹdìtì sí 250k ó ṣe jẹ́nu. Ẹ já lọ sórí half a million 500,000 naira ara spider ó sì máa bù máa sọ tiẹ̀ bí è pé ó kú lè jẹ́ ó lè play ó lè jẹ́. 500,000 naira 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 1388 1388 lọ parí ẹ̀ 500k half a million ta ló ní. Ogo ọkọ̀nẹ́ẹ̀t.
5: Olúwa mo dúpẹ́ o Jésù mo dúpẹ́ o láti ẹjọ́ yìí.
0: Iwọ ọmọ ẹ ti ṣe mistake number o ti ṣe mistake number number tó tẹ ọ right. Hello.
5: Hello.
0: Ẹ má bínú jàre. Ṣé ẹ gbọ́ mi báyìí?
5: Mi ò gbé sá o.
0: À ẹ gbọ́ mi bó.
5: Ok, o ti ń bọ yín, o ti ń bọ yín.
0: Ẹ má bínú ti yín jàre ọmọ ilé lọ lọ ṣe mistake number.
5: Tọ́ sọ́rọ̀ kò ṣe mistake o.
0: Àwọn sẹ́yìn wà ń bì ní ẹ lè mọ gbọ́ ọ̀tọ̀ ní nọ́mbà tí kìíní ó ti lọ gbé nọ́mbà fúnra wọn.
5: Kò ṣe bí ṣéèkì lọ sí ò nípa bọ́ọ̀tẹ́ka ọdún kẹta ilé ọdún kẹta tí mo ti ta
0: rè. Ẹ má tún fi yọ̀ sí ọdún kẹta bó o káṣí ẹ̀ gan ẹ̀sẹ̀ pọ̀ ọdún méjì ní July ni.
5: Mo fi ta pátákó mo ti sún mi olúwo ṣe.
0: Ṣé ẹ jẹ́rí ni ṣé ẹ ti jẹ́rí. Orúkọ yín àtàdúgbò tẹ wà yìí.
5: Túnjí Ojúọlá láti Wakajaye.
0: Wakajaye Ojúọlá. Ṣé èsè pọ́ dùn lẹ́ ń gbé kalẹ̀ yìí yẹn? O dùn lẹ́ ń gbé kalẹ̀ yìí o.
5: Àná Ọlọ́run ni o.
0: Mísítọ̀ Ojúọlá.
5: Ẹ̀ẹ́ ọ̀rẹ́ mi tó fẹ́ka àti òní bàjẹ́.
0: O dùn lẹ́ ń gbé kalẹ̀ yìí o. Ọmọ tó tiẹ̀ ṣe mistake lèmi ń bá wípé nọ́mbà tó lọ tẹ̀. Ṣé ẹ ó ti ṣe mistake gbé nọmba fúnra wọn.
5: Àjọ ń sọ rédíò kàbá ìlú kà.
0: wahala wa. Other congratulations is going to allow 500,000 naira leje. Hello, sir. Other people want your boss asiko. A boss asiko. O se regi. A for those who can better, eh, to ti wan le tele. Iya. Congratulations. Won ma pe yin laipe. Won ma invite yin o, tegbon. Eh, won ma invite yin o se je. Bi yen se lo niyan. Now, to the big one, Kemi. To the biggest one. To the biggest ori ama wa to wa tun ara se bayi, wa tun wa mura si. To yin ti at spider na. Spider yen alabosi yin o je. Alabosi lo ma spider yen. 1,000,000 naira. O ti desu lori ero ayelujara, awon number yen won funra won ni kuku. Won ti se number kan le se nbi. Ti number re ba pada de ti o pe ibi won ti han le mo. 080 ko 090 ko wole but 081 try o gbianju ni ro won le o na bole lori apere sugbon 071 gbianju o na rowo mu last class 070 ni 070 ni eh but last four digits 7231. Ma babo.
7: Hello.
0: Ekaro
7: sir.
0: Akojumo sir.
7: Yes sir.
0: Mo ti de ibi yana stand about to kilo adi
7: oyo ni first striker
0: kilo sele
7: ani ti mo wa n kogi ti mo gbo mo ti le radio mo e ti lati quarter to 10
0: kogi le wa
7: lagbara olohun
0: ah oto lenti mo
7: fe number to mi gaga le pe yi number mo mi ko si ni bi ti network wa to wa ni daddy ejo boya ma je ka se ri mi e fa ba mo number mi dani.
0: Oye mi o, eyin ko le ni phone.
7: Eyin ko mo ni phone da ko mo mi lo ni.
0: Omo yin lo ni, o ma n play cash.
7: O n play o.
0: Eyin na nko.
7: Ah, mo do jimo mo ti je le ni teni.
0: Eh. Eyin le ja omo yen si.
7: Ati like e lanje tara ro yi.
0: Ah. Sugba ko si network nbi ti e n gbe wa jade wa ni e mu phone dani.
7: Bewa o ti je.
0: Rebe tente. Rebeka oguse itan. Rebe tente nu. Eme lo la yin ti janti yin gege bi enikan.
7: Eni je Thailand.
0: Ele lo le je.
7: Yo je ko ko je system de fi jawa fi.
0: Lati Kogi.
7: Benyo.
0: Iya nko eme lo ni yawo yin je.
7: Omo
0: yi no de jeri.
7: O ti e pari le e fa mo ba ro mo mo ta fi ke e ramu mo ba yo lo ti je ko e ti se wae ti pari da ko somo.
0: Ti o fi wo school.
7: Ben yo.
0: Ko sowo ti e wo school lo fi wa nle.
7: Ko sowo wa ra.
0: O ti order ti o ti e ti set ba. Se Rebeka ti de.
7: O la gba Rebe.
8: Hello sir.
0: Rebe tente.
8: Sir.
0: Karo o.
8: Ẹ
0: kú ojúmọ́ o.
8: Ẹ
0: kú. Dádì làwọn jẹ́ ẹgbẹ́ kó máa play cash ẹ̀.
8: Bẹ́ẹ̀sà.
0: Ìgbà wo lo ti wá bẹ̀rẹ̀ sí play tiẹ̀?
8: Láti last month
0: ni. Mélòó lo play láàárọ̀ yìí? Hello. Mélòó lo play láàárọ̀ yìí?
8: Méjì.
0: Wọ́n lọ ti jáde kò sówó tó fi wọ school.
8: Yàtà.
0: Ìyá pẹ̀lẹ́. Congratulations. Ṣé dádì ti sọ iye tó ń jẹ fún ọ?
8: Bẹ́ẹ̀.
0: Èló lọ jẹ?
8: Sá.
0: Èló lọ jẹ? 1 million naira emergency. 1 million naira lo je congratulations. Congratulations. Won ma pe. Won ma pe o customer care ma pe. Eh eh. Bo se je niyan congratulations e. Bo se je niyan laaro e ja ma lo. Mo ti wonu agogo re jina jina. Abeji soro ti wa nbi yami na ti adanla yo gbe yin debe. Owo ku la go meji la ni kan is class 105.5 FM. Another half a million to nbe nbe yen. Fun enikan eyan bi manu mi o tu gbo pe owo nla nla ni sugbon half a million lowo to tu garage nbe yen lori ti ta lo ta losan titi gba yen adan lati wa nbi ti o ma gbe yin debe e ku kale.

0: láyé pẹ̀lú ààyè tá a wà ọba ńlá àní dáwọ́ dúró láti máa dúpẹ́ fún ẹ o ṣeun ṣeun adáńlá mi náà àti lórúkọ mi mímọ́ lọ́ṣọ́ máa ti ń ṣọlá nílùú ìwò lódọ̀bà àtẹnugbọ̀lá àtẹnugbọ̀rẹ̀ mo kí wa pé akọ́ àmójúbà jimo àtẹ̀yìn pàápàá jùlọ lórí ètò yín ètò wa jimo olóyin níkànnì ti làgìlú 96.7 fm òkè gajòkè àwọn àlejò mi tún ti wà níkàlẹ̀ láàárọ̀ yìí lọ́sẹ̀ tó lọ la sọ̀rọ̀ nabi muhammad sallallahu alaihi wasallam débi wípé ẹ̀gbọ́n bàbá rẹ̀ ti sòfófó fún wípé àwọn kan ń bọ̀ láti wá kà mọ́lé wọ́n sì fẹ́ wá gbẹ̀mí ẹ̀yìn àtòun àti ìkànnì àwọn sàábẹ̀ rẹ̀ tí wọ́n wá jọ wà nínú ilé kí wá ní tó ṣẹlẹ̀ ṣáwọn tí wọ́n bọ̀ wá dì páńpá gbé yìí láti gbẹ̀mí ẹ̀ ṣe wọ́n bà nílé tọ́jú pé wọ́n bà nílé ni ọ̀rọ̀ ànábì ò bá ti tán síbi tí wọ́n sọ̀rọ̀ dé yìí ṣùgbọ́n sì pọ̀ síwájú ó wá túmọ̀ sí pé wọn ò bá nílé nìyẹn ọ̀nà wo ló gbé gbà báwo ló ti rìn ṣó dọfẹ́ ni tí wọ́n fi bà nílé ẹ jẹ́ kí bàbá wa kí wọ́n sì dárúkọ wọn ká tó wọ ní ètò bismillah yasheq.
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا حبيبنا ورسول الكريم سيدنا محمد وعلى آله وصحابه وسلم ọkọ mi ni mo gada abdulkadir abdullatif olulade.
0: bàbá àlùbáríkà ọlọ́run bá ní fún yín gúngún ẹ̀mí
2: àlàáfíà
0: tó pé ìwòye àná ibìkan lẹ tó wà tẹ́tún ti lọ ṣe wá sí àwọn yẹn náà tó takú pàfikẹ́ ẹ̀ṣá wà ń bẹ̀ á rí yín là ń pè yín o ọlọ́run já rí yín pẹ́ o ọlọ́run já pè yín pẹ́ ọlọ́run nábì lọ́dọ̀ ọlọ́run bàbá níbi tá a bá dé ẹja tẹ̀síwájú torí pé àkókò ti kọ́ wa ń papá mara káti ẹ̀ tún deliver kankan lẹ́ni nípa ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alaihi wasallam.
1: adáwọ̀pẹ́ fún ọlọ́run
2: alhamdulilah
1: atọ̀rọ̀ gádìgẹ̀ fún anabi wa muhammad
2: sallallahu alaihi wasallam
1: ọba tó máa ma yọ̀ǹda anabi fún wa
2: alahu salaam
1: kó lè bá a jẹ́ ìtutù ọkàn
2: alahu
1: kó ní kálukú wa
2: alahu salaam
1: kásìlè bá a gbà yí pé gbogbo ń tà ń se pátá ọlẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ọba.

0: àwọn èèyàn máa sọ ànábì tẹ́lẹ̀ ní tí wọ́n gáìdì ànábì kí wọ́n má bàa ṣe ànábì sútà
1: àmẹ́jọ́
0: ọlọ́run rí i pé àṣẹ mẹ́dẹ́ pé látẹnu nílọ́wọ́ ànábì ìfẹ́rẹ́ nìkan kan lẹ́gbẹ̀ẹ́ rẹ mọ́
2: kí wọ́n máa gáìdì
0: ẹ ìbọ̀rọ̀ rí níwájú rẹ mọ́ wọ́n máa gáìdì ẹ ìbọ̀rọ̀ rí lọ́sì rẹ mọ́ wọ́n máa gáìdì àmọ́ látẹnu nílọ
1: wọ́n
0: ànábì ọlọ́nu ànábì gbọ́ lójú ẹsẹ̀
1: aláàsálà
0: ànábì ti gbọ́ lójú ẹsẹ̀ báyìí ànábì wà lórí ibùsùn rẹ̀
1: aláàsálà
0: bí a ti wà lórí ibùsùn sọ́lọ́láwà
1: aláàsálà
0: mo ò ṣe méní ṣe méjì ànábì àti sẹ́ẹ̀dínà àlì wọ́n jọ wà lórí ibùsùn bí a ti ń wọlé ṣe pé a ní ànábì àárín ọ̀tá ni wọ́n bí sí
1: aláàsálà
0: àárín ọ̀tá ni wọ́n bí ànábì
1: sí
0: ẹ̀yìn pípọ́ yá ẹlẹ́sọ̀gbọ́n ọ̀rẹ́ kan lọ́rẹ́ ànábì wa màhámà nígbà wọn bí ànábì balẹ́yìn ẹ̀gbọ́n bá bá rìn lànábì ti fọkàn sí gbogbo àwọn yòókù pátá bá ànábì bá gba wájú wọn kẹ́gùn ọ̀nà
2: tó tún jẹ́ bí ẹ
0: nìyẹn tó tún jẹ́ bí rẹ̀
2: wọn náà tó jẹ́ pé nínú ẹbí tó wà ló ti ń rọ̀tà tó ti ń rẹni kódà wọn tó fojú hàn wọn tún sọ fún ẹ pé èmi ni mo wà nídìí ọrọ ẹ àníṣẹ tóun ọba kú o lè jẹ nǹkan kan fọkàn balẹ o ọba tó la muhammad kú lọwọ àwọn ọta ẹbí yóò làwọn náà láṣẹ ọlọrun ìgbàgbọ ni kò ní sọlọrun ọba ìgbàgbọ ni kò ní sàdúà tó ń ṣe má ṣàdúà tí ò dénú má sì bá tọmọ nìkan gbígbẹ kí orí gbogbo ọta tó yíwọ náà ká yẹn disney light ala wà á borí ẹ ọlànàbí lọdọ ẹ tẹsíwájú
0: àbá. àwọn gan ni wọn gbogbo ti ànábì
1: jù ọlọ́wà
0: àríwá sálà ànábì sàgbà gádàrà pé n bí ọlọ́run àwọn òsín náà òsín náà ká tó ń wọ́sẹ̀ sí ọlọ́wà ni wà ànábì o ti yàtọ̀ bọ́ta o ní jọ́nà bí ẹ ti ṣe kọ́fẹ́rẹ́nsì lórí ànábì ẹlòmíì lè béèrè àbí wọ́n béèrè lẹ́nu onáà ni bàní nàdíwà. bàní nàdíwà ọ̀ọ́lù ńlá ni wọ́n pè nílùú maka níbi tí ọgbà àwọn kẹfẹ́rì dé lórí ẹnìkan ló sún ni
1: o. aláàrọ sálà.
0: wọ́n ní ta ni ó rí pé òun ò pa ànábì ẹnìkan lọ́wọ́ ó ní ẹ̀fí ànábì dání.
1: aláà sálà.
0: olórí rẹ̀ gan ní gbèdébi. kódà gẹ́gẹ́ ọ́sẹ́ ẹ̀yìn náà lì ní òfòrí balẹ̀ fún nǹkan kan ni láfi máa lo kàràmà ńlá
1: òwájà
0: ọ́sẹ́ ẹ̀yìn náà lì kò tẹ́rí bá fọ́ọ̀sà kan báyìí láti kéèké rẹ̀ ló ti tẹ̀lé ànábì wa
1: màhámà ó ti wá
0: gbàgbà fún ànábì wa màhámà ó ti fi mí lẹ̀ ó ti wá fi lẹ̀ ó ní máa lọ wa ànábì ọdún mo bá mi ń bì lọ́dọ̀ fi wá sọ súrá tún yà ṣe
1: káàkiri
0: ọlọ́ ní wa ànábì wa èmi ni mo rán ṣẹ́ má bẹ̀rù àwọn tó ọ bẹ́ẹ̀ jẹ́ fún máa lọ ọlọ́wà ní wa ànábì ọya máa kà ànábì wa ka yà sí pé wọ́n sàn wá wú ní
1: àyàn
0: wọ́n wá kàdílẹ̀ báwọn ànábì ọ̀nà gbogbo wọn pátá àtẹ̀tọ́ mọ́kọ́lọ́ nígbà tí ànábì gan wò ta
2: tóró
0: ànábì ni lórí èmi nìkan náà
1: aláàsálà
0: aláàsálà
2: gbogbo wọn sì fún
1: wọn aláàsálà aláà
2: níbi tó ti gẹ̀gùn dè pé ṣẹ́bi tí ó ṣàgbàre ṣèbínú léyìí ló sùn
0: ọwọ́
2: wa ni ó jí sí
0: aláhà
2: kúbá ó
0: wà sílẹ̀ fún ànábì
1: wa kọjá
2: láàrin ọ̀tá
0: láàrin wọn mo ti bí a ti sùn lọ tó náà
2: nígbà ànábì
0: tó rìn àti sẹ́yìn náà abubakar
1: ṣẹ́ẹ́rẹ́
0: bí ààrẹ kan tọ́ ibù ni ọ ní akọ́kọ́ ńgbà tí rìn pọ̀ wọ́n bọ́nu garu
1: aláàlọ́wọ́sálà
0: kóònù kùtù kan wọ́n ti gbéra náà bí wọ́n ti jí lójú ẹsẹ̀ wọ́n ní wọ́n gbọ́nu lé báyìí wọ́n ọba ànábì mà báyìí wọ́n ní ọmọ amínà dà aṣọ tí wọ́n sì lójú
2: ẹni tó sùn
0: bẹ́ẹ̀dì báyìí wọ́n ní pé wọ́n yára rán fi aṣọ ń bẹ̀ padà
2: eléyìí ò ṣe é rọlù
0: tọ́ba ìdí máa
2: wọ́n náà kò
0: sì ní kú ẹnìkan wọn lóòótọ́
2: níbi
0: ọlọ́run fúnṣẹ́ ìdá kan a máa fi pa ogójì èèyàn lẹ́ẹ̀kan náà níbi ọlọ́run fúnṣẹ́ ìdá àlì ní agbára dé ẹja wọ́n yára rán fi aṣọ
2: wọ́n
0: má jì máa wọn lọ
1: aláàsálà
0: ìgbọ́ tó mú lọ má jì òjì máa lọ tọ́ba ìjì máa lọ wàhálà ni wọ́n yára rán
2: sọ kẹ́ẹ̀bẹ̀
0: ọwọ́ àdìdì ànábì tí wọ́n á ní jẹ náà bí ẹ ti ń wà nílé ànábì
1: lọ aláàsálà
0: ọlọ́sàlà ànábì láàrin
1: aláàsálà
0: kòtò tí ànábì wá ẹni gbogbo ẹ̀ tó ọba fẹ́ bá yàn sí ma ba yan se pelu sultan
1: allah
0: ma ba yan se pelu pe o fe
2: pelu aniyan meji
0: ma ba yan se pelu pe ti e be ba je ebi gba die na ni lo lo
1: allah salaam
2: ma jo lo mo
0: won awon sa be gba pe ti olorun bi beran won ni pe won gba pe ogbo ti o ba se anabi ko si amo
1: allah salaam
0: won gba be ke ti wa ko nu ruko to yi ko ejo ke ti wa nbe mana mana ni pe ah o sa fe fuju kan nabi
1: allah salaam
0: awon ta ti wa loke won ti ro kiri ka ko to
2: ko tun yen
0: ja ti wa loke re seyin na li wa mu mara eje tori pe ko je ki ori na ri anabi wa san seyin abubakiri
1: ni
0: wa mu oroye mara e mo mara ko sa leke ka won to ta won ma ba se kini
2: ko ba gbo loke
0: won ma ba gbo loke lati wa bi sa se awon nbe
1: allah sallallahu
0: allahu akbar
1: allah akbar
0: roju ese anabi wa fura pe nkan kan si
2: ara
0: ni okunrin ile yin te joga na to se ke gbogbo omo se
2: e ma ma diju si wa
0: e ma diju si e ni ma para ni won eyin o na ko wa leko lara ne
1: allah sallallahu
0: wa o ka oju ri opa tele je ko ju re ti pon
2: ti pon
0: ki lo si o
2: ba jo wa nbi ni
0: o ni nkan kan lo se mi nbi anabi ni ai nkan kan si o
2: sallallahu
0: ba anabi o sa anabi ri eju
2: eju
0: na mo ju ka anabi
1: allah sallallahu
0: ka mu owo re bayi no ta oda si o bi jo si ku
1: allah sallallahu
0: anabi wa ni lateni ni lo iwo mana mana gbogbo tin ba di osan olohun ni fi ase si o lenu
1: allah allah sallam
0: o ni ma di yan se labu bo amale o gbogbo to ba fe se olohun ma yo dare
2: ba n to gba ase ara mana mana
0: to gba ase ara mana mana
2: lo san gan allah
1: sallallahu alaihi wasallam
0: eh you can go ma so pe ko si anabi
1: olohun
0: olohun fi gba ase n ko lara
1: re allah sallam
0: o wa ri ki bayi o ti bo ta o wa n lo ama foro mu anabi sa ti gbogbo aye re ba wo se nbo wa ba dodo ya wa ni da ogoji odun ni anabi ni niyan to gbe anabi ni pe anja anabi ti dara
1: allah sallam
0: anabi wa se to re bere eni awon kan wo la anabi se ko to di anabi
1: allah sallam
0: dodo ya wa ko ni da nba taga
2: sallallahu
1: sallam
0: yo ba di
2: anabi si se
0: anabi si se o
2: anabi si se
1: allah sallam
2: o si se ri abi o si se ma ija anabi
0: ma ija anabi re
1: allah sallam
0: ba ga ise la anabi koko si
2: awon afa ta won e ma binu eyin afa awon afa tori awon jenzi afa ta won ben tan sin ti won fe kan se to je pe kan kan da yan dole se titi ni salamu alaikum on ti a fi ran mi sin awon amali ti o fe yo mali to kezira fun won sapo ti won yen baba bo lati se ta la won tele nigbati anabi sansan gan sise to lo re sise lodo obirin ti o pe ni olohun lohun anabi olohun lohun
1: fun
2: ni ta won afa ta won ni se lowo yi kini tele si so laarin
0: olohun je gan ni yo
1: amen
0: anabi gan so bi al ilm bila amal kazaja bila ahmato
2: naam
0: ima tenya ba ko ni ti o ba mu kankan ma ora e gebi igi ti o le so lori ni
1: allah
2: okay o mo se mo ko yato sigi ti o le so lori o kawe o mo sa bo ofiwe yen sise ko yato sigi ti o le so lori e mo soro ju mo mo ko na kai na won ti won gbo wa awon na ti gbo ye e tesi wa
1: allah ro sala
0: allah ro sala anabi wa se bayi omo odo re wa fura o ni ilawe wa bi ni en ti mo en ti ba yin sise nkan kan ma se ni ta ba ti jolo eye to ba pin kan re ni won ba ra o
1: allah ina
0: we na o
2: owo re o tun le ko si ni jobe
0: ninu mojisa nabi
1: allah sala
0: re to run ba po orin pa o
1: allah sala
0: ele ke ni dohun dira re ni pe tojo ba ro bodo ti wule o ma po to yo ma ro waju eni ko si nipa ni waju
1: allah sala
2: leni ti won jo ma nlo se lo ta eran ti yen
1: muhammadu sayyidu qanaini wa zakone
0: bi ya wa ni ti wa gboyun
1: oni lfani ko ni mi arufi wa mi ni ajami
0: kori ya wa jija nabi ko lo ko fe
2: o fura pe jo ko ti won le o re
1: ni
0: ti wo na ko ri ni po si
1: ni bi si salami
0: bẹ́ẹ̀yàn bá rí nǹkan tẹ lọ́rùn wọn bá ti sọ pé o ò lè sọ̀rọ̀ bọ́ ta orí wọn lọ mọ ọ̀nà.
2: tọ ìyẹn túmọ̀ sí pé àwọn obìnrin lẹ̀ ń bá wí lò bàbá rọ pé ètò wù ú bàbá ṣe ayé sì wù àṣàyè tá a wà yìí sì wà ní ayé
0: kọ́
2: obìnrin ọdẹnu kọ pin kí wá pé àfọ àsámà nìkan ẹ dákun mo mọ̀ fẹ́ràn yín mo fẹ́ fẹ́ yín àbí bò láti rìn.
0: pẹ̀lú àṣẹ ọlọ́run yóò sọ́jọ́ sí nǹkan kan tí ọ̀sẹ̀ lè en bi olorun bi ti esinu
1: okay fa tukirun baba dama saida
2: bakorin baba ko won ofe ti oni diti ju so bi na ti o pe n topolopo bi o ma sa fun yen
0: ko lo won ofe ohun na ofe ohun na si so be ni
3: a so be ni
2: olorun fe
0: olorun o ti jo connect ara won papo olorun asi olorun ni a won so le nu ni olorun ni ojo connect ni
1: okay fa tukirun
0: o ni yawa yawa di dani lo ba n ba lo so fun o fe fe
2: okay ya gaga ko to lo
0: so lo ba nabi o ni lo mo lo ni lo so
2: mo fe fe ni
0: mo fe fe ya o le so o e to wo nbe odun ti mama na lati so bota
2: mo ju senti awon odo obirin akoko yi na o tun bo si pe awon na le ran yan
0: be ni ya iwa wo pe omo odo ni lo so fun ah ni lo so fun pe ni fe ni Allahu akbar
1: Allahu akbar
0: nbe ni so be fun anabi o wa pin lo ya wa ni
1: Allahu sallam
0: ba di dan ni to so fun na ni nbe le mi mi mo fe je ko jo ko ni
1: Allahu sallam
0: ani no ni lo ko ma ba ndara mo
1: Allahu sallam Allahu sallam
0: anabi mu di kudu
1: Muhammadun sayyidun
0: awa ku ya wa anabi oro meta lo wa so fun anabi la na
1: bi la Allahu sallam
0: la tenu ni lo gbogbo wo ti mo ni lo di ti wa ni
1: Allahu sallam
2: naam
0: o ni ana egeji oni wa nabi gbogbo dukia mi oni mo ko sabere
2: e ja fi keta le e ja sai lo se ka pele woja ni papapa an para bo eyan eyan wa e ko ka
0: sallallahu alaihi wasallam
4: Wadi Lima FM 96.7.
5: Your Nescafe is not just a drink, it's

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí?
2: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, sọ́dí ẹ̀jẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
8: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abílékọ àtòmídán tí wọn ò ṣetán àti yanbọ ọṣẹ tí wọn sì gbé nídi arẹrẹ òkè àdó òkè bọlá tàbáwọn agbègbè míì tí ò jìnà sí màlété fẹ́ gba àwọn obìnrin abílékọ àtòmídán tí ó máa tẹ̀lé mọ́tò bẹ́ẹ̀dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí ó máa pín wọn sí pẹ̀lú mọ́tò. Wọ́n sì ní gbọ́ o, iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì. Iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín dàbá pín ọ sí ni. Iṣẹ́ àjíṣe ni o, iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje. Kò wá ní ṣe pẹ̀lú ìta búrẹ́dì rí o. Tọ́láwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá a ṣe ń tajà. Iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Mọ̀lẹ́dẹ́ Ìbàdàn bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù. Léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákì kanjú bá a ṣe ń pín ọjà sí. Bákan náà ni wọ́n nílò àwọn àgbà bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́. Marketers lọ́kùnrin àti lóbìnrin tọ̀rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwe ọkọ̀ tó pé tòun ti factory workers. Wo owó tó sì nítumọ̀ ni wọ́n san ní Better Life Bakery. Iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Mọ̀lẹ́dẹ́ Ìbàdàn. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ó pè tó o bá ṣe tá àti fóònù rẹ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551.
9: Akíntúndí ọ̀rẹ́ mi afíjú nílà tó lóye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mo jọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́run mọ́ di oṣù rìsọ́ọ̀tì. Bí ti bò ìdí ni pé nílà rẹ òní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ ká àti nàìjíríà uc tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wọ́n bí tó o ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọ jìbọn padà rà lọ́wọ́ rẹ scrabble àti pé gbóná o. Ṣùgbọ́n tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòní táwọn lólúyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ríra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò kò sí ní tó burú bẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀ tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèrè pé pérépéré tó fọkàn balẹ̀. Tí ní mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa kí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
2: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùngbẹ́ ń gbẹ mí.
10: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
2: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
11: Omi yóò lọ ta o.
10: Nígbà tí òrùngbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì, àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ lábàáyín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 09035104468 tàbí 09085101 43. Láì sí omi kò sí iye. Showbox bottle water, omi tó dára.
12: Omi chance lotto money, omi ti dáwọ́ lotto.
13: To all our customers of Golden Chance Lotto, una do well for una ogbonge patronage. Golden Chance Lotto, they assure una say una go benefit and be satisfied as una dey with us, gidigba. Golden Chance Lotto, they pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money, and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one make our customers get confidence in us, and Golden Chance Lotto don ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money. checking counter for any of our payment centers for this Ogbonge country. Now waiting make Golden Chance Lotto the leading general among others. Golden Chance Lotto, your surest way to become a millionaire.
14: Jerry PL Eye Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lúwá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Jerry PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Jerry PL Eye Care Foundation àǹfààní ńlá gbà lẹ́yì èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 2000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PL Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ má dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ kò nà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Cherry Sculpture Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanú shopping complex ìwérò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ 2000 naira péré lówó káàdì kó béèrè àtàlàyé pé 0701015 2255 ojúlọba ara kò ní dín bó mọ́ wa lágbárí.
15: Láti ẹ̀ka ìpolówó ọjà ní pápápá torí ọjọ́ ọ̀hún ti lọ ẹ jẹ́ kí bàbá kí wọ́n sọ ẹlẹ́kẹta fún wa.
16: Ọ wá sọ bẹ́ẹ̀ fún ànẹ́bí wa Mahama ó ní wa ànẹ́bí oníṣọ́ wa rẹ́lẹ̀ kẹta ẹ̀ gbogbo tí mo ní mo kó ṣe ọ lábẹ́ ọ̀hún tí ọba wọ̀ láti fún mi ní nǹkan ẹyọ kan bẹ́ẹ̀ tí ọ̀tọ́ kan mọ́ fún mi ní nǹkan kan.
15: Obìnrin wo ló tún lè ṣe irú ilé
16: yìí wa dori kodo
15: sallallahu alaihi
16: wasallam ori pe nigba na ogun odun 20 years ni anabi wa
17: sallallahu
16: odun ori e ba won laruba wa lo ma fun won ni dida baje amon ni staso ju alo ya wa dida to si fi ju anabi lo ke sekere ni odun
15: won
16: do ma so ke mo ju e lo ti wa fe
15: eh
16: se ma pe ona ma da
15: mo mi le fe yawo ti mo ju lo
16: yawo ti mo ju lo
15: mi se ma ma pe mo mi ni
16: ninu gbogbo si si awon anabi olohun ko si
15: sallallahu alaihi wasallam
16: o wa ko gbogbo kan si abi anabi
17: sallallahu
16: bọ́jú kó sábíà nẹ́bí wa mahama ó ní mẹ́tẹ̀ẹ̀ta yóò ó ní tọ́ba tí ọlọ́run ni ọ máa ṣe fún ó ní látẹnu òní lọ ó lóò ti dọ́kọ mi èmi náà bí ìyàwó ẹ̀ sallallahu alaihi wasallam.
15: Wọ́n ṣẹ̀ wá fẹ́ra ní ṣùgbọ́n
16: àṣọlọ́ àti lẹ́yìn àlẹ́bí
15: mi sallallahu alaihi wasallam. Bàbá ojú èmi tí ẹjẹ́ á máa tèmi ṣe lọ báyìí tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ lẹ́yìn tí ànọ́sà islam tó fẹ́ kọjújà tán omi iṣẹ́ ìránṣẹ́ dé sí lára pátápátá yàtọ̀ sí àwọn mùdíza eléyìí tí wọ́n ti ń rí lára rẹ̀ tọ́ta fipò wọ́n fi dìde á wà pẹ́ni bóò ló ṣe jíṣẹ́ gan báwo ló ṣe gba iṣẹ́ ìránṣẹ́ tó ń gbọ́ ni àbúrórí àbílójú omi báwo ló ṣe gbà á ìgbà náà láwà bọ́ síbẹ̀ bóò ló sì ṣe jíṣẹ́ yẹn á mú ní kéékèèké kálíwakọ̀ rẹ̀ gúnlẹ̀ lọ́sẹ̀ tó ń lọ títí ọjọ́ mẹ́jọ a dúpẹ́ fọlátẹ́ni agúnlẹ̀ tẹ̀lé ayọ̀ ó dàpọ̀ kó tó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ra gbèsè tó ń bọ̀ lọ agbọ̀ nípàdé ayọ̀ gbígbé spider òní ṣìtẹ̀ agbára lọ́wọ́ ìṣẹ̀lá lórúkọ gbogbo àwọn lọ́gàlọ́gà nípa yìí ìwọ ọmọ yóò rẹ ní adá làmí náà ti ń dágbére fọ́tọ̀sẹ̀ yìí pé ìlú náà ta rẹ̀ láfi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n wà ní ọ

0: ńlá lágbo òṣèré o nílàgẹ̀ ẹnu rẹ́díò jìbọ̀ra o gbẹ̀ngà ọláyọ̀ọ́lá lágbo òṣèré màánà ọ̀hún ni ó bá so bí ó sóhun wẹ́sẹ̀bọ̀ yẹn kò kò sí eléré ìbẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré nàìjíríà gbátagbátá lágbo òṣèré láyọ̀ bákàlà àgàtà lágẹ̀lú.
1: Ẹyin tèmi fẹ́ máa dúbáyọ̀ lórúkọ tèmi èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀mí tó fẹ́ kẹ́ máa gbọ́ ó yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú gbẹ̀ngà lágẹ̀lú ẹ̀fẹ̀.
2: Táyé ti bá kọjá ìbàdàn ṣé mo máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀lẹ̀ ṣé mo máa ń ṣó irọ́ tí má lọ nígboro ṣé mo máa ń gawú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mo ní ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́ǹbù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: Èyí tèmi lágẹ̀lú la tún wà ń sin lágẹ̀lú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹ̀lú èmi gangan mo sáré gbé wá bẹ́ẹ̀ ni gbé síbẹ̀ lágẹ̀lú náà ń gbọ́.

0: àwọn àgbọ̀ ṣeré lóríṣiríṣi lẹ ó máa bá pàdé o lágbo ṣeré ẹ máa ètò tó fúnni ládùn tó fúnni lóye ni lágbo ṣeré ẹ máa gbẹ̀ngà ó yàtọ̀ sóhun ṣàlà tọkùn rẹ̀ o lágbo ṣeré ẹ máa gbọ́.
1: Tó àwa ni Taiwo àti Kẹ́hìn.

0: ẹ̀sùn tẹ fẹ́ ṣe. Ẹ bá ti ń bá DJ tó mẹ́nu ẹ̀ ṣiṣẹ́. Yóò mọ ṣẹ́sìn lẹ́nu díẹ̀ díẹ̀ ni. Ẹ bá wojú DJ Spider. Ẹ rò bó yóò gẹ́ǹtù. Ẹ bó ṣe sojú sìmẹ̀sìmẹ̀ yẹn. Ay kai kai. Síte good news. Iná lẹ́rí yẹn. Ó mẹ́nu ẹ̀ burúkú. Ọmọ ìyá àfẹ́ ń bẹ ń bí. Fúndé àmọ́ ń bẹ ń bí. Àmọ́ṣẹ́ ti ń ṣe. Láìdé káàdì ti lágé ní ló fi ń fọ́ǹtì. Mo bá ń pè yẹn, mo ń pe kọ́sọ́mà ni kọ́sọ́mà wo ni. Kọ́sọ́mà wo ni àbáwọn ní sínáàsì ló ń pè. Ridwa náà bẹ ń bì. Ogo. Gbogbo ròdù gbogbo ìyànà chọ́ọ̀chì. Ẹ bá wò náà bẹni pé ò lè jẹ́ kankan tán ni. Ẹ ṣáàjọ ẹ sàánù mi, ẹ mọ̀ gbẹ̀kún gbóyún wa. Ẹyin èèyàn mi tẹ́ ń gbọ́ mi lé. Ni a mọ̀ sọ fún Jimo olóyin. Jimo tó bá gbẹ̀yìn oṣù. Bélè tó bá kọ́ bẹ̀rẹ̀. Ẹ wá rí ti káàṣì àti ń sọ fún yín tipẹ́tipẹ́ ẹ ti máa gbọ̀. Mi ò tẹ̀ wá mọ tó ṣẹlẹ̀ sí káàṣì ẹ̀ gan. Ẹlẹ́mìí kan jáde sí ṣàmọ̀ fún àwọn èèyàn ní nǹkan. Nígbà tán ni ṣàmọ̀ bun àwọn èèyàn ní nǹkan. Ṣàmọ̀ sóore. Bí mo ṣe ń bẹ lórí ètò yìí báyìí. Ẹnìkan yóò fi 100,000 naira ṣe fàjẹ́. Èèyàn kan yóò gba 50,000 naira. Ẹnìkan yóò tún gba 25,000 naira. 175,000 naira ni káàṣì ẹ̀ ní owó aláyégbójú. Àní ẹ lọ fún wọn. Bẹ́ẹ̀ ni kì í ṣowó mi. Ìjọ tí ń bá ń bẹ lára egun egun lónìí ẹ̀yìn lẹ́ni. Kai kai kai. Ká ní pé wọ́n sọ pé káká wa tiẹ̀ lọ play ẹ̀ ni. Èmi ìbá lọ traffic ẹ dákun owó oṣù ní ẹgbọ́n sí káàṣì ẹ járe. Wọ́n ti bá pè yára lékì lẹ́sọ̀. Ẹ̀yin lẹ lówó eléyìí. Ó ń tán lẹ o. Ká mọ̀ sọ fún yín. Bí káàṣì ẹ ṣe wà yìí. Ṣé oyin ni? Bọ́nà ṣe máa ń kó lówó oyin náà. Ẹ̀kẹ́ ń ṣe bẹ̀yìn ara lé. Ládùúgbò yín bọ́nà ṣe ń polówó oyin. Bọ́nà ṣe ń polówó ẹ̀kọ́. Àwọn tí bá ń tò. Ládùúgbò náà ṣe ń polówó ẹ̀. Ọlọ́run ṣàánú ẹ̀yìn. Àwọn kan bẹ bá a ṣe ń gbọ́ ìwọ̀n mọ̀mọ́ ṣe ń polówó ògì. Àwọn ọmọ kan bẹ bá a ṣe ń gbọ́ ìwọ̀n. Ẹlòmíì bẹ ó ti má rí. Kò mọ̀ bá ṣe ń polówó ògì. Ẹlòmíì bẹ kò mọ̀ bá ṣe ń polówó yín. Àwọn ẹlẹ́fọ̀ bí bá ń kọjá àwọn ẹlẹ́ja ẹlòmíì ò mọ̀ bá ṣe ń ṣe. Àdúgbò yàn téèyàn bá ń gbé ni. Ẹlòmíì àdúgbò bòmí. Mo bá wà mẹ́rin.
1: Bí fọ́nà rẹ̀ ò bá ṣiṣẹ́, mo wá àbọ̀ ṣe. Bí sèmọ̀ rẹ̀ bá ń kówó lọ, mo wá àbọ̀ ṣe. Wọ́n ń pè ọ̀gbọ́. Máa mọ̀ bọ̀ àbọ̀ ṣe.
0: Àdúgbò kan nu. Àwọn àdúgbò kan bẹ bọ́mọ bá fẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀. Ó ní nǹkan tọmọ fi máa ń kọ́rọ̀ sọ. Bí àwọn ibì kan bẹ A for apple ni. Àwọn bá fẹ́ sọ̀rọ̀ dáadáa dáadáa ni. Àwọn míì bẹ bí ó bá kọ́rọ̀ sọ èpè ni ó fi kọ́rọ̀ sọ. Kai kai kai. Bọ̀ wáì náà. Mo bá jẹ́ sábò ni. Mèrú wá lọmọ kọ́kọ́ mọ ọmọ pè. Mèrú wá. Àní bò ní bọ́ọ̀nà ṣe ń polówó ẹ̀ lọ́dọ̀ ti yín. 09123708675. Gbẹ̀ngà mò ń jẹ́ mọ́ gbàgbẹ́ má mix ẹ̀ up o. Bàbá mi ló ń jọ́lá yín wọlá. Ó yàtọ̀ yín lélẹ́yìí. Àní ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀yin lẹ lówó yìí. ta ma pe da kun bo mo se fe pe ka si enu aro ngba ti mo nbo gbe baba kan wa laju ile wa da kun baba yen ti wa ma ko fa se ruti e da kun ka ise bo ni sise ni baba phone nbe lowo yin be ni sugbon bo ni se ta e ri e gbo fo e ko ti mo so fun se ri code elomi ojo ajo le to mo re kan na awo adun te mi ojo This padabolo wa. Gbogbo pio esi wa mo fe fun olowo.

0: ẹ̀lò ta ní bẹ́ẹ̀ máa mi.
1: Mọ́nì ọ̀kẹ́ ni látọ̀ mi.
0: Ó yá látọ̀ mi, ó tiẹ̀ dá a bá mu láì gàdúgbò yẹn. Ó yá, ó yá.
1: Ẹ̀rọ jẹ́ pokọ.
0: Kí ni ògì ni àbí?
1: Ọ̀ká ayọ̀ ológì ni o.
0: Ókè, ókè. Ó yí
1: kọ́. Ẹ̀rọ yín ló dé mi o. Yé ẹ̀rọ rẹ̀ ṣe bẹ̀.
0: Ẹ ọbẹ̀.
1: Ẹ̀rọ ká ṣe bẹ̀.
0: O ti da a báhùn.
1: Àwọn àtàyè èyí o.
0: Ẹ ṣe máa mi.
1: Gbogbo ní ẹ̀ka rẹ o.
0: Ẹ ṣe
1: tó. Ẹ̀rọ ẹ̀kọ́ ń bẹ fún o.
0: Kílẹ̀ tó polówó yìí.
1: Ẹ̀jẹ̀ ẹ̀kọ́.
0: Èwo leléyìí? Èwo lẹ́kọ̀ọ́?
1: Ẹ̀kọ́ ni.
0: Ẹ̀kọ́ ni.
1: Ẹ̀kọ́ jíjẹ là ń ta. Ẹ̀jẹ̀ ẹ̀kọ́.
0: Kerosene kọ́. Kerosene kọ́.
1: Àwọn kó epo òyìnbó.
0: Káì káì káì, ẹ ṣeun mọ́mí, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, hello. Ta ni bẹ́ẹ̀mbẹ́? Hello. Oh, hello. N ò lo. Hello.
2: Ọmọ ọdún àjà.
0: Yes, ìyá wa.
2: Òní bàjẹ́.
0: Ó yà ìyá mi.
2: Olóyin, ago yín gan.
0: O àbí o yín. O yẹ.
2: Ẹrẹ̀gúsí ẹsẹ̀ bẹ̀rẹ̀.
0: Ẹrẹ̀gúsí ata ńkọ́.
2: Ẹrẹ̀ ata ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹlẹ́ta rẹ̀ o.
0: Àwọn ẹlẹ́ja ńkọ́.
2: Ẹja.
0: Ẹ.
2: Ẹlẹ́ja ọkùnrin. Ẹja rẹ̀ o. Ẹlẹ́ja ti bẹ̀rẹ̀ ọ̀nà wá o.
0: Ìyá àbèjì. Ìyá àbèjì. Àwọn tí mo ń ta àbàrí ńkọ́.
2: Ẹjẹ̀ tó ń sàwọn tó ń tẹ̀kọ́ náà ni.
0: Ẹ̀ẹ́. Wọ́n máa ń pe polówó àbárí. Àbárí ẹ̀yọ́n jẹ́ mi ò tí mi sọ. Àwọn polówó
2: àbárí ló tó ń tẹ́kọ́. Ọmọ àti àgbà.
0: Ẹ ṣe máa mi. Ẹ ṣe máa mi. Ẹlòmíì ò gbórí. Lọ́dọ̀ ẹlòmíì báyìí bẹ́ẹ̀ ni pé kí là ń ṣe iná. What are they saying? Kò mọ́. Hello. Yes, bàbá mi. Ètò ni orúkọ yìí. Bẹ́ẹ̀ yẹ rúkà. Mo láìka àdúgbò yẹn náà. Ó yà. Ẹ polówó àbárí ná.
3: Àbárí tepo ti yọ̀ bí ọ̀lẹ̀.
0: Ó soríire, ó soríire. Wò lọ. Kí lẹ pé?
3: Ìbọ̀m̀bọ̀ èkúrú létété.
0: Kí lẹ polówó yìí?
3: Ìbọ̀m̀bọ̀ èkúrú létété.
0: Oúnjẹ wo lẹ polówó yìí?
3: Ìfẹ́ rẹ̀.
0: Ìlà ìlà.

0: lọ́rọ̀.
1: Kára ó jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bí àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹ́lẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó máa lè tapáí, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels. There's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídìí arẹrẹ òkè àdó òkè bọ́là tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí Màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó máa tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí wọ́n bá pín wọn sí pẹ̀lú mọ́tò. Wọ́n sì mí gbọ́ o, iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì. Iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni. Iṣẹ́ àjíṣe ni o, iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje kò wá ní ṣe pẹ̀lú ǹta búrẹ́dì rí o. Tọ́ra àwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá ṣe ń tajà. Iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Màlété ń bàdàn. Bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù. Léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákínkanjú bá ṣe ń pín ọjà sí. Bákan náà ni wọ́n nílò àwọn àgbà bakers tó dántọ́ tó sì lè darí iṣẹ́. Marketers lọ́kùnrin àti lóbìnrin tọrọ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwe ọkọ̀ tó pé tó ń ti factory workers. Wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery. Iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Màlété ń bàdàn. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóko ọ̀rẹ́ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551.
4: O ti sẹ̀.
5: Èmi jáyé orí mi, àdé orí mi náà.
4: Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwọ́n tẹ́ ti dájọ́ ayẹyẹ ìnáwó sọ́nà ẹ̀ má ṣòkò dààmú mọ̀. Múlẹ́rọ̀ Event Transit Limited tó wà ní Olóńdé No. 1 Olóńdé 2 Zone 1 ní Olómi. Ibẹ̀ lẹ́lélò fún ayẹyẹ ìnáwó tẹ́ fẹ́ ṣe bí òkú àgbà, ìṣílẹ̀, ìgbéyàwó, ayẹyẹ ọjọ́ ìbí àti pé bẹ́ẹ̀ bá tún fẹ́ gbàlejò. Gangan wá tóbi, gangan wá gba ẹgbẹ̀rún kan èèyàn tá a mọ̀ sí 1000 capacity. Ààyè ìgbọ́kọ̀sí wà níbẹ̀ tó tẹ́jú. Bákan náà lẹ tún láǹfààní àtúntà Canopy síta. Àyíká wa tó wò ẹ wá gbogbo ọ̀nà kẹ́ dé ojú ọjà Olómi kẹ́ ìyà wọlé sí ọ̀nà tó lọ sí Olóńdé. Ẹ tọ́ tààrà sísàlẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ Múlẹ́rọ̀ Event Transit Limited. Ibẹ̀ lẹ́dí yẹn láti wá gbàyè fún ayẹyẹ tí tó ń bọ̀ lọ́nà. Ẹgbẹ́rọ ìbánisọ̀rọ̀ 08108611316 tàbí 08077396767. Méjì òbí kò sí nínú gbọ́ Múlẹ́rọ̀ Event Transit.

0: pada.
1: Oyin o te je sin be lori oro ya kan ni ka fi le se fara ni o. Hello.
2: Hello Mr. Binga.
1: Mr. Sunday sir.
2: Mo nkan lowo gidi gan ti se leyin gbogbo awon san won gan o.
1: Kọlọ sanu wa ni oga mi.
2: Ni guna. Re gugu e se be.
1: Kini yen sir?
2: Re gugu e giyan o. Re gugu e se be yen o. Ela yan ku lo be. Guna le man kiri.
1: Guna nu o ti da baun.
2: Wa ni re gugu e se be.
1: E seun. E seun.
2: Iwun ni la aro ojo keji re gugu e se be.
1: Ti gbo ile pe apro epa ajebu ode
2: alo ti ti se leyin won
1: apro epa ajebu ode
2: gbo ele mo gan se nku lowo e
1: sim wa ki je Facebook ki je data bi sim re ba npo data je mu wa a bo se
2: Gbogbogbari.
1: Aha, eti eyin na tin ja si baun. A si mo tu sinta.
3: Mo so pe politide, o yo kini kini bole, o ma fa lu to dara.
1: Hello.
4: Hello, mo ka ro seto.
1: Eto ni mami.
4: E je nland ile kan bo da ni.
1: O ya.
4: Mo so wi pe e ma gba o. Àwọ̀ tẹ́lẹ̀ mama tí tọ́ya eku lọ jẹ́ bàtà Káyọ̀dé Adé ọ̀tún tọ́já eku lọ jẹ́ tó pọ̀ lékún lé àbọ̀ ọ̀pá ni ìyẹn bẹ́ẹ̀ àwọn kan wà máa ń sílẹ̀ fọ́wádìí wò wá ń bi ẹ̀kọ́ àwọn tán gbẹ́kọ̀ọ́ wá látọ̀tún ṣe
1: ẹ̀kọ́ nu àbí
4: ẹ̀kọ́ oko
1: ẹ̀ṣẹ̀ mami àná ẹ̀pọ̀ olówó àbárí
4: abari te po ti yo bi ole
1: ti ja si eja awon ti mo nta so nko awon ni dilali
4: won e kiri ladugbo yi o
1: ekuru nko
4: ekuru gbogbo le ele kuru di o se tele kuru odu o
1: ti awon right kan ẹ di naira ara yin ni right kan awon nkan to ye ke experience

0: gbogbo yin le ti ma gbo
1: lobodogo
2: ti da be ni pe ese lawon eyan ja ni isin ya lo ring ka lo jese ba lo jese ring de celebrity fight ni a pe ni abi kin ka ti e pe na fina ati nkechi blessing won ja lana o gulayat ati david jemen to win ni en ja yin si fina ni irigbon o se kata efe na nko o na mo ja jati kata efe won eyin eyan ten be le mo fe je fun mi gist e sha waste data yin lati fi wo ja yin abi update le gba wa won ti ni ogogo pe opopolopo life logogo change opopolopo awon ti si ba ogogo alhaji taiwo azan awon to ba ni won lawon o regret e rara ani o fi ti e sile gbo teni eleni o ma inu e a ma dun kini eyan a ma dun kiyan si mo surire legbe ose to koja egbon gba ti wo mi so wi pe ki ba yan yodi o ba se yo so fun oloju ese ki soju aye
1: aje ka dupe lorun o so ba o ka de dupe lova aje ka dupe lowo
2: opolopo awon osere ni won parapo
1: adupe lowo
2: tabi ti won si lo se eye ikeyin
1: ojo gba tori e pe to tava
2: ele tan mo si night of tribute fun
1: tori e pe to tava
2: oji ni osere theater ni ologbe olu jacobs olopo awon agbagba osere na ya pa sibe
1: obe tai
2: kabelo nbe nbe ide ko so ko nbe nbe
1: sesile luwando
2: awon olori awon elere ti ede oyinbo ati ti yoruba won para po tori ke baba yi
1: sesile luwando
2: o ko ta cross ngba ti nbe loju aye ni ti bere sin so daada npa ti baba yi wo to je star ni sin daada won ni won so npa ti e na ti won na ba dagba daada ni
1: ayi do ogun lori na
2: gbe yin te n lo gba ni sin lagbara olohun e dagba daada e ri gba lo
1: ma se bi obi ko lo daaju
2: lori yen korin ko ni kari anu gba ko to kari anu lo
1: amotakun
2: ka turi anu lo ko to ka jere e
1: se pe ko se
2: bara anu gba awon eyan mo
1: en
2: bara anu lo olohun pick ko le orun ri lo
1: on
2: de bi kan won ni awon fi won ni feyan awon eyan to ni pe won na kẹyàn wa jèrè àánú gbogbo nkan tó kójọ wa tẹgbà kan wa rí tayọ wa rí pé òun jèrè ẹ mẹtẹẹta ló jẹ àánú gbàdúrà ẹ jẹ ránú gbà ọ mọ sí tiẹ ń tiẹ ọlọrun jẹ ránú lo
1: òpin
2: gbogbo ọlọrun jẹ ń jèrè ẹ o ti logo rí o ti logo ngbà kan àgbà tí mo ti yin ọ ti ọlọrun mọjọ jẹ tèmi.
1: Musical generic assembly level zero. Ìkọ̀ṣọ́ rí kọjá ní Fuji music.
2: Àwọn Afrimec wọ́n kóra wọn jọ. Wọ́n ṣe ayẹyẹ fún mayor wọn.
1: Encyclopedia ní Fuji.
2: Aji Femi Adebayo. Rí gbogbo wọn nú suuti. Tó ń bẹ nú suuti àti kóòtì. Yàrá ilé ọ̀rọ̀ ọjọ́ mi-ín ni. Ní ìyàtọ̀ láàrin suuti àti kóòtì. Àwọn onímọ̀ ń wọ kóòtù. Àwọn onímọ̀ ń wọ suuti. Níbẹ̀ láti rí Tọ́pẹ́ Adébáyọ̀ ó gba ọ̀gẹ̀dẹ̀ gbohùngbohùn tí sì ń dúpẹ́ lọ́wọ́ bọ̀dá rẹ̀.

0: gbaju gbaja osere ni
1: o te ti fojo
0: Ricardo Agbo o mo dupe lowo Olorun
1: Baba la ko fu ji
0: jo Olorun mo sanu ohun ni o Won ti accident ile to se ti gbogbo nu moto re to run gan gan
1: Baba
0: Olorun jade ko si un to se ohun Funra e gan funra e funra re gan gan Kuku se selfie to dupe lowo Olorun
1: Baba ko be ko fu ji ile
0: like era ta wa to ba sele o ni duro kelin body bo break ni si fun are lo break e fun re pe this is nkan to sele leleyi Messi Johnson ti pariwo soke pe no no no e le rip me
1: oya kore
0: le ise kan ti won se ororo ni kilo de te lo nlo aworan mi fi lo se itaja lati igbawo si igbawo leyin odun merin ti mo ti ba n se brand ambassador ambassadorship mi ti pari e wa n lo picture temi who does that mo se n wo ile ejo ni o ba won pari e
1: awon meji ba n kari mi mo awon ile ba won pari ita o
0: toyin aimaku abraham o lo gba ohun to osu mefa ohun to convince ohun kọrin siwọ siwọ ni feminist speed to tori ọlọrun sinima mi jọmọ fẹ jẹ ko wa nbẹ
1: aya sọ pe sẹ
0: mo poju a mọ ri gan e wo won ni bọhun o ba gbe eyan yo pada wale ni bi ọmọ onina kuna yen pe baba mi emi o ye ni eni to ye ko je ọmọ yin mọ o de da mi po mo awon eru yin gbogbo yin le mo mandi kiss e mo mandi kiss daada to n ọ ti n gba yen sọkúsọ ni kó mọ ṣe gbogbo ohun tí ò yẹ ó ṣe ẹyin náà ni ẹyin ara lẹ́nà lẹ́ ń hé èlé ẹ̀ tó bá post ẹ̀ báyìí ẹ̀ ti wò lọ ẹ̀ ti ṣíà ẹ̀ ẹ̀yin èèyàn gan ohun tẹ́ bá láìkì lè máa ń ṣe bẹ́ni ohun tẹ́ láìkì máa ṣe bẹ́ni pé láìkì ẹ̀ ó ní ẹ wo ó ní èmi òun ti padà sílé àwọn òbí òun níjẹ̀bú òde o ìjẹ̀bú òde lòun wà ní ìsìn o ṣùgbọ́n online lẹwà ẹ free láti fòun ṣe yẹyẹ ṣùgbọ́n òun ti lẹ́ dáadáa òun ti gbọ́n nínú gbogbo àwọn àṣìṣe òun ẹ wá lọ wo kọ́mẹ́ǹtì ọmọ nàìjíríà ti mọ̀ pé pínyàn ṣe lè ṣe báyìí ẹ̀kan mọ̀ pé trying time ẹ̀ lélẹ́yìn tí wàá yẹ mọ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ pé kí ló dé ṣe báyìí mọ̀ ṣe bó nílé kan lẹ́kọ̀ọ́ ni tíyàn fi lè padà sílé bàbá rẹ̀ ó ti lọ lù ú tànù ẹ̀ tó wàá ran létí ó ṣe bó ní mọ́tò ẹ̀yin nàìjíríà yìí gan kọ́ lọ́ ṣàánú wá ní o gbogbo yín lẹ mọ òṣèré ni Adékúnlé Gold ó ti sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jù ẹ̀ rí
1: ọ̀rẹ́ mi kan ló rán mọ́
0: ìgbẹ́ mọ̀ pé ss ni ó ní sickle cell patient lóhun ó ní ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé òun yan yọ ní àìmọye ìgbà tó ń bá gbọ́ aeroplane
1: jẹ́
0: pé torí tòun wọ́n fẹ́ jẹ́ kí aeroplane yẹn kó tètè balẹ̀ fún emergency torí tòun ni ó ṣùgbọ́n ní ìsìn kọ́ ọlọ́run ti ṣeun òṣèré ni jọkẹ́ silver
1: ìjọba yàwá tó jẹ́
0: pé asanjo ni yẹ kó mọ jẹ jọkẹ́ jacobs ni ó ní ọkọ òun fún láǹfààní dáadáa láti fi orúkọ táwọn èèyàn mọ wọn kó wọn lò lọ ó wá sọ ohun tó pọ̀ gan nípa ọkọ rẹ̀ nígbà tí ń ṣe ayẹyẹ oríkádún ọdún karùndínláàádọ́rin 65 yẹn
1: ìjọba ọlọ́run lójú kóòkó ìjọba lọ yàtọ̀ ṣe dáadáa tẹ́lẹ̀ ń dáṣà kò sí wẹ̀rẹ̀
0: yẹ mọ èjì tọkọ rẹ kú
1: ọ̀nà dáṣà ká máa wò yé nìran
0: òun ṣayẹyẹ 65 ní ìsìn wọ́n sì ẹ̀njọ́ ara wọn understand ara wọn dáadáa
1: májà sọ lásán ní lọkùnrin làkọ ọkùnrin làjà
0: ẹ wọ ẹyin èèyàn mi ẹjẹ ń lọ tajà ṣùgbọ́n kí n tó tajà ó ṣe mí pé kí n tún mú 50,000 naira mi tó wá mú 100,000 naira gbẹ̀gbẹ̀gbẹ̀ ó jẹ́ jẹ́ ìṣàánú yín ẹ̀sà ilẹ̀ ọmọ play card ṣe ẹ̀ báyìí tí n bá ti ń dé gbẹ̀n látòjú ọjà káàṣì ẹ̀ mo fẹ́ mú ẹwẹ̀ tó fẹ́ gbà ọkùnrin ní ògbọ́n ni àbí obìnrin mi ò béèrè 10% o mi ò gba percent kankan ṣùgbọ́n ìdùnnú yín ẹ̀rín yín mo láìkì bóyá jẹ́ ń lọ tajà 347*1004*2#.
2: Lajiliwa FM 96.7.
3: Bàbá Ìbàrúbà.
4: Ó bẹ̀

0: Ọmọbìnrin akarí ní iṣẹ́ ìṣègùn ìbílẹ̀, àgbàlagbà ìṣègùn tó mojú léjà, ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn, ká máa rìn ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù, báyé èèyàn bá ń lù kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́, ó ń rí kùrukùru èèyàn kan di méjì, ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀, fífa ni wọ́n ń fa ẹlòmíì, wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà, jara àrégbà, lẹ́yìn ilé bàbá Adédìbú, ní Mọ̀lété Nìbàdàn, Opposite People's Girls Grammar School, bàbá Ìbàrùbá, kò rẹ́nì kankan ń sẹ́lọ̀ mọ́ pèrò sọ́pọ̀, bẹ́ẹ̀ bá ti wá, kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o, ọ̀nà àbáyọ sì ti wà, pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, tó máa tú àṣírí, ibi tí àrùn wà lágọ̀ọ́ ara, 080-3388-1008-0710-1821-1111, bàbá Ìbàrùbá ọba iṣan ara, àgbà ìṣègùn, tó ń bá ìṣàn wí, táìsàn fẹsẹ̀ fẹ.
1: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
2: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
3: I am Raphael Akemi.
4: Given the theory and practical aspects, I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty

0: ìbéèrè ọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens phase one tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens phase one ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ sì ra odidi acre kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rì kẹ́ra ni o. Àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, base one plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens phase one, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
1: Your Nescafe is not just a drink, it's your

0: ọkùnrin ni àbóbìnrin jẹ́ ń wò ná sọkùnrin ni àbóbìnrin 50,000 naira jẹ́ ń wò ṣé wọ ni ta ló ní.
1: Hello.
0: Hello sir.
1: Ẹ káàárọ̀
0: bá mi o. Mo ń pè yín láti Lágé Ìlú FM ni sir.
1: Àṣẹ̀wá àṣẹ̀mbà wa náà kú oríire.
0: Ó kàn yín náà at last.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ìgbà wo lẹ ti ń play cash yẹn sir?
1: Láti July 2014 kan.
0: Ṣùgbọ́n ẹ give up pé yóò ṣáà kàn yín ni ó ṣùọ̀ fún yín pé kì í ṣe pé bóyá wọn fake ni ẹ mọ̀ pé
1: oríire. Ọmọ pé oríire làwọn náà ẹjọ́ kan náà ni ọkàn wa.
0: Bàbá 50,000 naira báyìí ọwọ́ yín ló bọ́ sí báyìí 50,000 naira.
1: Olúwa ó ṣe o, Olúwa ó ṣe o.
0: 50,000 naira. Ẹ ṣeun bá mi. Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
1: So
0: customer care, àmì customer care máa pè yín, wọ́n sọ fún yín bẹ́ẹ̀ ṣe gbowó yín. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi ó kú 100,000 naira. Ẹ máa mọ̀ fún yín ní ìṣẹ́jú bíi méje. Ẹ lọ play, ẹ try yẹ *347*1004*.

0: sí.
1: Táwọn èèyàn ń play káàkiri. Bàbá rí mi tẹ̀lẹ̀ dúdú, ṣùgbọ́n ìwọ kẹ̀mí o. Ó ní ẹ̀ tán bá pòun ṣeré pòun bá pe bàbá láti nǹkan kan.
2: Tó sọ mí ti ràn àwọn ojú.
1: Ó nígbà tó ń kúrò.
2: Màá dúró láìsá.
1: Níbi tó ń lọ, ó ní ẹ̀ òun pe bàbá láti ó lé ní 25 times tó ń ti pe bàbá láti.
2: Má tẹ̀ já kan bí ètò.
1: Ó ní gbogbo 25 times yìí tó ń pe bàbá láti, ó ní bàbá láti ò tó bá pikọ́. Mọ̀ wà mítì kan ní. Ó ló tún ṣe ó ṣe sòun lọ́wọ́. Imagine kéèyàn máa wòyàn báyìí. Kí n máa wòyàn báyìí mo sì pé ń kọ̀rọ̀. Mo bẹnu mọ́tò mo sì pé ẹ o sì wo fóònù mi kàn wọ́n ṣe okàn dojú ẹ̀ bolẹ̀. Àpò silence ẹ̀.
3: A máa dùn yàn lóòótọ́. A máa dùn yàn lóòótọ́. A máa dùn yàn.
1: Mọ nínú nǹkan tí bàbá Àjèṣá sọ. Ó sọ di mímọ̀. Ó sì jẹ́ mọ̀ wípé kódà àwọn yìí ó ń bẹ lára àwọn tán kọ́ Fétíà Abraham Fétíà Balógun ńṣẹ́. Àwọn làwọn kọ́ ńṣẹ́.
4: Àdúgbò ẹ lórí mi ọlọ́run kò. Ìyá ìgbọ̀nrún màjọ tí mi lẹ́sẹ̀ kò.
1: Káì káì káì.

0: bàbá wa Peter Fatomilola o ti gbóṣù barandẹ fún ìyá rẹ ń bo wípé ìyá rẹ bo ń bẹ lára àwọn ìyá àwọn ìyá nínú industry imagine ngbà tí irú bàbá tún gbóṣùbà fún ìyá ẹ mọ̀ pé tó bá ya fún ní flower á fún ni ó yá ta ló ní káàṣì ẹ̀ yìí 100,000 naira ta ló ní mo fẹ́ mu báyìí ṣe ẹ ti play ẹ̀ tán ṣe mu ní ìsìn àbí jẹ́ kí ní sùúrù díẹ̀ torí tí jẹ́ ní sùúrù ìṣẹ́jú méjì *347*1004*2# káàṣì ẹ̀ ta ló ní nọ́mbà iṣẹ́ mo fẹ́ mu ṣó ti play ẹ̀ tán sọ fún ní pọ̀ ẹ̀kọ́ ètò ìbọn try ẹ̀
1: àti gúúsù pẹ̀lú àríwá iṣẹ́ láṣẹ
0: ẹ̀. ẹ bá wà wò báyìí gan àbí ká tiẹ̀ bẹ̀rẹ̀ bọ́ọ̀sì tí wọ́n ń bàdàn náà ni ká pe celebrity bọ́ọ̀sì àwọn wo wá ni àwọn wo lẹ́fẹ́ kan jọ jàná àwọn wo lẹ́fẹ́ kan jọ ṣe kínní àwọn bíi terabyte ni kò jẹ́ kí àwọn ìjàwó àwọn wọlẹ́fẹ́ jẹ́ jà náà jẹ́ ti ẹ̀wò náà pé ó kí o káwa náà ti ẹ̀bẹ̀rẹ̀ tí wọ́n ń bàdàn àwọn wọlẹ́fẹ́ jẹ́ káwọn náà ò já ń bàdàn kí ló pé ìrọ̀ àbí kí ó jẹ́ ìwù náà kí a fẹ́ ja àwọn tó lóbìnrin dé celebrity wo ni ó kojú.

0: Ẹ̀ló ta ní bẹ́ńbẹ́?
1: Ẹ káàárọ̀
0: ọ̀gá mi.
1: Ẹ jẹ́ kí àǹtí àti Okon láti ṣe àtọ̀rí
0: Okon máa yá títí àǹtí. Okon kọjá àyè rẹ̀ ni títí
1: ó máa sọ̀rọ̀ sí àǹtí títí tí ó ti pọ̀ jù. Ẹ káàárọ̀ méjèèjì jà.
0: Títí òòrùn Okon pa ni, òòrùn pápátá ni.
1: Ẹjọ́ ìkàtẹ́mi náà wá ìyẹn torí Okon ẹnu ẹ̀ ti pọ̀ jù.
0: Kí lorúkọ yín sà? Ṣé kò ń ṣe ẹ̀yìn ni? Abiyamọ lẹ́yìn lẹ́yìn náà bímọ ọkùnrin. Ẹ ṣàánú Okon. Wọ́n fi ṣé ni. Ẹ ṣàánú ẹ̀. Ṣàánú Okon. Ẹ yẹ ń wòná. Wọ́n máa wọ ẹni títí tí ó bàjá. Ta ló ní 100,000 naira yìí? 100,000 ta ló ní? Mo ti ń pè báyìí. Ẹ kọ́ ló ń jó gbé o. 100,000 Hello.
2: Hello sir.
0: Yes sir, ẹ káàárọ̀.
2: Yes sir.
0: Ẹ kú jọ mẹ́ta.
2: Yes sir.
0: Orúkọ yín sà.
2: Délé Òjò ni.
0: Délé Òjò.
2: Bẹ́ẹ̀ni.
0: Láti Ìbàdàn àbí?
2: Bẹ́ẹ̀ni sir.
0: Yes sir, ẹ play káà ṣe ẹ.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìbálẹ̀ tí ń play ẹ.
2: Ó ti pẹ́ o.
0: Ṣé ẹ ti jẹ káà ṣe ẹ rí? Ìgbà àkọ́kọ́ lélẹ̀. 100,000 naira yìí rẹ jẹ́ o. Just like that. Just like that. Customer care ò pè ní. Ẹ ṣeun. Títí ti wọlé báyìí. Títí ti wọlé. Títí mo ní àná. Nkechi blessing. Àti Fina wọ́n jọ
3: jẹ. Fina nà bàjẹ́.
0: Ó ṣe oríire.
3: Fina nà tí.
0: Ní ìsìn báyìí mo wá ní pé ká tiẹ̀ ṣe ti Ìbàdàn.
3: O rí kata ife na.
0: Mo rí.
3: Dododododododo.
0: Titi. Titi ni sita mo. O ti bẹ kí paagun gún ọ ni àbí kí ló ṣẹlẹ̀ báyìí.
3: Kí ló sọ
4: yìí gbọ́.
0: Mo wá sọ lórí atẹ́gùn wípé ó ti ẹ̀wò mi ká jẹ ti Ìbàdàn.
3: Kájà
0: ti Ìbàdàn.
3: Tani àti tani àjà.
0: Àwọn yẹn bá ní títí o. Mo ní ó dá títí pé ká ìmájì títí nínú bọ́ksà o. Ó gọ́ọ̀fù sí lọ́wọ́ ta ni ó bàjà. Wọ́n lágbà ní wa kò epo.
3: Àyàn lèmi ò lè yẹ wọ́n mọ̀ lọ gbà mọ́ lọ ni.
0: Yóò sòríire àwọn èèyàn ò mọ̀ bó ṣe ń lọ. Ẹlòmíì tún ní wọ́n ní Okon mọ̀ ń bú ọ. Kí ló kó o láti Canada? Mo ní kí ló kó o fi ṣe wọn? Kí ló kó o fi ṣe wọn kò dá?
3: Gbogbo àwọn èèyàn ń wẹ́sẹ̀ mi.
0: Títí ní gbọ́ ẹ̀ló.
3: Wọ́n wẹ́sẹ̀ mi.
0: Ẹ̀ló. Kò ní wọn ò ní sọ̀rọ̀ mọ́.
3: Ṣé àwọn tó náà fẹ́ bá mi jà
0: ni? Àwọn tó fẹ́ dẹ̀yàn sí ọ. Títí 3 million ni o. 3 million ni ìjà bá ti wí ni.
3: Kó mò ń wówó gan tẹ́lẹ̀.
0: Bó bá ti wí ni 3 million.
3: Kò gbọ́dọ̀ pè wọ́n wá. Ẹnìkan tó lè pè wá bá mi jà. Ó ní Òfílì. Òfílì gàǹgà.
0: Ó tiẹ̀ ti.
3: Ṣùgbọ́n lẹ́yìn yẹn.
0: Kí anybody. Ele ti wo bi eni ti owo
4: si bo si ope. Sori pe mi o da soro yin.
0: Aso ọja rẹ ti faya.
3: Aso ọja de mi o faya o.
4: Sori pe
3: o ti faya. Aso ọja de mi o faya o.
4: Bẹ́ẹ̀ owó
3: ni bẹ́ẹ̀. Sori ori ikai. Ni e ni ele.
0: Ile ni ebi ni.
4: Sọ gbé ka ìdànù kó lẹ́gbẹ̀ẹ́. Sọ wa si.
3: Sọ ti bá fún jẹ pai. Eléyìí lọ jókòó bí kan ni.
4: Èmi ò wúlò
3: jà. Yóò lọ wúlò jà. Ọjà o.
4: Èmi ò wúlò jà.
3: Tipa o.
4: Aza mi ni kan bèrè.
3: Aza rẹ ni kan bèrè.
4: Nígbà
3: bá jà tán ni wọ́n fún wa lówó.
4: Emi ò náà ju ti oní 3 million.
3: Wọ́n fún wa lówó àbí kí n bá ìjà ni.
0: Bẹ́ẹ̀ni yámọ́ ni wọ́n jẹ́ mọ́ lọ́lẹ̀.
4: Àánú èyí méjèèjì jọ ń ṣe mí.
0: 3 million naira ò ní sọ́bọ̀ títí. Ẹja.
3: Gbẹ́ga.
0: Adama ti gbà láti jà.
3: Mo fẹ́ pàjà.
0: Mo fọ́ lọ́n sọ.
4: Odindi Ọlọ́run ni tí yóò tún sẹ́nì kankan mọ́ lẹ́yìn rẹ̀. Ó là

0: Yes. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
1: Ẹni àwọn àlọ́nà làákò ibo lọ sí bọ̀tọ̀ fòrà dání.
2: Padà lọ́jọ́ ló la ti ń bọ̀ o. Babuṣe máa lọ náà mo máa fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
1: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Ajápẹ́ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè SCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pé òun ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ní òjì titun ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù. Ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yà ajá kátara ṣà. Kábùkáàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè SCA.
3: Ojú pẹpẹ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá ti lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápẹ́ ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìrọ́rùn sùn, ara títa, ṣáàgùn ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago. Kó mọ ìkiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹ́lẹsẹ̀ kíkan ni gbogbo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn mọ̀ mọ̀ tàbí kéèyàn mọ̀ rù kó mọ̀ bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá alára ẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó mọ̀ lè tapáì, kára ó mọ̀ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí

0: ní oṣù kẹwàá ọjọ́ pípẹ́ ẹ máa dàgìrì bọ̀ ní CNC lókè àánú ọjọ́ Ìbàdàn àánú ń dúró dì ọ́ láti fún ọ ní ogún nípasẹ̀ ìṣẹ́gun.
1: Lágílí FM 96.7.
2: Dúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
3: Ẹ jẹ́ mọ kí yín káàbọ̀ padà sórí ìròyìn tá a pè ní gúdúgbẹ̀ yìí kan ní Lágelú rèé 96.7 FM.
4: Bàbá bẹ́ẹ̀ ni
3: tó ga ju òkè lọ. Ìròyìn tẹ́mi ó kọ̀kọ́ máa kà yí jáde látinú ìwé ìròyìn Punch Ofutoni. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Imo ni wọ́n ti kéde rẹ̀ pé àwọn ti gba àwọn èèyàn mẹ́wàá sílẹ̀ lọ́wọ́ ikọ̀ ajínigbé.

agbébọn gé tí wọ́n dá ọkọ̀ bọ́ọ̀sì ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n lọ uyo akwa ibom bẹ́ndẹ̀ àti ìpínlẹ̀ abia wọ́n ní déédé agogo mẹ́fà àbọ̀ ìdájí ọjọ́bọ̀ tọ́ọ̀sì yun lánàá ní umonoha níbìkan tí wọ́n ń pè ní no man's land níjọba ìbílẹ̀ ambaitoli òun náà ni àwọn ọkọ̀ ajínigbé agbébọn ọ̀hún ti dá wọn dúró wọn ní púpọ̀ nínú àwọn tí wọ́n wà nínú ọkọ̀ yìí ló jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde ilé ẹ̀kọ́ èyí tí wọ́n

0: sì tọ́ka sí àwọn èèyàn tí ń bẹ ní agbègbè nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láti mọ tẹ̀lé wọn lọ. Wọ́n níbi tí wọ́n ti ń tẹ̀lé wọn lọ ni wọ́n ti mú àwọn èèyàn ọ̀hún jábọ́ tó sì jẹ́ pé wọ́n rí àwọn mẹ́wàá gbà padà lára àwọn èèyàn ọ̀hún ọ̀hún. Àní ti ṣe alámòójútó iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún Audu Garba Buwoso ló ṣàlàyé wípé ibi tí wọ́n kó àwọn èèyàn ọ̀hún lọ àwọn ọmọ ológun ti bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ wọn lọ láti rí dájú pé wọ́n ká wọn mọ́ bùbá. Wọ́n sì ti ṣe ìlérí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ológun wípé dídùn lọ sòóso àwọn ó gba àwọn èèyàn ọ̀hún kalẹ̀ lọ́wọ́ àwọn ikọ̀ ajínigbé o. Ọlọ́run ọba kó dákòókò fún wọn ṣe
1: àmì o. Ọlọ́run kó ṣàánú o. àmì o. Tán àní dààmú ṣe rí ìròyìn eléyìí tó wà ń bí ní ìpínlẹ̀ Kaduna ó ní ìròyìn yẹn ó ní ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn gudugbẹ̀ tó sì tomi lọ́wọ́ ìwé ìròyìn punch òun ló kọ̀ròyìn yìí o. Wọ́n jẹ́ kọ́rọ̀ kó di mímọ̀ fún ni wípé àwọn kan tí wọ́n fura sí gẹ́gẹ́ bí oníjàǹdùkú òun náà ni ẹ̀mọ̀ ti ṣekú pa ọkùnrin kan. Wọ́n ní gbà wọ́n ṣekú pa ọkùnrin ọ̀hún wọ́n ní wọ́n tún mú ìyàwó rẹ̀ wọ́n jí gbé lọ tòun ti ọmọ méjì àti àwọn èèyàn míì tí a tó lọ bíi mẹ́jọ ìyẹn ní ìpínlẹ̀ ti Kaduna. Ọkùnrin ọ̀hún èyí tí àwọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí jàǹdùkú yìí jí lọ ó ní àwọn èèyàn ni wọ́n mọ orúkọ rẹ̀ sí Sikiru. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ wọ́n ní nǹkan bíi aago kan òru ni ọjọ́bọ̀ Thursday òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ṣẹlẹ̀ o. Gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún bó ti ṣe ń ṣàlàyé fún ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí ó ti mú kí ọkàn àwọn èèyàn tí ń gbé ní agbègbè bẹ̀hùn kó pami tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní wò pé nǹkan mọ̀dé o. Wọ́n ní àwọn èèyàn náà tí wọ́n jọ jàǹdùkú afurasí yìí níṣe ni wọ́n lọ sí àwọn ilé kan ilé ọ̀hún wọ́n ní àwọn ilé náà jẹ́ mẹ́ta. Wọ́n ní nígbà tí wọ́n sì wo àwọn ilé náà wọ́n ní wọ́n ṣiṣẹ́ láàbí wọ́n ń bẹ̀ o. Gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún bó ti ṣe ń jẹ́ kó di mímọ̀ fún ni látẹ̀nu ẹnìkan eléyìí tí kò dá kó ara rẹ̀ oníṣẹ́ rí àwọn èèyàn yìí tí wọ́n fura sí gẹ́gẹ́ bí oníjàǹdùkú òun náà ni wọ́n ti kọ́kọ́ lọ sí ilé ẹnìkan wọ́n ní bàbá àgbà ni onítọ̀hún. Wọ́n ní nígbà wọ́n sì débẹ̀ wọ́n ní wọ́n kó ọmọ bàbá ọ̀hún méjì wọ́n ní bẹ́ẹ̀ náà ló sì tún jẹ́ wípé wọ́n lọ sí ilé ẹnìkan ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Sikiru yìí ẹni tó ń ṣàlàyé ọ̀rọ̀ fáwọn oníròyìn táwọn oníròyìn ń gbọ́n lẹ̀ ó jẹ́ kọ́rọ̀ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí jàǹdùkú yìí wọ́n pé wọ́n fo orí ìfẹ́.

0: ti onile gan to ti taji onile ohun ti taji o ki lawon eyan wa se embi won ni bo ti se koju awon ti an fura si gege bi oni janduku nu won ni won tun mu obirin kan nbe atohun atawon omo re merin ninu itesiwaju ni aja koro ko wa di mimo o bipe nigbati oro yi to ti wa di wahala gan won ni atete kan si awon ti won je omo ogun ori ile ati awon ti won tun je di adugbo won ni leyin eji lawon eji ba be si oju ise ngba won si bo soju ise tan won pe won ri awon omo merin gba won ni sugbon o nigba ti won ri won gba awon mi na to nbe ni akata awon ti won je oni janduku yi eni to duro gege bi ogagun won eyan ni fun awon ti won je ode adugbo usman adamu o fi di oro ohun mule o nibi to tin salaye oro wi pe awon eyan mesan ni an kokko jigbe na ko to di wipe won ri obirin kan gba lara awon eyan mesan awon ile ti an jigbe nigbati o si n salaye oro oni lowo lowo bayi o awon ti pe awon omogun ori ile soro awon si tujo fowo so wopo pelu awon omogun ori ile ati awon tawon je ode adugbo lati ri pe awon o bere sini mo to pe awon eyan yi ti an sora won di janduku ti wa da wahala ale lagbegbe bi ti oro won ti sele ni ipinle kaduna won ni awon o si mu won olohun o si fun awon ri ni mi keke ti owo ba ti te won bayi won ni be na ni won mo foju ba ile ejo
1: to won ni awon afurasi iko agbesumo mi boko haram o na ni won kolu ibudu awon omo ologun eto to wa ni garhamojili ni deba ibile hank ni pinle adamawa o isele isele ni role ojobo fozi yun lana eto mu ki emi awon omo ologun meji ko faragba ati asogbo kan ni ohun lo se lalaye pe ko din ni awon omo ologun mewa eleyi ti won ni farapa o won si tun ji awon obirin meji gbe ni enigba to wa so alaga ijoba ibile yaliyu serima sad hang o salaye lori ero ibara eni soro eleyi ti o fi ba awon iko niro isoro wipe awon omo ologun eleyi ti won ni farapa o ni won ti gbe won lo si ile iwosan ti ijoba federal medical center to wa ni hang èyí tí wọ́n sọ wípé wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ wọn ni ní òru gànjọ́ yẹn ọjọ́ àyájọ́ òmìnira eléyìí tí orílẹ̀-èdè wa nàìjíríà ń ṣe àjọyọ̀ rẹ̀ pé orílẹ̀-èdè nàìjíríà pé ọdún mẹ́rìndínláàádọ́rin tí ó gba òmìnira ni àwọn ikọ̀ agbésùmọ̀mí ọ̀hún kó ọ̀kadà rẹpẹtẹ dé ẹnì kọ̀ọ̀kan ló sì wà lórí ọ̀kadà kọ̀ọ̀kan pẹ̀lú ohun ìjà alágbára ní ọwọ́ wọn wọ́n ní bí wọ́n ṣe dojúkọ ibùgbé àwọn ológun rèé wọ́n ní ló bá di kòsàkòsàkòsàkòsà ìró ìbọn ní dùn o bẹ́ẹ̀ náà làwọn ológun náà bá dìde pé ha ẹ̀ ní dúró wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fìjà pẹ́ẹ́ta ìbọn ń kọrin kérésìmesì ìbọn ń kọrin ọdún iléyá ìbọn ń kọrin ti ista wọ́n ní ìbọn ìjà kọrin bó ṣe ń kọrin náà ni ìbọn gọgọ fúnra rẹ̀ ní ń jó torí pé kinní ọ̀hún ó lágbára pọ̀ gbogbo àwọn èèyàn ti wà lórí ìdùbúlẹ̀ wípé kọ́lọ́n dàkún kó ṣàánú wọn ni àwọn tí wọ́n jẹ́ agbébọn ikọ̀ agbésùmọ̀mí boko haram yìí púpọ̀ nínú wọn náà ni wọ́n fi ara gba ọta èyí tí wọ́n sì fẹsẹ̀ fẹ wọ́n ní àwọn èèyàn tí wọ́n dágbére fáyé.

jẹ́ ìyapa sọ́tún jẹ́ ìyapa sọ́sì láti máa kojú bo àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ àti máa fi ọ̀rọ̀ wá àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn ní ẹnu wò wọ́n ní àwọn mọ̀ wípé dídùn lọ́sàn ó padà so torí àwọn èèyàn yìí tí wọ́n dúró gẹ́gẹ́ bí afurasí tí wọ́n

ọ̀sà saudi ìpínlẹ̀ adamawa o níbi tí ọwọ́ ṣùkún iléeṣẹ́ ọlọ́pàá ti ti àwọn afurasí èèyàn méjì kan ètí àwọn ọlọ́pàá ti kọ́ yìnbọn fún ìgbà kan tí wọ́n sá lọ wọ́n gbé ọgọ́ta

0: mo ti wa nipinle adamawa ikeji abdullahi musa oni odun mokanlelogun adota won ni ganda ni abule ti e nijoba ibile gombi nipinle adamawa won ni ibon sagila won na ni won ba ni owo re o gege bi agbonso le ise olopa bo se se lalaye won ni ibon ti won si ba na ni won ko si waju won lati je ki awon eyan mo pe looto ati lodudu ni ile ise olopa owo sipo won to te won won ni gbogbo awon ti won wa n ba won. Iṣẹ́ papọ̀ tí wọ́n ń tàbọ̀n ràbọ̀n ra ọta àbọ̀n lọ́wọ́ wọn o. Wọ́n ní iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ ní gbogbo wọn pé ọwọ́ ìṣìnkún iléeṣẹ́ ọlọ́pàá yóò sì mú wọn torí pé àwọn tí ọwọ́ tẹ̀ yìí náà ni ó tẹ̀ ẹ́ ni ó tọ́ iléeṣẹ́ ọlọ́pàá sọ́nà láti lè mú wọn.
1: Dúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n. Ìwádìí
2: arákùnrin jọ̀wọ́ fún mi lómi tútù kan olùgbẹ́gbẹ́ mi.
3: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yìí.
2: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
4: Omi yóò lọ ta o.
3: Nígbà tí òrùka bá gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Ogundi Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbẹdẹ́lẹ̀ ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0089-510143. Láì sí omi kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
5: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtòmídán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì gbé nídi ara rẹ òkè àbó òkè bọ́là tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí Màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtòmídán tí ó mọ tẹ̀lé mọ́tò bẹ́ẹ̀dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí ó bá pín wọn sí pẹ̀lú mọ́tò. Má sì nígbà o, iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì. Iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni. Náà ni wọ́n nílò àwọn àgbà bíkà tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́. Marketers lọ́kùnrin àti lóbìnrin tọ̀rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti dírìvà tó níwì ọkọ̀ tó pé tòun ti factory workers. Wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery. Iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Màlété Ìbàdàn. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ó pè tó o bá ṣe fẹ́ àti fọ́kọ rẹ lẹ̀ láti ṣiṣẹ́ 090-25-42-7551.
6: Bàbá Ìbàrùbá.
7: Ó bá iṣẹ́ ara.
6: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣe ẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lú kìkìkì àbẹ́ èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó rí kùrùkùrù èèyàn kan di méjì.

0: ẹlòmíì bàbá ń jábọ́ tí ò ní mọ̀ fífa ni wọ́n ń pa ẹlòmíì wíwọ́ ni wọ́n ń wọ ọwọ́rú mọ́tò bí apẹ wà jara rẹ gbà lẹ́yìn ilé bàbá adédìbú mímọ̀ létẹ́ nìbàdàn opposite people's grace grammar school bàbá ìbàrùbá kò rẹ́nì kankan ń sẹ́lọ mọ́ pèrò sọ́pọ̀ bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111 bàbá ìbàrùbá ọba iṣára àgbà ìṣègùn tó ń bá ìṣàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.
1: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could right here in Nigeria. MRE Pathways and NC UK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NC UK. Just now.

ìjọba ìbílẹ̀ obi ọpọ yẹn nípínlẹ̀ rivers lọ́kọ̀ débì kan tí ò dánjọ́ kan tó wípé kó fi sílẹ̀ ọmọ yìí ti wá wò wípé bàbá òun fún òun ní ìṣòro tó pọ̀ lórí ìmukúmu tí ó

0: ẹyẹ pa kí ni tó lè fà á tí irú ọmọ bẹ́ẹ̀ tó fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìyá rẹ̀ náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní mú nǹkan yìí ti pẹ́ tí wọ́n sì ti ń sọ ọ́ fún un pẹ̀lú ẹgbẹ́ kẹ́gbẹ́ pe ṣé kínní yìí ò ní bọ́ débi tí ó lápẹ̀rẹ̀ báyìí o ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ rivers sp blessing agabi òun náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ pé ọwọ́ ti tẹ sẹ́ẹ̀tì o ó ti wà ní àkàtà wọn ó ti ń wò pẹ́ níbẹ̀ o ẹni tó tún jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ó ṣẹlẹ̀ pé àwọn náà ti gbọ́ wọ́n sì ti lọ rè mú ó ti wà ní àkàtà wọn ó ti ń pa ṣe àpatẹnujẹ́wọ́ lórí ohun tó fà á tó ń fẹ́ wà bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ èyí tó ń bàbá rẹ̀ ti ṣàpà
1: o. Ọlọ́run bá kó ṣàánú ẹ ni ó yá ní pápápá ẹ jẹun báyìí mọ́ o wọ́n ní àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní káyọ̀ òkè o ìyẹn ní agbègbè kan ní ìpínlẹ̀ Imo wọ́n ní ojú ọ̀nà Òwòlì sí Onitsha òun náà ni àwọn èèyàn ni wọ́n ti ń káyọ̀ òkè o pàápàá jùlọ àwọn èèyàn ti ń bẹ ní agbègbè ibẹ̀ o wọ́n ní nígbà tí àwọn èèyàn kan tí wọ́n jẹ́ oníṣẹ́ láàbí tí wọ́n kàn déédéé yọ gìjà sí ojú ọ̀nà náà ìyẹn ní ojú ọ̀nà ti Òwòlì sí Onitsha wọ́n ní gbà wọ́n débẹ̀ o ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láàbí wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn tọ́rọ̀ ọ̀hún ṣojú wọn bí wọ́n ti ṣe ṣàlàyé àti fọ́nrán àwòrán olóhùn àtàláwòrán eléyìí ti ń bẹ lórí ẹ̀rọ ayélujára wọ́n pe àwọn ọkùnrin ọ̀hún tí wọ́n déédéé jáwọ́ ojú ọ̀nà wọ́n pe agbébọn ni wọ́n o ṣáájú ló ti jẹ́ pé wọ́n ti kọ́kọ́ kó àwọn ohun èlò nǹkan àwọn nǹkan àjákù àti àwọn nǹkan míì bíi igi bíi nǹkan tí ó ṣàjẹ́ pàǹtí wọ́n ti kọ́kọ́ kó sí ojú ọ̀nà tí wọ́n ti mọ́ga lẹ́lẹ́lẹ́ léyìí tí ò jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ kó ráyè kọjá ń bẹ̀ wọ́n ní àwọn ọkọ̀ kan eléyìí tó jẹ́ pé wọ́n rin ìrìn àjò lọ tiwọn wọ́n ní bí wọ́n ṣe dá wọn dúró nù wọ́n ní àwọn ọkọ̀ náà eléyìí tí ó jẹ́ ọkọ̀ èrò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní nígbà wọn dá wọn dúró kọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ míì tí wọ́n tó dá dúró bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní mú àwọn èrò inú ọkọ̀ ọ̀hún bí wọ́n ṣe ń kó wọn bọ́ tanu ni o gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ fún ni wọ́n jẹ́ kọ́rọ̀ kò di nímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ó ní ò lè rin ìrìn àjò kankan mọ́ tí oníkálukú wọn tí wọ́n kàn gan pa sí ojú kan nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn pàǹtírí àìmí ni igi ni o ìwọ ni ìgbálẹ̀ ni o àìwọ ni ohun tí wọ́n pè ní òkúta ni o wọ́n kọ́ gbogbo kiní ọ̀hún jọ sójú ọ̀nà tí wọ́n mọ̀ ga ni wọ́n ní kò lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n ráyè kọjá gan nínú ìrìn àjò wọn eléyìí tí wọ́n ń lọ àwọn tí ọ̀rọ̀ ṣojú rẹ̀ tí wọ́n sì ráyè mú kiní ọ̀hún lẹ̀ gẹ́gẹ́ bíi pé wọ́n mú fọ́nrán lẹ̀ wọ́n ní wọ́n fi fọ́nrán ọ̀hún sí ojú ìtàkùn ayélujára gbogbo léyìí tí àwọn èèyàn tí wọ́n ti aláǹfààní àti bẹ̀rẹ̀ sí ní máa wò wọ́n pe nígbà wọ́n kè sí àwọn èèyàn náà eléyìí tí wọ́n pe wọ́n ṣiṣẹ́ láàbí tí wọ́n jẹ́ agbébọn wọ́n pe fúlàní agbébọn ni wọ́n o ọ̀rọ̀ ọ̀hún ó ṣẹlẹ̀ ní ọjọ́ kínní gan nínú oṣù kẹwàá ọdún eléyìí tá a wà yìí tí a fi ń ṣe àmì àyájọ́ ọjọ́ òmìnira torílẹ̀-èdè nàìjíríà tó gba òmìnira kúrò lọ́wọ́ àwọn èèbó amúnisìn wọ́n ní ṣe ẹ̀rí àwọn fúlàní tí wọ́n gbébọn yìí wọ́n pe wọ́n wá torótoró àti torótoro ni o wọ́n ní níṣe òun náà ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní gba àwọn nǹkan ní lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ arìnrìn-àjò míì lọ́pọ̀lọpọ̀ àwọn arìnrìn-àjò ọ̀hún tó sì jẹ́ pé láti ìpínlẹ̀ Èkó òun ni wọ́n ti wá tí wọ́n ń lọ ní ojú ọ̀nà Òwèrì tí àwọn míì tún ń lọ sí ojú ọ̀nà márosẹ̀ ti ìpínlẹ̀ Anambra wọ́n ní wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ arìnrìn-àjò wọ́n ní wọ́n kó wọn sínú ọkọ̀ kan eléyìí tí ọjọ́ wípé ọkọ̀ ọ̀hún wọ́n tún wà wọ́n lọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ eléyìí tí àwọn èèyàn tí wọ́n ń bá rìnrìn àjò ń bẹ̀ wọ́n ní wọ́n ti fọwọ́ bá àwọn arìnrìn àjò èyí tí wọ́n jí lọ wọ́n jí wọn lọ ń bẹ̀ àwọn èyí tí wọ́n gba àwọn nǹkan ni wọ́n wọ́n pé wọ́n gba àwọn nǹkan ni wọn lánàá tá a ń ṣàjọ̀dún òmìnira lórílẹ̀-èdè wa nàìjíríà kọ́lọ́ mọ̀ jẹ́ kómìnira wa kó padà dómìnira òmìnira fún gbogbo wa kọ́lọ́ wọn ṣàánú o.
0: 09123708675 òun náà ni ẹ fi láǹfààní àti dasẹ wá dákun ohun tá a kà
1: gẹ́lẹ́
0: kẹ fi sì sí
1: gẹ́lẹ́ ẹ ṣe
0: kẹ wà ń bẹ̀ fún wa.
2: Orúkọ mi ni Ọ̀pẹ Olúwarótìmí Olúwakọ̀ntẹ́n Arínṣe Ààrẹ Alásà Àpáta Ìbàdàn. Ọmọ tó wá lọ gbẹ̀mí bàbá rẹ̀ ẹ̀rí pọ́ ọmọ burúkú gbà nígbà tó ń bẹ wípé má mùkúmu mọ́ ìmúkúmu ò dáa tó wá tún lọ gbẹ̀mí bàbá rẹ̀ eléyìí lágbára o. Ẹnikẹ́ni tó bá ti ṣe irú eléyìí dandan ni kọ́mọ tiẹ̀ náà ṣe fún ìwà burúkú ni. A dẹ̀ wá tún fi àsìkò yí ro àwọn ajínigbé wọ́n má jí ìyàn gbé mọ́ o. Ẹni bá ti jí ìyàn gbé ìgbẹ̀yìn rẹ̀ ò lè dá o. Olúwa Kọ̀ntẹ́n Arínṣe Ààrẹ Alásà Àpáta Ìbàdàn ẹ kú ètò.
1: Ẹ ṣeun. Hello, ẹlòmíràn tó ti wọlé o. Ẹ kàsán.
0: hello
3: hello o ti re o tun ti wole
1: e ka so o ta lo wa nbe
3: zero nine one two three seven zero
4: eight six seven five. Hello, ẹ ká sọ pé tó kò ní bàjẹ́ fún ilágbára lọ orúkọ tèmi ni káàdì tí gbogbo ẹ mọ̀ sí pòpò gbogbo ọmọ gẹ́nẹ́ èyí tí mo fẹ́ sọ́mọ̀ ẹni èyí sọ́lọ̀ sábà bẹ́ẹ̀ pa ihun tí ọ̀dà kò lóko méjì ọ̀rọ̀ mi sì máa ń dàbí èkó bọ́yá bí ẹ̀rín ni kì í ṣe ẹ̀rín mo ti máa ń tẹnumọ pé gbogbo àwọn tó bá ti di ibonilayi èyí ìjọba èkó ṣe ni mo gbogbo ẹni tó bá ti gbé yẹn gbé ká ní èmi ni ìjọba orílẹ̀-èdè nàìjíríà ni wà láì fà láìsàn bí aláfíláwà yìí máa pàṣẹ pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ti mú tí wọ́n bá ti gbé yẹn gbé kí wọ́n máa gbé ẹsẹ̀ ọ̀tún ẹ̀ rísì ni pé ó ní rísì ni pé ẹni tí a gbé ẹsẹ̀ ọ̀tún ẹ̀ léni iṣẹ́ mọ̀ pé ó gbé yẹn gbé láti gbé ẹsẹ̀ ọ̀tún ẹ̀ yóò lè máa sọ fún àwọn ọmọdọ́mọ ẹ̀ pé nǹkan báyìí ni mo ṣe nígbà ọmọ wà léwé o ọmọ mi má ṣe bẹ́ẹ̀ o.
1: ẹ̀lọ́ owó ta ló fún àmì ẹ̀wà ti wọlé o ẹ̀lọ́ ẹ ká sàn ẹ̀lọ́ ẹ ká sàn gúdúgbò ètò ẹ ká sàn gúdúgbò ní ìpínlẹ̀ ọ̀hún.
5: Hello, ẹ̀mẹ̀ká sàn.

0: lágbélú òní.
1: Ẹ ṣé o, a dúpẹ́. Hello.
0: Títí sako.
1: Ẹ ká sọ.
0: Ẹ ká sọ o. Àtìkú wíkẹ́ndì o. A rí kọ̀tẹ́ nínú ayọ̀ ọ̀pínlẹ̀yọ̀. Òṣìṣẹ́ àtìkà mẹ́rin fẹ́ yá gbà. Ó ta àwọn akíndé gbé tó ń gbìyànjú gbìyànjú nínú. Wọ́n bá fi ń kó wọn, wọ́n mọ̀mọ́ kó wọn dálẹ̀ mọ́. Ẹgbẹ́ wọn bá ti tẹ̀, ọlọ́run ti mú wọn nìyẹn. Wọ́n sì bá wọn náà tí wọ́n fi àwọn ọ̀. Ó ṣe kọ́ máa jẹ́ nìyẹn. Àwọn akọ lọ pọ̀ sí àjọ ń kó wọn pamọ́ sí ìkan yẹn. Ó tún pọ̀ sí gbégbé jẹun gbogbo ìgbà ni. Ọlọ́run àti Nàìjíríà ti o.
1: Ẹ ṣe
2: ẹ dá mọ́ ọkọ̀ sí kádìdì.
1: Hello. Hello, ẹ ti wọlé o, ẹ kásán o.
3: Ìwé ẹ̀yà tọkùn wa gbèsè lo ìyàwó ilé ẹ̀ nígbàjẹ́. Ẹ ṣàárẹ̀ ìdàtà kan láti ìtàgbà kìrọ̀hún. Ẹ ṣe ẹ ṣeun. Ẹ rí i pé àwọn agbésùmọ̀ ní ìṣẹ́ẹ̀sì gidi náà jẹ́ pé léde wa yìí. Báwọn ìjọba ṣe ń gbìyànjú lórí wọn tó síbẹ̀síbẹ̀. Ṣùgbọ́n káwọn ìjọba tó wọ̀ tẹ̀síwájú ọjọ́ ìgbẹ́ ká ṣẹ́gun wọn ẹgbẹ́ ètò.
2: Kò jẹ́bi tá a rí mọ fún ti ọ̀sán tòní lórí ìròyìn tá a pè ní gbogbo ẹ̀ má gbàgbé wípé tó bá di ọ̀la ọjọ́ àbámẹ́ta sátidé àti sannde ẹ̀dọ́ kí ìròyìn aago méje sí mẹ́jọ ni gbogbo ìròyìn tó di ọjọ́ ajé monde lówó ti dé tèlé ìdùmọ̀rẹ̀ títí láyọ̀ àtúnṣọlá náà lorúkọ tẹ̀mí abáríkà jímọ̀ fún tòní o púpọ̀ rẹ̀ láṣẹ lókè pẹ́.
1: Àmì àṣẹ ìdùmọ̀rẹ̀ fọláṣadé àjàlá lorúkọ tẹ̀mí tí mo ń jẹ́ amọ̀rírì yìí o bẹ́ẹ̀ ti ṣe wà pínbẹ̀ pẹ̀lú wa.

meji a ti ma kira wa ka so ka bo sori ito yi o tojo meji o tojo meta sawa ti lori eto yi o wa nbe igbadun pelu tungba o loro po to di faji ta fi gbalafe lori eto yin eto wa o wa nbe ati ti yin lori radio le ta fi gbalatun ba ara wa o ma dun loni gbogbo ma ko si a tun jo gba latun ba ara wa ba ti nse losose o pe dida lonje olohun oba mi ka lo olohun oba mi mo jo nje adido ni olowo te ri oni jo to be kala talaka o lai lai ka lo olohun oba mi mo yaju leki gbogbo eda to da sori oke pe ara america ko ni jo yaju so le de nigeria ara bodija oni jo yaju so felele ara felele oni jo yaju so olohun sogo ara olohun sogo oni jo yaju so bere nbe o ibare ka so ipinle oyo e ka so orile ede nigeria e ka sa agbaye e ka sa e ka ro e ku dede asiko yi nibi gbogbo ile kile te ba tin lanfani ati ma gbo ohun mi e ba wonu yara yi e si yawo ibi to e ke wa na le wa yi lagilu 96.7 fm lokulu to eto yi mo fin kiyin ka bo sori eto yi kẹ́nẹ̀tì gbẹ́jẹ̀ kébùgì lókọ amójú ẹ̀rọ fún sáà táwà yìí dj spider tó ń tọ́mọ̀ ìyá àfẹ́ lókọ gbogbo àwọn ọkọ̀ tá a jọ ń ṣe tó fi ń dùn tí gbogbo ń kọ́ sí i sódì adégbènrú àmọ́ otp mctp tọ́ta lẹ́nu bọ̀ dáàpọ̀dà àpọ̀dà lé lókọ elizabeth geijẹ ọlámilé kọbandélé náà wà lápá bí kọlẹ́wọlé adéní ìkọládẹ́sì international lókọ mi mò ń kí n káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ́ o pàtí tún ti bẹ̀rẹ̀ lápá bí ẹ̀yin olùjẹ́bọ́ gbogbo.

0: ìdàgbàsókè tí ń tẹ nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹwà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ọ̀gá dàbíire ni kìí ṣeré ẹjá lọ tá àjànà tá a bá padà dé tó ń tẹ̀wájú ẹlẹ́mẹ́ ẹ̀kú kalẹ̀.
1: Lágílé FM 96.7.
2: Ìlera lọ́rọ̀.
1: Tugas, tugas, tugas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Tugas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa kápẹ́tìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè yọ́ dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Tugas tó ti bá wọn ti ń ṣiṣẹ́ fakọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Tugas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọ jẹ̀dí ń dà láàmú. Tugas Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Tugas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Tugas Liquid ni ó bá ń fọ kíndìnrín ẹyin mọ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti lù ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Nílé iṣẹ́ Tugas fẹ́fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó ọ̀yọ̀ kú. Àbẹ́ yìí tẹ̀ fẹ́ mọ ra lẹ́yọ ọyọ̀. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa. Nílé iṣẹ́ Tugas Multidynamic Concept fún Akala Express Blanco Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ pè wá nílé iṣẹ́ Tugas sórí 09032949024. Nílé iṣẹ́ Tugas ló ní ànífàṣán lùgbà. Gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels. There's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Glory Prince!
3: Betway Dibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing

0: Ìjọba àwarawa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò táàfin àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wàá lò ṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a gbàṣẹ́ ìlú dé ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògbéèdè ọ̀fọ́mà lè sọ́fà lórí ètò títí wà lò ṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wọ́ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣísílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tiwa lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè gajòkè ti máa gbọ́
1: sísí gbagadagbagadagbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagadagbagada nílẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní lágẹ̀lú fm nìbàdàn gbagada nílẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò sẹ̀kéde ohun gbogbo tó o bá fẹ́ ní lágẹ̀lú 96.

0: Hello.
1: Wáyì.
0: Hola, kọ̀yí mi náà ló gbé padà o.
1: Já mò ń gbà yín.
0: Tẹ bá ti ń bá ìyọmí yẹn gbé tí wọ́n bọ̀. Tó bá ṣe é ṣe tẹ bá bá mi rí ọrùn ṣègbè.
1: Ọrùn ṣègbè.
2: Ìgalà nǹkan.
3: Ẹ má wọ oríṣẹ́ gbọ́. Dàkọ́ ìbù ti máa ń mú yín títì. Ti máa ń mú yín gbòòrò.
4: Èmi àti iṣẹ́ yìí dájọ́.
1: Ní láǹfààní àti mú ìpè kankan mọ́ torí tá a bá ní ká wojú aago wa.
4: Ọjọ́
1: ti lọ. Oyún ṣe ọlọ́bẹ̀ ṣe. Ẹ tẹ́ ẹ bá fẹ́ jẹ́nà ikú àìbínú o. Ẹ gbádùn ẹ̀ àbí. Ìyá tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Lórí ètò yín ètò wa ó wà ń bẹ̀. Ẹni kó ti gbéra tán báyìí. Ẹ ṣe béèrè fún káàṣẹ ẹ̀ sì ti dé o. Lókòlóòtú ètò yìí, Kánẹ́ẹ̀tì Gwéje Kébùgè. Lókọ̀ Kelvin Damilọ́lá tó wà lójú òpó Facebook.
5: Olúwa ti já wáyé his blessing song.
1: Lókọ̀ Túndé Adégbèrú Àmọ̀wò TP. Ọ̀dà àpọ̀dà. Isbeth Ijeje.
6: Omekun ija asa.
1: Ọ̀làǹlékọ̀ Bandele.
6: Ṣègbọ́n jojú mọ́ ṣe.
1: Ẹ̀gẹ́lẹ́ bọ̀dáda ọ̀nà ń bẹ́ ń bí pẹ̀lú wa. Ọ̀nà ń wò wá lójúlójú.
6: Kun ija asa sọ. Ṣègbọ́n jojú mọ́ ṣá ló ń sọ ọ̀gọ́.
1: Ọmọ ìyá àfẹ́ tòun ti DJ Spider.
5: Olúwa ló ń ṣe.
1: Kọ́lá Olé Adé ní Ìkọ́lá Adé International ló kọ́ mi. Bá a bá ti ń dìde ètò yín ètò wa ó ń dùn ìgbà pẹ̀lú Alhaji Gbé Ìgalà wa. Yóò mọ̀ bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ lórí ìkànnì Lágelú 96.7 FM. Bẹ́ẹ̀ bá wá ní ìtẹ́ ẹ̀fẹ́ bá mi sọ lẹ́yìn ètò yìí. 081-3859-9695 081-3859-9695 Òun náà lè fi kàn sí mi lápá ọ̀dọ̀ ti yín. Eré gbogbo òdìjọ́ mẹ́jọ lórí ètò yín ètò wa. Ó wà ń bẹ̀ ṣùgbọ́n ọjọ́ Tuesday látàgo mẹ́wàá títí wa aago kan gbẹ̀rẹ́. Ẹ̀tọ́ láǹfààní àti gbádùn ara wa lórí ètò yín ètò wa lóyún ládùn.

0: 107.
1: Ara arakunrin jọwọ fun mi lomi tutu kan orugbe ngbe mi
2: oga mi e gba omi Showboss bottle water ke fi se bale okan yin
1: omi yi dara o gbayi koda o tu ni lara pese o mo lolo okan mi bale
3: omi yo lo ta
2: nigba ti orugbe ba ngbe yin e ma se mu omi komi o eyan omi Showboss bottle water omi amololo ta pese lona ra oto pelu irinse igbalode eleyi to dara yato si ti tele ajo nadak fun telu koda fun mi gbogbo eniyan ladugbo ninu ile lofisi ati lodi aya Showboss bottle water wa ni Owode Estate second gate Apata Ibadan ofe laba yin gbedele itaja yin fun alaye lekunrere pe sori 090-351-04468 tabi 0089-510143 like si omi ko si iye Showboss bottle water omi to dara
4: sisi gbagada ni lẹkun ile iṣẹ agbófinró lọjọ kọjọ gbagada ni lẹkun ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọkọrọ yàrá akéde ìpolówó ọjà sọnù ní lágélú fm nìbàdàn gbagada ni lẹkun wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ polówó ọjà kò sẹkéde ohun gbogbo tó bá fẹ ní lágélú 96.7 fm fẹlẹlẹ nìbàdàn
5: ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì mọ ta ní wìtì
6: ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ.
7: ìjọba àwarawa kì í sọ tó yẹ ká fọwọ́ dẹ ìbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò táà fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wà lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tán kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọbi tí a gbàṣẹ́ ìlú dé ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògbó èdè ọ̀fọ́mà àlesọ́fà lórí ètò títí wà lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágélú fm 96.7 kájọ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ayànnàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tiwa lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní lágélú fm 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
6: olórí nàìjíríà.
8: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
9: ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
10: kí ló ṣẹlẹ̀.
9: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì nǹkan ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
8: ní tòótọ́.
9: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
8: ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí cdk wà.
10: ìwọ ló tún jẹ́ cdk báyìí.
8: bẹ́ẹ̀ ni o cdk ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
8: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
9: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀n.
8: pẹ̀lú cdk ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download cdk lórí play store àti apple store.
11: ẹ pè cdk sórí 0707-454-3005.
12: cdk sanwó díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
13: ìgbà yín tán ó máa tún ọlá mi.
8: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. bẹ́ẹ̀ ló tún fi bí kọ́ṣà láìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wọ́n ló dé tó jọ́ọ̀bù ẹ̀. ìṣẹ̀tò ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà mú oṣù kẹwàá yìí láti abala àkókò tí ń báwí ní ìdáná làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá tùbá lẹ́lẹ́ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti lágélú fm ìwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ ti Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá. Ti lágẹ̀lú FM 96.7. Ó máa lágbára dòdì ní ìgbàlùgbà. Owó lẹ́tùn, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilẹ́gẹ̀lú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Òjò ti dẹ́mi bọ̀ ló fún ìtẹ̀lú Cashier. Nínú ẹgbẹ́ wọn ní ìkàlọ́ọ̀ yìí, èmi ló kàn láti dẹ̀mi lọ ní.

Sunday kan Salami Stadium. Adama Sangba. Pure jaga, pure jaga.

àwọn bá àgbà tó bá pàrọ̀nú rẹ̀ yìí. Ó ní nǹkan ṣe nínú ayé ẹ̀. Gbọ́ mi dáadáa, máa wá àyè láti dúró láàrin ọ̀pọ̀ èèyàn. Don't ever behave like a sadist. Ọba ń dájò kò ń bu gbogbo, wọ́n máa ronú bú. Ó ronú ẹ̀ tó sẹ̀ ọ́, ẹ̀ tó bínú sọ, ẹ̀ tí ò kí ọmọ, ẹ̀ tó lòun ní bẹ̀bẹ̀ ìfẹ́ mọ́, ẹ̀ tó lè kí lọ́kàn. Máa wà láwùjọ àwọn èèyàn kó múnú ara ẹ̀ dùn. Máa gbọ́ tó ọba ló lọ́tọ̀ ń pawó tó ṣe wàhálà tẹ́mi ẹ fẹ́ bọ́ kọ́kọ́ tẹ ara ẹ lọ́rùn náà o. Gbogbo ń tọ́ ọba mọ̀ pé o lè fi tọ́ ọlọ́run fi tẹ́rẹ ẹ lọ́rùn. Kò tí ò ní jẹ́ mẹ́rin ó tètè bọ́ ọjẹ́ máa jẹ́. Wàláì.

0: wà láwùjọ ọ̀pọ̀ èèyàn. Ọ̀rọ̀ kíní kejì kẹta tẹ́ bá jọ ń sọ inú rẹ̀ ó sì máa dùn ó sì máa kọ́gbọ́n ń bẹ̀. Mo rò bẹ́ titi mọ́ṣáláṣí dé.
1: Iná ṣàyà kún.
0: Ẹ ti ti jí màdé.
1: Alárẹ̀ mú mọ́ bẹ̀rẹ̀ mi dé.
0: Ẹ lọ dúpẹ́ tàná.
1: Olùwọ́ ti bẹ̀rẹ̀ mi dé.
0: Ọpẹ́ àṣeyọrí.
1: Ọjọ́

0: ṣe àfiṣẹ́.
1: 365 days ọdún kan.
0: Àwọn pẹ́ ká má tọ́ra.
1: Baálé ẹ̀ mọ́kọ́lá.
0: Mi sílẹ̀ nínú òjò.
1: Ọpọ́nù kan lánàá, ọ̀rẹ́ mi ni.
0: Ìsìnkú ọ̀gbẹ́lẹ̀ tó fún bá gbẹ, kò lè rọ́ mi mú.
1: Ọjọ́ tí mo ṣe record ńlá kan lẹ̀ yìí.
0: Gbogbo ẹgbẹ́ rẹ̀ pátá ni wọ́n ti là
2: wá. Wọ́n ti là wá ń ṣe.
0: Tẹ́jọ́ bá jòkó lálẹ́.
1: Ọ̀túnba Alao Akala, former governor for your state.
0: Láyé kò lè mú ṣe.
2: Ṣáì
0: wọ́n ni wọ́n ṣe yí oníwà
1: òṣù. Bàbá ní ń bá mi mú kẹ́sẹ̀rẹ̀ tí báyìí ti ń bá mi há fáwọn èèyàn ní Green Springs Hotel ní Ìbàdàn.
0: Àti ṣe ṣùgbọ́n owó tó dọ̀tí kò ṣòro fún wa láti.
1: Bàbá ni wọ́n wà ní deputy governor.
0: Kí ọgbọ́n lè mọ wọ́jọ́ lẹ̀ rẹ̀ ló fi ń ta tẹ́tẹ́.
1: Yínká Ayífẹ́lẹ́ a ní tax ẹ̀jọ́ náà pé iye báyìí ló gbọ́dọ̀ fi ilẹ̀.
0: Àwa bí lọ. Dìde mo fẹ́ bẹ̀rẹ̀ pátá ni wọ́n ti lọ.
1: Ìjọ kẹta tí Mufútà Abóúndẹ́ ti London dé.
0: Mo lálẹ́ ìgbé gbẹ́ ṣe
2: ọkàn. Láyé ìgbé gbà ṣe
0: tó bá mú ṣe jẹ.
1: Kò tí ì kó owó lọ ibì kankan ọ̀dọ̀ mi ló mórí lé o.
0: Bẹ́ẹ̀ ohun tí ó sọ mí dọ̀lẹ́.
1: Pan Starling ló ná fún mi ní Green Springs Hotel. Mo ṣe owó ọ̀hún kọjá gbogbo tá a ti ń gbà látàárọ̀ ǹjọ́ náà.
0: Owó ojẹ́ dìde kò wá mi lọ.
2: Dìde
0: mo fẹ́ bẹ̀rẹ̀
1: pa. Ìwé eléyìí ló bá tẹ wàá ṣẹ̀yìn ẹ ní máa lu ọjọ́ kan.
0: Ẹ̀dá bá jòkó lálẹ́ ìgbé gbẹ́ ṣe kankan.
1: Èmi kì í gbàgbé olóore o.
0: Ayé kò lè mú ṣe jẹ.
1: Bóyá mi náà ti ṣe dáadáa fún rí, òun ni ó sọyún tó ṣe fáwọn làwa ń sọ.
0: Kíṣá ni mi ò mọ̀ gbà èmi
1: náà. Ẹ ń ṣe mí lóore rèèyàn ṣe. Ẹ ń ṣe mí bí ó sì rèèyàn ṣe. Ẹbí gbá ta bá fi wí kà láìsan furu wọn.
0: Èmi náà fẹ́ràn private jet. Dasa Adedọ́bù máa yọ ọ́sì. Ọmọ ṣẹṣẹ ṣẹṣẹ
1: ni. Mo gbàgbọ́ báyìí pé ibi Abóúndẹ́ báwo ẹ̀yọ́ máa sùn ni.
0: Dasa
1: wàhálà tà náà ẹ pọ̀ jù.

ààrẹ amúlùdùn gbogbo mọ́kọ́lá ló ń kí o ẹ ń gbọ́dọ̀ sanwó mọ́ gbogbo ṣọ́ọ̀bù tí mo bá wọ̀ mọ́kọ́lá báyìí o kẹ́ ẹ tuntun gbọ́ lẹ́lẹ́kejì o ọ̀rẹ́ bá ti ń ta fóònù ní nàkásẹ̀ tó wù mí ni ẹ̀kọ́ rìsíìtì fún mi ààrẹ amúlùdùn ló ń sọ̀rọ̀ ẹ lọ́ bá

0: ede wa o le jora
1: Nigeria.
0: Yes
1: Nigeria nbo la nlo
0: awe wa ti mo se to ge
1: o se lu Nigeria o olori Nigeria ibi ta ba nko
0: awada ti mo se lori eto yi loni o to ge kakan ba ninu je
1: Nigeria
0: mo de ni gbagbo pe be ni o ma ba gbogbo en ba je ojulu omo Nigeria ninu je
1: o se lu Nigeria olori Nigeria ibi te ba nko
0: le soro bakan na ede wa o le jora
1: omo Nigeria
0: iwo so wa o le jora o awon eya kan agbada ni won ma wo
1: Nigeria ibi te ba nko wa re
0: awon eya kan lawa ni la fi da won mo
1: omo Nigeria omo Nigeria
0: awon eya kan osugbo la fi da won mo
1: selu Nigeria
0: ohun kankan o ni jora won ede kankan o se le jora won fun legbe ara wa lasan ife sibadan ede wa ojora wa shine sobo ma so ede ojora won eru wa mi se oyo ede na o tun jora won ondo se akure ede ojora won eko to te je gbogbo olu everybody
1: Republic of Nigeria.
0: Eda omo Eko mo yato se de mi.
1: Gbogbo wa n jo awa
0: n jo. Olorun lo da wa lede ru o. Ni ojo kini ana ta fe ko le kan.
1: Nigeria.
0: E a ma ri mi fe ni ede yin o se ni yira yin mo.
1: Fun wa ni igbeyin.
0: Baba di pe ka lu kun fora awon leti. A jo so pe bo ni nkan titi n so pe wa you fine thank you n bo lo nlo mo n bo ta lo nki mo nki lagbaja ni. Mo Olorun dele ru tan. Nto wu lana na lo wi o. Oba ro pe nbu ni o san for dida. Ba ti o gbon tin so. To ba ri be. Eya kan kan ojora won.
1: Iya du ko je seyin.
0: Iro ta gbo lana se ni bayan ninu je o.
1: Nigeria si tun bi e.
0: Ẹyin aláṣẹ tẹ wà ní ìgbọ̀njẹ̀.
1: Mo ti tu wa lọ́rùn ìfilẹ̀ àwa tún fi ìyà jẹra wa.
0: Ẹ ti ń jókòó àpérò.
1: Ara wa ju wo ṣe nǹkan
0: èrò ẹ̀. À ń lọ rèé sáàfù ní Kàfàǹchà lọ Kaduna Kano.
1: Èèyà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fara.
0: À ń tèkó lọ sí Bẹ́ndẹ̀.
1: Àtúndé wẹ̀yà.
0: À ń ti lọ́kọjà wá sọ̀yọ̀.
1: Ọmọ Nàìjíríà.
0: Gbogbo ewu tí mẹ́mẹ́ náà là ń rí yìí o.
1: Olórí Nàìjíríà ìbílẹ̀ bá.
0: Àwọn tó gbé kalẹ̀ ń gbà náà. Ìṣọ̀kan ni a gbé kalẹ̀ fún. One Nation.
1: Ó fi gbà wá ní.
0: Pípẹ́.
1: Ìyá ń jẹ́ wá ní.
0: Mi ò bá lè lọ Yíbò lọ rèé sáàfù kọ́ lọ ṣàgùnbánirọ̀.
1: Ẹni kọ́ ṣe parí mọ orí ṣẹ́ṣe.
0: Yíbò lè wá sí.
1: Bí ó bá fi sọmọ.
0: Ọ̀yọ́ kọ́ wá ṣàgùnbánirọ̀. Hausa le wá sí Èkó ó ṣàgùnbánirọ̀.
1: Owó epo ní Nàìjíríà.
0: Láti lè fi ìfẹ́ hàn láàrin ara wa.
1: Ènìyàn ń lékún.
0: Ṣé ìfẹ́ yẹn wá wà ń bẹ báyìí?
1: Bọ́lá Àdìdé, ìyá ń jẹ mẹ́ẹ̀kún.
0: Nígbà tí àwọn ọmọ tá àti ìmọ̀ye wọn.
1: Ìyàwó kẹ́dùn.
0: Òdìdí bọ́ọ̀sì méjì.
1: Ọlọ́run máa ń díje wò
0: wá. Láti dà wọn lọ́nà.
1: Ọmọ Nàìjíríà.
0: Tí wọ́n wà wọn lọ gbọ́ ẹ̀mà tí ìdìbà ti ń sọ̀rọ̀ yìí. Àyẹ̀wò làwọn òbí wà báyìí o.
1: Òṣèlú Nàìjíríà.
0: Kódà òbí tó máa rò sí ń bẹ̀ ẹ̀kọ́ yẹ kó gbádùn rárá. Àwọn ti ń dá sétò látàárọ̀ àwọn òbí mi ń bu ẹkún ni.
1: Àwọn káṣẹ̀lú kò mọ ọdún mìíràn.
0: Kẹ́ni ká ti pè yìí.
1: Ìtò wọn ṣe ni kò máa bára mu.
0: Èmi níjó ní nítorí eré ṣẹlẹ̀ tọ́lọ̀ ń jẹ́ aṣọ́rere lẹ́yìn ẹ̀.
1: Ológun wọn.
0: Tí wọ́n ṣe àwọn ọmọ náà láwárí. yóò gbìyànjú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Sọ́dìbà tábẹ́rí rí jẹ́rí ìrọ̀lẹ́.
0: Àti ìgbìyànjú ìjọba àpapọ̀.
1: Gànà lọ́jọ́ sí. Sára ó tó dẹ̀ wá
0: o. Ọmọ náà wọ́n di rírí. Ìwọ̀n Ọlọ́run a tún bẹ̀ ọ́.
1: Ó pọ̀jù o.
0: Àbẹ̀ ọ́.
1: Ọlọ́run fún ọba wa dárí.
0: Àbẹ̀ ọ́.
1: Lẹ́yìn àlà òwúsàtì.
0: Tábà tún máa gbọ́rọ̀ yìí lọ́la.
1: Bọ́wá o.
0: Ọlọ́run já gbọ́ pé wọ́n ti rí à. Sẹ̀lẹ̀ tí ó sẹlẹ̀ tí wọ́n fi di rírí jẹ́ ọ̀sẹ̀lẹ̀ Ọlọ́run.
1: Nàìjíríà, ọmọ Nàìjíríà.
0: Ọ̀gá o. Ọmọ ẹgbẹ́ mi mo wà ní gbọ̀njà láṣẹ o.
1: Olórí Nàìjíríà.
0: Àtẹ tí wọ́n pa ń gba agùnbánirọ̀. Ṣé àkọ́ ọmọ ṣàgùnbánirọ̀ rẹ̀ níbi tó bá tójú bá kára wọn o. Bí ọba wọ o. Nínú ẹ̀rù jẹjẹ.
1: Bá
0: ní ẹgbọ́n mi ẹlòmíì lọ sí kíní tẹ́ńdó.
1: First Nigeria
0: price. Kálukú lọ rí ìrìn ni pé ibi tí ń ti máa rọ́ màá mi ni ẹ bá ń fọ́ màá mi sí.
1: Ọba fẹ́ mi àwọn.
0: Bẹ́ẹ̀ bá gbà bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
1: Ọmọ ẹ̀bùn yẹn la kò ṣèlú àbá
0: kẹ́nẹ́. Yẹn bá sọ pé nìkan kú. Táàsì mi tó kú.
1: Pẹ́ẹ́lú àmọ́ sí pẹ̀lú.
0: Díẹ̀ báyìí ni màá dùn yàn mọ́. Ọmọ tẹ́ni ẹni tó tún súnmọ́ yàn bá kú. Bẹ́ẹ̀ tó fi gbọ́n sọ̀gìrì ní ìdùnnú.
1: Àbójú ẹ̀yìn ló.
0: Ìrọ̀bá ni ṣàwárí àwọn ọmọ òun. Àbẹ̀yọ ni bàbá.
1: Àtàwọn tó kù.
0: Wọ́n náà lálọ pépé. Tàlá àtúnkẹ́pẹ́. Tàlá àtúnkẹ́pẹ́.

0: 09123703
1: orí àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn
2: bọ́nà ní ẹjí kò ṣe
1: pé agbélé ayé ṣe
2: 09123708675
1: bóyá kájọ gbé
3: bóyá o
4: kájọ ara jẹ
2: ẹ mà ń lẹ́sà
4: ẹ mà tó jẹ ọkọ wa jẹ ìṣẹ́ ọgbọ́n yóò ní díbàjẹ́
2: o àmì o àmì
4: ṣùgbọ́n yín òye yín bá ọmọ pọ̀ sí ni
2: àmì
4: orúkọ lọ́wọ́ aláyé
2: àmì
4: màrán yín gan tẹ mú wà ní tó ń gbé mi lọ́kàn tí mo fi pẹ̀ èmi ni pásítọ̀ adékúnlé adéàgbò láti muslim ẹjọ́ yẹ wá ni pé ká jẹ́ kí kálukú ọmọ rán ọmọ tí wọ́n bá tí wọ́n bá ti lè káàtó ẹ̀ pátápátá báyìí tí wọ́n jẹ́ kí ọmọ kọ̀ọ̀kan ọmọ sáàbù ní séètì tiẹ̀ kí wọ́n bá máa lọ sí ọ̀nà jíjẹ́ eré mọ́ nígbà téèyàn sọ mánu ni ọlọ́mọjọ mọ ọwọ́ sọ́nù àrídúnú lọlọ́run ṣe wọ́n fún wa òun sì mà tún jẹ́ fún wa ẹ kú làkàrí àlàjì
2: làkàrí
4: yóò ní bàjẹ́ o
2: ẹ ṣeun
4: gbogbo ayé mà.

0: Hello.
1: Hello.
0: Ndema.
1: Ẹkú ètò alájì.
0: Ẹ jẹun gbọ́ yín.
1: Ó dára fún inú kan Jésù.
0: Àmì.
1: Àyẹ̀fẹ́ lábí sí ní sọ̀rọ̀ láti mọ́níyà. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn gan ni torí nínú àwọn tó lọ ní ìlú tó kọjá ní ẹbí yìí náà ni akọ ẹbí tó gbé mọ̀ mi lọ. Àwọn ṣe ni mo ń tọ ara. Títí dájú tó lórí ní oṣù. Lọ́wọ́ kò mọ̀ yẹn lórí o. Kódún kálukú ọmọ sáfù ní tó tiẹ̀.
0: Ẹ ṣeun, ẹ ṣeun.
2: Make me meet Nigeria.
0: Hello.
3: Hello, sir.
0: Hello, Baba.
3: Ọmọ Babalaji, Ajibola, Ademola, Okiri láti ilé Yorùbá.
0: Ẹ sọ̀rọ̀.
3: Ẹ̀rí pọ́pọ̀ sí ọmọ kíni o, ẹ̀kúṣẹ́ sá o.
0: Olúwa ṣeun.
3: Ẹ̀ma mọ̀ ṣe o.
0: Olúwa ṣeun.
3: Àṣẹ lọ́wọ́ lọ, ó ti mọ̀ ṣe kò mọ̀ ṣe ọmọ kò ní jẹ́kun yín.
0: Àmì.
3: Ẹ̀rí pọ́pọ̀ sí ìjọba fi dálẹ̀ ni pé wọn àkọ́ṣọ́ra ìyára wọn kí yíbo dapọ̀ mọ́ Haúsá kí ṣùgbọ́n kí nẹ́tíwá defeated. Because of ilà yìí lo gbogbo wọn tó ń rúlábàlù tó ń ṣẹlẹ̀ ní country báyìí. So ẹnìkan ti ẹwà tọmọ ẹ lọ serve ní north ìgbà tí nǹkan lé kókó kókó yẹn ni. Unfortunately alẹ́ ló gbéra tó bẹ́ẹ̀ òbí ẹ̀ bẹ́ẹ̀ sí ni pé ìgbà tó yá ọmọ sùn lọ tó bá dẹ̀ ti pe nọ́mbà yẹn tó bá ti ró ró ró ró ajáwọ̀ Haúsá ajáwọ̀ kíní Haúsá bẹ̀ sí ni sọ̀rọ̀ kò sí ní tó dùn yẹn òṣèlú ẹ̀sìn mọ́ oṣù gbá tó ṣe ń bá ìṣàgírí ìtọ́ máa tó 10 times. Unfortunately around 4 ló kàn tún ní táwọn ẹtí wá jókòó tì í gbọ́ ara ló ti dá wà lálẹ́ ẹtí á tún pe nọ́mbà yìí àwọn bá gbé nọ́mbà pé à mọ́mì mo sùn lọ ni ó sùn nínú mọ́tò ni
0: ọlọ́run
3: ó ti pa mọ́mì ẹ̀dàn lóka ní tòsí kò ní rí bẹ́ẹ̀ tó ẹnu pé òkè ogun kó sáàfì lókè ogun èkó kó sáàfì lẹ́kọ̀ọ́ gbogbo yóò rọrùn bẹ́ẹ̀ tó wá tó ní mọ́tò wọn wọ̀ lọ Abuja nǹkan ìṣẹ̀lẹ̀ wọn kú lọ́nà yẹn ó dẹ́rù bẹ́ẹ̀ fẹ́ bọ̀dí o.
0: Ẹ ṣeun.
3: Àní gbọ́mọ ni wọn Bọ́lájí Ajímọ́lá Ademola Okiri láti ilé.

0: ṣe ohun àgbà òye.
1: Ẹ máa ṣeun.
0: Ẹ pẹ́ fún wa o.
1: Àmì.
0: Ọ̀jọ̀gbọ́n Ọlánìyàn Ọbásá ló sọ̀rọ̀ láti Sanyé Ìbàdàn.
1: Ẹ ṣeun.
0: Ẹ mọ̀ ìgbà tí mo ti ń bá yín bọ̀. Títí tí dáyé oró sí àti oríṣiríṣi ètò tẹ́ ẹ ṣe.
1: Ẹ ṣeun, ẹ ṣeun.
0: So suggestion ṣe mú wá yẹn ṣe very good suggestion. Òun náà ni mo gbà yí pé kí gbogbo ọmọ Nàìjíríà ká fara mọ́. Tí wọ́n bá pè lè council NYSC yẹn. Any state tó ní kálukú bá bí lọ́sùn kó máa sáàpù bẹ́ẹ̀. Ní ìsìn báyìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn ọmọ tí mo tán lọ sáàpù tí mo release. But gẹ́gẹ́ bí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, èyí tó kù tó fẹ́ jáde gan mi ò lè ṣiṣẹ́ lọ síbi kankan tó lè kó lọ sáàpù.
1: Gẹ́gẹ́ bí èrò tí ń sà.
0: Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí èrò tí ń sà.
1: Ẹ ṣeun.

0: oníbàárà Golden Chance Lotto ẹkú àbúrò ti wà lórí kórè ní lẹ́sẹ̀ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings o ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀ Golden Chance Lotto kẹ́tì láti so oníbàárà dọlọ́rọ̀ Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá wàrà ń sẹ́sà ni winnings ìdí rèé ti iléeṣẹ́ Golden Chance Lotto lè jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́
1: ẹ̀.
0: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.

0: ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa ẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ

0: wa ko e bo se le di ogbon tarigi agbon safefe o ya tete. Fọ́ọ̀mù ti ẹ lónìí ní Flash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
1: 0807-112-4000 0807-112-4000.
0: Flash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: kódà gan lórí nǹkan tẹ sí nílẹ̀ lẹ́nubọ̀dé lọ fún ọlọ́run ìyá sì fún ọmọ o. Báwo ni a ti jẹ́ gbogbo nǹkan téèyàn fi gbogbo nǹkan ṣe? Wọ́n ní nǹkan téèyàn rí ó bẹ́tà nǹkan téèyàn ò rí. Gbogbo àwọn tí ò rí nǹkan yẹn ọlọ́run padà jẹ́ kí wọ́n rí lágbára ọlọ́run o. Ìmọ̀ràn yìí náà ni gbogbo yẹn dúró lórí o. Kóńkálùkù kó dáṣọ ara ẹ̀ kó gbé sọ́rùn ló dá o. Ẹ̀tùrí èdè wọn ò kú jọra wọn náà tẹ́lẹ̀. Ìṣe sí wọn ò sì jọra wa. À ń pírátíìsì ẹ̀ sílẹ̀ náà ni ìgbà onímọ̀ kú ò ní kú. Ẹ̀bẹ̀ kó sàjẹ́ lọ́rùn ni àfogun àfọ́tẹ̀. Àwọn tí a ṣàánú wa tí nǹkan yàá fi dé dẹ́kun náà ọlọ́run bá wa darí wọn sí dáadáa lágbára ọlọ́run. Ẹ̀yin tẹ́ sí mú láàká yìí náà wá kò ní bàjẹ́ lágbára ọlọ́run o. Àníkàfí náà ni kò ní bàjẹ́ ilé iṣẹ́ tẹ wà iná ò ní bàjẹ́ lágbára ọlọ́run o.
1: Ẹ ṣeun.

0: Ìbánu sọ̀rọ̀ sókè dáadáa.
1: Bàbá dáadáa, ó tẹ́mi fẹ́ sọ ń bẹ̀, ó ní wípé tíjọba àpapọ̀ tí wọ́n foríkorí àtijọba stéètì, kò sí nọ́mbà ọ̀pọ̀ àwọn ọmọ yìí tó kọjá agbára wọn láti máa fi pléènì gbé wọn. Ṣé bí wọ́n fẹ́ tírílíọ̀nù bílíọ̀nù nípa wípé wọ́n ráyàn lọ sí Jerusalem àti Mecca? Kí ló ṣe kí ẹ̀mí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ yìí tí ò wá jọ wọn lójú? Ṣé wọ́n sì nífẹ̀ẹ́? Wọ́n nífẹ̀ẹ́ wa báyìí. Ṣé wọ́n bá nífẹ̀ẹ́ wa kò yẹ kó jẹ́ pé nígbà tí nǹkan bá kàn wọ́n, o nìkan ni wọ́n ó dára gbà kí wọ́n wá nǹkan yẹn o. Kí wọ́n nífẹ̀ẹ́ wa, wọ́n ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù rárá. Ṣé wọ́n bá nífẹ̀ẹ́ mẹ̀kúnnù?
0: Mi ò já yín o, nọ́mbà yẹn lórí fún ẹ o. Ẹ bá láǹfààní àti pè padà, ẹ pè. Ẹ ṣe tẹ̀ dá sí tu ẹ lọ́wọ́.
2: Ẹ kú ètò Alhaji Edward.
0: Ẹ lẹ́rù ta ni o.
2: Àkójú máa sọ́kọ rẹ̀, Alhaji ẹ máa kírun láti ayé wọlé mi. Ní bí ọ̀sẹ̀ mẹ́ta ló máa mi lọ, ó gbéra ní Zamunda lago mẹ́fà. Wọ́n ti gbéra lago mẹ́fà ọjọ́ kejì. Àmọ́ kékeré ẹ worú ìhun yẹn tíjọba ń fún àwọn èèyàn, àwọn ọmọ yẹn. Àbátẹ fún agbára ọlọ́run ìyá tí ọmọ rẹ̀ ọlọ́wọ́ ṣe rí agbára ọlọ́wọ́ bá ọlọ́wọ́ ni kó sọ wọn ní wọ́n tó ọmọ yẹn lẹ́wọ̀
0: ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀
2: àbájí ọmọ tẹ́ran láàrín táìwò
0: ẹ̀ṣẹ̀
2: ẹ̀kú ètò.

0: Hello.
1: So, we should get a good idea.

0: lẹ́yàwá.
1: Lónìí tí ìyìn lórúkọ Jésù.
0: Àmì o.
1: Ọ̀pọ̀ Ọlọ́run fún yín lórúkọ Jésù yóò máa lékún ni.
0: Àmì Èlúmàrè.
1: Wọ́n rántí bí ọdún mẹ́rin sẹ́yìn ní ọdún márùn-ún sẹ́yìn nísìn. Bí ọmọ ọmọ mi fẹ́ lọ sáfù. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ní títí. Wọ́n ní àfikún kọ́kọ́ lọ ṣe ọ̀sẹ̀ mẹ́ta yẹn ná ní Akwa Ibom. Ṣé mọ̀ ní ìsìn báyìí ṣé níbi tí ọ̀rọ̀ Nàìjíríà dé dúró tí ààbò dé dúró yìí ṣó yẹ kó máa fi àwọn ọmọ sílẹ̀ ọmọ ọlọ́mọ tí ìyá gbé ìyàló táwọn àwọn òbí wọn jìyà lórí wọn kó tó kàwé yọrí kó wá lọ fi wọn sílẹ̀ kó wá máa lọ wọ ọkọ̀ gbanú gbogbanú kìkìnní ní gbogbo tí gbogbo nǹkan wà níbi tí gbogbo nǹkan déjú lórílẹ̀-èdè ṣẹ́rí ọmọ àwọn fẹ́ mú wá yẹn ọlọ́run ò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ó bẹ́tà kí wọ́n jẹ́ kó ní kálùkù ọmọ níwọ̀n ọmọ mi kan àbíkẹ́yìn mi tó ṣẹ̀ṣẹ̀ parí nísìn mo ti sọ tí wọn ò bá tó bá ti jẹ́ pé wọn ò lè jẹ́ kó tí wọn bá ti lè fààyè sílẹ̀ kó dúró tó sì kó fi ìdílé lẹ̀ irú wọ́n náà náà ń kà tí wọ́n ṣe gbogbo ẹ̀kan sáfù mọ́ níbi àmọ́ ṣe tí wọn ò lè ṣe gidi ṣe yìí.
0: Àgbọ̀dọ̀ rúbàmù
1: ọmọ ọmọ jí ṣe gbogbo wa láti kó wá jíjúmọ́ rí kó wá sọmọ nùbí òkò bẹ́yẹn wọ́n dẹ̀ fi wọ́n sílẹ̀ ní ṣéèsì wọn. Gbòmìnira lánàá yáyọ̀ lánàá ẹ̀wù tó tún ṣẹlẹ̀ lánàá yẹn náà.
0: Ẹ ṣeun.
1: Ìdílé tí gbogbo yẹn ti ṣẹlẹ̀ yáyọ̀ owó náà fẹ́ yọ̀ jáde ní.
0: Àdúrà ni ká sá máa ṣe.
1: À ń gbà náà nìkan náà tó ń gbà.
0: Ẹ sì ń gbọ́ n gbọ́ náà ni bí adédọ̀gà ń bọ̀ ni o.
1: Àbáwọ̀ aṣàwárí àwọn ènìyàn á kó wọn jáde.
0: Ẹ ṣeun.

+234 81424 91006 +234 81424

0: 91006 ẹ pẹ̀ sórí nọ́mbà ọ̀hún láti ilẹ̀ òkèrè náà táǹfààní ẹ̀ bá wa. Hello. Hello.
1: Ìwé burú afájá.
0: Ẹ ra sá.
1: Àlọ́ àṣejù bàbá ojú. Ayé fẹ́ tiẹ̀ wọ̀ náà Adẹ̀ máa gbà tiẹ̀ náà.
0: Àmì.
1: Òtúgbà tó jú máa tiẹ̀. Ìfi ọpọlọ tọ́lọ́hún fún ẹ. Ọlọ́run ní gbà.
0: Àmì.
1: Ẹ má gbàgbé àkàrà ogun náà, ẹ má gbé wá sórí odò yóò gbà.
2: Kílẹ̀ wí.
1: Ó má jẹ orosí mi náà.
0: Kílẹ̀ wí sọ.
1: Ǹjẹ́ rí mi gbọ́ sà? Ẹ ló sà?
0: Mo ń gbọ́ yín dáadáa.
1: Omi sọ ń kilẹ̀ wà ní Samuel ibi tó yẹ ọmọ ìyá.
0: Ẹ ṣeun.
1: Mo ní àkàrà oògùn, ó jẹ́ máa bá wa gbo wá sórí odò yóò gbà náà.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ẹgbẹ́ ọdún ní sinmi. Bẹ́ẹ̀ kí ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà. Ọlọ́run nìkan.
0: Hello. Bàbá. Ẹ wà lójú òpó yògbó yín dáadáa ń bí yìí. Bàbá ibi tó yẹ. Ọ̀la. Bẹ́ẹ̀ bá ìwọlé padà dádì.

0: àbágbóògẹ ní dáàmú ọ̀làdé adébáyọ̀ ìyá láre dùn eléyìí ò wá ga jù báyìí.
1: mo lẹ ti ń pè é.
0: àbí abọ́mọ̀ kọ̀rọ̀ mọ̀ mà bá má rí wá ní ogúnmọ̀dé ọlọ́mọ̀ láàánú wa bàbá wa dá. àwọn ọmọ ìpadà tómi ojú mo fi ń pè àbágbóògẹ. orúkọ ọmọ mi ò jáde ni wọ́n jọ ń lọ ni. lágbo mi wọn jọ ń lọ ni tí mo tún bínú pé kí lóye tó kọ ọmọ yìí ò jáde. ẹkú ètò ìyálà rẹ dùn ni ọlọrun ó ṣèwọ rírí.
1: orúkọ ọmọ yìí ò jáde ni wọn àbájọ lọ ni.
2: kìrakìta
1: ẹ̀lọ́.
0: bàbá tí wọ́n ń sọ wípé wọ́n ní wọ́n ń sọ pé.

0: láti gba ìpè ọkàn yìí tán àpòlọ ọjà nígbà fáìn lè
1: lọ́wọ́
0: lọ́wọ́ ẹ̀lọ́.
1: Alhaji Gbeja ọlọ́run wa pẹ̀lú ẹ̀
0: Alhaji
1: Dunla ni Oyekanmi lòun fi ọ
0: ọlọ́run
1: wa pẹ̀lú ẹkúnṣẹ́ ìlú
0: ẹ̀ṣà
1: ti yìí o ìgbọ̀n adẹ́mọ̀ ẹ̀dẹ́dẹ́ ni kó tèlè bá fọwọ́ sí o wọ́n lè jara mọ́ wíwá àwọn ọmọ yìí o wọ́n jọ nítorí tọ́lọ́run láti bẹ̀ wọ́n o wọ́n lo kẹ́sí ẹrú pé tàbí wọ́n àlúwo tètè lò láti wá wọn àwọn ọmọ ẹ̀fọ́ tó jẹ́jẹ́ ọmọ ẹ̀yẹ kẹrin wọ́n gbọ́dọ̀ wá wọn nínú ọlọ́jẹ̀ tí wọ́n rí wọn ọlọ́wọ́ pẹ̀lú wọn o kàlùkù àwọn ìjọba àmọ́ ń tẹ́ǹkì o ọmọ tó wọ kẹ́kọ̀ọ́ òsì lẹ́ o ọlọ́jẹ̀ tí o ìmọ̀ràn yín dáwọ́ ọlọ́wọ́ pẹ̀lú wọn o
0: ẹ̀ṣẹ̀
1: ránkì gbogbo dé
0: àjọ
1: ránì ìtàn.

0: arákùnrin jọ̀wọ́ fún mi lómi tútù kan òrùgbẹ́ ń gbẹ mí.
1: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
0: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
2: Omi yóò lọ ta o.
1: Nígbà tí òrùbẹ́ bá gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn ládùúgbò nínú ilé lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 090-351-04468 tàbí 0809-510143. Láì sí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
3: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wà láò nípẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama àbí òfẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ ní àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
4: Ìlera lọ́rọ̀.
5: Àlàáfíà tayo.
6: Tugas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Tugas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbèpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ ń kọ sára sí wọn. Iléeṣẹ́ Tugas tó ti bá àwọn òjì ń ṣiṣẹ́ fàkọjẹ yìí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Tugas Multidynamic Concepts. Kà sí ara ẹ̀wò gbogbo ìwọ́ fàkọjẹ yìí ń dà láàmú. Tugas Aba padà ni ó béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Tugas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Tugas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti lò ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dùn pọ̀. Iléeṣẹ́ Tugas tẹ fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọ kú. Àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa. Iléeṣẹ́ Tugas Multidynamic Concept fún Akala Express, Blanco Bus Stop, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ pè wá ní iléeṣẹ́ Tugas sórí 090-3294-9024. Iléeṣẹ́ Tugas ló ní àníkàn ìsàn lùgbà. Gbogbo tí ń sọ yẹ agbá.

0: láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ. Nìkànnì Lágelú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
1: Ẹ bá àwọn gbọ́dọ̀ yí gbẹ.
2: Jàǹgbàlà jìbúrí jìbúrí jìbú jàǹgbàlà.
0: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé, àwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè, àdéròǹkẹ́ Ògúnlẹ̀yẹ, tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
3: Lágbàláyà àgbà
0: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba
0: lórí ọ̀rọ̀ òṣèlú.
1: Ó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè ìgájọ́ òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
2: Àlejò àfọ́tọ̀sẹ́yìn ni ọ̀nàrẹ́bù Akí Alábí, ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Làbújá tó ń ṣojú ẹkùn ìdìbò ẹgbẹ́ Down Nara, Chairman House Committee on Works.
1: Bọ́ọ̀ wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè ìgájọ́ òkè ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: bí wọn bá ń sọrọ pé èèyàn là ó lu nínú ayé bí wọn bá ń sọrọ wípé èèyàn rí tajé ṣe ọpọlọpọ èèyàn ni wọn máa ń rò wípé èèyàn tẹǹdì ni bẹẹ ló sì jẹ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan ni eyín kàn nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mọ wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kí ni ìgbà bá ń darúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí.
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní rárá pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálélórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa rò pé báwo ni àwọn tó make ẹ ṣe make ẹ.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rú fẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndógójì ṣé náà ni ti ilé iṣẹ́ Essence Global.
1: eléyìí ò kì í ṣe sógúndógójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ eléyìí tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sógúndógójì rárá.
0: bó o wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé ilé iṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòwò ní tó yàtọ̀ sí sógúndógójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà là ń wà fún nílé iṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation eléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing ni eléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndógójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: yín. rárá o eléyìí ò kì í ṣe sógúndógójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that show selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. and we are launching in the city of Ibadan, that is why we come on here today.
0: so is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before, but this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir?
1: 09075101004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n lè yìí kì í ṣe sógúndógójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà bẹ́ẹ̀ èèyàn méjì wá kó tó di wípé wọn náà ó jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà ò lè máa fún èèyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004 09075 10 10 04

amòye fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú NDC ìyàn Peter Obi òun ló ti fèsì lé bí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti lọ rí ìfìkélé òfin gbé lára àwọn olùtẹ̀lé rẹ̀ ìyẹn àwọn obedient movement nílùú nípínlẹ̀ Akwa-Ibom. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti gbé ìgbésẹ̀ akin láti mú àdínkù débá owó tí àwọn èèyàn fi ń wọkọ̀ ní ìpínlẹ̀ náà pẹ̀lú 50% tí wọ́n sì tari àwọn ọkọ̀ bọ́ọ̀sì eléyìí ti ń lo afẹ́fẹ́ gáàsì tó bí 15 sóde fún àwọn èèyàn láti máa wọ̀. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn nǹkan jagun tí wọ́n lò ní orílẹ̀-èdè náà ló ti wálẹ̀ jọjọ pẹ̀lú bí wọ́n ti ní ogun tí wọ́n ń jà pẹ̀lú ilẹ̀ Iran náà ló sì ń tẹ̀ sọ́wọ́ wájú. Lágbọ̀n ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde wípé wọ́n ti fi wá sí ìsọ̀rí ha nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí àjọ FIFA gbé kalẹ̀ fún ọdún 2026 fún àwọn ọ̀dọ́ langba tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ọdún 15. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Amòye fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi òun náà ló ti fèsì sí bí wọ́n ṣe fi kélé òfin gbé lára àwọn olùtẹ̀lé rẹ̀ yẹn obedient movement ní ìpínlẹ̀ Akwa-Ibom lọ́jọ́bọ̀ Thursday. Ọ̀rọ̀ yìí lórí bẹ́ẹ̀ lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá àgbọ̀n ti ìpínlẹ̀ Akwa-Ibom tí wọ́n ti fi kélé òfin bí ẹni tí í ṣe adarí OK movement ní ìpínlẹ̀ náà Elijah Noah nílùú Uyo. Obi nígbà tí ń fèsì sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà lórí ìtàkùn X rẹ̀ ní kùtù àìròní níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni òní túmọ̀ sí nǹkan kan lọ títí bí ọba jẹ́ pé àwọn èèyàn òun náà ni wọn ò ní láǹfààní láti fi èròǹgbà wọn hàn bó ti tó àti bó ti yẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀kan lára àwọn àjálù ńlá eléyìí tó dé bá agbègbè wa òun náà ni bó ti jẹ́ wípé àwọn èèyàn eléyìí tí wọ́n ń ṣàpèjúwe ara wọn gẹ́gẹ́ bí ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ mọ fún àwọn èèyàn ní okùn lọ́rùn láti mọ̀ jẹ́ kí wọ́n ṣe bó ti tó àti bó ti yẹ lẹ́yìn tí wọ́n ti dé orí àpèrè. Ẹni tí í ṣe alága àjọ eléyìí tí ń gbógun ti ìwà ọ̀daràn eléyìí tó ní ṣe pẹ̀lú owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ yìí EFCC Ọlá Olúkóyèdè òun ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé 60% péré òun náà ni ìjọba ilẹ̀ yìí lè mọ rí gbà padà nínú àwọn owó eléyìí tí àwọn èèyàn bá ti jí kùnà mọ́ ìjọba lára. Olúkóyèdè òun náà ló fi ọ̀rọ̀ yìí léde níbi ètò ìmọ̀ọ́ṣe ìfilọ́lẹ̀ ọ́fíìsì àjọ EFCC nílùú Ọká eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Anambra. Àjọ eléyìí tí ń gbógun ti ìwà àbàjẹ́ ọ̀hún ni ọ̀gá wọn fi òtẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀nà kan gbòógì eléyìí tí a lè fi ṣe àṣeyọrí òun náà ni mímọ pa gidina kí àwọn èèyàn kan mọ̀ ja orílẹ̀-èdè Nàìjíríà nílé dípò ká mọ̀ wọ́nà láti gbà tí a bá ti jẹ́kọ̀ padà. Ẹ̀wẹ̀ ó ti wá rọ omilẹ̀ǹgbẹ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti mọ̀ káàárẹ̀ nínú mímọ̀ tú irúfẹ́ àwọn èèyàn eléyìí tí wọ́n ti fẹ́ wu àjẹbánu náà kan mọ̀ tú wọn fún àjọ EFCC pàápàá jùlọ ní ìpínlẹ̀ Anambra láti jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ náà kó túnbọ̀ rú gọ́gọ́ sí i. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti mọ mú àdínkù débá owó tí àwọn èèyàn fi ń wọkọ̀ ní ìpínlẹ̀ náà pẹ̀lú 50% látàrí bí wọ́n ti bẹ̀rẹ̀ sinimá fún àwọn ọkọ̀ bọ́ọ̀sì ti ń lo afẹ́fẹ́ gáàsì sí òde láti jẹ́ kí owó ọkọ̀ kó túbọ̀ mọ̀ wálẹ̀. Gómìnà bí ọdún Òyìnbàjì ẹni tí ó kópa nínú ètò náà pẹ̀lú ẹni tí í ṣe adarí ilé-ìgbìmọ̀ asòfin àgbà asòfin Ọ̀pẹyẹmí Bámidélé níbi ayẹyẹ mímọ kó àwọn ọkọ̀ mú jáde nínú ọgbà àjọ eléyìí tó rí sí ìrìnà ojú pópó ní ìlú Àdó-Èkìtì níbẹ̀ náà ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé èyí iná níjọba ṣe láti mú àdínkù débá ìnira àwọn omilẹ̀ǹgbẹ̀ ọmọ ìpínlẹ̀ náà. Gómìnà Òyìnbàjì ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn taari ọkọ̀ náà sóde láti jẹ́ kó wà ní ìbámu pẹ̀lú ayẹyẹ ìgbòmìnira orílẹ̀-èdè Nàìjíríà àti ayẹyẹ 30 ọdún eléyìí tí ìpínlẹ̀ ọ̀hún tó ti wà.
o te siwaju ni oro re bi pe gbogbo ilana na lo wa ni ibamu pelu afojusun isakoso are Bola Ahmed Tinubu ewe o fi kun oro re bi pe ipile na ni lo ti bere sinimo amu atiku pe ba wo ti awon eyan fi woko ni ipile na pelu ida mokan deni ogota pelu bo ti tari awon boss bogini ile ti lu afefe gas to bi medogun sode ni ipile na Agbarijọpọ ọmọ lẹyin Kristi nile yi yen Christian Association of Nigeria CAN eni won ti ro ijọba apapọ nile yi lati ri daju wi pe won mu ni okokodun iyun mi mo mu adeku de ba owo nti enu nje ati irina ni oju popo to fi mo eka agbara lorilede Nigeria pelu ba tin se popo sisin ayajọ odun kerin deni adorin ile ita ti gba ominira nile yi egbe ohun na lo fi ipin ilede ninu atejade ile ti are won Archbishop Daniel Oko to buwolu ti won si ro ijoba orilede Nigeria lati te pele mo imo pese korimota lo fun awon eyan ton ti mo pese abo ile to gun won fun orilede Nigeria ati ki won si ri daju wi pe opolopo munumudun inu iyi pada oro aje ti ijoba orilede Nigeria nse lo pada nitumo to si na pari lara awon omo orilede Nigeria egbe kanu ona lo tesiwaju ninu oro ipin awon orilede Nigeria eleyi ti won ti mu irora mora fun opolopo odun seyin ona lo ye o ki won wa je omi lengbe anfani eleyi ti ba nbe ninu isakoso lasiko ta wa ye won te waju ninu oro pipe owo mewewa ni awon fi gba iyipada oro aje eleyi ti isakoso ti melode ti won mu debo orilede Nigeria ati wi pe aseyori re ina na ye ko la pare lara omo Nigeria beyi ba sese ndara po mo wa iroyin agbaye na le nte ti gbo lati kan ni lagile 96.7 FM ile fun bala ofele le ni lebadan ni bayi iroyin ile

ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ̀ ọ́nà ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. ọmọ òye fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ndc ìyẹn peter obi òun náà ló ti fèsì ọ̀rọ̀ léde lórí bí wọ́n ti lọ rí fi kélé òfin gbé àwọn olùtẹ̀lé rẹ̀ kan ní ìpínlẹ̀ akwa-ibom. ìjọba ìpínlẹ̀ èkìtì ló ti gbé ìgbésẹ̀ láti mú àdínkù nípa owó tí àwọn èèyàn fi ń wọkọ̀ ní ìpínlẹ̀ náà pẹ̀lú ìdá àádọ́ta pẹ̀lú bó ṣe ti taari àwọn ọkọ̀ bọ́ọ̀sì lè ti lo afẹ́fẹ́ gáàsì tó tó mẹ́ẹ̀ẹ́dógún sóde. ààrẹ fún orílẹ̀-èdè amẹ́ríkà donald trump ló ti ní àwọn nǹkan jagun náà ló ti ṣe bẹ́ẹ̀ wálẹ̀ jọjọ ní àwọn agbọ̀nbí kan ní orílẹ̀-èdè náà

0: káàkiri dúníà o ẹ máa gbọ́ ìkànnì lágẹ̀lú fm 96.7 òkè gajòkè nìbàdàn èmi tún bàbá ìtàkọ́ra fàkútọ́ ní padà bó gbẹ̀ngà adébóyèlú ní pé kẹ́ ẹ máa gbọ́ ìdẹ́gbẹ̀ngbẹ́ rédíò.
1: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn bọ́ìsì ọlọ́run tí ò dérò ní Rẹ̀mí àti Rẹ̀mí. Rẹ̀mí Adesina Big Bang Presenter pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General láàgó mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìtọ́ni Ládẹ́lú 96.7 FM Entertainment Program tó ta lẹ́nu bíi kìlìṣì. Ètò ta fi ń ṣègbàládùn oríkẹ́ ẹ̀dẹ̀ àṣà ẹ̀fẹ̀ ẹ̀rín àrín tàkìtì lẹ́ máa bá pàdé lórí ètò Milik

kejì kí ló ṣẹlẹ̀ ládùúgbò yín lébi bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí láàrin ọ̀rẹ́ méjì àwọn wo ni wọ́n yàn yín jẹ́ ẹ fẹ́ fẹ́ jọ sùn tàbí ká bájọba sọ lórí àdúgbò yín ẹ pè wọlé ká bá yín dá sí abala kẹta ní pẹpẹ ọrọ níbẹ̀ la ó ti máa fi ọrọ kan tàbí èkejì ṣe yín létí bẹ́ẹ̀ ó sì máa bá wa dá sí ṣe ti wá rí pé gbọdọ̀ má gbọ́ ètò lè tó mílíkì special pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí lójoojúmọ́

Rẹ̀mí Adésínà Big Man Presenter lorúkọ tèmi jẹ́ o. Lágẹ̀lú ilẹ̀ tí ń gbé tòyí. Ìlékí special ni ń gbọ́. Special. Pẹ̀lú àwọn special guys.

káàṣì ẹ̀ ń bẹ lórí ètò yẹn ló máa ta ẹ̀ta mẹ́ta káfíyí 27 sí oúnjẹ 30 yípa bẹ́ẹ̀ bá ṣe ta sílẹ̀ ṣe máa láǹfààní àti jẹ sí lálẹ́ tì ní nírọ̀lẹ́ tì ní ẹ̀ta dáadáa ẹ̀ta lógúnlógún ẹ̀ta lọ́gbọ̀nlọ́gbọ̀n.

0: mọba.
1: Bóyá ìyá tún lọ, ìyá kúrò ọjà ni. Ẹja kúrò ọjà ni ká tó wá padà sórí ètò ká lọ.
2: Ọ̀làdìní lọ́fẹ̀ 96.7.
3: Akíntúndí ọ̀rẹ́ mi afúnjú nílà tó lóye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ ọmọdé oṣù wò sọ́ọ̀tì. Bí ti kò ìdí ni pé dílà rẹ̀ òdúdú mọ́tò méjì péré lọ tó kún mọ̀ká àti Nàìjíríà UC tó gbé káàkiri lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́ ọmọdé kò ń padà rà lọ́wọ́ rẹ̀ scrabble àti pé gbóná o. Ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ tòní táwọn lóyún ọ̀lẹ̀ ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń ta tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ níbi lọ́sọ tò. Kò sí tó burú bẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń ta lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní lọ́sọ tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa kí n fọ nọ́mbà wọn kó pe wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
4: Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwọn ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn.
5: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wìtì.
6: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
7: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
6: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
8: Omi yóò lọ ta o.
7: Nígbà tí òrùka bá gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ lábàáyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kọ̀ọ́rẹ́ pẹ̀ sórí 09035104468 tàbí 08951013. Láì sí omi kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
9: Ìgbà ń tán.

0: láti yìlọ náà oṣù rí ilẹ̀ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó tún fi ń wọ owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló fi bí wọ́n ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀bù ẹ̀ ṣètò fúnni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹ bá wí ní ìdáná làwọn èèyàn ti ń gbọgbẹ́ bá tuba lẹ́lẹ́ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jagun olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín ìtẹ́ nínú ẹ báwọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú fm ìwọ àwọn bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀sìn friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹlú fm 96.7 ó máa lágbára dùn nínú gbàngbà owó lẹ́tùn owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ilẹ́gẹ̀lú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ ti gbẹmí bọ̀ ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀ nínú ẹ báwọn ní ìgàlọ́ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò ṣó ti káàṣì ẹ̀ ó ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
2: lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ bí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojú kle wí àti èkó àti bá a ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé ègún làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ ṣẹ́jù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìróorun kò déédé bí etí bá ń wóye àbúfẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì ó tókun lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà uba bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adẹ́rìbú gangan adojúkọ people's care grammar school 08033881008 àbí 07081211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ.
4: ìjọba àwarawa kì í sọ tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mọ́ torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wà lòṣèlú gbogbo àwọn tá a bá. sípò aṣíwájú ló tán kí ẹ máa jíṣẹ́ ìríjú wọn ká lè bá àmọ́ ibi tí a gbáṣẹ́ ìlú dé. ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògùn èdè ọ̀fọ́mà àlesọ́fà lórí ètò títí wa lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan lọ́wọ́ lórí ètò tí wà lòṣèlú. ojú òpó bára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fẹ́wọ̀n ara lé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wà lòṣèlú. sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. nílágẹ̀lú fm 96.7

0: sure pé wọn àti ènìyàn lẹ lọdún yẹn lọrùn àbí.
1: sórí.
0: ha oku lanka yi.
1: ẹmí rí oko
0: oku àìgbàgbé.
1: oko olórin wa. ẹni ọba bà ọmọ ìbínú.
0: bàbá yìí ti kọ́ mi o.
1: ọ ọmọ jẹ́ ń pè ní dókítà.
0: barista ti kọ́ mi o.
1: àwọn setting pond èmi ikú.
0: rẹmi
1: adesina. sórí ìgbà mi yóò bá ní ntọ́pọ̀. ọlọgbẹ́ èèyàn ni ọmọ bí ó ṣe máa lò ó. èdè nínú tọ́lọ̀ ń fúnra yóò bá láyé àrokò pọ̀. ta lè pàṣẹ ni ọ bá rò kó yìí bá wà á jà tí ó fi mà pé eléyìí ó sùn ó sún láì sọ̀rọ̀ láì bínú láì bá àyàn jà ẹ jẹ́ nǹkan kí n jàre pé ẹ kú lé àkọ́kọ́ ọrú ẹ̀ nínú oṣù kẹwàá ọjọ́ jimá olóyin aládùn onítura lágbára ọlọ́run ìtura yọba ilé wa yọba ilé wa yọba ọmọ yọba ya gbogbo wa pátá làákàdùn ayọ̀ pápá jùlọ ẹ̀yin ọmọ lọ́jọ́ bí oṣù yìí ara ó tù yìí ó ọmọdé ilé àgbálé ọkùnrin ilé obìnrin ilé lọ́mọdé lágbà pátá ìtura láàfin mu oṣù yìí oṣù kẹwàá èdìdí àdúà ni pé ẹ kó àdúà kì í ṣàdúà tí èèyàn máa ń ṣe yànnàyànnà àdúà tí ó jẹ́ pé olúwa ò sí ni ọpẹ́ ni kẹ́ ẹ máa dú torí pé oṣù ìtura rèé oṣù àlàáfíà oṣù àánú oṣù tí aládùà tí ó kéré àdúà lọ́yà nílànà ti islam tàbí lànà tó ní ti kìrìsìtẹ́nì oṣù tí èèyàn máa kó àdúà tọ́lọ́ máa dé àdúà ládé bínú ẹ bá dùn jù mọ́ sọ kankan mọ́ ṣàdéhùn bọ́ọ̀ bá ń bínú mọ́ wulẹ̀ sọ kankan o torí pé ìbínú ọmọ polówó òun ọ̀lẹ́sẹ̀ lẹ̀ àdéhùn tó ṣe ń ṣeré nínú ọ̀dọ̀ ló ti ń ṣe ẹ kúlé o rẹ̀mí babájídé ọmọ wòlíì tọkọ gbòǹgbò ẹranko mú ayé mú ọkọ r

Jehovah, mama, my God.

0: àmọ́ mọ̀ forin ilẹ̀ ni.
1: Ẹ rí lọ́pọ̀ gbàǹgbà mi.
0: Torí Miliki special la pe.
1: Pèdèpèdè tó yé bá yé tọmọ ṣe ń pè ní orin àtọ̀.
0: Àmọ́ mọ̀ fi sílẹ̀ pé bàrí ẹ̀rọ máa fi ṣe Miliki.
1: Torí pé ọ̀pọ̀lọpọ̀
0: Miliki weekend.
1: Ọ wà nínú ẹ̀rí
0: Miliki lọ́wọ́ weekend weekend Miliki.
1: Ó ní ìdí orin. Ó ní ìdí orin. Pápá jùlọ àwọn èèyàn wa tó wà
0: lókè òkun. Kò
1: gbọdọ̀ sí ọ̀rọ̀ púpọ̀
0: jù.
1: Kò gbọdọ̀ sí ọ̀rọ̀ tọ́lọ́ ń gba gbogbo orin àjò wọn bọ́ bá dúó tó láǹfààní àti dórí dr sikiru ayinde barista tí bàbá bá fẹ́ sọ̀rọ̀ méjì mẹ́ta tọ́ bá farabalẹ̀ ò lè gbọ́ torí pé bàbá ọlọ́run fún ọlẹ́bùn pé wọ́n ń pariwo sọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kan kejeje. Ọ́ ṣùgbọ́n tí a bá dé agbami orin bọ́ bá sọ òkò kéke ògúlù tu ló fi gbà ó mọ́ fojú kan máìkì ni ó kọ̀ wá sí àsọdànù.
0: Lorúkọ lọ́gà lọ́gà lórí ìkànnì yìí lorúkọ number one ti wa Túnde Ọláwù àti lorúkọ olóòtú ètò Gbẹ̀ngàn Ọláyíwọ́lá Ọláyẹ̀tọ̀
1: ọmọ olórí
0: rẹ̀ ọ̀là kí ipẹ́ kúrọ̀ lẹ́ àkọ́kọ́ ètò rèé nínú oṣù kẹwàá
1: oṣù òmìnira
0: àkọ́kọ́ jímọ̀ rèé
1: oṣù òtúra
0: nínú oṣù kẹwàá
1: jímọ̀ láàrin
0: oṣù òmìnira tó jẹ́ pé àtàwọn àti ẹ̀yin omi òmìnira ìkùnídì ìnira fún wa
1: lágbára Ọlọ́run
0: oṣù yìí ló máa pé wa jù gbogbo oṣù tá a ti lò ní ọdún
1: oṣù tá a kájọ àdúrà
0: oṣù tá a máa ráàánú gbà
1: oṣù tí lè rí ọṣẹ
0: àtàwọn àtẹyìn oṣù tá a máa rí ìbùkún àti orí ńlá gbà
1: oṣù tẹ́sí lá ó láwà
0: lákòwátá ilá abẹ́lé aláìlẹ̀ oṣù tẹ́ máa bá wọn wò oṣù tẹ́ máa ní alihamudulilayi
1: oṣù tẹ́ sọ pé
0: owó ọṣẹ alihamudulilayi ẹ tún wá ní alihamudulilayi rọ́bìlì àlàmì
1: yẹn. Oṣù tẹ́ yin lọ́n lógojù wọn ju ọ̀pọ̀ ènìyàn láyé tẹ́ gbà máìkì
0: láti bẹ́ẹ̀ ló máa rí Jésù olúwa wa.
1: Ami lorúkọ
0: Jésù. Alakuhata.
1: Láhùlá alakuhata.
0: Rẹ̀mí.
1: Ìlàwé ìbílẹ̀ ilẹ̀
0: ṣe. Akínilé.
1: Akálejò.
0: Ẹja jò Miliki lápè.
1: Ọlọ́run.
0: Gbèsòkè rẹ̀ ni.

1 2 0 6 7 7

0: jọgbọn.
1: Ẹ ń jọgbọn. Ọmọ tí mo bínú
0: kó tó jọgbọn. Ṣé kò possible lóòótọ́ rẹ̀ ni?
2: Kò possible.
0: Màá gbọ́ amúfẹ́ bí nìkankan ni. Wọ́n ní ẹnìkan bẹ́ẹ̀ nìkan wí.
1: Èwo ni ìwọ bàbá ìwọ ọ̀yá yìí.
2: Èwo wà náà.
1: Má jogún ọmọ rẹ mógún má jayé ọmọ rẹ má yé.
2: Má jayé ọmọ má yé.
0: Mo fẹ́ bí eléyìí rẹ̀ ló bá jíde. Irú gbólóhùn yẹn ṣé gbólóhùn gidi ni. So possible kéèyàn jayé ọmọ ẹ̀yìn ayé.
2: O possible. Fẹ́mi tí ọba nírètí
0: ayé. O
2: possible.
0: Gbẹ̀rẹ̀ ni stop ẹ̀.
2: Jẹ́ n ṣàṣírí fún ọ.
0: Sórí. O ti jẹ tu. Àléyàn kan sẹ́. Kí ló ṣe.
2: Wọ́n ti rí nǹkan kan pẹ̀lú wọn.
0: Bí kíni.
2: Ọwọ́ ti kọwọ́ ẹsẹ̀ ti kẹsẹ̀ látara.
0: So ṣe ṣe kéèyàn jayé ọmọ ẹ̀ máyé.
2: Ọmọ ṣe ṣe rẹ̀ mi Adésínà.
0: Irọ́ ni.
2: Jẹ́ n ṣàṣírí fún.
0: Àníró ni.
2: Jẹ́ n ṣàṣírí. So orí ẹni ọba dájú ń tọ́ta rẹ̀ jáde. Tọ́ dájú gbogbo tí ń bẹ náyì ká. Tọ́ jẹ́ pé gbogbo eléyìí le kan. Ọ̀tún le kan òsì le kan láyé fi sọ̀rọ̀ ẹ̀. Tí wọn ò bá rí èrè tí wọn lè jẹ nínú tọ́lọ yọ̀ǹda fún yàn. Sọ ma pé lọ́pọ̀ ìgbà béèyàn bá wà ń pò kan àyè kan tí nǹkan ogun orí ọgbọ̀n orí bá ń bọ́ sọ́wọ́ ẹ̀ tó bá ní ọ̀sẹ̀ ń tọ́ fẹ́ bí n kò sẹ́ ní ó tó bẹ̀ láti wá báhùn.
0: Ìyẹn yàtọ̀ à ń sọ̀rọ̀ pé má jayé ọmọ má yé.
2: Ìjẹ́ ń sọ fún ọ ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ni wọ́n bá ti ṣe bí ẹ̀ranran tó bá ti ṣe eléré rádaràda kò wọ́rì láti ṣayé èèyàn dín rádaràda. Bọ́ọ̀ba wo gbogbo
0: ẹbí rẹ òjọ lójú láti ṣe wọn dáradára
2: ọmọ tó bínú gan
0: ẹbí ẹlẹbí àbí ayé aláyé náà ò lè fi lọ́ra láti
2: yóò fi ṣe súfìlà ni.
0: Rẹ̀mí
2: yóò fi ṣe súfìlà ni.
0: Tọ́mọ ti bọnú
2: ṣùgbọ́n tí bọnú bàtà yóò máa wọ̀ wọ́n tẹ́lẹ̀ ni.
0: Wọ́n á gbẹ́sẹ̀ ni.
2: Jẹ́ wá gbẹ́sẹ̀ ni.
0: Àwọn tẹ́lẹ̀ bàtà.
2: Ìbínú ayé mo ti sọ fún ọ pé ẹni tọ́ lọ ń dá lóhùn tọ́ yọ fún tó bá kawó oṣù àwọn òṣìṣẹ́ yóò sì rọra fi èlò kan dá báyìí tó bá jẹ́ pé 20,000 ni ó fún yóò wá yọ 1,000 kó nu 20 okùn 19 yóò wá fi 1,000 dá láàrin yóò wá kó sílẹ̀ lẹ̀ yóò gbẹ̀sẹ̀ lẹ̀ yóò wá kà látòkèdè lẹ̀ lórí gbogbo star. Staff tí ó fún lówó àbí àtẹlẹsẹ̀ ni ó ti máa kó fún kálùkù bí bá ti ń rówókọ tí ń ti rí owó kálùkù kìí ṣe pé yóò transfer rẹ̀ sínú àkáǹtì wọn. Mo wá wà bẹ́ẹ̀ njọ́ kan mo ní dádì mo ní á ẹ má bínú mo ní orí ntọ́jọ́ lójú ó ní sáré mi sí òsì mo ní á owó tẹ fẹ́ san owó oṣù ilẹ̀ lẹ̀lẹ̀ kò sí kí ló bí tẹ fi ń mú owó tẹ bá worúkọ ni à ń bá kó fún ọ̀n tàbí ntransfer rẹ̀ ara ó tù wọ́n ìgbà tó ń ọ̀gbà ní lérò ni wọ́n sọ pé àfi sẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n bó ń ṣe mú ó ní lẹ́yìn tí a bá ti ra gàrí ra ti wọ́n
0: mú ẹ̀yin ara lé
2: tí a bá ra bàtà tí wọ́n máa wẹ̀.
0: Ẹja jọ láǹfààní àti fojú sunukun wọ̀rọ̀ sunukun yìí ṣẹ́rí kí ló ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ bí ara tẹjọ́ ń gbélé ọ̀tọ̀ nìyẹn o.
2: Ọlọ́run
0: a wàá jẹ pọ̀ mọ́ pẹpẹ ọ̀rọ̀ labo sí
2: ọ̀tàn
0: ẹ bá wa dá sọ̀rọ̀ ẹ̀
2: tí ayé bá
0: DJ Spider ṣọwọ́ gbọ́rọ̀ ṣíwọ́ náà gbọ́rọ̀ ẹ̀rí kan sọ fún bàbá kan àti ìyá kan pé bàbá àti ìyá
2: ẹ má jayé ọmọ yẹn máyé.
0: Kí ló dé tẹ̀ ń jayé ọmọ yẹn máyé DJ Spider ṣáyé ọmọ èèyàn ṣe jẹ máyé.
2: Ibi òdodo ló jẹ́ omi rí.
0: Ó ní rárá. Èmi náà bìlí ìfẹ́.
2: Ogún ẹ̀mí mo ní nǹkan
0: mi. Ẹ̀lú.
2: Bẹ́ẹ̀yàn la Amẹ́ríkà yọ wà
3: ní.
0: Ẹ̀lú ẹ̀kọ́
3: ọ̀lẹ́. Ẹ̀mí àti rẹ̀ mi. Ẹ̀kọ́ ọ̀lẹ́ sà. Orúkọ mi ni Bàbá Prince. Láti ayé gùn lẹ́yọ kò sọ ẹ̀sìn. Gbogbo òbí bí bá ń jẹ ọjọ́ ọ̀la ọmọ rẹ̀ máyé. Bọ́dọ̀ ọ̀la rẹ̀ ó ṣe rí náà ló náà ti ń pè kalẹ̀.
0: Ṣó ṣe é ṣe ṣó possible bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ ti ẹ̀ dá mi lónà bàbá.
3: Kò sí nǹkan tí ò ṣe é ṣe.
0: Ṣé ẹ rí rí irú ṣàlẹ̀ describe irú ìṣẹ̀lẹ̀ yẹn àbí irú òbí yẹn tí àbí tó lè máa ṣẹlẹ̀ tó fi lè fọrú gbólóhùn bẹ́ẹ̀ yẹn sí òbí.
2: Pé má jayé ọmọ rẹ̀ má yé.
3: Nígbà tó bá jẹ́ pé ọmọ wà ẹ ṣe ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe lórí rẹ̀ láti pé kọ́ déèyàn. Ibi tí wọ́n ń ṣe ni wípé wọ́n ń ṣe nǹkan kalẹ̀ wọ́n ṣe ọ̀nà bọ́mọ yóò sì mójútó lọ́la. So gbogbo ẹ̀ ló ń jẹ́ tán nìyẹn. Ṣẹ̀jẹ̀ ti sì. Ṣé wá rí èkejì tó tún dàbí rẹ̀. Ẹ wo àwọn sánà ń darí wa lónìí. Ẹ wo bí wọ́n ṣe ń jẹ gbogbo ẹ lọ báyìí. Ìgbẹ̀yìn wọn náà ẹ̀yìn náà ti ń rí ní ìsìn. Ká má wulẹ̀ sọ̀rọ̀ mọ́. ẹkẹta rẹ ni wípé èmi bí mo ṣe wáyé o èmi ń bá nàìjíríà jà àtẹni tó ń darí nàìjíríà kí ni ìdí tí mo fi ń bá wọn jà mo dìbò fún wọn wọn wọlé wọn sì láwọn òmùwò epo wálẹ fún mi fún àwọn wálẹ inú ń bí mi sí wọn lọwọlọwọ báyìí ìdílé lọ.
4: ọ̀dà ẹ ṣe.
5: Bàrẹ́ ni pé ń máa jò máa pé máa bá wọn jò.
4: Hello. Hello, ẹ kúrò lẹ́.

0: Hello.
1: Ẹ kúrò lẹ́hún.
0: Ẹ kúrò lẹ́ sá o.
1: Ọ̀rọ̀ rí ẹ bá dá sọ́rọ̀ yìí o.
0: Bígí.
1: Yà dá sọ́rọ̀ lákúrẹ́dé, ọ̀yẹ̀ bá dá sọ́rọ̀
0: ìpapọ̀. Ẹni dáàmù. O ò ní ga yé ọmọ ẹ má yé.
1: Àmì o.
0: Ẹ̀yìn mi àmọ́ ẹ̀dá yé ọmọ ẹ má yé o. Gbogbo ń tọ́ yóò fi
2: ṣàǹfààní fọ́ mọ.
0: Gbọ̀ngàn gbogbo ń tọ́ yóò fi ṣàǹfààní fọ́ mọ. Ìgboro ni èmi máa ṣe. Yọ́ máa mu tí kí ra ẹ̀. Wọ́n ò ní fẹ̀tọ̀ lé ọmọ lọ́wọ́. Eléyìí mo ti ga yé ọmọ máyé o. Èmi nu. Ọwọ́ ẹkún tó fògè ṣíṣe lẹ̀. O ò fi lẹ̀. Ẹ gbé ke ẹwọ́ ni èsì lẹ́wọ́ la àṣẹgbẹ́ mọ́mọ́ dàgbàlagbà ń ṣọ́gbẹ́. O ní wọn o. Ẹlòmíì ń jayé ọmọ ẹ̀ máyé ń di èèyàn. Ọ̀pọ̀ téèyàn fi ń jayé ọmọ ẹ̀ máyé o.
2: Ẹ sọ tóbi
0: ẹjẹ kí tóbi
2: ọwà kò wà ní
1: àwọn àwọn ọjọ́.
0: Ǹgbọ́n.
1: À ń gbọ́ yẹn máa sọ̀rọ̀ yín lọ.
0: Ẹ lọ wọnú ara wọn.
2: Ara wọn ni ẹ sọ lákọ lábo ni.
0: Kéèyàn mọ̀ fi ń fọ́mọ ọ̀jẹ̀ lè lọ. Kọ́mọ sọ̀rọ̀ ẹgbẹ́ ẹnu. Tó ti wà. Kéèyàn lè fi lọ́mọ lọ. Èèyàn jẹ mọ́ pé èèyàn ti ń jayé ọmọ máyé bá wọn. Kéèyàn lọ́gbà pọ̀ mọ́ yoge ṣe. Ẹ máa ṣe wo dẹ́kun lọ gbẹ́kò náà. Mo fẹ́ lo owó ìná. Òde ara ẹni ṣe ni ó ṣe lọ. Ń jayé ọmọ máyé nu. Orí iye mi dáàbò.
1: Ẹ ṣe ìyá dásọ́lá kúrò rí. Ẹ jẹ́ àpò olúwọ̀jà, mò ń bọ̀ lẹ́nu.
3: Olágbèlúwà fẹ́ 96.7.
4: Bàbá Ìbàrùbá.
5: Ọba Ìsára.
4: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú lẹ́jà. Ewé àti egun àti ntọ́ fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni. Kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle. Àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lú kìkìkì. Àbẹ́ èèyàn wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí akọ ẹwà. Jara rẹ̀ gbà. Lẹ́yìn ilé bàbá Adédìbú. Nímọ̀lẹ́ tẹ́ Nìbàdàn. Opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́ nìkan kan ń sẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080-3388-1008 tàbí 070-1821-1111. Bàbá Ìbàrùbá ọba Ìsara àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.
6: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
7: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
8: I am Raphael Akemi. I am privileged to attend Splash Media Academy. Where my

0: ìdíje lọ́nà oṣù rí lè gbà àìmọ̀ ṣe ọjọ́ ọdún oṣù tó ti fi ń wọ owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bí wọ́n ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wọ́n lójú tó dọ́ọ̀lù ẹ̀ ṣètò fúnni ní ayò tó ga jù ó ṣetán láti dẹ́rìn pé ìké ìwò náà mú oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ń báwọn ní ìgbà lọ làwọn èèyàn ti ń gbọ́ pé bá nílé ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágẹlú fm ìwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ tí friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹlú fm 96.7 ó máa lágbára dùn nínú gbàngbà owó lẹ́tùn owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1# lórí lágẹlú fm *347*1004*2# ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ òjò ti délé bọ̀ ló fò tẹ̀lú káàṣì ẹ̀ nínú ẹ bá wọn ní ìkàlọ́ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò ṣó ti káàṣì ẹ̀ ó ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Glory Prince. Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prints ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti lórí ọdúnmọdún Glory Print ní ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
2: Glory Print. Put your message on display.
3: Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí mọ̀ ká bọ̀.
4: Ṣàtá ọ̀bámọ́mọdé díẹ̀ píparun níparun níparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàmọ́jẹ nìkan ní lágẹlú fm97 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
5: Ẹ bá àwọn gbọ́dọ̀ yìí gbẹ.
6: Jàǹgbàrà jìbúrí jìbúrí jìbú jàǹgbàrà.
4: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́ ọmọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láìyá àgbà ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sísì gbọ̀nyín nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
2: Àlejò àfọ́tọ̀sẹ́yìn ni ọ̀nàrẹ́bù Akin Alábí, ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà Làbújá, tó ń sojú ẹkùn ìdìbò ẹgbẹ́ Down Nara, Chairman House Committee on Works.
1: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọkùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gádò òkè ìdánilágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: wọn ni bó bá ṣe máa mọ ló máa mọ
1: bẹẹni
0: baálé ilé ó ṣe lòdì
1: yóò tiẹ tó nǹkan yóò ju pin
0: pin ojoojúmọ náà kò lòdù
1: ojoojúmọ kọ
0: ojoojúmọ dẹ kọ láàmú rí kíní
1: ẹ because ìgbà míì wà téèyàn bá ti rò pé òun ó jìbá ẹrù wọn bá jìbá gbé ló ń kú
0: rẹmi
1: àbòjìbá tẹ
0: ẹ jẹ ká àwọn èèyàn lọ ta káàṣẹ torí àwọn yìí kò tún yẹn láìpẹ
1: ká lọ tá o
0: star 347*1004 star 2
1: ẹ lọ tá o ẹ lọ tá o
0: ààyè kò tún yẹn sìn
1: ọlọrun
0: ààyè kò tún yẹn sìn ààyè kò tún yẹn sìn.
1: ẹ jẹ́ kó lọ jẹ́ títa torí pé jí máa rè é nínú oṣù kẹwàá kí ìrí ọwà yín wá káyọ̀ ọ̀wà yín wá ká ẹ tún fọwọ́ yín gba oore tuntun látara káàṣẹ àwọn nǹkan kan bẹ báyé bá ní òní rí bẹ́ẹ̀ ìwọ lọ́fà àti ọlẹ̀ inú rẹ̀ sọ pé yóò rí bẹ́ẹ̀ fún mi toro ti rí bẹ́ẹ̀ fáwọn kan ojú òní ti wà ẹ lọ bẹ̀
0: dá sí i. kó tó di pé àtà káàṣẹ ẹ ká wo ojú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́
1: rọ sí i dá sí i jù bẹ́ẹ̀
0: àwọn èèyàn ti ń láǹfààní àti kàn sí wa ń bẹ̀ alaba yusuf ọkọ ìyàwó ẹ̀ láti olómi bàbá àbíjì wọn ni ẹkú ètò alaba ọkọ ìyàwó ẹ̀ láti olómi adéwùmí kazeem adikans wọn ni ẹkú rọ̀lẹ́ o WR ẹkú ètò ọlọ́run yóò máa bá yín ṣe o from new garage ìbàdàn agbójo mudashiru ọ̀rọ̀pọ̀ àdìrú wọn ni ẹkú ètò ọ̀gbẹ́ni rẹ̀mí àti rẹ̀mí kò ní rẹ̀yìn ní ọlá ọlọ́run ma
1: àmì
0: o md agbójo wọn ni ẹkú ètò ẹṣẹ o anike abe wọn ni ẹkú ètò bọ̀dà rẹ̀mí ẹjọ̀wọ́ ẹfarabalẹ̀ pé nọ́mbà fóònù kí n lè gba owó anthony bodorin òsínwáyé adékúnlé bello ẹkú ètò sà olóyè adékúnlé musili bello láti wáyà kébù ìbàdàn abiola akínwálé abọ́sẹ̀dé wọn ní welcome on board where's mr babajide ìgbà tó ti di nìyẹn abiodun oyelade láti madina adébólú wọn ní from rẹni kékeré rẹni ńlá ẹkú ètò rẹni kí special ọmọ lára ìyàkọ̀ wọn ní good afternoon ẹ̀ṣẹ́ o oyewọlé ọpẹyẹmí bá wà sí wọn ní ẹkú ètò mr rẹmi àti mr rẹmi governor of masses ẹ̀ṣẹ́ ààrẹ gómìnà mẹkúnmọ ni wá your program is best among the others among the rest more knowledge understanding sir enjoy you live from Iruwa gbogbo ètò ètò tó dáa òṣètò tí o
1: tó bẹ́ẹ̀
0: òṣètò tí o dáa
1: àwọn láṣẹ láṣẹ tó wọ́n dẹ́ fi
0: bẹ́ẹ̀ adéyẹmí olúbànjọ ìṣúọlá wọn ní ẹ̀ka àṣọ ẹ̀sìnkú ètò ẹ̀ṣẹ̀ o abiola akínwálé abọ́sẹ̀dé wọn ní ẹfù sókè gbogbo ọmọge ẹfù sókè wíyá
1: bí ọba yí ọdẹ ní kọ
0: kàbí ìlú tí mo sọ lẹẹkan yẹn ni ohun tí ìlú yẹn sọ nìyẹn my brother
1: ọjà yóò change orí máa lọ
0: o ti dá
1: ọlọ́dún
0: tó wà lè sọ rẹmi àti rẹmi another rẹmi is a count of it ṣe abiola akínwálé abọ́sẹ̀dé wọn ni I love the way you are dancing lórí sẹlẹsẹ big man presenter ẹ ṣe ẹ láǹfààní àti lọ ṣíà ẹ kẹ gbogbo àyẹ̀wò wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook.
1: bó o ti ń wakọ̀ yẹn gúnlẹ̀ tó o sì wúlé eré tó o sọ rè é aṣíwájú gbogbo àdínì bàbá tiwa bàbá àlùbáríkà alhaji mutiu ọládẹjọ bàbá dáadáa ọ̀kan nínú àwọn double chief tí wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ètò yìí double chief akin nínú àwọn akin ọ̀jọ̀gbọ́n nínú àwọn ọ̀jọ̀gbọ́n alhaji mutiu ọládẹjọ akio ẹyin bàbá olóyè mẹ́ẹ̀ẹ́dínlógún bàbá dáadáa bàbá bébì tuntun nínú co bàbá gbogbo wọn olóyè kan ṣoṣo ti àrírí ní gbogbo ọ̀nà tí ó tọ gbogbo bí tí bàbá ti mọ̀ọ́mọ̀ tí ẹ ti ń joyè akínkín ojú òní ti yín lágbára ọlọ́run ọba mi èdùmarè ẹni ṣiṣe bébì wa náà ọlọ́run ó wo alájà ẹkú àṣeyọrí ẹrúre ẹsọre ọlọ́run ó wà pẹ̀lú yín lágbára ọlọ́run ọba mi èdùmarè akínkín ọ̀kan nínú àwọn olólùfẹ́ tiwa tí wọ́n jẹ́ dr abe akínọ̀sán taurid akadẹ́nu olùṣègùn ìdòwú àti ọlá mídé lọlíbọ̀ẹ̀ ojú òní ti wà lágbára ọlọ́run ojú òní ti wà o akíbà mi adams ọ̀pákúnlé bàbá waris àti ìyá waris tinúkè ojú òní ti yín ara àwọn olólùfẹ́ wa ni ọ̀pá kan ṣoṣo tó dúóore ti oni baje opasola oni le gogoro meji meta mendi logun toga soke toga sile adupe o opasola emi sise
2: ni yogun so ti gunle
1: moku
2: eje ki a lo soke lo nkan tuta gade nkan pa won ni ta ba de awa yi koto kashi
3: otan
2: se ri ele ti amuwa o ye ka gba ipe sugbon ninu kulu yi
3: olohun
2: eh eja jamu manage
3: eja farada
2: a koni da ka gbe ipe yin
3: te ma gbo
2: ka ma gbo yin eyin ma ma gbo awa koni da ka gbe ipe yin ke ma gbo wa eje ka file be awa lo yin ni ko fo na
3: baba wa Desmond chin si lori
2: ori di eyi mo bayi ti bo wore wore
3: o
2: ya lojo mejo
3: atun
2: ore mu wa nkan ba so wi pe nkan ba so si obi so si iya ti
3: mo se ya se jayi omo mo ye ba
2: jayi omo yin ma ye ma jayi omo yin ma ye be won so pe e ti jayi omo yin ma ye tabi ma jayi omo yin ma ye
3: o ni ta ye ri o
2: ki lo le bi gbolo yen si obi be
3: be
2: je ka fi si boya ja ma wo bo boya jo mejo lagbara olorun ja fi si jo mejo
3: toro ni ti lo
2: oni ti lo wore wore ta ba ti lo oja ta densin ayi ko to ba ti le yi ko to tan a lo le ni e koni da

0: ká gbé ìpè
1: láíláí
0: ká má gbọ́ yín ṣùgbọ́n ìyìn máa gbọ́ àwa àwa ni tá à ń sọ nínú kùnú lọ́wọ́ ìlú
1: yìí
0: ẹ má wọlé ẹ má ìbínú ẹ jẹ́ ká lọ polówó ọjà ká wá tába dé tába yí kòtò káàṣì ká máa mú ní ìrìn wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ ẹkú kalẹ̀.
2: Lágbèlú wọ́n fún un 96.7.
3: gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní lágélú fm nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní lágélú 96.7 fm fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn.
4: ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wìtì wìtì.
5: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, Lauren humanities stream and business stream. And here is the best part, no jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force Agodi GRA Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, study locally, progress globally.
6: Ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa la o ni pekun eto ibaniwole n lo lowo lowo boyo sese pari ile iwe girama abi fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí number 1A Ọba Akran Avenue Ìkẹjà nílùú Èkó pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
7: Fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kò lè ayọ̀ fóun. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́? Pẹ̀lú rọrùn, àwọn ló tún gbagbá sùn lọ́yẹ̀. Fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé. Bẹ́ẹ̀ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún 1-bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ 2-bedroom semi-detached terrace duplex. Ìyẹn náà wà lóyún ọ̀nà. 3-bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí 4-bedroom semi-detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Òpópónà Masose Tollgate Nìbàdàn. Futi Homes ló lè ṣe. O lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adé Ọ̀yọ́. Tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties, ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes lólè.

0: òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò ti ìwà lòṣèlú. Ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròngbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò ti ìwà lòṣèlú. Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ tẹ́ni ẹ̀ ní Lagelo FM 96.7 òkè gajòkè. Ẹ ti máa gbọ́.
1: Chevis PL Eye Care Foundation ló ń lọ gun tatata wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni, ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lóra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgbọ́ ara, ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara òrojú lọ́ba ara. Ìdí pàtàkì rèé tí àjọ Charity PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbáà lè yí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 2,000 naira péré lówó káàdì ọ̀fẹ́ ṣàlàyẹ̀wò ojú o, reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀, àníṣe ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánúgbà láì sí ìnira owó, kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowósanú shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àròsọ, aago mẹ́rin ìrọ̀lẹ́ 2,000 naira péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 0701015-2255 ojúlọ́ba ara kò ní dín dó mọ́ wa lágbárí.
2: Lágbélé Wọ́fẹ́ 96.7.

0: èèyàn wá rèé pin fún mi nọ́ọ̀mà.
1: obìnrin bí ọkùnrin.
0: ẹ jẹ́ ayé kòtò káṣẹ ọ́ yá mú yẹ kó bẹ̀ẹ́ káyé kòtò káṣẹ kàmá lọ
1: ìwé. rẹmi adesina.
0: ǹjẹ́ lóhùn.
1: a ti sọ tó jọ méjì jọ mẹ́ta fún ẹ̀yin tẹ láǹfààní láti wà ní gbogbo mi tá a pè ní maria ẹ̀bùn foundation àtàndá estate. ọmọkùnrin kan ó gba pláàtì síbẹ̀ ó sì láǹfààní àti pẹ́ńbẹ̀ dáadáa kò sì jẹ́ni tó mọ̀ọ́mọ̀ súnmọ́ ara ẹbí nínú ilé yẹn tó ní family òun àti ìyàwó ẹ̀ ni wọ́n gbé bẹ́ẹ̀ o. ẹ wá dákun bíi ti alàgbà samuel victor ogbemudia orúkọ tá a dá yìí àwọn tí ń wálé ni ó ní ìbásọ̀rọ̀ pẹ̀lú wọn ó wá lòun close man tó ní estate yìí ó sì gba 600,000 lọ́wọ́ àti ń wálé a ti ń sọ tọ́jọ́ mẹ́ta o torí pé tá a bá fẹ́ yanjú àwọn nǹkan kankan àwa máa ń ní àwọn ìbásọ̀rọ̀ alàgbà samuel victor ogbemudia bẹ́ẹ̀ bá mọ̀ ọ́n bí ọ̀bá lè láǹfààní àti yọjú sí àwa kọ́ wá ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ lákòókò yìí torí pé mọ̀dámọ̀dá lowó tí à ń sọ yìí wọ́n dìídì wá lórí ọ̀rọ̀ ẹ̀mí alàgbà samuel victor ogbemudia gbìyànjú bó ṣe dá 600,000 padà torí pé ohun tó fi lélẹ̀ lọ́jọ́ yẹn ni pé ó bá wọn yanjú ẹ̀ ká mọ yọra wọn lẹnu ọdẹ ti pẹ nù léyìí estate ni maria ẹbùn foundation àtàdá estate gbogbo ẹyin tẹ ẹ bá wà nbẹ tá a lè gbọ details lẹnu yín ẹ pè wá ẹ jẹ ká mọ bó ṣe ń lọ ojú òní tiwa 600,000 lákòókò yìí kìí sọmọdé owó
0: ọmọdé owó kọ
1: wọn sì lè ṣe ẹjẹǹtì torí tọ́ bá pé ẹjẹǹtì ni ó yẹ kọ́ lọ́fíìsì.
0: Èmi ìyẹ bẹ́ẹ̀ awogedengbe ìyẹ ká mú kòtò káṣẹ ká yanjú ẹ̀.
1: Ẹ àǹtí ọmọ mi empire ojú òní tí ọ mo rà tẹ́jísẹ́ ẹ jẹ́ mú káṣẹ ká mú kó mbẹ́.
0: Ẹ jẹ́ ká mú yí kòtò káṣẹ ká kúrò mbẹ́ lẹ́rọ̀ ó ní ọ̀nà mi jẹ́ ká mú òye nọ́mbà yẹn ti wá o àti yí kòtò yìí o 07 ò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn
1: ó
0: dẹ̀ parí pẹ̀lú. 0940 ẹ jẹ́ ká pé lórí yẹn tó máa jẹ 50,000
1: ó ti yá
0: kó lọ fi ṣe weekend
1: kó lọ fi ṣe weekend
0: ká pé lórí ẹ 50,000 owó ni rẹ ní
1: o. kọ́dáná ọbẹ̀ kó sì múná ìyàwó ẹ̀dọ̀ ẹbẹ́ nìkan lọ́gbà 600,000 tọ́nà máa gbé ọlọ́ọ̀ sànú wa.
0: àgbọ̀ mọ̀ pé owó ni 50,000 àlẹ́ ti máa kó fẹ́ǹsì wa kí ni kí wọ́n ṣe náà.
1: ní ìyàtọ̀ sí kíkí
0: wà á tún sọ mí lọ́wọ́ àgbẹ̀.
1: Kí ló ní máa sọ ẹ dá?
0: Mo rò bí wọ́n wà
1: á tún sọ mí lọ́wọ́. Ẹ sọ kánú tí mo nálé ọ lórí ni. Pé èèyàn máa tọ́jú ọmọ orí bó ṣe mọ bàtà wọ̀ ni mo ti tọ́jú ẹ̀. Soko tó tètè dún díẹ̀ ó rọ́bà mọ́ran fún ẹ kó tó kọ́ńbẹ́ẹ̀tì.
0: Àbí lókun.
1: Dóná.
0: Ẹ já pé lórí rẹ yẹn kò tí ì gbé o. Ta wá fi pè lẹ́lẹ̀ kejì ń sìn tí kò bá ti pé.
1: It's over.
0: It's what?
1: Over.
0: Ta ló kọ ẹ
1: lẹ́yìn? Over. Bam down. Brekete bam.
0: Ìrìn rọrùn wọ̀ wá láì.
1: A ni yẹ.
0: Ibi tó gbà wá kọ́lọ́ máa jẹ gbà rẹ̀ náà. Ìrìn ẹ̀dá ọlọ́run ni.
1: Kí ni yẹ? Sofa. Àbí bam.
0: Over the bam. Over.
1: Bam.
0: Kí ló ní bamba? Kí ló jẹ́ bamba?
1: Bamba ni kọ́sọ́ kí kọ́sọ́ lẹ.
0: Sọ́lẹ̀. Hello, olórin tó wà lójú òpó. Hello.
2: Ẹ káàbọ̀.
0: Ṣáláfíà lè wà.
2: Ọdúpẹ́ tó tá ní yé ta.
0: Ẹ jọ kí lórúkọ yín bolẹ̀ ń gbé náà bolẹ̀ wà.
2: Oge Ado.
0: Kí lórúkọ yín gangan.
2: Ọpẹ́yẹmí làwà.
0: Ṣé ẹ ti ta káṣí ẹ̀ rí?
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ta lónìí.
0: Ṣé ẹ ta lónìí?
1: Mélo.
2: Ata mẹ mi ta àbúrò mi ta mẹ́ta.
1: Ẹ̀yin wá ta mélo.
2: Ẹyọ
0: kan. Ṣé ìgbà olè tí ń ta? Àgbà olè tí ń ta gangan.
2: Ó ṣe díẹ̀ ọ̀gbà àbúrò mi ti ta ti pẹ́ntì.
0: Ṣé ẹ ti wá jẹ àti wọ́n àtàbúrò ẹ̀ ṣé ẹ ti jẹ?
1: Ṣé ẹ ti jẹ rí?
2: Àti ìjẹta.
1: Ẹ kò rí.
0: Lóòótọ́ ẹ̀ẹ́dẹ̀ sọ pé ìgbà
1: olè
0: tí ń jẹ́ yẹn. Ẹ̀ẹ́dẹ̀ sọ pé ìtamọ́ kẹ́ kúrò lórí ẹ̀.
2: Rárá wa.
0: ẹ kú oríire ọ̀dà àbáṣe ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí ìkànnì lágẹ̀ẹ́ lóta sí ń pè yín lọ́wọ́ lọ́wọ́ báyìí ẹ ti jẹ 50,000 naira
1: jí ó yé àbúrò ẹ títí ta ti pẹ́ o
0: 50,000
1: jí ó yé o má ẹ dúpẹ́ ńchọ́ọ̀chì o
0: kúrò
1: ọba dání o tó mọ́pẹ́ lọ kó o lè yàtà mẹ́wàá o
0: àwọn kọ́sọ́mà kì í máa pè ẹ́ ń
1: sìn
0: ẹ má pò lórí fóònù ẹ tọ́jú fóònù yín sítòsí o
1: ẹ dẹ̀ chaájì sẹ́ẹ̀tì yín ẹ mọ̀ jẹ́ ó wà bí àìnínà lórí
0: 50,000 lẹ́jẹ́ congratulations wọ́n á pè yín àwọn kọ́sọ́mà kì í máa pè yín
1: gbogbo ọjà ń pé rọ ni ó ti já sóòótọ́ o ẹ̀yin náà sọ fún àtọ́ bá yí káwọn máa ta
0: rẹmi
1: máa ta
0: ẹ já máa gbìyànjú àti lọ lébẹ́rẹ́ wẹ́lẹ́ fún tìǹì torí wọ́n ní kò dédò kó pọ̀
1: sókìlọ bí oge
0: ẹ má ìbínú sọ́wọ́ yẹ ká gba ìpè dáadáa
1: ọlọ́run
0: ṣùgbọ́n ìpè ní já kan bí nǹkan kan bákan bákan nínú kúlù
1: fún wa pé rẹlíjẹ́ǹtì fún ọ síwájú ẹ
0: o àbá láǹfààní àti gbé wa
1: yí
0: ẹ gbàgbọ́ wa kò ní dá
1: gbalé lọ́wọ́
0: ẹyin ejẹ́ǹtì
1: ẹ dákun
0: o ẹ mọ fi ọmọlúàbí ṣe ń tẹ bá ń ṣe
1: bí èèyàn bá pẹrẹ ẹlíjẹ́ǹtì ọ yára pẹrẹ o
0: rẹmi tá a bá tẹ̀ ń sọ̀rọ̀ ejẹ́ǹtì
1: ejẹ́ǹtì
0: wọ́n wá mọ̀ sọ̀rọ̀ àwọn ìkàrẹ́ jẹ́gbẹ́ ní
1: ìlú
0: wọn fẹ́ bèrè wípé ọ̀pọ̀lọpọ̀ ejẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ ti gbé wọn rí nù
1: rẹ̀ lóògùn àtà àti gbé àwárí
0: pé ó wù mí kí n kàn wọ́ pé bóyá bí àwọn mẹ́ta mẹ́rin
1: máa ń wọn
0: kí n kàn wọ́n létí wọ́n gbà tí wọ́n ń gbé
1: torí kíni
0: ò ṣe
1: kí ló fẹ́ lọ sí mi
0: ò ṣe máa gbọ́ ó gbé wọn bèrè bèrè ní sùúrù
1: ò ní dààmú
0: mo kàn fẹ́ mọ̀ pé bí àwọn ní àrùn méje mẹ́jọ kí n kàn wọ́n létí wọ́n gbé kí n wo báwo ni ilé yẹn ṣe rí àbẹ̀rẹ̀ wọ bí ilé èkúté ni
1: ètò onílé jókòó wa o
0: àbílé tó ṣe rìn gidi
1: ètò gba fúláàtì wa o
0: mo fẹ́ kàn mọ̀ pé ṣé n tí wọ́n ń dálé owó ilé àti total package àti percentage àti pàṣẹ ǹjẹ́ àwọn náà lè kó lérú ilé bẹ́ẹ̀ ṣé àwọn náà gbarú ilé bẹ́ẹ̀ ṣé wọ́n gbérú ilé bẹ́ẹ̀
1: ọmọ tó gba 600,000 tó o bá ríbi tí ń gbé ọ sọ pé kò ṣe ń dọrọ
0: ọ̀pọ̀lọpọ̀ wọn ń dá iye owó lé iye táwọn gbé ò lè kó sílẹ̀ gba ilé tó pé létọ́ ọ̀pọ̀lọpọ̀ ń gbélé bàbá ẹ.
1: bẹ́ẹ̀bùn tó lọ́n fún léjẹ́ǹtì.
0: ọ̀pọ̀lọpọ̀ ilé bàbá ẹ̀ lóun.
1: ojogun bá ni.
0: tí ò rẹ̀ ti lé rí.
1: ojogun bá ni.
0: kí ló dé tá à ń fa yín ni ra wọn lára.
1: tá
0: a máa pariwo ìjọba ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ gómìnà
1: ààrẹ odúore
0: ẹ má jẹ àmọ nira
1: ẹ má jẹ afara nira wa kí là ń bá ká
0: mélòó gan ni ilé ayé ọ̀rẹ́
1: mi ò mọ tá à ń di gbádàgbà lórí irọ́
0: ilé ayé
1: ọmọ òye mo kí ọ òye bá ń jí ò ní sá rẹ
0: tí kò lè sí nǹkan tá à ń
1: mú kí là máa mú lọ mo rí bí ẹ ti gbé òkú kò nù bí tí ẹ gbé sí tí ẹ lọ inú pọ sí.
0: èyí tí ò dẹ̀ kí yé àwọn ọ̀pọ̀lọpọ̀ tán bá gbé owó tí ò tọ́ owó tí ò yẹ lọ́wọ́ èèyàn ìràkúrà ìṣekúṣe wọn aṣòwò yẹn wọn ò lè rí lè fi ṣe nǹkan re gan dàbí alára.
1: pẹja fúnlé pẹja fàlejò tògò méjì tògò mẹ́ta náà ibi tí bá a lọ nù.
0: àtẹlọwọ ni kì í tọ́
1: nígbà
0: owó oògùn ojú ẹni tẹ́yàn bá ṣiṣẹ́ fún amọ̀ mọ́yàn lọ́wọ́ ìyá máa fi ṣe nǹkan tó lálùbáríkà
1: sí máa wo
0: owó orí tútù owó orí gbígbẹ
1: mọ́wàá jẹ́ ń tọ́
0: owó táwọn èèyàn kólẹ̀ nínú àìdùnnú
1: nínú àìnídùnnú
0: owó tán kólẹ̀ nínú
1: pátáleke
0: lómi gbowó kínní kan gbé kínní kan látà ló fi gbalé.
1: ọjọ́ ọmọkùnrin ti gbowó tàn wí rẹmi adésínà ló ti fi lélẹ̀
0: ẹ wà rọpòrọpọ
1: àwọn tọdísán ìyàwó àtọmọ ọkàn
0: rẹmi ẹ wà rọpòrọpọ àwọn ejẹǹtì yẹn ẹyẹ lọ wọ aṣọ ọrùn wọn àbúrò bàtà tí wọn wọ sẹsẹ.
1: ọpẹ ni fọlọrun àwa máa wọn kan tó jẹ pé ayé wọn ní ìtumọ
0: tí wọn kọ o
1: gbogbo wọn kọ
0: àwọn olúwàbí wà o
1: ọlọrun gbogbo wọn kọ kí mọ máa dá kọ ni.
0: àwọn tí ò ń ṣọmọlúàbí nínú àwọn ejẹǹtì fẹ pọjù ọmọlúàbí
1: lọ kàńdá ti pọjùnú rẹ sí
0: yóò dẹ yẹ orí bẹẹ
1: kàńdá ti pọjùnú rẹ sí
0: ẹgbẹ́ ìjà wa lára nà
1: kí là ń bo ọkọ ara wa jẹ kí
0: sí ẹgbẹ́ ìjà nira wa lára nà
1: kí là ń dá àyànnú wa
0: là sí ẹjẹ ká jọ jólúgbọ wa ara wa nà
1: ọ àtàlẹ àràlẹ náà gbogbo ẹrọ mara wọn rí pẹ́ni tó máa gbé lẹ́tọ́ talẹ̀ olóòótọ́ ni nírí àti lójú ayé ẹ̀.
0: àwọn free money tó ń ṣiṣẹ́ fún àwọn owó tí wọ́n làágùnfọ̀ mọ́ àwọn
1: fẹ́ ṣiṣẹ́
0: wọ́n fẹ́ ṣiṣẹ́ làágùnfọ̀wọ́ mọ́ rẹmi àlọ́bà ìwọ jáde lọ gbòòrò bàbá oníṣẹ́ ọwọ́ ìlọ́wọ́ tó ní oṣiṣọ́ fún bàbá
1: òkè
0: àwọn agbé signboard síwájú
1: kíni ẹ̀ ń tà
0: a room self contained room and parlour 3-bedroom flat
1: bàbá
0: kódà yí address àgán tí ń gbé signboard síwájú ṣọ́ọ̀bù
1: atorí ṣe lóbi
0: ọgbà ayé ti wá di agent kí ló dé
1: ìwé sábà gẹ́ẹ̀tì
0: wọn atowodo wa
3: e ja se bo se tu ati bo se ye pelu ara wa
0: ma bo pare
3: e ja se daada lori akiti ta wa e ka bale kesun daada e ja
0: ran
3: ti ojo le ja ran ti awon omo wa tori nta ba gbin la o ka o
0: abi
3: e ja gbin oju ka se nkan to da ka gbele aye sirere ka bale kesun ri
0: oru ogbeni ni isin ijo kan ni afun loko boyo ya we loko
3: remi
0: boyo ba boyo church
3: ti wa ti dakajare
4: awa ti se
3: ti
4: ati
3: to fo bolu abi to adun na yo dididi e ja se dara lori akoko
0: ko to do se ti mo ka ti gbo pe ma yi se normal o
3: remi ati remi awa lo le ni
0: ka
3: lo jo mejo
0: do
3: lapo nkan lo sise that DJ Spider lo sise ta jo si be nga na iwo lo yato lo tu tu tu de la wo lo tu agba ke bugi awon lo tu tu to jo ga ti ni
0: be ni
3: remi additional big man presenter a pa lori eto lo jo mejo na
0: gbo mejo
3: e ma gbagbe o o nte ba le gba
0: e ma fi
3: le
0: me
3: lo ni o le wu o le to ba le se to le gba o ni ko ojo tin ra mi
0: ah
3: ojo ro alojo ro
0: alojo ro o
3: aku ojo e ara le o
0: yo tura o
3: sojo yo diwo o
0: e ma sare le espresso
3: ta ba ti wa lu kuluwa
0: awon ma po awon ma nkankan
3: ah
0: ma nkankan
3: ojo tu ara
0: be nka wo la bi ojo ni ti o gbe sonu bi o se bi omo re mi baba jide loruko temi be ti gbe wa loni yo tun dun yo la rin rin ju be 0810625 0814 o da
3: wo da bo
5: on Lagilu FM 96.7 la la la Lagilu FM jaga

0: sangun sangun
1: keyin o ma rin koge koge
0: aile igbapa gbese
1: kori o ma lagun
0: ki ko ma rin kiri ninu ara eni
1: ifunpa giga
0: iseto
1: atelese kikan ni gorogo
0: ki bata o jabo lese ni keyin o ma mo
1: tabi keyin o ma ru
0: ko ma gbe
1: awon oniruru irinse igbalode ti won ti sayewo lodo won
0: to tu asiri bi ta isofise buba lareda
1: lo mu alara pe olaimo onisan mesan sara oto
0: lati jajabo lowo kokoro inu eje
1: ora inu eje
0: paja paja
1: aya lilu pipi abadi
0: jedi jedi
1: idakole
0: komo kore o ma le tapai
1: kara o ma gbon riri
0: oju ti wo bye bye
1: aromolegun ati be be lo
0: e kan si alara pe olaimo
1: onisan mesan
0: ni number 1 lodge street beside amazing grace school
1: oke ado ibadan
0: 0813-885-5308
1: bo ban se obi ojojo
0: alara pe olaimo onisan mesan ni o kan si
2: igba ita o ma tun o ma tun o la tun
3: eni to wa wo lo to pade ole ati yi lona
4: osuri le gba
3: osuri le gba
4: àìmọ̀ ṣe ọjọ́ ọdún
3: oṣù
4: tó ti fi ń wọ owó kiri
3: ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀
4: bẹ́ẹ̀ ló tún fi bí wọ́n ṣàlàyé
3: nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlẹ́ àti iyì
4: fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́
3: àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀
4: kí wọ́n ló dé tó dọ́ọ̀lù ẹ̀
3: ṣe ẹ̀tún fúnni ní ayò tó ga jù
4: ó ṣe tẹ́ láti dẹ́ni pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí
3: láti abala ọkọ̀ tí ilé máa ń wí ní ìdáná
4: làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ bàtùbà
3: bàtùbà
4: nílé ìtọ́kùn fún owó
3: tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí
4: wàyí o má dúró márosẹ̀
3: nítorí pé
4: ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún
3: oṣù òtúbà yìí
4: mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀
3: tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí
4: ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀
3: nínú rẹ̀ báwo ni gàlọ́
4: nínú oṣù òtúbà yìí kan náà
3: ní
4: àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú fm
3: ìwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèpàdé
4: pẹ̀lú káàṣì ẹ̀
3: gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí onígbèjì
4: bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútún
3: october 28 ni ayẹyẹ ọdún kọkànlá
4: ti ládìlú fm 96.7
3: ó máa lágbára dùn ní gbangba
4: owó látún owó ló sì
3: nínú oṣù kẹwàá yìí
4: ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀
3: lórí splash fm *347*1004*#.
4: lórí ládìlú fm *347*1004*2#.
3: ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì
4: www.cashier.ng
3: ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀
4: ọjọ́ ti gé mi bọ̀ ló fòǹtẹ̀ lù káàṣì ẹ̀
3: nínú ẹgbẹ́ wọn ní ìkàlọ́ọ̀dì
4: èmi ló kàn láti dèmi lọ ní àtúntò.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí ìgbọ̀n yín ní kànnì lágẹ̀lú 96.7 FM òkè ìdájọ́ òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
2: Àlejò afọ́tọ̀sẹ̀ ni ọ̀nàrẹ́bù Akin Alábí, ọmọlẹ́gbẹ̀mọ asòfin àgbà Làbújá tó ń sojú ẹkùn ìdìbò ẹgbẹ́ Down Ara, Chairman House Committee on Works.
1: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ní ètò bó ṣe ń lọ ní kànnì lágẹ̀lú 96.7 FM òkè ìgádò òkè ìkànnì lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

àwọn ìbílẹ̀ á fúnni ní wòsàn ìlera sí lọ́rọ̀ olóyún abí wẹ́rẹ́ ẹni tára ẹ̀ bá yá tó bá ṣe bó ṣe yẹ kó ṣe ṣe tó lò ó bó ṣe ní kó ṣe lò ó ara ẹ̀ yá ẹ kàlẹ́ ẹ kàárọ̀ ẹ kàsán ẹ kú ọ̀lẹ́ ní gbogbo ibikíbi tí a bá ti ń gbọ́ tẹ bá ti ń gbọ́ ètò wa ètò kan tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ Krobi's half hour níbi tá a ti ń dá keke lúke níbi tá a ti ń ṣe ìwòsàn níbi tá a ti ń sọ̀rọ̀ R.E.E.Z. Reese Peters àti àwọn nǹkan míì àti àwọn nǹkan kan ìmíì náà yí àwọn wà ń kalẹ̀ ń bí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa la wá a sì dúpẹ́ lọ́wọ́ elédùmarè pé ẹ̀yin la bá bẹ́ẹ̀ ni Dr. Mrs. ti wà nínú kulu wa ń bí obìnrin takuntaku tí ọlọ́run ọba mi fi ń dára tí ọlọ́run ọba mi fi ń ṣèwòsàn tí ọlọ́run ọba mi ti ara wọn ń gba ọpẹ́ adúpẹ́ lọ́wọ́.

0: kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà.
1: Ẹ kú dédé wò yín bí tẹ́ ti ń gbọ́ wa. Báàárọ̀ ni bọ́sàn ni bálẹ̀ ni ibi tí ẹ̀yin wà. Ẹ kú dédé wò yín. Ẹ jòjú bí Dr. Mrs. Sanwó-Bọ́láńlé Ajíbádé, CEO ti SBJ Àdùkẹ́, Rísọ́bá Global Services, aka Inú Láyé wà tí mo kì í jẹ́ ká máa tọ́jú ẹ̀ náà ló kí wa pé ẹ kú àsìkò yìí àkómọ̀rọ̀ pọ̀sẹ̀ yóò dùn fún wa.
2: Ìyá wa ẹ káàbọ̀, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé a pè yín, ẹ sì jẹ́ wa ní ọ̀sẹ̀ yìí. Ǹjẹ́ kí ni ẹ mú wá fún wa ní èyí lórí ètò?
1: Ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀, ṣùgbọ́n yóò fẹ́ ta bára lé ta bára oko. Ìdí ni wípé ara wa kì í ṣe òkúta. Mo fẹ́ mú látorí iṣẹ́ ìránṣẹ́ tí a pè mí sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin bàbá wa ìránṣẹ́ Ọlọ́run nínú Jésù sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam tá a pè yín sí. Iṣẹ́ ìránṣẹ́ tá a pe ẹ̀yin medical doctors, medical personnel sí. Ẹ̀yin ìyálọ́jà tí kò sí Sátidé, tí kò sí Sunday, tí kò sọ́jọ́ Jímọ̀ tá a yà sílẹ̀ pé àfi fúnra ẹni ní ìsinmi. Èyí tó jẹ́ wípé a ń fún wa ní stress nínú ara wa. Ẹ kíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ wa torí pé a máa ń fipò tàbá sí, kò sẹ́lómi tó lè ṣe nǹkan tí àwọn èèyàn tí torí ẹ̀ wá wa wá sí.
2: Èèyàn ń tọrọ ẹ̀.
1: Èmi dẹ̀ máa ń sọ wípé torí pé mo wà ni. Tí mi bá sí àìmọye irú mi. Ọlọ́run nìkan ni ò sí. Ṣẹ́gun máa sọ pé acupuncturist ni mí. Àwa tá a jẹ́ oníṣẹ́ àdúrà gbígbà, ìṣe kìrìsẹ́nì, ìṣe islamic. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sábà ṣe ìṣọ́òru. Àsìkò tá a fi ń ṣe ìṣọ́òru, ẹlòmíràn sọ pé òun fẹ́ ṣe marathon ìṣọ́òru. Ẹ jẹ́ rí pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa, mo máa sọ pé ó ní aago tí kálukú wọn ń ṣiṣẹ́. Fún àpẹẹrẹ, ẹ̀dọ̀ tá a mọ̀ sí liver, ó máa ṣiṣẹ́ láti aago mọ́kànlá di aago mẹ́ta òru. Ǹjẹ́ ẹ pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa náà máa ń ṣe gá? Wọ́n ó ṣe gá sínú ara wa, wọ́n sínú gall tó máa gba ìga àti wọn sí. Àwọn náà máa ń pàṣẹ physics apart from physics tó jáde ní inú oṣù èèyàn. Ìgbà tá a wákọ̀ tí a ò sùn, a rí wípé detoxification tó yẹ kí àwọn organs tó ṣe, tó yẹ kí wọ́n ṣe nínú àgọ́ ara wa, wọn ò ní oore ọ̀fẹ́
2: láti ṣe torí a sùn.
1: Torí a ò sùn.
2: À ń tẹ fóònù.
1: À ń tẹ fóònù. À ń ṣe prayer all the time. Àdúrà kúkú dáa. Èmi máa ń sọ kinní kan wípé tí n bá sáré ẹ níbi, tó bá sáré mi níbi, Ọlọ́run ò fi yan ju àti ìrandíran rẹ ni. Tí ẹ̀yin ò bá ti sáré ọmọ nìkejì níbi, ìjọ àti

0: to gunda doctor o wa lenu se o pe yawo e ipe o ma lo gba won mo la go merin ni school o ti mi kuro bi se o lo si school mo ma pe fun emergency o pada so yi hospital o de wa nbe titi dago mokan lale ko tun mo lo another emergency won tun gbe won de believe pe man yi koko ni bi office re titi di ojo keta ojo keta to ma kuro ko so run o ko si joko o n lo lati do patient kan case to sele won tun yanju e ka kiri jiji to ma ji hospital gangan bara re ni ojo kerin to ti do hospital to yaju o jaye pe on gangan je medical doctor na won colleague fi sare si oro oju npoju ni ki se nkan ti a n se aroba itanko so atẹyin atẹmi e je ka pe ara wa si ironu ile aye la gbowo ile aye la baṣẹ ẹyin iya loja to je pe ko sọjọ jimọ ko sọjọ sunday asare owo ina ni o da keyan sise ṣugbọn ta ba sise ta ba ru alaafia wa a wa ma sọ pe ese to n se bayi eyin to n se bayi hypertension yi kini yi owo aye ni kii sọ owo aye aye gan te n dako gangan kan so gangan nkan sa aye gangan
1: nkan sa aye
0: aye tẹrẹ ko n se yin yẹn nkan so gan ogo ori ti yin ro nipa yin gangan tẹlẹlẹ
1: ni lẹ yin ro aye gan n sare
2: kiri aye
0: gan n sare kiri so nita ma sọ ko pe ẹjẹ ka ni ironu pe wada ka ni asoko ta ma funra wa ni
1: isinmi
0: too much stress has killed many people mo mọ ìránṣẹ́ ìpínlẹ̀ kan tó yẹ pé olùdásílẹ̀ ìjọ ni wọ́n ní chọ́ọ̀chì yẹn orí púpẹ́ẹ̀tì ní àyẹ̀ kú sí nígbà tó kú wọ́n ní àjẹnú ìjọ ló pa ìyàrá ìsìn sí àjẹnú ìjọ èèyàn tí ó sùn tẹ́jẹ́ ò sinmi tómi ara ò sinmi tọ́pọ́lọ́ ò sẹ́tù tapa tẹ́ńsán wọlé tẹ̀wá lájẹnú ìjọ ni bíríbírí kọ́ ló máa gbà wá jésù ti gbà wẹ̀ fún wa ẹjẹ ká ní ìwà mímọ yí bíbélì ṣe fi kọ wa yí pé ìwà mímọ ìfẹ ọmọ ní kejì wa ni ó jẹ kí n tá a bá ń wá kó mọ tẹ wá lọwọ kò sí ní tá a mọ wá sáyé kò sí ní tá a lọ sí ọrùn màmá rizbita yín náà ló ń kí wa rizbita sáré wọlé bitters màmá lílayé wa ayẹmọrẹ náà ni mo sọ fún wa wípé tá a bá ń bára wa sọrọ nípa kí là ń tà nípa kí là ń ṣe tí a bá bára wa sọ nǹkan tí ó lè fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ àti gùn lẹ́mí àti ní àlàáfíà tó péye ọlọ́run tó dán wa níṣẹ́ o lè bi wá léèrè wípé o dẹ̀ mọ́rù nǹkan yìí ìka ìṣẹ̀lẹ̀ sẹ́mi náà díẹ̀ ti jẹ́ pé mo mọ̀ ní last week ṣe pé mo rí pé mo wà stress up tí mo máa lọ láti bí ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ rẹ̀ ojú ọ̀nà yẹn ti dí pa inú gbọ́ abáṣe ń jáde síbi kan láwọn obìnrin dẹ̀ ni mí mọ̀ wà mí ni mo ń drive ara mi so from there oṣogbo ọyọ ìbàdàn again láàrin ọ̀sẹ̀ kan mo travel almost 4 days 5 days mo ti wá rí nísìsiyìí báyìí pé kò ń ṣe nǹkan tí ó rọrùn láti máa stress ara èèyàn ẹ̀jẹ̀ pa ti ni pé àgbàbá ti ń kàn wá tá a ti ń pọ̀ máa dọ́ta ọdún ọgọ́ta ọdún ẹ̀jẹ̀ ká kíyèsí bá ṣe máa lo ara wa ọlọ́run ló máa sọ wá dùn lówó ló máa sọ wá dùn lọ́rọ̀ ló máa fún alẹ́mì gígùn àti àlàáfíà ẹ̀jẹ̀ káwọn náà múra ká ṣe ìtọ́lọ́run fún wa yẹn àlàáfíà tó fún wa yẹn ká support ẹ̀ láti jẹ́ kí a wà ní àlàáfíà tí ó péye
1: ká fi ọwọ́ kún ìtọ́lọ́run ti ṣe fún wa
0: rizbita wa ó wà ní àwọn ilé ìtajà wa káàkiri rizbita tó ń kànù tó ń kọ́dọ̀tí kúrò nínú àpò ìlùkù bó ṣe kó àwọn igá tí ò da jáde nínú ara gbígá bá ṣe ń jáde sọ fún mi pé gbogbo àìsàn tó sọ má dámọ̀ láti inú ga ló ti wá wọ́n wá ní high blood pressure ó ní diabetes ni ó ní prostate ni ohun ojú ọlọ́run fún ọmọ ni ó wá di wípé àti sẹ̀yọ́tẹ̀ tí wọ́n ń di wàhálà ẹ̀jẹ̀ ká lọ ra rizbita wa ẹ̀jẹ̀ ká ra sáré wọlé bitter wa mo sọ pé oògùn tó ń jáde nílé iṣẹ́ inú láyé wà ó lé lógún ó lé ní ọgbọ̀n fún àánú ọlọ́run fún ògùn ọlọ́run ni mo wá wà fún wa ní ìlú ìbàdàn ní ọ̀la àwọn tá a bá fẹ́ ṣe àyẹ̀wò mo wà fún wa níbí ní ọ̀rọ̀
1: ẹ má tọwọ́ kò wọ́n
0: nífẹ̀yàn tó pọ̀ o nífẹ̀yàn ju just 10
1: èèyàn
0: mẹ́wàá péré tó a ti ń kọjá 10 ẹ̀jọ̀ ẹ̀ mọ́ wùlé tó ọlọ́run jẹ́ kí n lè ṣe mẹ́wàá yẹn torí ẹ̀ inú ọmọ ìpegun tẹ́ ẹ sáré káàkiri tẹ́ ẹ rí wípé ọwọ́ ayé nìyẹn ọlọ́run ń tú àṣírẹ́ pẹ̀lú ẹ̀rọ bá ní ẹ̀rọ àyẹ̀wò wa àárín 5,000 péré la fi ń ṣe ẹ̀ẹ́dùnkan tó ń ṣe yín kí sì lọ́nà àbáyọ ọlọ́run ní kórí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ ra sáré wọlé wa ẹ jẹ́ ká lọ sí kúlẹ́rà ní usage ẹ jẹ́ ká lọ sí crown pharmacy ní challenge ẹ jẹ́ ká lọ sí scat camp ní block e sub 7 láti ra àwọn product wa ẹ jẹ́ ká lọ sí iná sírù láì ní agbẹni ọlọ́gẹ̀dẹ̀ ní agbẹni ní ìlú ìbàdàn kan náà ó lé iṣẹ́ tiwa a wà nílé kẹta sí polaris bank ní ọ̀nà oyè díjì ká tó dé mọ́nà tán àtọ ní dé mọ́nà tán pé bá ti máa ń wo òwú kran lọ́ọ̀kan báyìí ẹ ti máa rí iléeṣẹ́ wa ní apá ọ̀tún yín ilé kẹta sí polaris bank tẹ bá ti kó níbi sọ philips academy ní ọ̀nà mọ́nà tán ibẹ̀ ni ọ́fíìsì wa wà mo máa ń sọ fún wa wípé tí o bá ń sọ pé mo jẹ́ báyìí pé tọ́lọ́run bá ń rí ọ jẹ́ kí ènìyàn náà jẹ́ kó máa rí ọ mo fẹ́ ká gbọ́ ẹ̀rí kékeré kan látẹnu arábìnrin wa yìí.

0: Ọlọ́run.
1: Alhamdulillah.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Alhamdulillah.
0: Ká ní ó lè sọ wípé ó lè ṣe é ṣe fún arábìnrin yìí mọ́. Sọmọdé like 31-33 years ni age obìnrin tí ó sọ̀rọ̀ yìí.
1: Kí ẹ̀ka ní 31-33.
0: Kó máa fi àyàwó
1: máa ro èèyàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Kí ẹsẹ̀ máa ti ro èèyàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Débi pé ẹni yẹn ò ní lè rìn mọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìbàdí àti ẹsẹ̀ tó máa ń ro àwọn èèyàn yìí. Ǹjẹ́ kí ló máa ń fà?
0: Ṣé mo máa ń sọ yìí pé according to the way of analysis in acupuncture. Our kidney ló wà níbi ìwò méjì tó wà ìbàdí wa yẹn. Kidney point wa nìyẹn. Where there's a yin and yang imbalance. There is pains. And that kidney òun ló ń control wa láti ìdodo wa round dé ẹ̀yìn ìbàdí yẹn títí dé àtẹlẹsẹ̀ wa. Gbogbo tó bá ń ṣe wá láti ìbàdí yẹn round ìdodo wa dé àtẹlẹsẹ̀ ó lọ́wọ́ kídìnrín wa nínú. According to the way of acupuncture diagnostic. So tó bá ti rí bẹ́ẹ̀ yẹn máa sọ pé we are what we eat. Nta bá jẹ́
1: ìmọ̀
0: sọ bí ayé wa ṣe máa rí. La ṣe gbọ́dọ̀ ní rinse bitter sínú ilé kálukú wa. A ṣe gbọ́dọ̀ ní sáré wọlé bitter sínú ilé kálukú wa. La ṣe ní láti jáde yọjú sí wa. Ẹ jẹ́ ká ṣe àyẹ̀wò. Ẹwẹ́ ni yìí sì odidi ọdún kan ọmọ tó pupa beautiful lady tí ń fi àyà wọ́n lẹ̀ odidi ọdún kan. Ó lóun fẹsẹ̀ tẹ̀lé ńjọ́ kejì bó ya òun lẹ́nu. Ǹjẹ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ̀ngàn ṣé kò yẹ̀yìn gan lẹ́nu? Torí ó ya èmi lẹ́nu.
1: Ìdọ̀tí kúnú gbogbo ara.
0: Bẹ́ẹ̀ni.
1: Tó wá àfẹ́ẹ̀tì kídìní. Bẹ́ẹ̀ni. Kí wọ́n wá wò nǹkan táwọn ń jẹ nísì tó jẹ́ kẹ́míkà. Kídìní ò nífẹ̀ẹ́ sí
0: àwọn
1: kẹ́míkà
0: fún títí. Bọ̀ tó yọ nínú oúnjẹ wa.
1: Ìwọ̀ntúnwọ̀nsí.
0: Àlérán tó tún ní ẹ̀rí kan bí méjì tọ́nà fẹ́ pè wọlé sí iléeṣẹ́ wa níbí báyìí ẹ lè pè wá.
1: Ọ̀dà ẹ̀yìn yan wa Dr. Mrs. Ẹ̀ṣẹ̀ ẹ̀yìn yan wa ẹ ti gbọ́ látọ̀dọ̀ wọn. A máa ṣí ojú òpó sílẹ̀ fẹ́yìn tẹ́ bá ní ìpè ẹ̀rí ẹ̀yìn tẹ́ bá ti lo rinse bitters. Rí àbí àwọn oògùn wọn kankan àwọn capsules wọn kankan tó jẹ pé ó wá nǹkan tó ń ṣe yín wá yọrí sí nǹkan tó jẹ pé ó ti lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti sọ lẹ́yìn ṣùgbọ́n a fẹ́ gbọ́ bóyá lóòótọ́ ni ká mọ̀ láti ẹnu yín ṣùgbọ́n kẹ́tọ́ wa máa sọ mo fẹ́ fàkókò yìí pé gbogbo àwọn èèyàn pé rinse bitters jẹ́ kò ṣe máa ní nílé olúkúlùkù wa torí téèyàn bá fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara ẹ̀ ó máa ń jẹ́ kí ara mọ́ àìsàn náà dẹ̀ máa ń sá lọ. Nọ́mbà tẹ́ lè pè wá sí 09123708675 09123708675 àtẹ̀bá tẹ̀fẹ́ béèrè ìbéèrè ni o kò sá àyè wà láti béèrè ìbéèrè ẹni tó bá pé ìbéèrè ni ẹ fẹ́ béèrè. Ok nọmba tẹ lè pè wá sí nìyẹn 08
0: ìbánisọ̀rọ̀ tèmi
1: 09123708675 tẹ̀bádẹ̀fẹ́ lọ sọ́fíìsì wa tó wà ní mọ́nà tán Dr. Mrs.
0: Demarope Cipolaris Bank ní oyè díjì
1: wọ́n máa wà ń bẹ̀ lọ́la wọn kì í sí bẹ̀ níjọ sátidé
0: kì í sí bẹ̀ níjọ
1: wọn ní sátidé yìí o àwọn fẹ́ fi fún àwọn èèyàn tó bá nílò ìtọ́jú àwọn fẹ́ fi tọ́jú wọn ni ẹ̀yọ́ yá ẹ pè wọlé ẹ béèrè ìbéèrè yìí.
2: Hello.
0: Hello.
1: Hello.
2: Ọ̀kalẹ̀.
0: Ẹ̀kalẹ̀.
1: Ọ̀kalẹ̀ sà.
2: Ẹ jọ egbe ni a ti le gbọ́ ti eréṣi ìpààyàn.
0: Eré àbúlé wa.
2: Mo wà lápẹ̀tẹ̀.
0: Ẹ máa wá sí challenge. Ẹ lè wá sí block E sub 7 ní Scott Camp ní challenge tàbí ká lọ sí Crown Pharmacy ní challenge bákan náà.
1: Ṣé àpẹtẹ yẹn súnmọ́?
0: Wọ́n lè pa gbèdé ló bá dẹ̀ súnmọ́ yín.
1: Ọ̀dọ̀ àwọn náà sì rù láì. Ìwó road.
0: Ṣé ìwó road ló súnmọ́ àbí?
1: Ṣé ìwó road ló súnmọ́ àbí challenge?
2: Pẹ̀lú ẹni mi ẹ̀gbọ́n mi fi èyí lọ́nu
0: méjèèjì. Ẹ lọ síbẹ̀.
1: Alright, ẹ ṣe 09123708675 ẹ béèrè yìí ẹ sì dá ẹ tó bá dẹ̀ ti ẹ jọ ẹ bá gbé ìpín yẹn ẹ tó bá dẹ̀ ti lórí tí ó ti ṣiṣẹ́ fún ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yẹn. Hello.
2: Hello.
1: Hello.
0: Ẹ
1: lọ
0: ẹ
2: gbé
0: ètò. Ẹ lọ sá. 0800 081 21 9120 20 40 40
1: ẹgbà àpilẹ̀ kọ̀
0: 0800 21 21 9120 20 40 40
1: nọmba tẹ́lẹ̀ pé wọ́n sí nìyẹn ẹ̀ẹ́dẹ̀lẹ̀ bá wọn lọ́fíìsì ní mọ́nà ọ̀tọ̀ ilé kẹta sí Polaris Bank. Hello.
0: Hello.
2: Mo kí àlejò wa tí ó wà ní orí ètò.
1: Ẹ ṣe bọ́ sà.
2: Jack, mi ò mọ̀ pé oògùn rẹ rí bí o ṣe rí mi. Ẹnìkan ní ìmíkànlá gbígbóni lójú ìgbà la ìrọ́pò ìlera tó jọ. Ẹni ẹ wá ní kí gbogbo inú òun tó àwọn oṣù bákàndá kan tó gbéra dáadáa. Mo kí ló ṣẹlẹ̀ ìlànà ìlànà àpòkẹ́ ẹ̀rọ àwọn kan nílé lásìkò ṣé wà lò ìlànà kí lọ gbé wá kò lè ṣe gbé oògùn yẹn fún mi yẹn. Mo gbà lò 130 minutes mo bá bá mi pé kí n gbàgbé ẹ̀ owó ní kó bẹ́ sílẹ̀ fún mi wọ́n o. Òun máa gbé gbogbo ẹ̀ òun ní lọ́ọ̀ ni ẹ gbà. Mo ní èmi gan tí mo lò gan tí mo rà gan mi tí ìlú gan kan bẹ̀ tó ṣiṣẹ́ mi tó wá tọ́ mi tó máa ṣiṣẹ́ mi òun mọ̀ tó èmi náà lò mí. Mori tí ara mi yàtọ̀ mi ṣe lò tó gbé tó dára mi
0: ní
2: ọjọ́ ẹ̀sìn dada.
0: REEZ Reese Bitter. Ẹ mọ̀ jẹ́ kí a sọ pé lè náà ṣiṣẹ́ bí rẹ̀. Ẹ má fòjò pòjò, ẹ má fòjò pòjò Reese Bitter.
1: Hello.
3: Ẹ kalẹ́ mà.
0: Yes,
3: ma'am.
0: Yes, ma'am.
3: Kìkìkì kò èmi náà ni ọ̀yà àdúrà mi.
1: Ìyá àdúrà ṣẹ́ wa o.
3: Ọjọ́ mẹ́ta bà Reese Bitter yẹn ṣé ó dáa fún egungun ẹsẹ̀ yìí.
0: Gbogbo ẹsẹ̀ ẹ jẹ́ ká kíyèsí nǹkan ní ṣúgà tí à ń jẹ tá a bá ti ní ìpèníjà pé gbogbo ẹsẹ̀. Mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yíngàyáǹgì balance ni ẹ tí ó bá fẹ́ máa balance ẹ bá ń gbára bá ṣe balance dáadáa tó ó lè máa affect wa bẹ́ẹ̀ yẹn. Ẹ lọ wọ́ọ̀chì nǹkan tẹ́ ń jẹ kẹ́lẹ́ iye mu tútù iye mu nǹkan tó tutù ṣe ti yẹyí nǹkan lórin dúdú nǹkan lárin dòdò ẹ kíyèsí.
1: Ẹ yọjú sí ṣọ́ọ̀bù
0: wa à ń lò ẹlẹ wá sọ ọfíìsì wa nílẹ kẹta sí Polaris Bank
2: lóye dìtì. Ẹ̀sìn àlàájì ẹ̀rọ gbogbo láti làǹgbàtẹ̀lẹ̀.
0: Ẹ
2: bá a tún nọ́mbà yín yẹn sọ.
0: 00.
2: Ẹ máa gbọ́ Ìbàdàn nìkan lẹ máa ń fi sí. Ìbàdàn nìkan ló ní ìjà
0: ọkùnrin ẹ̀ pé àwọn èèyàn yín tó ń jẹ́ fámásì kí n tọ́jà wa lẹ́sẹ̀ títì. Ẹ̀pọ̀n fámásì sì yín kí wọ́n pe nọ́mbà wa.
2: Àwọn oríṣi ìlú míì náà ń bẹ dáhùn ẹ máa ní ìpín tó jọ sí.
0: Ṣé ó wà ní Ṣákì?
1: Ọ̀dà ẹṣẹ́ àti bọ́tà. 0 torí owó ń
0: jẹ́ 0021 9120 0021 9120 0021 9120. Yes. Hello. Ẹ̀kalẹ́ ẹ̀kúrọ̀lẹ́.
2: Alàgbà mi ò pé nọmba ẹ sọ̀rọ̀.
0: Ok.
2: Ẹ dákun ká balẹ̀ tó bá ní arthritis lẹ́sẹ̀.
0: Yíyá.
2: Ṣé lè máa tu òun
0: yẹn. Ẹ yẹ kọ́ lórí ìsìkà kò dé ẹ̀ ló sáré wọlé pẹ̀lú ẹ̀ ogun ṣẹ́. Hello.
1: Ẹyẹ yẹn wá ẹ ti gbọ́ gbogbo ibi tá a ti ní ọjà wa. Kì í ta ọjà wa létí títì òun ni ẹ ṣe lè rí ní everywhere bẹ́ẹ̀ ṣe rí àwọn kọ̀ọ̀kan ní gbogbo ibi tẹ́ bá yà sí irọ́ ìyẹn Reese Bitter àti àwọn oògùn tó wà nílé iṣẹ́ wa kì í ṣe
0: bẹ́ẹ̀. Ẹ lọ sí Kólíẹ̀rà, ẹ lọ sí Rí Pharmacy ní Challenge, ẹ lọ sí Nasiru Láì ní Agbeni, ẹ jẹ́ ká lọ sí ọ́fíìsì Chiquito tó wà ní Scout Camp. Ẹ sì lọ
1: sọ́fíìsì wa wà ní agbègbè wa
0: ní Kẹta sí Polaris Bank.
1: Challenge oríta Ring Road pátá ẹ lè wá sí ṣọ́ọ̀pù tiwa tó wà ní ṣọ́ọ̀pù Chiquito tó wà ní
0: Last Caller. Ẹ kalẹ́.
2: Ẹ kalẹ́ mọ̀.
0: Ẹ rà dáadé.
2: Yọ̀lá fi wá nínú
0: ẹ̀rọ. Bẹ́ẹ̀ni sà pápá sà.
2: Mo ṣe ń gbọ́ kíní for the first time.
0: Question yín sà.
4: Now kill a group of
0: R-E-Z Riz.
4: R-E-Z.
0: Yes, sir.
1: Yes, sir. Bitters. Oda, eh, yata lo tu wambe. Hello.
2: Eka le anki sikito.
1: Yes, sir. Eka le, sir.
2: Ego ti ane le fun gbe ya.
0: Ene le ene lo fun. Pe ba san toju ara yin, gbogbo yawo yin na le ma toju. Sibi mefa na la le ni ke ma mu. Yawo yin na le lati mu. Iba ni yawo mefa mefa fa le gbodo toju. Ke ba toju ko te toju kan. E tun tun ko. To so da be.
2: E ma gbo. E lo ma.
0: Gbo yin.
2: Mi ti ta e ma ide gbo mo le kiri.
0: Abi ta ti daruko
1: yen. Sai awon ta ti daruko yen ni. Te ba le raye, te ba wa si shop mi ni Scout Camp lola. E ma ri nbe. O wa
2: ni asikito.
1: Ya.
2: Ngo lo dan ni Saturday.
1: Scout Camp ngi ba ni cha ni so ja ji mo bi. Block E shop 7 ni
2: Timba
1: moto.
2: Timba tin bo ma pe number ti.
1: Oda. E se.
2: Yes,
1: hold on. Pe mi lori phone mi ni se ma pe mi ejo. A wa ninu studio. E pe studio line. Hello.
5: Hello.
0: E kale.
1: E kale.
5: Ejo ara phone ti ta so so ni eje na.
0: Dada. Eyin se ba le gboto ko ti o san e ma firaju e Olorun lo. En ten diabetes so e ma fi se de ma lo. Ogun se gidi ko bo Olorun.
1: Hello.
0: A claim o Olorun lo ni ko ri be.
1: Oda eja ka gbe pe meji si. Okay, hello. Hello.
2: Hello.
1: Hello.
0: Hello.
2: Ki to ba wa ko mo ba lo. O mo wa le ba wa o.
0: Eh, oni ka
1: ta lo so.
2: Wa ma wa la ja sa ke. Ko mo wa le ba ka yo.
1: Okay, ka send owo kia kia o. Sẹ́rí ògùn tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀yìn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ó yẹ kẹ mọ̀ pé chikito kì í fẹ́ bá àwọn nǹkan tí ò bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ẹ torí orúkọ tí ọlọ́run ti fún yàn orúkọ díẹ̀ tí ọlọ́run ti fún yàn so mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ dr mrs ta ló tún wà nbẹ̀ yẹn tó ní ìbéèrè ẹyin tí ẹ bá wò ó pé ẹ lè ẹ bá fẹ́ wá sí.
0: Hello baba. Yes, sir. Hello, see good of pharmacy. No what day? Hello?
2: Hello, ma.
0: Hey, Kale, Baba. Yes, sir. Papa, sir. Hey,
1: ẹni tí àìsàn bá ń ṣe ọtí nǹkan bá ń ṣe tó bá rí nǹkan tó da nǹkan tó máa ń ṣe wá nìyẹn ẹ jáde ẹ lọ sí gbogbo
0: ṣùgbọ́n ìgbà yẹn ló lọ sí lóyìn
1: ṣùgbọ́n ìgbà yẹn ló lọ sí lóyìn
0: ló lọ sí treatment àwọn sọ pé
1: abuja wá
0: síbí àyè máa gbé wá sínú yàrá
1: ẹ wá ní
0: ojú lẹ́gbẹ̀ẹ́
1: tó bá jẹ́ pàtí pọ̀mọ́ méjì àmàlà méjì pọ̀mọ́ kan àtẹnukan
0: yóò di yẹmú tẹrẹ kiri ẹni tó lọ bá fẹ lò fún mi kó jáde
1: kó kẹtẹ
0: ọlọrun ló pín àlùbáríkà lọ sí jọ
1: sẹni mọ ẹ ká gbé
0: ẹnu
1: ẹ ká gbé ìrọkàn yẹn sọ ẹ ká lẹ mà lọkọ pẹlú
0: pápápá.
1: Tẹ bá ti rẹ́dì lọ́la ẹ yọjú sí
0: ṣọ́ọ̀pù. Ẹ yọjú sí ṣọ́ọ̀pù
1: ṣìkìtì. Ẹ jọ iye èèyàn wa ẹ̀yin tẹ bá fẹ́ wá sí ṣọ́ọ̀pù tèmi lọ́la láti wá rà má ti wà ń bẹ̀ láti aago mẹ́wàá ẹ pè mí kẹ tó wá. Gbogbo bó bá ṣe ń ṣe yín bẹ́ ẹ ṣe ń rà má máa fún yín lámọ̀ràn àwọn nǹkan tí ẹ lè fi kú tó yẹ pé gbogbo nǹkan tó bá ń ṣe yín Ọlọ́run á máa gbàkóso. Irú oúnjẹ tẹ máa jẹ irú omi tẹ máa mu. Tẹ bá dẹ̀ fẹ́ lọ rí ọ̀gá mi wọ́n máa wà ní Ìbàdàn lọ́la. Normally wọn kì í sí ní Ìbàdàn àwọn ògbómọ̀ṣọ́ ti ra àwọn fáínálè níjọ́ Sátidé ṣùgbọ́n abẹ̀ wọn lélẹ̀ ìpè kọ́ fún wa ní Sátidé ọ̀la torí àwọn tó máa fẹ́ rí wọn ọ́fíìsì wọn wà ní mọ́nà tán ní
0: ilé kẹta
1: sí Polaris bank ẹ dẹ̀ ti rí nọ́mbà wọn 08021 91 20 40

0: káàbọ̀ sórí àkànṣe ìtàn yìí. Ilé ìta àgbékalẹ̀ fún ìtúsílẹ̀. Ìgbàlà.
1: Ènìyàn kan.
0: Ìwòsàn àti ìdánimẹ̀.
1: Ọlọ́run.

0: Eka bo sori akose eto yi ele ta ko ni Voice of God ti awon ti Olorun yan ti Olorun di bi pe ti Olorun mo mo yan fun yin ni eleyi ki se ijoko to wa nibi kan o ṣugbọn awọn ọmọ ọlọrun awọn to gba jesu kristi ni oluwa ati olugbala wọn ti wọn wa n kede ìròyìn káàkiri àgbáńlá ayé ni àwọn náà ná ṣe onígbọ̀nwó ètò yìí prophet ademola ọmọọba wọn ti wà nínú pinnu pẹ̀lú òun láṣálẹ̀ yìí láti máa fi ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wa tẹ́ ẹ bá gbàgbé níjẹ ìjọ ń wà lórí ètò yìí kì í ṣe wípé wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wa nìkan wọ́n tún fi kí ni wọ́n tún fi ọ̀rọ̀ wọn ara wọ́n tún fi gbọ́ wa bí èèyàn bíi mẹ́wàá òní wọ́n fi ẹgbẹ̀rún márùn-ún wọ́n fi ta lọ́rẹ̀ eléyìí kì í ṣe wípé God bless you alone eléyìí ni wípé God has blessed me I want to bless you too
1: ẹ wá wo alárágbá
0: yìí I blessed so many souls last week Friday ní dédé agun méje náà ni ìyàgò méje náà lábẹ́rẹ́ náà ago méje àbọ̀ náà lábẹ́rẹ́
1: ìjìlókun lẹ́sìn
0: bàbá láì fi àkókò ṣòfò rárá

0: 2036. Only to mother swad you mira. How do you mira need to talk? And what so fell like pay? Mommy daddy. Get it domino Christy. Get it no by yes. To some stuff of a new way, Galatia or Kini, American, and say kini pay. Tagba omila ti Christy fua, kama lusi no umi miramo yen pe, kama shumila no lu. Nge in toro mi si ola leyi, toro mi si bobo baye, toro mi si governor, toro mi si president, toro mi si bobo eni, orili aye pata ati bobo enti oti ni kakaleni, tore maje kokoni ola. Olu ane ke sofwa yipe, lo wa omi nila Christy li, omi nila igi ati jesu wa jefwe lori igi agbele bui, iya to wa jefwe, ma teko jasi asan, tori a fi nila yi, iti igi ori igi agbele bui, a fi ra omi nila fwe mi ati iwo. Tabale le nworo, inye ni pe, ki obwa ima babori wa. Awa pa de manso kwa ni, jesu, oko wa kufu wa, fwi jia la soni, fwi joba oni kon, ati fwi joba ye yi. Tori pe, ni ba to wa no, to wa lori a ye yi, to sonu we Matthew 6. To so fun ni pa oro aye o je ka mo wi pe ti a ba wa ijoba run ati ododo re a fi okoko fun wa a fi kun lo ma je iyen ni pe ki oro aye o ki se o teyan wa olorun le yan wa ki omi la ko ba le wa iyen ni pe awon alagba aye awon ija aye o ni le se bo ti won iyen ni pe wa le lo igba to wu e lori ile aye iku o le mu o eni to ba wa labe omi la Christy aye o le ri o gbe se to ba wa labe omi la Christy ofa o le ba to ba wa labe omi la Christy iwo baye iwa lagbaye to pe eni alagbara to ti iwa Christy ri o ti di ominira o tori owo ki se ominira ipo ki se ominira ola ki se ominira kuda ke to wa so fun e omo tabi yawo abi idile ki se ominira o eni constitution ni ominira iyen ni Christy na ominira inu wa so fun ele aleyi ni asale yi nitori pe to ku to ba ku fun e to ku fun mi gbogbo aye lo ku fun ninu iwe the book of Matthew chapter 28 verse 18 oni gbogbo agba alaye ati lorun o lati fi fun mi o le ja lo si gbo eye lo ma ro yin te ri oni ka ku ibe si lo so ti won ri because nitori pe awon omo eyin jade won be si fogo lorun won won si be si mu alaada won jiyo kulide afoju nlaju amukunrin na iyen ni pe o wa fun ani omi lati ara o wa je kara ko le gbadun iyen ni pe ko fe ka segbe iyen ni pe o tun wa ikeji ni pe o tun wa fun ani emi titun iyen ni pe ta fi wo ijoba run nigba ta ba faye sile a wa tun ni segbe ninu emi a ni ba ku ku elekeji iwa lakure arabirin iwo to wa ninu ile kini kan to ta pe ni ominira iyen ni ko mida ko ninu ese iwo to wa labe okunrin to fe to je iya iya lele to si tun yanle o si labe ominira o n lo ominira aye ara re fun ese iwo okunrin to niyawo nle to si tun to nuya so te to be si owo te ko toju omo ko toju aya o si labe ominira to ba si je pe o ni girlfriend o ni ale kakiri tori kan won yi ma so tan akunrin kan fun e olorun fun ni ominira ni toto o ba ni ibi ise to wa ọjọ́ tí wọ́n fún ní 35 million ọjọ́ náà àtọkọ̀ bó ṣe ń bọ̀ báyìí lórúkọ jésù mo gbàdúrà fún olùgbọ́ mi lálẹ́ yìí níjọ́ tí ògùn bá kàn ẹ́ ayé ò ní fi omi ìnira wọn ò ní fi gbẹ̀mí rẹ lórúkọ jésù ti násáìtì ẹ jẹ́ ká wọlé nàìjíríà sí ó bọ́ sí òmìnira báyìí and 66 years now tí èmi àti ẹ̀ bá máa sọ lẹ́ni ẹ̀ nàìjíríà ó bẹ̀ láti onídìílé ọkùnrin tí mo ń sọ yìí ó ń gbé mọ́tò yóò ń bọ̀ driver ilé iṣẹ́ fún ní driver ẹ máa gbọ́ o ilé iṣẹ́ fún ní driver òun náà wá fẹ̀sẹ̀ yìí báyìí ó wà bọ̀ tí ò rí nìran ẹ̀ tí ìran ò ṣe rí ọ̀rẹ́ àtijọ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ fẹ́ tọ́tijọ́ jẹ́ ọ̀rẹ́ àtijọ́ wọ́n yọ àpàdé ọ̀rẹ́ mi báwo ni ó ga o wọ́n nílé àmọ́ òní máa rè ókè ó pọ̀ fún ní káàdì ni ó yá máa tẹ́ mi nígbà tó máa délé ìyàwó sọ wípé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run
1: ọ̀rẹ́ ọ̀rẹ́ àtijọ́
0: ọ̀rẹ́ àtijọ́
1: obìnrin ara
0: ti tu ìrọ̀rùn ti dé bọ́bá mi fún ní káàdì kó máa lọ sí hòtẹ́ẹ̀lì nígbà tó dé hòtẹ́ẹ̀lì yẹn dúró dé nígbà tí ìyàwó délé óyá oúnjẹ óyá àti dúpẹ́ lọ́wọ́ orí mọ̀ mọ̀ a ní mí ti padà níbi iṣẹ́ àṣẹ kò mọ̀ kó lè padà wálé nígbà tó jáde lọ tán tó dé hòtẹ́ẹ̀lì àṣẹ wọn ti lé obìnrin ní màgò nítorí pé ó lo òmìnira kristi òmìnira ọrọ̀ òmìnira àánú tá a fún ó lò sí pàtàkì nígbà tó máa gorí ẹ̀ ó tàkìlẹ̀ kí ní ẹ̀kejì ó pèrè kọjá lọ ọjọ́ tí wọ́n fún láyọ̀ sátani dè lọ́nà èmi náà wá sọ fún ọ lẹ́ni arákùnrin àti arábìnrin ìwọ tó ń gbọ́ mi yìí bá mi ronú kó kú wádà kó ń ẹ̀ṣẹ̀ rẹ o torí pé ẹ̀ṣẹ̀ burú ikú ni èrè ẹ̀ṣẹ̀ tí o bá sọ pé owó ló ń bẹ lọ́rẹ̀ẹ́ tó ìfi ń ṣe tó wù ọ lónìí sà àwọn kan ti ní owó tí wọn ò ní
1: mọ́ sẹ́ni tó lè mú mi
0: má lo òmìnira rẹ sínú ẹ̀ṣẹ̀ àti ìdààmú o orílẹ̀-èdè pèsè 66 years lẹ́ni àrítọ́ka sí òǹkọ́ gidi a ò lè sọ báyìí ṣùgbọ́n nítorí pé a sì tún dá àlàáfíà náà tọ́ka sí orílẹ̀-èdè náà nítorí pé bó tilẹ̀ bá bàjẹ́ bá àmọ́kọ́rọ̀ yóò ṣàtúnṣe àwọn tó jẹ́ olórí orílẹ̀-èdè tó jẹ́ gbogbo pátá rọ̀rọ̀ ní ìbáwí o ẹ lo òmìnira kristi sínú ìgbàlà ọmọ ẹlòmíràn ẹ má lo òmìnira sínú ègbé iyan ni pe e ma lo sinu tin pa ni run tori bi ti olorun ba wa to ba ti gbebe olorun laye to se fe olorun bible ni pe the book of john chapter 14 verse 6 o ni emi ni ona otito ati iye iyan ni pe eni ba ma ri olorun to ma ri alafia re a koko gba jesu na nigba to denu 57 iyan john 57 o ni ti oro mi ba nge nu yin te ma nge inu mi e le bere n to ba wu yin iyan ni pe oni si aye fun ibi lati sele si o nibe ni abun wa nibe ni ogun wa nibe ni lowo wa nibe ni gbega wa mo ma so bawo eyan mo ni oporopo n to ma ko lero okele n to ma ko kakiri awon oporopo n awon eyan mo idi abajo ogo ti olorun fa awon eyan nipa oro aye elomi o mo elomi lo pe ritualist ni o fi n lowo nikan no ninu we agai to eight o le mi ni mo ni wura ti fadaka iyan ni pe oro atona lorun ti lorun ti ma the first chronicle to chapter 29:12 o ni oro atona lorun no no we lu tin wa o ni si joba lorun gbogbo david lo so be ati lati so gbogbo di la ta so gbogbo di ogo lati fun gbogbo ni agbara lati odo lorun ni mo fi case be olo ni arakun ata abirin ah aran mi si omo mi yi aran mi si odari yi so lo ti awon igba kan to lo lori aye o mo pa igba aye ise lo pada je ka ise ko di omo le bayi sugbon lo ni to ba ronu to pada olo yo mu yo mu rada yo gba ola gbogbo igbe yawo to ndaru ye so mo pe lati owo re na ni arakunrin ta lo aran mi si o ni mama o la gbaja lo so fun okunrin to ma play gida kakiri to ma ba se isoji kakiri wa yen o lo so pe ko ye mo ti mo pe o ti wa o ti fe ko mu lo ba gba lo ba ngba mu lo ba nle lo ba gbe bibeli lo ba ni ki wo daddy ah eh ijo le yin te gba jesu gan ah awa e ta gbin agbaragba ni ko ba gbe bibeli o lo ba ni file o ti lo mu yo o lo si party kan ni bi to ti ri awu 40 lo mu yo o sori lo ni mo tun ti pa kini ti mo fi se le fun e ko ma ba ri be fe mi o yo won o sugbon mo n gbadura fun na leni ko lo wa fun ko fun oni simi oko sugbon emi so fun eleni pe to ba ja ni gba aye ese ese ma n tere eyan ba fun ogo ni o iwo to gbe agbere dani ko ninu agbere re o iwo to gbe lara dani mu ko ninu lara re o iwo to gbe to je pe gbogbo to mu dani pe olorun ajeji ma fun ajeji won esin jesu pe olorun ajeji ke eyan gbadun e o eyan ki sawo si jesu o de wo eyan ki sawo se gbagbo ajiya nbe
1: kogbona
0: ko tutu olorun mi o fe apo jade tori be sugbon ominira lo ominira to fun e ki se labe osa ki se labe ohun ko bi ko se ninu ola ominira pe o da aye ati orun ohun la gba aye ati orun be lo re mo gbadua fun gbogbo eti to n gbomi emi ironu pada to to emi ta to fi si jesu do pe irinajo emi to fi wa labe ominira kristi loruko jesu orin yonda fun eleni
1: ami jesu
0: tori be mo fi kristi be o arakunrin atarabirin to n gbomi afani lo nileni o o le di ola o ba ẹnikẹni lo le ṣẹlẹ si ṣugbọn mo gbadua o ni lọjọ kukuru lo le aye ki emi ati ọlọpàá lọjọ kukuru ama ba fun ara fa nti o tọ ti o yẹ jẹ ka gba ominira kristi laaye ka si lo sinu ife ọlọrun ki emi ati ẹ maa ni ka le ma yan ki satani ẹgbọn ti bíbélì sọ fún wa ni nínú wẹ the book of job chapter 1 nígbà tí ti tọ́lá ń pè satani wọn bí o rí jọ̀bọ̀rẹ́ mi o rí mọ̀ pé kò sólò tọ́ bi tẹ̀ lo ilẹ̀ ayé o ní ìwọ ló ṣòdi yíká dàtú sọ fún wa pé ọlọ́run ló máa ń ṣòdi yé èèyàn ká tí kì í jẹ́ kọ́wọ́ òkùnkùn kọ́ èèyàn ìyẹn ni pé òun ló máa ń ṣòdi òmìnira ká rí èèyàn ká tí kì í jẹ́ ká yé orí èèyàn mú ọlọ́run nìkan ni ààbò lórí ènìyàn ìyẹn ló sọ musa 91:1 pé ẹni tó jókòó níbi kọ̀kọ̀ gá ògo ní ọmọ agbábọ́ ìjọ lódùmarè lábẹ́ rẹ̀ ni òmìnira ti dùn ún lò tó bá ti ń di pé ó bá ti ń yà sínú ibòmíràn tó ti kúrò nínú kristi bọ́ sí òde kristi òde kristi ìparun àti wàhálà ti bọ́ ní jésù ni ògo wà.
1: ó ní yóò pàṣẹ fún àwọn angẹ́lì rẹ̀
0: láti yóò bẹ̀rẹ̀ ní agbẹ̀rún lọ́wọ́ wọn fẹsẹ̀ wọn kọjá lẹ́kìnrin àti pamọ́lẹ̀ wọn ti sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ ni wọn lè ṣe níbi lórúkọ jésù ti nasaraẹti ẹ̀mí tó fi gba kristi gẹ́gbó lọ àti olùgbàlà rẹ lẹ́yìn ẹ̀mí yẹn wọnú rẹ lọ o ní ṣègbè òmìnira ta fún ọ láti rọ́nlá òmìnira ta fún ẹ láti lílé òmìnira ta fún ọ láti ní mọ́tò láti dé èèyàn a ò mà ní ṣílò láyé o àṣẹ balẹ̀ bẹ́ẹ̀ lórúkọ jésù a sì ní ṣègbè jésù olúwa
1: àmì lórúkọ jésù kristi bàbá ní olúwa wòlíì ọlọ́run àlàyé olóòrùn ẹ ti ń gbọ́ látàárọ̀ yẹn wòlíì adémọlá ọmọọba náà ni bàbá jí aláǹfààní láti yíyọ òpó sílẹ̀ láṣálẹ̀ yìí yá ó dá
0: a sọ àṣẹ sáré àwọn
1: èèyàn arun ọrọ̀ àṣẹ sí ayé àwọn ènìyàn ẹni ẹbí àdúrà ni àbẹ ní ìbéèrè lórí nǹkan tó ti bá wa sọ ẹ mọ̀ pé dábàá gbàgbé nìjẹ ìjọ ẹ̀rọ ta sọ náà ní pé ọpẹ a máa dúpẹ́ fún ọlọ́run èní báyìí kí la pè é
0: òmìnira
1: òmìnira ni tó bá ní ìbéèrè kan àbí kì í ṣe fẹ́ẹ́ ni bàbá ń lò wá àkókò náà ti tó ẹ lè pè wá sórí 09123708675 09123708675 tàbí kẹ́ pé 08142491006 08142491006

0: kalẹ.
1: Ẹ kalẹ, ẹ kalẹ sà.
0: Ẹ kalẹ sà.
1: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá sà.
0: Matthew Bamijé.
1: Matthew Bamijé láti ibi tí ń pè wá.
0: Látàmúlòpọ̀ níta.
1: Matthew Bamijé látàmúlòpọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ok, kí lẹ fẹ́ kí bàbá mi lọ wá sí fún mi?
2: Mo gbàdúrà fún lórúkọ Jésù ti Nasareti. Ẹ lọ rí àánú gbà. Ọwọ́ tó dá òmìnira yín dúró lórúkọ Jésù, ọwọ́ náà gbẹ dànù. Lórúkọ Jésù bàbá, gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ní pátá tí wọ́n ti ọwọ́ alágbàáyé gbà lọ́wọ́ yín, ọ̀run dá padà fún yín lórúkọ Jésù. Agbára òmìnira tí wọ́n fi ń ṣe ọmọkùnrin, tí wọ́n fi ń jẹ́ èèyàn, ọ̀run dá padà fún yín. Jésù olúwa wa.
3: Ami, ami, ami lórúkọ Jésù. Kí lẹ pé orúkọ yín náà bó lẹ ti pè yẹn lọ?
0: Matthew Olúbámijé.
3: Matthew Olúbámijé láti Bono.
0: Olúbámijé láti Amúnoko.
3: Olúbámijé láti Amúnoko.
1: Ok, ẹ ṣeun gan, ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Ẹ̀lú ta ló tún wà níbẹ̀? Ta ló tún wà níbẹ̀? Ẹ kalẹ̀ o.
4: Ẹ ká síta.
1: Ẹ kalẹ̀ mà.
4: Orúkọ mi ni Fọláṣí Adéṣá Jòjò, mo fẹ́ kẹ́ gbàdúrà fún nínú àìsàn tí mo wà fọlọ́run tí mo sílẹ̀.
2: Mo gbàdúrà fún yín mọ̀mọ́. Ọba tó rọ́ Pétérù síta bíta níṣẹ́ àwọn apọ́sítẹ́lẹ̀ orí kẹsàn-án. Oh my God, ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ẹsẹ̀ ogójì ó lé mẹ́ta. Mo wá paálé àṣẹ fáyé yín mọ̀mọ́. Bítàbítà bá lè dìde bẹ́ẹ̀ bí òkú ènìyàn tó di alàyè. Lórúkọ Jésù ti Nasareti, ẹ di alàyè ní kíákíá.
1: Àmì Jésù Kristi.
2: Ọwọ́ tó sọ pé àìsàn yẹn ló máa pa yín, ọwọ́ yẹn gbẹ dànù.
1: Àmì Jésù Kristi.
2: Májẹ̀mú tó jí Lásàrò dìde, ó gbá yín dínkù nù àìsàn.
1: Àmì Jésù.
2: Májẹ̀mú tó mú arọ lára dá, arọ ti bẹ nílò Solomoni, gbọ́wọ́ Pétérù ní ìwé ìjìyà àwọn apọ́sítẹ́lẹ̀ orí kẹta. Ẹsẹ̀ àkọ́kọ́ nígbà tó jùmọ̀ borí òkè lọ láti lọ gbàdúrà, ọwọ́ yẹn fàyè dìde in Jesus name. Àṣẹ balẹ̀ bẹ́ẹ̀. Jésù olúwa wa.
3: Àmì àmì àmì lórúkọ Jésù Kristi. Ta ló tún wà níbẹ̀ pápápá pápápá. Hello.
5: Hello.
3: Hello, kí lórúkọ yín bí lẹ ti ń pè wá?
5: Ọ̀kalẹ̀ sà, nǹkan ni Olúwa Dámilọ́lá.
3: Olúwa Dámilọ́lá.
5: Láti
3: bí lẹ ti ń pè wá?
5: Ẹ gbàdúrà fún mi kí rán mi gbà sí pé
3: òní kò dúkọ sí mi. Láti wo lẹ ti ń pè wá?
5: Láti ọmí àjò.
3: Ọmí.
2: Àṣẹ jáde mọ̀mọ́ Dámilọ́lá. Òwú aláǹtakùn tá a fi sọ mójúkọ ọ̀rọ̀ já dànù.
3: Àmì
5: Jésù.
2: Àṣẹ agbára òwú aláǹtakùn tá a fi ń dá ọ̀la àmú yìí tí mò ń wò yìí, ọ̀run finá parẹ́.
3: Àmì
5: Jésù.
2: Oh my God, agbára tó dìde nílé bàbá nílé ìyá tó lóòní jẹ́ èèyàn kó padà wá jókòó sílé wọn ní agbára padà wá lé wá jókòó àpótí rẹ bẹ́ẹ̀ ń bí bóyá àṣẹ jáde olúwa fi náà sọ àpótí ọ̀ràn.
3: Àmì Jésù
2: lọ rí àánú gbà.
3: Àmì
2: Jésù olúwa wa.
3: Àmì àmì àmì lórúkọ Jésù Kristi. Hello, ẹ kalẹ̀ o.
4: Hello, ẹ kalẹ̀
3: sá. Orúkọ yín àti ìgbẹ́ tí ń pè wá mà.
4: Mother Celestia Bọ́lá láti Àpáta.
3: Mother Celestia. Ẹ rí ẹgbẹ̀rún márùn-ún tá a fi ránṣẹ́ sí ìjẹ́jọ́ àbí?
4: Mi ò rí sà, mi ò rí ẹ, mi ò rí, kò gbọ́dọ̀ sí.
3: Mother Celestia.
4: Bẹ́ẹ̀ni ẹ pèlú ẹni fi send account, mo dẹ̀ send ẹ.
3: Gbogbo ẹni tó send account details pátápátá láti send owó sí. Bẹ́ẹ̀yìn bí ẹ ṣe wá rí yẹn, mi lè sọ pé ń parọ́, ṣùgbọ́n bí ẹ ṣe wá rí yẹn kò yé mi. Gbogbo
4: èèyàn. Bí bàbá tí ẹ gbàdúrà fún mi.
3: Ẹ máa gbọ́.
4: Mi ò rí tí bá rí màá ní mo rí.
3: Bí bàbá tó gbàdúrà fún yín, ẹ gbọ́. Ẹ gbọ́.
4: Yẹta.
3: Mo dìídì pé gbogbo ènìyàn mo ní consent account details.
4: Ẹ pè mí.
3: Ṣé mo pè yín àbí pè yín?
4: Ẹ pè mí bọ̀ ṣòro mo tún sọ. Nínú mo tún rí send ẹ sí lọ́jọ́ kejì. Bọ́lá Àtinúkẹ́ Sùlàìmọ̀.
3: Bọ́lá Àtinúkẹ́ Sùlàìmọ̀ mo send ẹ sí yín.
4: Ẹ jẹ́ kí bàbá ti ẹ̀ gbàdúrà yẹn.
2: Ọwọ́ àṣẹ àti agbára. Ọwọ́ àánú ti ń kan ní táyé ẹni ń yí padà. Ọwọ́ ti ń fa ayé ẹni dára ògo láàrin àwọn ènìyàn. Ọwọ́ ti ń fa níyọ ti ń fi tẹ́símọ́nì lé ní lọ́wọ́. Ọwọ́ agbára Kristi ó yá kó fa ẹ̀ láàrin àjàgà ayé. Mọ̀mọ́ gbogbo ewu ayé tani kó gbé yín lọ, ọ̀run dadó, ọ̀run fi sáà ní òmìnira. Àṣẹ agbára ọ̀run ìwọ́dà. Ọwọ́ tọ́lọ́run fi lo bàbá mi sámẹ̀ ìbílẹ̀ wọ̀ṣọ́fà tó fi gbé yàrá náà lọ́wọ́ pé tẹ̀síwájú iṣẹ́ náà. Lórúkọ Jésù ti Nasareti, ẹ ní Fọlá pè tàn láyé.
4: Ó
6: mi Jesu. Oh
2: God, alai bi erin bi e ko ni se. Jesu. Oluwa wa.
3: Ami.
6: Ami. Ami. Ami.
3: Ami. Ko Jesu Christi. Hello. Hello. Hello, e ti wa ni jo po. Hello. Hello. Papa, papa, papa.
0: E ko je Oluwa sa.
3: Yes sir, ki loruko yin bi le tin pe wa.
0: E Samuel bi to yo mo ya. Ori to ki le wa loruko temi.
3: Samuel.
0: Eh, ise re je ti o ma tesu waju.
3: Mm.
0: Pe ge gbe lo pa won ni Olorun fun ara e. O le fiyin sile.
3: Amen Jesus.
0: God will always help. God will always follow you.
3: In
0: the name of Jesus.
2: Amen. Amen.
0: I enjoy your program. So je meje meje na ma nki sa.
2: Ben sir. Ben sir.
0: Every Friday.
2: Ben sir. Ben. Na ko meje ba. Oluwa.
0: Ah wow, no ti dire.
2: Mm. Baba nu.
0: Eje sa.
2: Yes. Baba nu apele ina sa.
3: Ah. Okay, je ka gbe le baba nu lo je ki ejo. Eje ka gbe le.
2: Okay.
3: Hello.
7: Hello.
3: Hello, e kale.
7: Kale sa o.
3: Oruko yin ati je tin pe wa.
7: Oruko mi ni Adeniji Kemi lati ile Oruwa.
3: Adeniji Kemi lati ile Oruwa.
7: Bẹẹni. Oh, awọn gbu ajo afẹ mi ni ọkọ ogun ati eti koko ninu aye mi o. Ọna ati je ati mo.
2: Ama.
7: Ọmọ di mo mi o.
2: Mo gbadura loruko Jesu ti Nasareti. Mo gbowo to n ba n sise te ni ko kuro yen bi e tin wi yen awọn ogun ọrun mi mo gbọ. Won se fa yin yoko ni koto aseda
3: mi Jesu
2: gbogbo koto ton ke ma dawo re si ton gba wo re ogoko lowo yin ipe bi la o ma gba sinu emi anijo ori na loju aye Oluwa yi ipinu yen pada o so de pinu ogo ase ati ko ninu we Isaiah 62 verse 8 o ne o ki o gba fajeji eniyan lati je oka wa tabi mo ti wa ta wa sise fun awon abani pe ogolo to n ba yin rin ajo ti mo wo yi lo ko Jesu ori si olowo ise ase mu be Jesu Oluwa wa.
3: Amen.
7: Amen. Amen. Amen. Jesu.
3: E da pe mama to pe wa Mother Celestia yen. Awon ni Bola Tinuke. Bola Tinuke abi?
2: Good.
3: Oluwa shin. Oluwa wa shanu fun wa. Bola Tinuke Sulaiman. Oni oluko won le keta. Baba iba mi wo.
2: Sen Olina.
3: So bi eyin o se wa ri yen. Ni gbogbo awon to wa pe ti o wa se ni to wa so pe awon ti e ri ni jejo
2: no awon yan pe mi
3: okay won pe eyin
2: pe mi eh won pe number won ni afarun lo afarun lo
3: boya won yo raye woye boya won raye woye lori eto
2: eh awon inu awon te so pe won na wole lori eto
3: pe
2: be tan
3: mi o la sale mu so boya won raye wole
2: lale lase o be ni be ni bi awon raye wole be ni be ni
3: baba lolu ejo eh ka awon yan le ma pe yin la sale e ba mi pe number e ro to ja si odo yin
2: okay
3: tara tara tara o ye ba mi pe
2: 0909 0 42 34 5 0 5 0 9 8 9 8 ẹ bá mi tún pè lẹ́ẹ̀kan 0909 0 42 34 5 0 9 8 9 8 ẹ bá mi yọ fẹ́ darapọ̀ mọ́ yín wọ́n fẹ́ jẹ́ ọkẹ́ jọ máa jìn lórí káàkiri ẹ má lọ káàkiri ni ẹ bú síbì kan àbí síbì ìjọ kan wà fún àwọn èèyàn tó ti ẹ̀ because some of people called me wọ́n bi léèrè pé bá ara ṣe mú ni wà á rí yín o bá ṣe wà á rí yín o ẹ̀ the only one program that we have normally in the day we want to do one for Nigeria system torí gbà tá wà nílùú ìgbò náà àṣà àbíkọ́ náà táwọn èèyàn ti wá ṣùgbọ́n sì 0909 0 42 34 5 0 9 8 a máa ṣe àwọn ètò kan láti pé tí àwọn ètò náà bá yá a jẹ́ káwọn èèyàn gbọ́
3: lórí ètò iná ni
2: bẹ́ẹ̀ni a jẹ́ káwọn èèyàn gbọ́.
3: Ó dà tó bá rí bẹ́ẹ̀ ẹ tún pàdé wa ní ọjọ́ mẹ́jọ ẹ wò á ṣe mistake kan a ṣe àṣe kan ní ìjẹ́jọ́ a sọ pé ẹgbẹ̀rún mẹ́wàá ni
2: àwọn
3: ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ń gbé ẹgbẹ̀rún mẹ́wàá là ń dúró dé o.
2: Mo ní márùn ni
3: márùn ni agbọ́dọ̀ ọ̀nà náà kọ́ bọ́n ba lè mọ̀ pé kì í ṣe pín gangan ẹgbẹ̀rún márùn lálẹ́ iná gbogbo àwọn tó pè wá yìí ẹgbẹ̀rún márùn náà ni Matthew láti Amúlòkó Fọláṣadé Olúwa Dámilọ́lá MC Mother Celeste Adéníjì àti Samuel Ibitoye gbogbo yín lẹ́rìn láṣálẹ̀ lágbára ọlọ́run ọba ẹ ṣeun bàbá ni Olúwa orúkọ yín lẹ́ẹ̀kan sí ká máa lọ.
2: Orúkọ mi ni Wòlíì Adémọ́lá Ọmọba
3: láti
2: bẹ iṣẹ́ ìránṣẹ́ Outreach
3: ìjìnlẹ̀
2: ọkàn CCC Outreach ìjìnlẹ̀ ọkàn
3: Celestial Church of Christ Outreach
2: bẹ́ẹ̀ni ní gbogbo àgbáyé
3: ibi ìṣòro
2: ẹ̀rọ wà lọ́wọ́.
3: Olúwa Ṣọlá ààrẹ olórúkọ tèmi ẹ̀ wò títí ìgbà míì tẹ́ máa gbóhùn mi lórí ìkànnì yìí kan náà ẹ̀ wò ń fi sí ọwọ́ Ọlọ́run olùgbàlà ẹni tí gbogbo ààbò tó dájú lọ́wọ́ rẹ̀.

0: alárèmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
1: Báyé bá ti ń gbé ká máa báwọ̀ yìí.
2: Ìbàdàn kí ni so?
3: So so ani.
2: Kí lẹ fi jókòó?
3: Mo sì ń fi ẹ̀yìn.
4: Mo sì ń fi ẹ̀yìn.
2: Lágẹ̀lú 96.7.

0: to gaming board. Nine licensor.
1: The Ember winning the law. I must to dash my own world. Shooty gosh, yeah. Nutty gosh, yeah.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: Wait!
5: Aww. My love, what did happen?
4: Before I marry you, the TV where you promise, the fridge income, where are they? Washing machine income, will you be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once?
5: Are you CDK?
6: CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
4: So all those things don't already dey house?
6: Abba, since last month.
4: Pastor, continue the wedding.
7: Walk on down, talk together.
6: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small. Zero interest, normal market price. Download CDCare today. Telephone 0707-454-3005.
8: CDCare. Pay small. Live BB.
9: Ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa la o ni pekun eto igbaniwole lo lowo lowo boyo sese pari ilewe girama abi fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese nipa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdúnmọ́dún gboyè múyè. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn, tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
10: Bàbá Ìgbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
11: Lára ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìgbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn dédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rìrì àbí kí nǹkan máa rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ yẹn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adéríbù gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
12: Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí mo kábọ̀.
13: Ṣàtá ò bá mọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayé dèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọ́jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
14: Ẹ bá ń gbọ́dọ̀ yìí gbẹ.
15: Jàǹgbàrá jìbúrí jìbúrí jìbú jàǹgbàrá.
13: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọba bí ságbà láìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgò kan sábà ti lò ní gbogbo ọjọ́ Sátidé. Níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
16: Lágbà láìyá àgbà
13: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.
17: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
18: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yìí.
17: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
19: Omi yóò lọ ta.
18: Nígbà tí ò
14: ibẹ̀ yín. Ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amúlùlù tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì, àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ lábàáyé gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-04468 tàbí 0089-510143. Láìsí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.

0: ìbàdàn, kí ni so?
1: So so ani.
0: Kí lẹ fi jókòó?
1: Mo sì fi ẹ̀ ni.
0: Lágini 96.2.

ìtúsílẹ̀ kan ni wọ́n pàdé láàrin wákàtí kan lórí afẹ́fẹ́ ẹ̀mí olórun nípasẹ̀ ìpè pastor enoch folosho ti the lord city gospel grace ministry ó ṣe tó fẹ́ ṣe àwòtán àyànmọ́ gbogbo láàrin wákàtí pé ètò lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 fm destiny clinic on air ilé ìwòsàn àyànmọ́ lórí afẹ́fẹ́ gbogbo aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àbọ̀ lójó jimọ̀ friday 8:30 p.m. to 9:30 p.m. làwọn èèyàn yóò máa nípa pàdé àdẹ́dà tí yóò sì máa ṣàwòtán yìí kọ̀ọ̀kan ìkórìtà tó ti fara pa bóyá àdàbí ló dé ọmọlẹ̀ ègún tàbí ogun ìdílé ìṣeníyèlọpọ̀ èèyàn nílò ìwọ náà máa darapọ̀ mọ́ ètò yìí lórí ìkànnì lágẹ̀lú 96.7 fm níbi tí ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ pastor enoch folosho ìjọ the lord city gospel grace ministry tó wà ní ma alile meridian bus stop àpáta ìbàdàn lóṣù nígbà owó ẹ̀

láǹfààní àti máa gbójú ayò wọn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tí iléeṣẹ́ ránṣẹ́ yìí. LostCityTV ní kẹ́ ẹ lọ search fún LostCityTV. Ẹ máa rí wa wò kìtìkìtì live and direct. Ẹ wá láǹfààní àti lọ fi comment síbẹ̀, ẹ fi message síbẹ̀, ẹ share ẹ lógúnlógún, ẹ like ẹ. Ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa, tẹ́ ẹ dẹ̀ ti ń wò wá. Mo mọ fẹ́ tú àṣírí kan ká tó tẹ̀síwájú dáde fún mi ìṣẹ́jú méjì. Fẹnu kọ́ tètè bọ̀lì kọ́. Ibi tí fèkì bá wà á rò Regina. Mo bá sọ fún yín pé mi ń jóná ìbèrè rú ẹ̀ lọ́wọ́ mi ni. Ikọ̀ àti ìrìjọ Elédùmarè pọ̀. Àwọn tó ń pera wọn wò lè tẹ pẹ̀lú àwọn pásítọ̀ pọ̀. But view náà ni very few, very small, very little, ó kéré gan. Tó jẹ́ wípé tá a bá lọ search, tá a lọ wo, tá a ṣe investigation yìí, tá a wò lọ́tún lọ́sẹ̀, a rí pọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ikùn wọn pè wọ́n, ọ̀pọ̀lọpọ̀ ló pera wọn nígbà tán lesbisi. Bọ̀bí tí mò ń lọkọ yẹn, mo wọ́n fẹ́ sọ ilé ìfẹ́ yẹn ara lé, kẹ́lẹ̀ mọ̀ wípé kìí ṣe pé ẹ̀yìn waste time yín láti máa gbé ètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Kẹ́lẹ̀ mọ̀ wípé ìrànṣẹ́ Ọlọ́run tó wà lórí ètò yìí, ikọ̀ àti ìrìjọ Elédùmarè ni lóòótọ́ ní ìfiróju wọn. Àkọ́kọ́ ná, èèyàn kan lára àwọn tó ń gbọ́ ètò yìí, wọ́n láǹfààní àti péjọpọ̀ pẹ̀lú wa nínú ìjọ Ọlọ́run lọ́sìtì lánàá. Ìní ò tí ẹnu. But later lẹ́ni yẹn send the message sí mi. Pastor Olúwaṣẹ́gun sà, ẹ jẹ́ bá mi check WhatsApp fún yín sà. Message kan wà níbẹ̀ tí mo forward sí yín. Mo fẹ́ kẹ́ ẹ kà á kí n tó tẹ̀síwájú. N bá sọ fún yín pé mi ń jóná ìbèrè rú ẹ̀ lọ́wọ́ mi, mi ìfẹ́ lójú bàbá. Mi ń fi kàjú wọn tàbí pé torí pé mo rójú wọn. Ṣé ẹ gẹ́tí mo sọ̀rọ̀ sí mi rí sá? Ẹ lọ WhatsApp yín. Mo máa forward sí yín. Ẹ wàá kàn síta. Ṣé ẹ ti rí? I won't waste time with Pastor Shegun. I go to money data. Go possible. Okay. Ẹ jẹ́ kí n lọ, ẹ jẹ́ kí n gbà tí WhatsApp yín ti rí bẹ́yẹn, ẹ jẹ́ kí n ṣe báyìí. Ẹni yẹn send message kan. Kò ń ṣe message tó tuntun náà tó. Mo ṣe pé n tójú ò rí rí o, but

0: Bonne bala Golden Chance Lotto. Eko aduro ti wa. Lori kore ni lesa Golden Chance Lotto. Yo ma tan lorun. Lori basepo yin pelu wa. Golden Chance Lotto. Lesa kesa ni won san winnings. O ni je tan kun ma bere ninu e. Ni bi kibi lo ti le gba winnings e. You can get winnings anywhere. Eyi gan lo mo kan oni bala wa balẹ. Golden Chance Lotto kete. Lati so ni bala doloro. Golden Chance Lotto. Ilese ti wa afaye gbagba kuba. Laye akiso pe ka oje ti wa taja. Ma fi kan dikan. Lesa Golden Chance Lotto yato. Lesa kesa la won sanwo. To se han kedere faye lati gba yi wa. Wa ran sesa ni winnings. Idire ti lesa Golden Chance Lotto. Eje asiwaju laarin awon akegbe.
1: Nigba tun ba ta ba je. Ese kese lo
0: sanwo. Golden Chance Lotto. Ona to ya lati so de milania.
2: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ ti kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn dédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07081211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Ọlọ́run àti Amáta ṣe o, ó ṣe bẹ́bẹ́.
5: Ọlọ́run àti Amáta ṣe o, alẹ́
6: bẹ́. Ọ̀rọ̀ ni tó ń fi ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ogun wòlíì kan bẹ nílùú Ìbàdàn. Tí Ọlọ́run lò fún ìtúsílẹ̀ tí ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ogun o. Gbogbo ọjọ́ Friday láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. Táwọn èèyàn máa ń kórajọpọ̀ láti gbàdúrà lábẹ́ pé yín lẹ́yìn àdúrà. Láyé wọ́n lọ́wọ́ kánsẹ́lì máa ń wà látìrí wòlíì. Ó nílò láti sọ̀rọ̀. Ọgbọ́n tó o bá ti ń kúnlẹ̀. Lẹ́mi Ọlọ́run wọn máa tú àṣírí ogun ọjọ́ pípọ́ pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn taaró wòlíì sí Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akùnrin àti obìnrin tó ti dín òfò mọ́rẹ̀. Ẹ̀yin tó ń wojú Ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn fi àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ ìlú òyìnbó. Olúwa gbẹ́dá ni kẹ́ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ 8 a.m. Wòlíì obìnrin G.O. àti wòlíì ọkùnrin I.O. Ajílúrí àtọmọ́tàṣe. Bí Jésù gbé kalẹ̀ ń dá ọ. S.C.S. àtọmọ́tàṣe ibùdó agbára àánú tó ń bẹ lólu wọn Ìbàdàn. Friday ọ̀sẹ̀ yìí àṣírí ogun ayé rẹ̀ máa tú ọ̀nà àbáyọ máa ń là.
7: Glory Prince.
8: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dá yàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubé, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
9: Glory Print, put your message on display. Ìlera lọ́rọ̀.
10: Tara ó jí pépé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tójú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó, Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
11: Lagili FM 96.7.
12: Ẹ kúkú mọ̀ pé adìẹ ni òfin bí kòkòrò hán mọ́ èmi ibi tí mo bá ti ń jẹun fi hàn yín gẹ́gẹ́ bí ìṣe mi omi mo tún mú dé yìí ó dàbí ìtìjọ sí ibi tí èmi bá ti rí pé ó dẹrùn ẹ mọ̀ pé inú àkùrọ̀ ẹni kókò ṣẹ̀ṣọ́ inú irú nǹkan báyìí tó ayé ti ń yí padà ó ti ń kúrò ní àfiṣanṣe ó ti di àpò fọpọlọ ṣe ibi mo bá ti rí pé ogún ò ní pọ̀ tá a fi rí jẹ ńbẹ̀ ó ti dẹṣẹ́ mi kí n fi hàn yín adésóyè ọmọtọ́ṣọ ló ń kí yín o ẹni tá a jọ wà ń koto tí ẹ mú rọ̀ṣọ̀ mọ̀ wá ní ń bẹ nítòsí mi ẹlẹ́
13: ẹ̀ka sàn
12: ẹ bá ń sọ kí ni sókè o
13: ẹ̀ka sàn sà o
12: kì í ṣe tẹ̀yàn wí lábẹ́lẹ̀
13: ẹ̀ka sàn sà
12: ní tẹ̀yàn fariwo pé ní
13: ẹ̀ka sàn
12: ẹ dá yóò mọ̀ yín
13: orúkọ tèmi ni pastor adébísí ilẹ̀kùn àǹfààní kan ló ṣí sílẹ̀
12: bí kan ṣe ṣe ń dúró níta pè mí
13: bẹ́ẹ̀ ni sà fún eléyìí wá wà fún àwọn gbogbo olùgbé ìbàdàn àti agbègbè rẹ̀ ló wà fún àǹfààní náà ni pé a fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé fóònù ti ń bẹ lọ́wọ́ wọn ó ti di nǹkan ọrọ̀ ajé báyìí wọ́n lè mọ pa owó látara fóònù tó wà lọ́wọ́ wọn
12: yẹn fóònù tá à ń gbé kiri
13: fóònù tá à ń gbé lọ́wọ́
12: tí mo fi ṣe whatsapp wọn sí facebook wọn
13: kan bẹ́ẹ̀ ni sà
12: kíá
13: òun lè mí fi sọ wípé this is the time tá a gbúdọ̀ mọ gba owó lọ́wọ́ ní ti ń gbowó lọ́wọ́ wa
12: so gbogbo data mi mo sì lè máa rí padà
13: mi padà so ọ̀nà tí a lè gbà mọ fi rí owó dáadáa lórí fóònù wa lọ́nà tó gbà rọrùn owó yìí wá ṣe ní ti náírà o ní ti dọ́là ní sà torí pé àwọn ọ̀nà tá a fẹ́ fi hàn yìí iye owó tí wọ́n mọ̀ san fún yín ní dọ́là ni wọ́n mọ̀ san tẹ́ bá fẹ́ na ẹwà mọ̀ náà ní náírà so you earn in dollars and you spend in naira
12: and that is living American life in Nigeria
13: ẹ ti gbà wow ó ṣe rí nìyẹn so lórí fóònù wa náà la sì ti mọ ṣe gbogbo ẹ nítorí pé téèyàn bá ti máa ṣírí nǹkan èyí ò ní mọ̀ pé ó wà
12: information vital gan
13: bẹẹni ẹnìkan náà dẹ ló mọ mọnà tí wọn a mọ ń fi ọ̀nà han àwọn tó kù
12: so èmi sì rè amóhùnbúgbẹmù àfikẹ mọgbọ
13: bẹẹ ẹ náà ti lórí ọfẹ báyìí
12: àfikẹ mọgbọ
13: so èmi náà ò gbọ nígbà kan gbà tèmi náà gbọ tí mo rìnà pàdé àwọn èèyàn yìí àwọn ni wọn sọ fún mi pé àǹfààní wa fóònù tẹ ń gbé lọwọ
12: tí ẹ ti ń jàǹfààní ẹ
13: mo ti ń jàǹfààní ẹ bẹẹni ẹ wá mọ tó fi dáa jù níbẹ̀ ni pé kẹ tó jí láàárọ̀ nǹkan ti wọlé sórí fóònù yín ó ti wọ bẹ́ẹ̀ ni ó ti wọlé dọ́là ni sà dọ́là ni bẹ́ẹ̀ ni
12: dọ́là
13: dọ́là ni
12: so ẹyin
13: ẹ dẹ̀ lè withdraw ẹ ló ọjọ́ yẹn náà
12: tí ó di owó gangan
13: bẹẹ tí ó di owó
12: mo lè rẹkọ àtàkà ń
13: bẹẹ ni tí ó di owó gọbọ ẹ mọ pé $1 la fi ń ra epo ní
12: sílẹ̀ ṣe owó ìta máa wò lọ́ọ̀kan
13: rárá o rárá
12: kì í ṣe
13: ẹ lè máa withdraw lọ́jọ́ yẹn.

0: sayewo je ni catalase ni nsio ni abi glaucoma ni nsio abi pterygium ni nsio to ti wa logun na ti o lo abi won ti e ti lo si operation oju iri ti o ti ku nbe na sugbo ju re isi la kale o mi nbe nbe ko ti ku o gbianju de odo wa tawon kan ba de nbi kan awon kan tun bi kan ni wa ba emi alara pe Olaimo baba onisan mesan pelu gbagbo re ninu ewe ategbo ati Olorun to daye atorun o si ri ona abayo. Telephone number mi 081 38 85 53 is 08. Mo wa ni ilu Ibadan ni agbegbe Oke Ado ni Iyana Lodge ni Oke Ado ni ilu Ibadan tabi ko mo pe telephone number mi lori isoro yikeyi to ba tin ni
1: ilera loro
2: kara o ji pepe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusu e laye o lo ba o ke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orusun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma lagun kin ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma be awon oniruuru irin se igbalode ti won ti sa wo lodo won to ju asiri bi tai so fi se bu ba lareda lo mu alara pe online mo ni san meso sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri aromo legun ati be be lo e kan si alara pe online mo ni san meso ni number 1 lodge street beside amazing grace school Oke Ado Ibadan 0813 885 5308 0813 885 5308 bo ban se obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
3: la la la la gelu fm jagaba gogo retio ma ro ro
4: eku de dasiko yi o gogo eyin te ngbo mi nile loko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iya ara le mi je mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba si gbogbo aye mo si oba isan ara mo di adugbo omole teni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi niyi ti mo fi so wi pe agbodo se iforowanilenuwo fun baba yi e ba nki awon eniyan kaabo
5: ku dede akoko yi gbogbo eti to ba lanfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi ni isa imo foloko gbogbo awon eti to wa si n gbo mi ri o mo wi pe ki se tuntun ni osupa loju orun ki n to tesi waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11. O ti pẹ ta tin fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa kan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbon danu gbu bi elubo
4: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe aremo
5: ese atokun be eyan ba tin ja ewe to nsogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun lapo egbe ka ma rin ko ma tin gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke kito o ma po tabi ko mo salai to ko di wi pe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta wa n fe wi ategbo ti bile awon baba wa se iru ewe ni won n pe ni elewe aremo awon ti won n se ona balaafia o ti wa ni je be
4: baba eje ka sare wo awon esan ti n da emi awon eyan legbodo lakoko yi tabi ti n so awon eyan di arugbo osan gangan
5: ese atokun opolopo aisan ni nso awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nlaku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mi gúlegúle ẹlòmíì sì rèé wọ́n mọ fa wọnú mọ́tò wọ́n mọ gbé bí ìgbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mi gúlegúle ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni itú táwọ̀ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeye ní gbogbo ìgbà ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfì àbí ilẹ̀ ti fẹ́ sú lọ́sàn-án gan ẹlòmíì a sì máa pariwo wípé tó ń bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn gbogbo ohun tá à ń sọ yìí àìsàn ni àrùn ni àfi ká tọ́jú ẹ̀ nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀ bówọ bàtà kò ní mọ̀ ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀ kò sì ní mọ̀ kó ń tó òkúta mọ́lẹ̀ àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó bó bá ti di pé èèyàn ń sùn lóru èèyàn ń jí èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́ ó gbà fura sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédé nílé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára lórí móhùnmáwòrán ẹ̀kọ́ mi ò ṣe déédé ẹ̀kọ́ mi ò ṣe déédé ẹlòmíì ṣẹ̀kan sùn lọ wọn á tiẹ̀ máa fẹlòmíì ṣe yẹ̀yẹ́ àwọn baba tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa àwọn bàbá wa ò lo oko wọn ò lo odò wọn ò sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá náà ò sì máa wò táńtorí ní tí wọn fẹ́ wò ń ta ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń baṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọ́n mọ kiri gáréèjì ní ìwòrò òdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀pó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán ló ń tán àárín èèyàn kankan ń ṣẹ́hun àwọn tí wọ́n sì ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti dúró àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ààrẹ mọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́n yun lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 07018211111 07018211111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ìgbàlódé lákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó dẹ̀rọ ìgbàlódé ilé ìbò nígbà bá sì yún tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takutú ńlé ọgbọ́dọ̀ takutú ni wọ́n mọ̀ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takutú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí olùbọ́.
4: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
5: Ẹ̀sìn àtọ́kùn ẹni tí ò bá nígbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó nígbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá Adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé Ìbàdàn ẹ lẹ́ ń lọ Mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹ lẹ́ ń rin Mọ̀lété bẹ́ ẹ bá dé Mọ̀lété ẹ béèrè ilé bàbá Adédìbú ní àdojúkọ People's Girls Grammar School la wà 08033881008 tàbí 07018211111 070 18 21 11 11 àìsàn ò ní kàín wóróko bí àwọn gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjọ ẹ̀sìn ní pópó ojú àti tí ò ní rí léde yìí àmì nìkan kọ́ o kẹ́ǹdé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédéé lọ́dọ̀ obìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 07018211111 070 18 21 11 11 àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

0: ni.
1: Ilé funfun Balawu ni fẹlẹlẹ ni ìlú Ibadan ibẹ la kalẹ si.
0: 96.7 FM ẹ ma gbọ wa.
2: Ọlọ́run àti Amata ṣe o, ó ṣe bẹ́bẹ́.
3: Ọlọ́run àti Amata ṣe o, alágbára.
4: Ọ̀pọ̀ ẹni tó ń fi ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ògùnwò lé kan bẹ nílùú Ibadan. Tí Ọlọ́run lò fún ìtúsílẹ̀ tí ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ògùn o. Ọmọ ọjọ́ Friday láago mẹ́jọ òwúrọ̀ 8 AM Táwọn èèyàn máa ń kórajọpọ̀ láti gbàdúrà lábẹ́ pé lẹ́yìn àdúrà. Láyé wọ́lọ́wọ́ kánsẹ́lì máa wà láti rí wòlíì. O nílò láti sọ̀rọ̀. Agbátọ̀ ọba ti ń kúnlẹ̀. Lẹ́mí Ọlọ́run wọn máa tú àṣírí ogún ọjọ́ pípọ̀ pẹ̀lú ọ̀nà àbáyọ ojú ẹsẹ̀. Àwọn táàrọ̀ wòlíì sí Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ẹni gbèsè mú lọ́rùn dúdú. Akùnrin àtọmọrin tó ti dé òfò márì. Ẹyin tó wojú Ọlọ́run fún ọmọ rere. Àwọn ẹni òkùnkùn fi àìsàn dè mọ́lẹ̀. Gbogbo ẹni fẹ́ rìnrìn àjò lọ ìlú òyìnbó. Olúwa gbẹdá ni kẹ́ máa bọ̀. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago mẹ́jọ òwúrọ̀ 8 AM Wòlíì obìnrin G.O. àti wòlíì ọkùnrin I.O. Ajẹ́lórí àtọmọ́tàṣe. Bí Jésù gbé kalẹ̀ ń dá ọ. Ẹ̀sìn àtọmọ́tàṣe ìrùdú agbára àánú tó ń bẹ lólùwọ́ ń bàdàn. Friday ọ̀sẹ̀ yìí àṣírí ogun ayé rẹ̀ máa tú. Ọ̀nà àbáyọ máa ń là.
5: Javis P.L. Eye Care Foundation ló ń lọ́gun tátátá wípé ti yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánságu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis P.L. Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis P.L. Eye Care Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò mú nira dání. 2,000 naira péré lówó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀. Fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú. Láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánúgbà. Láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Council Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí olówó tí ń fowó sanú shopping complex, Ìwòrò Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. 2,000 naira péré lówó káàdì. Fún béèrè àtàlàyé pé 0701052255 ojú lọ bára. Òní dínbó mọ́ wa lágbárí.
6: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: It's about to go down.
8: Wait!
9: Aww. My love, what will happen?
8: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
9: Cancel this wedding.
10: Relax, everybody. Who said I must buy everything once?
9: I use CDK.
10: CDK?
9: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
8: So all those things don't already dey house?
10: Abba, since last month.
8: Ah, Pastor, continue the wedding.
11: Walk all down, join together.
12: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small, small. Zero interest, normal market price. Download CDCare today. Telephone 0707-454-3005.
13: CDCare, pay small, small, live big.
14: Everybody could hear the eagle as long as talk of the town.
15: Car share.
16: The ultimate joy if I don't land again.
15: Since day one of the Emba winning gala, it been common for September people pack money tire. Money where enter people hand up till now. They never fit to believe I'm building a train. Don't start again, start again.
17: In the honor like this, no